bo ni soro se gbogbo ola mo pa ni soro abe to ti igba ko ti iye yin pe soro wa eh ti mo pe wahala wa bayi eh eh won la won ti mo gbogbo wa la ti gba pe wahala wa akoko ojutu si soro ti wahala re o wa na ni keyan kokko gba ko si mo pe o ni soro a mo pa ni soro ke wa ni ojutu kini ona bayo eyin temi mo ni 11:30 ni saku hotel sígbọ́n ọ̀rọ̀ ti tó fẹ́ máa wọ̀ ńlá ó ti fẹ́ máa wọ̀ ńlá ọ̀rọ̀ sì gbé ká ńlá torí kíní rẹ ni ọlọ́run roko ọ̀run rodò tó bá toko tó tó dòdé sò ní bá kíní ẹ̀ ń bẹ̀. Abíkájọ mójútó ẹ tó bá tiẹ̀ ti dọ̀rọ̀ Nàìjíríà ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tàbọ̀rọ̀ ìlú Ọ̀yọ́ ìjà máa ń fóúnjàálẹ̀ máa gbá lápẹpẹ tèmi lójú ni o torí mi ò ní gbà kílẹ̀ yóò bàjẹ́ nbọ mo ní tí mo fẹ́ sá lọ. Bẹ́ẹ̀ni ẹni bọ̀ ló mọ̀ ẹni tó bá wẹjú inú bí irú wa ilẹ̀ rú mọ̀ ń bà. Wàhálà ò dá o ọlọ́ má jà á rí wàhálà ogun ò dá ogun ò rí bí yán ogun ò tún rọ̀ bí ẹ̀kọ́ o. Kọ́lọ̀mọ̀jà rógun kò sọ́gun onílẹ̀ yóò dòkèrè ọlọ́mọ̀jà rógun. Ẹni tó bá ti dórílẹ̀-èdè rí Libya ò ní jẹ́ pòwe bú. Àìsùn inú ilé ẹni àfọrùnrọ́ owó òfúùtù fẹ́ tẹ̀ni o. Torí bọ́rọ̀ bá di àdàgbà tó bá kà àdàgbà dátán a máa kan jẹ́jẹ́ mojoko mi Adéyinka. Ẹ lọ bí wọ́n lórílẹ̀-èdè Libya ẹ bí wọ́n ní Syria lọ́run níbẹ̀ náà.

ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi Adéyinka báyìí iná ni ọmọ bẹ̀rù ẹni tó wẹ̀jú inú ńlẹ̀rù ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ́ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ọ yẹ kí n ti jápa 11:30 mo ti ní ìjápa ṣùgbọ́n torí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni. Ẹ bá mi chaatì lórí WhatsApp kí lẹ́yìn rò ká lè ṣe bí tá fi lè wọ́jútùú sí gbogbo bí gbogbo ẹ ṣe rí kí n lójútùú. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sàsọyé pọ̀. Ẹjẹ́ kájọ reason together. Let's reason together. Ẹjẹ́ ẹjọ́ sàsọyé pọ̀. Kí ni ojútùú gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní? Àbí sẹ́yìn ò mọ̀ pé a níṣòro? Tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ. Kí lójútùú sí ìṣòro wa? Ẹ bá mi chat lórí WhatsApp 0706887-4274. Nǹkan kí n lo iná ipa tányányá sórí rẹ̀ tí n bá ti rí àwọn èèyàn bá ń dá sí 0706887-4274. Ó ní mò ń lò lórí WhatsApp. Àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun. Tó bá jẹ́ pé ẹ wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ̀ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ̀ ẹ dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi bá dé Facebook oríṣiríṣi page ni bá dé bí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò sí ọjọ́ kan tí ilẹ̀ ò mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù ó ń rán mi létí pé oye tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide the solution àbí a kàn rí ìṣòro lásán ni àwa solution sí àwa ojútùú sí. Kéèyàn kan àbí èèyàn méjì kán sáré dàkún kán tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí n la lè ṣe àwọn nǹkan owó la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan owó ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà póun ní ìṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

0: bambera olohun wa nbile re oro pe sase mo pawon baba wa ni eni to ba fe mo di oro to ba bere oro na ni ma ni lo fe di e gbo eni to ba bere oro na lo fe di e gbo o n ba bi pe la mo yin kin lo se o to fi se ban se bi mo re na lara re o ya ni ile iwosan won ma lawon ti gbe lo agba ara re o ya ni lọwa la nu ko to lorin awo ba bo si lanu o ni n to se n bu ni wi pe gbogbo kini ko si nkan kan tan ni do ohun fun yato fun pe boya leta o ko n lo kan lo wo mama on lo hospital gbogbo awon nkan yi lo wa in place so oniso ni ambulance ti o gbe iya ohun lo so hospital ni abo ni doctor ti o gun iya ohun labere abo ni nurse ti o fomi si la to fi n pe ohun pe nkan to ya ko se na ni pe ko pe 911 ki 911 ka de take ka take up isu yen baba yi o tun ba mi soro egbon yi to mo so ko call mi lati lo oba lana o tun ba mi soro o nje oye mi wi pe ni orile ede to n wa o leyin olori lo nro fo pe koda ko mo jomo onilu ko mo jomo onilu ti nkan emergency ba ti de tem ba ti pe 911 wọ́n kọ̀kọ́ attend sí ọ̀nà o.
1: Ọ̀run ọ̀run.
0: Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ tìyín bẹ̀rù. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní Germany. Ẹ̀yin ti Faransé. Ṣé bó ṣe rí lọ́dọ̀ tìyín náà ń bẹ̀rù. Ẹ̀yin ti UK. Ẹ̀yin ti United States of America. Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ní àyín. Ó ti gbé èèyàn lọ sí hospital. Wọ́n ti attend sí ọ̀nà. Bọ́ọ̀ gba káàdì wọn ní dọ́ọ̀lù pẹ́ẹ́pẹ́ ibi tí a bá ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ni ní first aid. Wọ́n tún ní ọgbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀. Ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtòwò káàdì kí lẹ́lòmí ó ti gbẹ́mí mì. Kí ló dé tà ń fi irú eléyìí ṣera wa? Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí?
1: Olórí ló ń ro ká lọ bá ń sọ.
0: Ìyá yìí láti rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pààyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ. Tó di ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí lé wọn lórí.
1: Ẹni bọ̀ ọ̀rọ̀ mọ́.
0: Ìwà àmọ̀ báyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lẹ fẹ́ máa jó lórí lé lórí ná. Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú? Kí ló dé tà fà lò woman life? Wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. Wàhálà ti wà o, iná wa kànga o, mo rí iná nínú kànga o. Iná ń jó lórí omi ẹ̀yin tèmi. Tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹni lọ kó irú ẹ̀ wá ni o. Iná ń jó lórí omi o. Ṣé bá ṣe máa wá bá lọ rèé? Ṣá máa wòran ni? Ṣé bá ṣe máa bá lọ rèé? Torí bàbá ń bá a lọ bá ìwà láì, nǹkan kan ò ní ṣèǹjì o.
1: Kò wọ́.
0: Nǹkan kan ò ní ṣèǹjì o. Ṣé bá ṣe wá fẹ́ máa bá lọ rèé?
1: Jígbà náà.
0: Gbogbo àwọn tán jẹ́ educated fellows. Tẹ́ ẹ̀ mọ̀ fojú ọmọ wéwò, wọn ní photo card.
1: Wọ́n ń sọ̀rọ̀.
0: Èyí tó ní photos card ò ní dìbò.
1: Olórí ló ń rò fọ́.
0: Gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kankan jápa. Kán sá lọ, kán gboko bòmíì lọ. Ẹni kálukú ń lé káàkiri ní ìsìn yìí o. Wọ́n kálukú ti wá wà so service. Tóbi di pé ìhà kọ̀kan mí, àdùnkẹ́. Kò kàn mí ni kálukú wá wá ń hù.
1: Ẹni bọ̀
0: ẹgbọ́ bó ni náà ṣe jólóko tí mọ̀ jàlọ̀ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. Mo sì ń jó yé yín o. Àlà ni ó padà fokọ ọ̀lẹ́ hàn o. Àlà ni ó fokọ ọ̀lẹ́ hàn.
1: Ò ní gbogbo rí.

0: Àrùn ò mọ́ọ̀rù má o, ayé gangan ní mọ́ọ̀rù nísìn, Nàìjíríà ní mọ́ọ̀rù o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́ o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́. Ajínigbé látùn lọ́sì, agbẹ́niṣẹ́ sọ́sọ́wọ́ látùn lọ́sì. Nípasẹ̀ bísínẹ́sì ìmọ̀tara ẹni nìkan, ọ̀la òjọ́ tà ń wá káàkiri láì níṣẹ́ lọ́wọ́. Àwọn bàbá wa sì bọ̀, wọ́n nídìí iṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdí iṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bò ló mú.
0: Àwọn bàbá wa láyé ọjọ́, wọ́n tó ló lè nìkan ló bọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, olè ń ló bọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró. Fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì òsì tí ó sì àti ìyà tí ó dálẹ̀. Wàhálà agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ owó ní ká o. Mo sọ lánàá o, ẹni tó wẹ́jú lẹ̀rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní.

0: ẹni tó kàn lọ mọ o nǹkan fẹ lórílẹèdè nàìjíríà lọwọlọwọ ebi ń bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọlọ má jẹ kí wà lọ débé mi àti yín wàhálà ti wà o ọlọrun bá ń gbọ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọlẹsì pọ nílùú.
1: ó ní kí wọn gbọ àdé
0: òun. wọn fẹ sọ tẹlẹ wọn fẹ sọ fún yín tẹlẹ ẹjẹ mi ò já yín tán ẹjẹ ń já yín tán lè ní. mo ti sọ lọjọ kan tí mo ní ẹ bá mọ sẹ tí mo mọ ń ṣe lálaalẹ kò sí alẹ ọjọ kan tí ilé oṣù ní orílẹèdè nàìjíríà tèmi ẹ ṣe ọkadà tí mi ẹ fi ọkadà ayé ta lọ tí ń fọ ọkadà wà ń tá jẹ láàárọ àtàlẹ lọ tí ń ṣe ọkadà lọ lálẹ wọn ẹ ṣe lójúmọ ọmọ ṣùgbọn wà alẹ ń bá ti ta tata kùkù mi ń pa báyìí mo sọ ọkadà lọnu lọwọ àlálẹ. nígbà táwọ̀ yìí sọ̀lẹ̀ táàsì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ táàsì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: ẹni lọ́ọ́rùn-ún.
0: sáwọn ọ̀lẹ́ yìí tẹ́kùn gbòòrò tí wọ́n ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí nǹkan kan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù ẹ bá wọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọn ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sókolombo kò sí láìsí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ̀n ó ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ́rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ti ń rí lura wọn kí kọ́mọ̀sà yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dágbèsè kan sí lọ́nù ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lòun ò gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì bẹ́ẹ̀mi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́ sẹ́ẹ̀sì àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjá wọ́n máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: wọ́n ti ju ọwọ́ rọ́bà wọ́n ń sọ̀rọ̀.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó náà lè fara da ìyá nàìjíríà torí ká má bàa máa bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn fẹ́ wa o wọn fẹ́ ràn wa o era o era wọn fẹ́ pòpò òdénú o era o fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn ìṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbìn àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn torí wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀ ní tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n mọ̀ sọ sínú òwe tí wọ́n wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀.
1: ẹni lọ́ọ́rùn-ún.
0: àwọn ni wọ́n mọ̀ wá kọrin mọ́ ọjọ́ lọ à ń wẹ̀yìn rẹ torí ní tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ adéyinka fóònù mi ti kú 4%. ẹ jẹ́ kí n mọ̀ wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí.
1: kò wọ́.
0: sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù adéyinka pẹ̀mbọ bí àwọ̀ erin aago méjì láti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjì láti padà kọjá àṣẹ́jú kan
1: o. ọba
0: ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ìyìn fẹ́ dánu dúró mọ́. àròyé niṣẹ́ ìbáàkà igbe kíkẹ́ niṣẹ́ ìyẹ̀lókò ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀ o. ọ̀run mòru nàìjà mòru ilẹ̀ yorùbá mòru ẹjẹ́ awójútu sí a ti mọ̀ pa níṣòro ẹjẹ́ wá ojútùú sí ṣòro wa tọ́ adéyinka. ọmọ ọ̀dọ̀ àgbà kásà máa ṣe dáadáa ajọ́ kọ bí ẹni kìlọ̀ wà. Adéyinka Pẹ̀mbọ bí àwọ̀ erin wọ́n máa ń bàtàlíọ̀n ẹyinjú Olódùmarè tí ò ṣe é fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bí mi ò bá rẹ́ranko mo rábà mi èèyàn ní o. Tọ́ àmọ́ bẹ́ o nítorí ọ̀bẹ ní bẹ́sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà o. Ẹni bá ní a mọ́ bọ̀ nìkan la ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adéàfúnbaba jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa rí gbóná o. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná kò ní dojúrú o ìgbésí ayé yín náà ò ní dojúrú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù báyìí náà làárọ̀ bàbà. Mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́ mo fi Ọlọ́run ọba sọ yín ìsọ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nìpọ̀n tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká mọ̀ gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. Ẹyin tèmi títí dìgbà mi ta tún máa pàdé mi fi ń lẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní bá yín nínú ìbànújẹ́ o. Ẹ fèmí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò. Nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ o tútù tútù náà làárọ̀ bàbà. Ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún ti wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀. Hehehe.

0: Send Gobus in Jala La La La, and my crew, Nibet, Nikon, Ajisebi or your online television and radio. www.ajisebioyoradio.com. Ese, thank boy, Connie, wow. Ajisebi or your Larry, or your Nisebi Baben, Cocon.
1: Ajisebi or your Larry, or your Nisebi Baben, Cocon.
2: Ika, for us all, but he come late. I will, one for us all, for one market. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti bà nínú ìsìnkú rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdì. Káfọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pò ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àtibà ní ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o torí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn mi lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní látàrò ti sùn lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Bàbí ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́. Àánú àná ni mo lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ńlá dìkú ìjó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: àjíṣe bí ọyọ láàrí ọyọ òjíṣe bí bàbá ẹni gbọgbọn.
1: Atótó arére pa àkòrí bàbá ọmọ gan náà ọmọ ọyọ aláàfin nílé nílòkó ni àtìlẹyìn òde ẹtẹ tí bẹlẹjẹ wá gbọ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ oauf ọyọ àtìbà unity world ni wọn rán mi sí wọn ni máa lọgun ẹfun yìí pé àìláṣọ ọlọrun pa àkọ tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọkànràn tí ọrin ńlẹ ọmọ arísẹgí balẹ kan ikàn ni mo káhùn kásẹgí olóhùn ajáfún ìwòrí ònìkan níjọ títí ń dárin onìkan ṣoṣo gíogíò ìwòrí ònìkan àṣẹ dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹrù dórí ìwọ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ní kóńkó jabilẹ̀ yìí ń pọ̀ ọwọ́ aago òdo ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òrin èjò ní í ṣe kú pa wọn oauf ọyọ́ àti bàyín dìbò ọ̀run ní ìmọ̀ wípé yín pé àìkọ́ yìí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọkọ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yìí ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ pọ̀ kó lè ba àwọn kùsù oauf ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ ìlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú ọ̀yọ́ ga torí ọ̀yọ́ ọ̀yọ́ ni àṣewájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí àjíṣe bí ọ̀yọ́ láàárí wàá lò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Àjíṣe bí ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì.

0: yàtọ̀ sáfojúrí àfojúrí ikú tá a ṣe kú.
1: Fàmí ní ọ̀nà ìlànà ìmọ̀ tó wà lára mọ́.
0: Àwọn ọmọ wa wọ̀nyí a má jà kúrò.
1: Fàmí ọ̀nà ìlànà ìmọ̀ tó wà lára mọ́.
0: Ọba ya máa túbá. Àtúbá tó bá yá. Kí lọ jẹ́ ìmọ̀tí jẹ́ túbá. Ẹsẹ̀.
2: Ẹsẹ̀.
0: Bọ́ọ̀ bá túbá ẹ̀. Annabi wa Muhammad.
2: O
0: ni ata ibu mi na zambi. Kaman la zamba la wu. Kaman lo wi. O le ni ji. O ba tu be se.
2: O le ni to ba tu be se.
0: O da gege bi ipe o le se. Ko wipe ko le se.
2: Ko wipe ko le se.
0: Ese.
2: Ese.
0: Bi iwo ni.
2: Bi iwo ni.
0: O je iwo ni sin.
2: O je iwo ni sin.
0: O wa aro ogun lo.
2: Aro ogun lo.
0: O po ni sin.
2: O po ni sin.
0: Láyé láyé, ọ lè dàbí ẹni tí ó jẹ wọ ní gbèsè ayé tí ẹ mọ́.
1: Àlá
0: ọtí ṣàgbákò.
1: Ló
0: mọ ọ̀ràn
1: ọ̀.
0: Ló mọ ọ̀ràn ọ̀.
1: Wà mí ní ọ̀nà ìlànà ní mọ́ tó wà lára mọ́. Wà mí ní ọ̀nà.
0: Ọlọ́run ṣe kísà fún Ádámà. Kísà.
1: Kísà.
0: Bẹ́ẹ̀. Ẹsẹ̀ ti ẹ̀ níjọ́ sí.
2: Ẹsẹ̀ ti ẹ̀.
0: Àzìzé ni.
2: Àzìzé ni.
0: Kì í ṣe kó màá mà.
2: Kò màá mà.
0: Ẹ̀ẹ̀kan ṣoṣo náà ni.
2: Ẹ̀ẹ̀kan náà ni.
0: Ọlọ́run ní mo forí jìn ọ́.
2: Mo forí jìn ọ́.
0: Ṣùgbọ́n síbẹ̀. Ó tó tán nù mí n ó tú àṣírí rẹ̀ fún gbogbo àrọ́mọbọ́mọ tó bá bí láyé.
1: Àlá.
0: Wọ́n ò sì ní bọ́ ọ̀sọ̀ rẹ.
1: Wọ́n
0: máa kọ́ àkóbá àwọn alákòóbá l'Ádámà.
1: Alákòóbá
0: l'Ádámà. Ó sọ ẹ́ dà bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn.
1: Wọ́n mi ọ̀nà ìlànà ìmọ̀ tó wà lára mọ́.
0: Ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan rí.
2: Ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan rí.
0: Ọwọ́ àtúbà ẹ̀.
2: Ọwọ́ àtúbà rẹ̀.
0: A sì wá ṣe àforíjìn fún ẹ.
2: Tó
0: ń jí bẹ́ẹ̀. Ipò jí ẹ kò lè tó tẹni tí ò bá ṣerú rẹ̀ láyé tó fi kú.
1: Àlá. Ìrìnà nìsá àkọlẹ̀ fìnà.
0: Wọ́n ti dábàrún.

0: Baba Sabako ni Olorun o. Ile apo bayi nu Sabako
1: tan. Ani matu wale garamu.
0: Ti o ba wa fe sile. O pada wa di eto fun. Gbogbo eni ti obin na ba wa ba se din alaye. Gbogbo eni to bin na ba se. O se din ngba ba si. Gbogbo mẹ́sẹ̀ tí kálukú bá dá ń bẹ̀ ni yóò máa lọ sọ́run ẹni àkọ́kọ́.

0: ọmọ ọlọ́mọ ọmọ wa sọ ayé rẹ̀ di sí bá sí bo
1: ó
0: wá jẹ̀rẹ̀ dí yán hàn hàn
1: lẹ́kùn ọlọ́run
0: stamp látọ̀dọ̀ ọlọ́run lẹ́kùn náà ọjà lọ́nà tí ò wúlò ọwá fìlẹ̀ òun wá ń tàràrà káàkiri. Ọwọ́ àṣẹ bá ọmọ abọ́ lọ́wọ́ mi ni.

0: kópa ẹni mo lè parẹ́ láyé mo wá àjìkò sẹ́ni tí máa parẹ́ láyé mọ́ tí máa wá kíra rẹ̀
1: kò sí o
0: kò sí láyé mọ́ níbo ló wá níbo ni irú ádá wá wà níbo ni irú àwọn sámúdá wá wà àwọn èèyàn náà mo parẹ́ tí mo kíra mi kú iṣẹ́
2: àlá. ومن أنها غنيمة والغرام
0: إيوان بلين وبيني إيوان بلين وبيني إيوان بلين وبيني إيوان بلين
1: وبيني
0: نوا جوالا هوبا كلين وما
1: نوا جوالا كلين وما
0: وبا تريتين وا
1: وبا
0: سيوي بيولا هوبا بادي عبارة بيزي من كبا كاين
1: يسي
0: كبا سوى كبا عزي كو ìwé ẹnu jì ẹ́
2: aláàrẹ́ ní sáà kò lè pinna ṣẹta
0: ọlọ́mọdé àtọ́rí ibú
2: fàmílẹ̀ ọlọ́rẹ́ ní mọ́tò àlọ́rà mọ́ fàmílẹ̀ ọlọ́rẹ́ ní mọ́tò àlọ́rà mọ́
0: sọ́ra rẹ̀
1: ìyá mẹ́fà
0: àti dáadúró de onídìí náà yóò jẹ mẹ́ta láyé yóò jẹ mẹ́ta lọ́rùn mẹ́ta ẹ̀ta àtàyé náà bó bá jẹ́ kò wá ní jẹ́ kó rí bí ṣe kò ń gẹ iṣẹ́ tí ó ṣe tí è pàdé àánú mi.
2: àlá ilẹ̀ ní sáà akule kina ṣata.
0: eré la pé ni.
2: famile ọ̀nà ẹ̀rọ ní ma tó wà lára.
0: anabi
1: dawuda
0: ọlọ́run ló ṣàpapọ̀ mi.
1: famile
2: ọ̀nà ẹ̀rọ ní ma tó wà lára.
0: àgbákò wo ló ṣe.
1: ọlọ́lá
0: ni. ọba ni. ẹni tí ń dájọ́ ni. anabi ni.
1: Àfáàní
0: ó wá
1: jòkóó
0: níbi ilé ọlá tó kọ́ lókè lókè ìyàwó awúráyá ń wá ń wẹ̀ nílé ìwẹ̀ ilé ìwẹ̀
1: náà
0: ó mú ìyàwó déjì ká
1: ìyàwó
0: ni ń wá ń wẹ̀ nínú ilé
1: anabi
0: dáúdà ó wá rí ẹ̀yìn ọrùn rẹ̀ tó fi déjì ká.
1: ẹ̀yìn ọrùn ó wá rí déjì ká.
0: Ọmọ fo. Ó wá ṣe bọ́mọge ni. Ó wá pe àwọn tí wọ́n súnmọ́ tòsí wípé ta ló mọ arábìnrin báyìí. Bẹ́ẹ̀ ni awúráyá ń jọ náà. Ìyàwó kan ló ní. Anabi dáúdà mọ́kàndínlọ́gọ́rùn-ún lóbìnrin
1: tiẹ̀.
0: Ọlọ́run ní dáúdà.
1: Ọ̀tọ̀ọ̀tọ̀
0: ọwọ́ náà.
1: Ìwà
0: ànábì mi ọwọ́ á rí ẹ̀yìn ọ̀hún obìnrin.
1: Olóbìnrin
0: ọ̀rí ẹ̀yàn ọ̀rí ẹ̀yàn lóbìnrin o àfikọ́ ọ̀tọ̀rọ̀ àforíjì mi.
2: àlá
0: ẹ̀rẹ́ náà
2: ní sáàkùnlé kìnà ṣàtà.
0: kì í ṣe pé ọ̀rọ̀ ọ̀hún ó ṣèṣì ní.
2: famile ọ̀nà lára ní
0: ètò
2: wà rárá mọ́.
1: famile
2: ọ̀nà lára mọ́.
0: SCCC.

0: débi tẹ ẹrẹran jẹ. Ẹtún jẹran. Odun lẹnu
1: yin.
0: Síbẹ̀ ẹ wá mọ̀ pé ṣàgbẹ́kọ̀ mi.
2: Àlá ẹ̀rẹ̀
0: ẹgbẹ́jà kalẹ̀ kò tàmọ́.
2: Àkùnrin sínú ṣẹta.
0: Ẹta yìí dá ẹta. Ibi ohun yìí kẹ́ ń náwó náà sí.
2: Fàmì náà ń lẹ̀rẹ̀ ní mẹ́tò ẹ̀rẹ̀ rárá mọ́. Fàmì náà ń lẹ̀rẹ̀ ní mẹ́tò ẹ̀rẹ̀ rárá mọ́.
0: Àwọn aṣòbìnrin di wípé mo chánsì ẹ̀. Àwọn ń tì í síra wa. Àwọn ń tì í síra wa.
1: Àwọn gbàbí bọ́ọ̀lù.
0: A bá wọn láyé jẹ́. A bá wọn lò. Láì ní fẹ́ wọn. Bọ́n bá fẹ́ fẹ́ obìnrin. Tọ́n bá ń lọ sọ́dọ̀ rẹ̀.
1: Ọ̀fẹ́
0: fẹ́ ẹ. Àfikọ́ ṣàlàyé fọlọ́run wípé mo fẹ́ fẹ́ ẹ nílànà tànàbí mi.
1: Mo fẹ́ fẹ́ ńlá náà nẹ́bí ni o.
0: Àmọ̀tẹ́lẹ̀. Àmọ́bọ̀ bá wí. Ànísọpapọ̀.
2: Àlá ẹ̀rẹ̀ ní sáàkùnlé pé náà ṣàtà.
0: Tí nǹkan fẹ́ láàrin wa máa ń tẹ́lẹ̀ fẹ́ láàrin wa.
2: Fàmì náà ń lẹ̀rẹ̀ ní mọ́tò àlàgbára mọ́.
0: Ẹyin ìyá.
2: Fàmì
0: àwọn ọmọ yẹn ni wọn lọkọ.
1: Àwọn ọmọ yẹn ni wọn lọkọ lásìkò.
0: Ẹ má sì sọ wípé olówó ni ọ fẹ́.
1: Ẹ má wí pé olówó ni ọ fẹ́.
0: Ẹ má sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ yín mọ́.
1: Ẹ má wí bẹ́ẹ̀ fáwọn ọmọ yín mọ́.
0: Olówó ni ọ fẹ́.
1: Olówó ni ọ fẹ́.
0: Lágbájá ló fẹ́ fẹ́.
1: Lágbájá
0: ló fẹ́ fẹ́. Kò lówó lọ́wọ́.
1: Kò lówó.
0: Kò lẹ́sìn lé kan. Ẹni tó wò pé kò lówó olówó ni.
1: Olówó ni.
0: Ṣùgbọ́n a ti kọ́ lẹ̀ wípé bí o bá fẹ́yàwó kò ní lówó lọ́wọ́.
1: Bí o bá fẹ́yàwó kò ní lówó lọ́wọ́.
0: Yóò fọ́mọ tí ẹ kó tó lówó. Kí wọ́n jọ bára mu.
2: Àlá ẹ̀rẹ̀ ní sáà.
0: Ẹ wọ àwọn ọlọ́mọ kan. Ọlọ́mọ kan lè bá bá wọn. Ọlọ́mọ méjì méjì.
2: Fàmì náà mẹ́rẹ̀ mi mọ́tò wà lára mú.
0: Ẹyin Sàmárì.
1: Ẹyin Sàmárì.
0: Ẹ wá ṣe bẹ́ẹ̀ kó bá ní.
1: Ẹ ṣe bẹ́ẹ̀ ní ọkọ̀ bá ní.
0: Ẹ máa bímọ obìnrin.
1: Ẹ bímọ obìnrin.
0: Ẹ máa lóbìnrin.
1: Ẹyin náà lóbìnrin.
0: Ẹ wá gbọ̀ títí.
1: Ẹ gbọ̀ títí.
0: Ẹ ṣe bá a ní gbẹ̀sán ní.
1: Ẹ ṣe bá a ní gbẹ̀sán.

0: Orúkọ Ọlọ́run tó tóbi. Ẹbí òpònú. Èwo ló kéré nínú orúkọ Ọlọ́run?
1: Àlá.
0: Ìwọ lọ sí ààrẹ bẹ́ẹ̀.
1: Nísà.
0: Ọ̀rẹ́ mi ló dé ní
1: Ọlọ́run. Ọ̀rẹ́ mi ló dé ní Ọlọ́run. Ọ̀rẹ́
0: Gbogbo lórí ire ẹgbẹ́ Ọlọ́run ọba náà tóbi. Kìí ṣe wípé awáyé wá tú wa lẹ̀.
2: Nítorí
0: bẹ́ẹ̀ bá kiri ẹ̀sẹ̀ ra
2: yín.
0: Àlùkà wà ní bẹ láàrin àwa rẹ̀.
2: Nítorí
0: bẹ́ẹ̀ bá ṣe
2: eré.
0: Bẹ́ẹ̀ bá ṣe kéjì. Ìyá ń bẹ lọ́dọ̀ èmi Ọlọ́run. Àmọ́ ká tójú fèrè lẹ̀. Ìyá mẹ́fà náà tí ó jó ní sí náà. Ẹjọ́ bá wà délé.
1: Àlá. Ẹ̀rẹ́ ní sáàkùlẹ̀kẹ̀ náà ṣe tà.
0: Ọlọ́run mọ̀jà sórí ibú. Àwa Mùsùlùmí. Àmọ́ bí wọ́n ṣe ń fẹ́ bìnrin.
2: Àmọ́
0: bí wọ́n ṣe ń bímọ.
2: A
0: sì ń bímọ.
2: À
0: ń kóbá àwọn ọmọ. À ń kóbá àwọn àrọ́mọbọ́mọ.
2: Kẹ́sẹ́
0: ti zinà yìí. Gbogbo Mùsùlùmí ni kó rà á. Èyí tó ń bá ń gbọ́.
2: Ọ̀tọ̀
0: ni. Wá fi nǹkan pamọ́ sílé. Kó máa jẹ àsọlẹ̀ fún gbogbo àwọn àrọ́mọbọ́mọ rẹ̀.
1: Àlá.
0: Bẹ́ẹ̀ ti ń bọ̀ yìí. Ẹ tún pọ̀ bẹ́ẹ̀ mọ́.
1: Nísà kò lè kínà ṣe
0: tà. Bàbá lu ọgọ́rùn-ún ọdún láyé. Bẹ́ẹ̀ bá tún pọ̀ ẹnu wa ni.
1: Fàmí ni ọ̀ nà ẹni mọ́tò wà lọ́rọ̀ mú.
0: Èyí tá ń gbọ́ yìí.
2: Èyí tá ń gbọ́ yìí o.
0: Ẹ tún pọ̀ mọ́.
2: Ẹ tún pọ̀ mọ́.
0: Àfẹnu wa.
2: Àfẹnu wa.
0: Ọ̀rọ̀ kékeré lẹ pé ni.
2: Ọ̀rọ̀ kékeré lẹ pé ni.
0: Ẹ rò pé ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ata ni.
2: Ẹ̀rọ ẹlẹ́gbẹ̀ẹ́ ata lẹ pé.
0: Ọ̀rọ̀ láyéláyé. Ọ̀rọ̀ láyéláyé.
2: Ọ̀rọ̀
0: tó ṣe wípé Ọlọ́run ọba wa yóò tọ́jú ẹ̀. Ọ̀rọ̀ tí ó mọ tó àti ìrandíran gbére.
1: Àlá. Ẹ̀rẹ́ ní sáàkùn.
0: Bọ́lá ti sọ Kùránì lọ́wọ́ máa sọ.
1: Fàmí ni ọ̀nà ẹ̀rẹ́ni mọ́tò wàlá bàrà mọ́. Fàmí ni ọ̀nà
0: ẹ̀rẹ́ni mọ́tò wàlá bàrà mọ́. Èyí
1: dá ń wí yìí.
0: Tó bá dàbí irọ́.
2: Ìfọ́nù ni.
0: Ẹbí bàbá wa láwùjẹ.
2: Ẹbí àwọn bàbá wa.
0: Ẹ ti gbọ́ orí. Bẹ́ẹ̀ bá pọ̀ lábala lábala. Kìí ṣerú yìí. Nítorí náà, Ọlọ́run ò ní já sórí ibú.
1: Àlá. Ẹ̀rẹ́nà ní sáàkùn lè kínà
0: ṣe. Ọlọ́run ẹgbẹ́.
1: Fàmí ni ọ̀nà ẹ̀rọ ní mọ́tò wà lára mú.
0: Kálukú ni kò ní.
2: Kálukú ni kò ní.
0: Kó máa wá tọ̀.
2: Kó máa tọ̀ kó máa sí ìwò.
0: Gbogbo wa la ní ọ̀la níwájú Ọlọ́run.
2: Gbogbo wa la lọ́láwájú
0: Ọlọ́run. Ẹlòmíì.
2: Ẹlòmíì.
0: Ipò rẹ̀.
2: Ipò díẹ̀.
0: Níwájú Ọlọ́run.
2: Níwájú Ọlọ́run.
0: Bó bá dúó bá àti dúó yìí.
2: Bó bá dúó bá
0: yìí. Bí bá ń sọ̀rọ̀. Bó bá ṣíjú wo sánmọ̀. Àṣẹ rẹ̀ ó sì máa darí sánmọ̀.
2: Àṣẹ rẹ̀ ó máa darí sánmọ̀.
0: Nǹkan ó sì máa
2: ṣe.
0: Ìdí ń bá ń fẹ́ sánmọ̀ yóò sì máa ṣe.
2: Yóò máa ṣe.
0: Òun bẹ ńlẹ̀.
2: Òun bẹ ńlẹ̀.
0: Ilẹ̀ ẹlẹ́sẹ̀ bó wà ni. Òkè lókè ní ti ń sọ.
1: Àlá.
0: Òkè ní ti bọ̀.
1: Ẹ̀rẹ́ náà ní sáà kò lè
0: kí n
1: ṣe.

0: Àtisọ́rù lọ́múrì.
1: Ẹ̀mí kúkúrú.
2: Ẹ̀mí kúkúrú.
0: Adalẹ́jọ́ ẹ.
2: Adalẹ́jọ́ ẹ̀mí kúkúrú.
0: Mi bá ń rìn yín lọ.
2: Mi bá ń rìn yín lọ.
0: Tó bá sáré díẹ̀.
2: Tó bá sáré díẹ̀.
0: Yóò sì mọ̀ mí hẹlẹhẹlẹ.
2: Bí
0: ẹyẹ
2: sí oko. Bí ẹyẹ sí oko.
0: A máa wá mi tín.
2: A máa mi tín.
0: Bẹ́ẹ̀ ni ọjọ́ rí òde
2: bẹ́ẹ̀.
0: Ó ti ṣi ra rẹ̀ lónìí.
3: Àlá.
0: Olùsìnì lágbájá. Àmọ́rọ̀.
2: Ọ̀rọ̀
0: yìí ti jọrọ̀.
2: Sam,
0: ó bá fẹ́ sọ ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́n mọ́.
3: Àlá.
0: Ọlọ́wọ́ ọ̀rọ̀ má já sórí ikú.

0: ọ̀rọ̀ tẹ ẹgbọ́ yìí ọmọkùnrin yín ọmọbìnrin yín tí bá ti ń di ọmọ ọdún mọ́kànlá ni ẹ máa tẹ̀ ẹ́ máa létí ẹ má jẹ́ ó ṣàgbákò ayé ẹ má jẹ́ ó ṣàgbákò ọ̀rẹ́ táátáá ẹ má ti ìjọ síra rẹ̀ lòkẹ́jọ́ tó yé ó dọ̀wọ́ yín ẹ̀yin òbí kí àwọn ọmọ yín bá yẹ ànàmọ́ yín lọ́wọ́ ẹ ṣàgbákò yín
1: àlá.
0: Gbogbo wọn rìn bí wèrè.
1: Fọ̀mí lè hàn náà lẹ́mí mẹ́tùwà gàrọ̀ mú.
0: Àwọn ọmọkùnrin yín wọ́n ń lu jí
2: wọ́n
0: ń dirun wọ́n ń kórun. Ẹ wá ṣe bẹ́ẹ̀ rí nǹkan gidi nìyẹn. Wọ́n kórun sórí
2: irùngbọ́n
0: tún bẹ́ẹ̀
2: wọ́n tún lu jí.
0: Àwọn ọmọbìnrin
2: àwọn ọmọbìnrin
0: àwọn wọ trouser
2: àwọn wọ trouser.

0: Ìzìnà lọ́rùn. Ìzìnà bá pọ̀. Ènìzìnà ò ní dìde bá a ti wà yìí lọ́rùn. Ọlọ́run ní àlẹ́ ìhà. Bàbára tó ń kú láìka ọmọ rẹ̀.
1: Àlẹ́ ìhà bàbára tó kú láìka.
0: Tí ó bá dìde, nígbà kíámà, kò ní jẹ́ èèyàn.
2: Tí
0: ó bá jẹ́ ajá,
2: tó
0: bá tiẹ̀ tún wá jẹ́ ni tí ó bá ṣe sì nátán, tí kì í wẹ̀, yóò wá dìde lẹ́lẹ́dẹ̀.
2: Ẹlẹ́dẹ̀
0: náà, eku, eruku tún wá mú dàrú.
2: Èyí
0: tó ṣe pé bí ẹ bá wò ó. Ẹ mọ̀ wá wo ojú rẹ̀ fíjínfíjín níbi eruku.
1: Àlẹ́ àwọn abẹ́rẹ́ tó kúnlá ìka ọmọlẹ́kọ̀ọ́
0: tó
1: fàjàrà.
0: Bẹ́ẹ̀ni a bá jẹ́ olùkọ́ lọ́jọ́.
1: Àlẹ́ àwọn abẹ́rẹ́ tó kúnlá ìka ọmọlẹ́kọ̀ọ́ tó.
0: Oyún tá a ṣẹ́
2: ni,
0: oyún ìzìnà ni, òun náà yóò tún dìde. A ní wọ màmá
2: mi,
0: èwo mo ṣe, wọ bàbá o, kí ni dé, ẹ kó báwọn ẹ̀jẹ̀ kó ń wáyé ayé. Èé ṣe tẹ ẹ̀jẹ̀ kí òun ó láyé. Ẹ tún jẹ́ kó ń wó lọ́dọ̀ lọ́dọ̀ lọ́hùn.
1: Àlẹ́ ìhà bàbára tó
2: ó
1: láìka ọmọlẹ́kẹ́ bàbára tó fàjàrà.
0: Ìyá náà yóò wá gbé hánú bí kàkàjà bá gbé ẹja hánú.
1: Ó láìka
2: ọmọlẹ́kẹ́
1: bàbára tó.
0: Wa ìdálẹ́mọ̀ húdà tún ṣá àláti bí ayé dámbí ń kọ̀tálítà ní.
1: Wa ìdálẹ́mọ̀ húdà tún ṣá àláti bí ayé dámbí ń kọ̀tálítà ní.
0: Ẹ gbọ́dọ̀ títí ẹ ń paṣẹ ní ẹgbẹ́ títẹ̀ mi.
1: Wa ìdálẹ́mọ̀ húdà tún ṣá àláti
0: bí ayé dámbí ń kọ̀tálítà ní. Iṣẹ́
2: mi,
0: èyí tí mo dáwọ́lé, mo dá iṣẹ́, mo dánwọ́lé iṣẹ́ mi, ẹ̀yin ẹ̀dá mi, ẹ̀jẹ̀ ń rí yọrí. Ẹláyà títí ẹ bà mí ń ṣẹ́ jẹ́, ẹ wá fẹ́ kí n bá yín tún ti ń ṣe káyé yín.
1: Wà ìfẹ́ mọ̀ ó dátó sá aláàtì.
0: Ọlọ́run o.
1: Bẹ́ ayé iná mi kọ́ tẹ̀lẹ̀ mi. Wà ìfẹ́ mọ̀
0: ó. Ẹjẹ́ yóò mọ̀ yí ẹ̀yàn pa.
1: Ó dátó sá aláàtì bí ayé iná mi.
0: Ọlọ́run ní lọ́jọ́ náà, àwọn oyún tí wọ́n ṣẹ́
2: ni,
0: wọ́n wá tó sáfún síwájú èmi ọlọ́run. Wọ́n a máa wá bí èmi ọlọ́run ọba wọn léèrè. Bí ayé ìdámbí ń kù tí lè tú.
1: Wà ìdálẹ́mọ̀ dátó.
0: Olúwa ní
1: o.
0: Ẹsẹ̀ wọn mú ṣàtà nítorí ẹ̀pá mi. Bí ayé
1: ìdámbí kò tí lè tú. Wà ìdálẹ́mọ̀ dátó. Sá aláàtì bí ayé ìdámbí kò tí.
0: Ẹ̀yin ìyá o. Alùpùpù ọmọbìnrin rẹ̀ sọ̀rọ̀. Àsìkò tó tí ẹ̀mí àwọn ọmọbìnrin ó mọ kúrú nílé ayé.
1: Wà ìdálẹ́mọ̀ ó dátó sá aláàtì.
0: Ọlọ́run o.
1: Ayé ẹ̀dá ọmọ ọkọ̀
0: tà ní. Má jẹ́ ìwà oyún wa o.
1: Wà ìdálẹ́mọ̀ ó dátó sá aláàtì. Bẹ́ ayé ẹ̀dá ọmọ kò ti láti.
0: Ọmọbìnrin.
2: Ọmọbìnrin.
0: Oyún àkọ́kọ́.
2: Oyún àkọ́kọ́.
0: Tó ní.
2: Tó ní
0: òbí.
2: Òbí.
0: Ẹ̀jẹ̀ wa dá mọ́.
2: Ẹ̀jẹ̀ ọ̀dá bọ̀rọ̀ kọ̀dá o.
0: ese bi nkan mi
2: ko
0: ji ndi mbe mbe ko ba se si natan oni ndi nko mi nkan na iwa nfo nkan omobinrin ko ni be bi ti se nfo nkan omokunrin ni be ni nru apo bi re jeje
1: wa inda ma o
0: o ti ma tan ibi ti o ya ka ti o gba je n gba be
1: be aye da o me
0: ẹ bá jẹ wọn kú rẹ ní àwọn ọmọ yín.
1: Wa ẹ̀dá ma o dàtú
0: sókè láti
1: bẹ ayé ẹ̀dá mi kò tẹ láti.
0: Dúgbọ́gbọ́ ẹ lọ wà látàkùrọ̀ bú sí náà.
1: Wà látàkùrọ̀ bú sí náà.
0: Ọjọ́ lọ.
1: Ẹnà o káàdà fà ṣàtà o wà sá ṣẹbi láwọn.
0: Ẹ jẹ́ àjọ ọkẹ́.
1: إنه كان فاحشة وساء سبيلا
0: akokoya
2: akokoya
0: eyi ti o je oni zina lorun
2: ti o je ni zina la kiyama
0: bimba tin dide
2: bimba tin dide
0: awa ko si ni waju
2: ako si waju e
0: wi pe lagbajo mo lagbaja o je kan ninu eni ti emi olohun ko ba re binu si
2: olohun
0: ko gbodo sunma mi
2: ko ma sunma mi be
0: ko gbodo pe mi ko gbodo kun mi eni ojo osoro ni fun isoro re ko ma je ti kokoko nbinu
1: ale wa la taqrabu zina
0: alle mo ni wa dupe
1: fa so kana fahishata wa sa
0: ko ti ni ku re
1: bi ela innahu kana
0: fahishata
1: wa sa asabila
0: elekeji
2: elekeji
0: baba wa debi isiro
2: baba debi isiro
0: awa suul hisabi isiro to buru lo won o se
2: isiro to le kokoko ni o se
0: yo yanyan ko ni ri
2: yan
0: nitori pe eni emi olohun ba nba binu si ma tan yebe yebe eni nba wa tan yebe yebe bo ni o gba lo lowo mi
1: wala taqrabu zina
0: o ti bere re
1: enna o kana fahishata wa sa'a sabila إنه كان فاحشة وساء سبيلا
0: إليكتا عذاب النار إنزنا وبعدنونا إشنو دابي ẹ̀kan tó ti gbẹ.
2: ìṣe ni ó dàbí ẹ̀kan tó ti gbẹ.
0: nígbà tí gbogbo àwọn ẹlẹ́sẹ̀ mi tí a bá dàbí igi bí gbẹ. ẹ máa wo bóun ti máa wá yára jónú náà tó.
2: wọ́n yára jónú náà níbi ń bẹ lára.
0: òní ó máa wá jẹ́ mọ̀njàlánú náà. ó bá jọ àfáká.
2: àfáká
0: o. a máa bọ́m̀bù ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bẹ lára.
1: wàlá tẹ kọ̀rọ̀ bó zina. إنه كان فاحشة وساء سبيلا إنه كان فاحشة وساء سبيلا
0: نتوري كلبا يوا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات
1: إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك

0: Abdul Wahid Bande nitori wa si nbe lago mewa ka to ma wa lo si gbaja lago mokanla
1: illa mutaba wa amana
0: akeso
1: wa amila amalan salihan
0: Olorun
1: wa amila amalan salihan
0: Olorun ni illa man taba gbogbo ntawi iya ti o je onizina niyan
2: iya ti o je zina nu ni
0: afeni o ba tuba
2: afeni o ba tuba
0: o wa tun ni wa amana o wa gba emi olohun oba re gbodo pin
2: o gba emi olohun oba re gbodo pin
0: ki pofo
2: e pofo
0: ki soso kuso
2: e wi ku wi
0: ki pegede
2: e pegede
0: ki ma ranro
2: e pade yan je
0: o wa je ni to gba Fẹ́mi Ọlọ́run ọba rẹ̀ yányán.
2: Lẹ́yìn
0: ipò gbà wá àmìlà ó wá ṣe àmàlà iṣẹ́ kan.
2: Ó ṣe iṣẹ́ kan.
0: Nínú àwọn iṣẹ́ rẹ̀ ó wá ṣe títí. Ó fi kò yọnu èmi Ọlọ́run.
2: Ṣé ìpàdé yọnu èmi Ọlọ́run ọba rẹ̀?
0: Ó wá ṣe iṣẹ́ kan. Kò tún wá sọ wípé ní wá ń ṣe báyìí. Kò tún la ajá.
2: Kò lájá kò yọnu.
0: Nítorí kò lè ṣe wàhálà kó tó kò yọnu.
2: Toto
0: wa amila amalan sole han
1: illa mutaba wa amana wa amila amalan salihan wa amila amalan salihan
0: wa se ko Kẹ̀ẹ́sẹ́ rere kan, èyí tá a ti kọ́ wípé ni ó pé tó. Aya mẹ́ bẹ́ẹ̀ ni Súráàtù lóru.
2: Aya mẹ́ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀.
1: Wà á gbàgbé bàládé láàbí.
0: Igi ọ̀pọ̀tọ́, àwa fi àlùbáríkà sí fún ọmọ Ádámà.
2: Ọmọ Ádámà.
0: Gbogbo orúkọ gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin.
2: Gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin.
0: Èyí tá a sọ kalẹ̀ fádámù níjọ
2: sí. Èyí tá a sọ kalẹ̀ fádámù Ádámù níjọ
0: sí. Ẹni ó bá hàn án.
2: Ẹni ó bá hàn án.
0: Ẹgbẹ̀rún méjìlá rẹ̀ ni wọ́n.
2: Ẹgbẹ̀rún méjìlá wọ́n.
0: Igi ọ̀pọ̀tọ́ ni wọ́n tún wá fi ṣe gaari rẹ̀.
2: Igi ọ̀pọ̀tọ́ ni gaari rẹ̀.
0: Fẹ́ni tó fẹ́ lówó lọ́wọ́.
1: Wà tí ni wà
0: zàyè tó
2: rọ̀.
1: Wà tó rè sí.
0: Allahu akbar.
3: Allah.
0: Allahu akbar.
3: Allahu akbar.
0: Allahu akbar. Wo wá ní zina tí ń bẹ̀ ń bẹ̀. Àwa débi tá ń lọ.
2: Adébi tá ń lọ.
0: Àmọ́bìnrin bá rí ìfẹ́ ìpalọ́lọ́ ọlọ́run ò ní wí nǹkan kan.
1: Wà tí rè ní.
0: Ẹ kéèsì.
1: Wà zà ètò.
0: Ẹ kéèsì.
1: Wà tó rè sí mi.
0: Allahu akbar.
3: Allahu akbar.
0: Ọlọ́run ọba wa gbé igi tí kálukú náà kalẹ̀ fún un.
2: Ọlọ́run wa gbé igi tí kálukú náà kalẹ̀ fún un.
0: Igi náà.
2: Igi náà.
0: Ní wọ́n ń bẹ fẹ́ ní kọ̀ọ̀kan wa náà.
2: Ní bẹ fẹ́ ní kọ̀ọ̀kan wa náà.
0: Bí Ọlọ́run ọba ti ń pè wà láàtà kọ̀rọ̀ ọba, a sì ń ṣàjàràtà. Wọ́n ń pè wà láàtà kọ̀rọ̀ ọbú. Zina.
1: Wà láti kọ̀rọ̀ bó zina.
4: Ọlọ́run gbàdúrà. Ṣùgbọ́n àmọ́ tó ṣiṣẹ́ tọ àdúrà wa lẹ́yìn ni o. Ìwọ̀n àtúnwọ̀nsì ni gbogbo nǹkan ló dùn mọ́ nílé ayé àní.
5: Àwa máa rí tí Olúwa owó lẹ̀.
4: Torí pé Ọlọ́run gan ni mo ń fẹ́ ká lo ọpọlọ wa ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Tó bá bá wa sọ̀rọ̀ lọ, tó bá wa sọ̀rọ̀ bọ̀ nínú Kùránì, yóò tó ní àfàlá tààkìlóhùn. Àfàlá tààkìlóhùn. Ẹyin ẹ̀ ṣe làákà ẹni, sẹ́yìn erorí yín ni. Ẹ ronú, ẹ rorí ẹgbẹ́ kíní ìsínú rorí yín o. Torí ẹ̀ fún ìdí èyí, a gbọ́dọ̀ máa lo ọpọlọ wa. Ká mọ̀ jẹ́ kí ẹ̀sìn kó kó gbogbo làákàyè wa lọ. Nípa gbígba ẹ̀sìn sódì. Kí ló dé tèmi fi máa ń mú mẹ́ta papọ̀ ní àárín? Mẹ́ta lọ́kan lè mí o. ko si si esin kan tenikan le bu enu atelu lodo mi eni na yo ri pipon oju temi ni tori mi ni gbagbo pe a religion any religion or any religion belief should be a personal relationship of communicating between you and your creator, your personal way of communicating with your creator. Sumoka lo ma gbe Olorun nija. Olorun to da aye ati orun. Egbo mi ye ti o le gbe ara re nija ni. Si o to gbe ara re nija ni. Abi si Olorun o ma tin se ni. Ti o bi je ki gbogbo agbaye kan je ilede eyo kan pere. Si Olorun o ma tin se ni. Ti o bi je ki gbogbo agbaye kan je elesin kan soso. To ba se pe Olorun be ka je elesin kan ni. O wa ni ikapa ati agbara re lati se o lati so gbogbo adi elesin kan o lemi bi mo so pe awon te ma ngbe Olorun ja won ni laaka eni o won e ronu ni o Olorun gan se ma nfe keyan ronu tori e na lo se fun wa lopolo o eri alaje pastor oluwa lemi oluwo lemi ai ma ka bibeli die ai ma ka qurani die ai ma ton ka ese fa odu fa die ai ma ton mo asa ma ti owe le yoruba wa ai nitori pe ko ye ki oro esin ko le ma muja wa e ri pe so si ti a oyato ai ai
3: Baba wo mi mo le dun bi egungun.
4: O don wo mi mo to le ma form bi oro bi oro. Wo wo wo wo wo.
5: Oba so to ko so yo mi aye.
4: Baba wo mi mo le dun mewiri mewiri mewiri mewiri. Baba to wo mi mo le dun ma dun wewiri mewiri wewiri wewiri wewiri mewiri. Ani to ba tun mi emi to le do gba gba gba gba gba gba gba gba gba fu fu ko wo yeye aye ai abi n do koko loju yin ni awe discriminate ni ayin o mo si ni gbagbo wi pe gbogbo ayin te n gbo mi lowo yin na ayin na discriminate o e fi jale folon ko ma ja ijara re o aje ka wa ka gbajumo nta wa ye wa se ka gbajumo daada wa nibi tori ele mi se nje ka sa ma se daada ni mo fi nfo ko ti mo nje kilo wa ka sa ma se daada awon elomi won se esin debi wi pe won wa ni ba awon alabagbepo awon se da won ni se daada si awon alabagbepo awon mo iru esin wo lo nsin ti oji o se daada sa awon ara adugbo re awon alabagbepo re iru esin wo lo nsin to je ko omo yan omo iya re lodi iru esin wo lo nsin ta fi ni iya re ni nsi o to fi wole lo ki iya re mo iya to de je ile o lori ti o pa oje lati keke wa iru esin wo lo nsin iru esin wo lo nsin tan je oko eyin si baba re iru esin wo lo nsin to fi wulo pawon ayawo atomo re ninu ile iru esin wo lo nsin to fi gbo soro to fi gboro soko re lenu iru esin wo lo nsin o so lo na lo ni a ma se bayi anabi ibrahim alayhi salatu wasalam ninu qurani an baba re won a gbe eh awon ere ere ere osa won pa gbe le lori pe ko kiri lo odidi anabi olorun ninu qurani ke koro si won lenu yo tun kiri e lo eto nbe ninu qurani wi pe beyan ba kirun lowo ti ya eyan iya eyan to so loko to wa wa saye to ba n pe o lori irun o tun le jarun bi irun bo se lagbara to n loda awon muslimi o tun le jarun ko lo da iya iya re lohun bo ba n se esin to n kirun lowo to n kirun lowo lowo to ba n kirun lowo lowo ti awon eyan tenikan ti n ku lo tori eyan ni n ku lo yi o to ti be gbe mi mi to si mo pe ninu kapa re o wa lowo re lati le ti e rescue re ko ti e ma si ninu kapa re gan o le ja irun to ja irun to sale lo to sare lo do la ni to fe gbe mimi na o wa lori irun ni wa rin lo kan pe ejo o ti fe bu enikan je ti o mo bo ba ja run wa lai olohun o tun gba run re o tun gba lekun daada ni sugba awon eyan won ti si esin gba won ti gba esin lagba sodi sugba lodo ti an bi eyan eleran ara la kokko je na o ka ti e to ma di pe emi nje muslimi iwo nje kristiani iwo emi nje babalawo emi nje ni tin bo fa emi nje ni tin bo san go eyan eleran ara la kokko jo je na eje tin lo ninu ka isan ara temi na ni nlo ninu isan ara ti e o
5: to wa ni pe ku imale
4: e ma gboro nu bibeli ni Jesu Christi oluwa wa lo nso fun awon omo leyin re wi pe

0: ṣe wọ́n ni wọ́n ni
1: wàhálà ìkọ́ńtìrì tí wọ́n ti ń gbọ́ ìwàásù wa láàárọ̀ yìí ó ti di orílẹ̀-èdè méje ọ̀tọ̀ọ̀tọ̀ sángilítí mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra. Èèyàn ẹlẹ́ran ara lakọ́kọ́jọ jẹ́ o ẹ̀jẹ̀ tó ń lọ nínú kásán ara tèmi náà ní lọ nínú kásán ara tiẹ̀ o kò yàtọ̀ síra wọn o ní tó lè yàtọ̀ ńbẹ̀ náà ni wípé báyẹ̀ mi jẹ́ O positive ìwọ jẹ́ B negative ìwọ jẹ́ A positive èmi jẹ́ B negative ní tó yàtọ̀ ńbẹ̀ náà nù tàbí tí kí genotype owó tún yàtọ̀ ẹ̀jẹ̀ ká náà ní nbẹ̀ láàrọ̀ ọkùnrin ní nbẹ̀ láàrọ̀ obìnrin o categorization àwọn ló lè yàtọ̀ o bí general B positive A negative O positive O negative ní tó lè yàtọ̀ ńbẹ̀ nù o tọ́ bá ti lè gbá ara wọn mú wọ́n lè gba ẹ̀jẹ̀ láti ara ọkùnrin sí ara obìnrin láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ́ wọ́n lè gba ẹ̀jẹ̀ láti ara obìnrin sí ara ọkùnrin láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ́ wọ́n lè lo kidney láàrọ̀ ọkùnrin fún obìnrin láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ́ wọ́n lè lo kidney láti ara ọkùnrin sára obìnrin láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ́ èèyàn ẹlẹ́ ara lájọ jẹ́ o ọlọ́run fẹ́ ká máa lo ọpọlọ wa ṣùgbọ́n àwa ní orílẹ̀-èdè nàìjíríà bóyá torí pé òsì àti ìyá ó pọ̀ ní nàìjíríà ni àwọn ìjọba náà ò sì ràn wá lọ́wọ́ àwọn ọlọ́run yẹ kí wọ́n máa rẹgúlétì ẹ̀sìn yìí o tí wọ́n ń jẹ́ kí àwọn èèyàn kan máa kọyìn síra wọn yìí tí wọ́n fẹ́ jẹ́ kí àwọn èèyàn kan fẹ́ràn ara wọn dénúdénú mọ́ ìjọba lọ́yẹ̀ kan máa rẹgúlétì wọn ṣùgbọ́n àwọn ìjọba náà ń kọ́ àwọn tó wà níjànú ìjọba náà ń kọ́ àwọn alágbà ó di ẹ̀sìn náà ni púpọ̀ nínú àwọn míì àgbà ó di ẹ̀sìn yìí wà láìtàláì ń bẹ lára n tí ń fa nàìjíríà sẹ́yìn tí ò jẹ́ kí nàìjíríà ó ti lọ ọlọ́run bá ń gbọ́ nítorí pé ẹni tó competent tó dájú tó mọ̀ tó yàtọ̀ sósì tó competent wọn ní jẹ́ kó bọ́ síjọba o nítorí ẹ̀sìn ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni gbogbo wa là ń bá káàkiri wọn à ní fi competency síwájú mọ́ ọmọ ìyá ni nínú ẹ̀sìn. Ẹ wá gbọ́ láti jọ ọmọ ìyá yín nínú ẹ̀sìn tó ti ń déjọba ewo ló débẹ̀ tó ṣe dáadáa ewo ló débẹ̀ tí ò kówó jẹ ewo ló débẹ̀ tí ò jàǹbà ní àmọ́ náà ewo ló débẹ̀ tí ò wá bú ewo ló débẹ̀ tí ò sí agbára lò agbára máa gun àwọn èèyàn wá ń gòkògùn ní àyín ni power drunk people yàyìn náà lẹ́ẹ̀tì rí wọn kò wá síbi títí ò sí oṣù gbọ́n ní ilẹ̀ òkèèrè àwọn ti wọ́n ti advance kọjá gbogbo lẹ́bùn yẹn gbogbo àwọn ilẹ̀ òkèèrè táwa títún máa ń sọ pé wọn lẹ́sìn tó jẹ́ pé àwa tá a sọ pa lẹ́sìn rí tẹ̀sìn tó jẹ́ pé àwọn ará òkèèrè yìí gan ni wọ́n mú ẹ̀sán wá fún wa.

báyé njọ tó náà báyé njọ náà ló náà máa jáde láyé ìyá tó bí àti baba tó bí wọn ọ̀rá yìí mójútó wọn ta wá lẹni tí ó mójútó wọn alukurani lọ́wọ́ fún alẹ́ sì ń tẹ wọ́n ń béèrè olúwa wọn sọ wípé sẹ́bí súrẹ̀tù alam that is quran 87 verse 1-3 olúwa ní sẹ́bí símọ̀ rọ́bì kalẹ̀ àlá alẹ́dí kàlákà fasáwá wà lẹ́dí kàdàrà fa adé sẹ́bí símọ̀ rọ́bì kalẹ̀ alam ẹ máa ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba yín tó ga jùlọ aláṣí kàlákà fasáwá ọba tó dẹ́dà tó sì dúró ti ń tọ́dá tí mọ́ nítọ́ rẹ̀ kí ó kú ó níbi àtúnṣe rẹ̀ nígbà kankan wà lẹ́dí kàdàrà fa adé àwọn oní etiọ́lọ́jì wọ́n ní gbogbo ọjọ́ tí labalábá fẹ́ bá fẹ́ yí ẹyin rẹ̀ yóò yẹ sára ewé kan tó tutù ṣùgbọ́n ń gba ọlọ́run ọba mi tọ́yẹ pé òun ló ní labalábá tó sì mọ̀ pé kò ní dúró bá ọmọ rẹ̀ ò ní gbọ́júmọ́ òun náà ò ní gbọ́júmọ́ bàbá ọwọ́ fún labalábá ní àwẹ̀rẹ̀ àtè nẹ́ẹ̀tì kan tó ní gọ́ọ̀mù nínú bí labalábá bá ti yí ẹ̀yìn rẹ̀ síbi ara ewé tán yọ́wọ́ da nẹ́ẹ̀tì tó ní gọ́ọ̀mù ìbò tó bá da nẹ́ẹ̀tì tó ní gọ́ọ̀mù ìbò bàtẹ́gùn bá fẹ́ kò ní lè san dànù bẹ́ẹ̀ bí igi oko tó bá tí àtẹ́gùn bá mi igi oko kò ní san dànù bí òjò bá rọ̀ kò ní san dànù ìgbà tí oòrùn bá wá la ẹ̀yìn yìí tó bá wá di wípé ọba wá jẹ tí ọmọ náà bá wá jáde ewé ní produce òdòdó ti ran baba wọn jẹ ọlọ́run ọwọ́ àní kọ́kọ́kọ́ máa jẹ ewé ìgbà tí ń bá wọn jẹ ewé yìí ẹ̀gún ni ọmọ jáde lára rẹ yóò máa dàbí caterpillar kọjá sí wípé àwọn ibi tó bá jẹ yẹn tó bá fi dàlú ẹ̀gún ò ní lè jí ọ jábọ wà lẹ́sí kàdàrà fa adé ọba tó dà wọn pé wọn ò ní máa báyà wọn láyé òun lọ dà wọn náà ló sì dúró tì wọn wípé èmi ni mo dá yín èmi ni mo lẹ́yìn ní báyà yín láyé intẹ́sì máa jẹ wọn máa fún yín jẹ lẹ́yìn náà exosclope tóun è jẹran kà sí ní tiẹ̀ àwọn ẹran tóun máa jẹ náà ni ẹran tó jẹ́ wípé wọ́n bá pa lóòjọ́ ọlọ́run ọba wa kọ́ lọ́gbọ́n bí kòkòrò yẹn ti kéré tó kó tó di pé yóò jáde láyé tó bá ti wá yí ẹ̀yìn rẹ̀ yóò wà lọ́wọ́ àwọn kòkòrò ìran tí àwọn ọmọ rẹ̀ jẹ yóò gba wọn lẹ́sẹ̀ lọ́rùn yóò gba wọn lẹ́sẹ̀ lẹ́yìn yóò kan wọn lọ́rùn wọn ò ní lè kú wọn ò ní jókòó wọn ò sì ní jáláyè yóò wà á tó yí ẹyin rẹ káàkiri tó bá tó yí ẹyin rẹ po nígbà tí ẹyin ìbá wá di pọ́fọ́ tọmọ bá jáde wá lẹ́ẹ̀dí kàdára kò sí àlàyé mọ́ tí ó sọ fún póúnjẹ tá a jẹrè ṣùgbọ́n bá mi tọ́dà wọn náà ni ó sọ fún ọmọ tí ò níyà tí ò ní baba wípé n tá a jẹ n tí iye ìran yín jẹ nìyẹn náà ni ìyá rẹ ti kó wájú rẹ kó tó kú máa jẹ wà lẹ́ẹ̀dí kàdára fàdé wà lẹ́ẹ̀dí kàdára fàdé ẹni tó dá wọn náà ni ó fọ̀nà mọ̀ wọn ánsà nìyẹn láti inú alukurani nìkan la ti lè rí ánsà tí wọ́n bí lè re kwẹ́sàn rẹ̀ tẹ́ẹ̀rí fi fún wọn torí pé wọ́n bí lè rè pé who is going to take care of motherless child ààrẹ ni tí ó fún wọn lésìn ẹ̀sán kan sọ pé nature náà ni bó ṣe yẹ kó wà nìyẹn bẹ́ẹ̀ kó lè ṣe yẹ kó wà ẹni ó dá wọn náà ni mójútó wọn nítorí náà ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn islam àti àgbáńlá ayé mò ń pè yín sínú ìmọ̀ tí ń bẹ nínú alukurani sínú ìmọ́lẹ̀ tí ń bẹ nínú alukurani kẹ́ ẹ máa mọ̀ wípé alukurani is not an ordinary book it's a portable dictionary that you can see any syllabus in it kìí ṣe ìwé kan lásán téèyàn kàn lè déédéé máa sọ wípé ká máa gbé káàkiri tàbí ká máa ṣe káàkiri àfi kéèyàn jókòó tì kọ́ gbárì sáàsì ẹ̀ lérí rẹ̀ dáadáa olúwa ń wí pé nínú alukurani súrẹ́tù fusi láti quran 41:53 òun ní sanúrí ayati náà fìlí àfàkì wọ̀fí àrùn fúsi hin àtàyàtàbà ìyànàlà òun anáwòlà àkú àwàlàmúyà kìfì bìrọ̀ bíkà anáwòwà láàkùlì ṣe ìṣàyídùn sanúrí ní ayati náà fìlí àfàkì olúwa ni màá fira mi hàn ní sẹ́mọ̀ I will show myself to you in the sky wọ̀fí yanfusi kun màá sì fira mi hàn nínú ẹ̀mí yín màá jí ẹ mọ̀ pé mi ní ń bẹ nínú ẹ̀mí yín tẹ́ ń fi ń jẹ́yàn ayé yìí kò yé wa nígbà tí ọlọ́run bá fi kalẹ̀ bàtà náà bí n fi ń kà kò yé ayé mo sì ti sọ fún aṣíwájú pé ọmọ àbáàsì ó ní láti fásírù lí kùránù fàṣàmánú yú fásírù làkun ẹnìkan ò lè mọ kùránù tú ìgbà ni ọmọ túmọ̀ rẹ̀ ìgbà tí ìmọ̀ fẹsíọ́lọ́jì wá dé ìmọ̀ ọ̀làjú táyé òde òní ní wọ́n ń sọ fún wa nígbà tí amẹ́ríkà àti rọ́ṣíà tí wọ́n ń lọ sínú òṣùpá a mọ̀ gbọ́ báwo ni wọ́n ti ṣe lọ báwo ni ntàlùkùránì wí kó tó di wípé wọ́n lọ ntàlùkùránì wí
to ni won kokko gbodo se afi ni akoko se bi won ba kokko se yo yi won lowo sugbon yen nbo lojo waju.

àwọn tá a bá tún fẹ́ ṣe nínú àwọn kásẹ́ẹ̀tì tá a bá tún fẹ́ gbé jáde àmẹ́tanwí olúwa ní sanúrí ní ayatinafilẹ àbákí máa fi ra àmì hàn yín ní sánmà níjọ tí wọ́n ń wí eléyìí àmọ́ ọ̀ntà america and russia go to moon gbà wọ́n wá dénú moon náà ni wọ́n bá sọ wípé it is then we heard a golden voice say allahu akbar allahu akbar àwọn ń gbọ́ gbólóyìn tí ń sọ pé allahu akbar allahu akbar tí wọ́n ń pèrun nínú òṣùpá ìta ń gbọ́ yìí ìta àwọn kan máa wí láyé ni àwọn mùsùlùmí kan tí wọ́n máa wí láyé ni ń bo leléyìí ti wá wọ́n gbé máíkróskóòpù wọn wọ́n fi wo ilé ayé wọn ò rí kọ́ wá láti bẹ̀ wọ́n wá fi wo òkè sókè ní bá ní it is then we saw a golden gate ìgbà náà làwọn bá rí gold géètì kan tó pé kìkìdá góòlù ni wọ́n fi ṣe ìgbà tí wọ́n wá fi kìkìdá góòlù ṣe wọ́n wá ní that gate dressing like a muslim mosque wọ́n dírẹ́sì ẹ̀ gẹ́gẹ́ bí mọ́sálásí àwọn mùsùlùmí wọ́n wá ní comment maybe this is the process that muslims are telling us in the art bóyá àlìjánà tí àwọn mùsùlùmí mọ́ sọ fún wa láyé bóyá bí ọlọ́run ọba kọ sí ìyẹn sì wọ́jọ́ tí ọlọ́run ọba ti sọ pé sànú rí ní aya tí náà fi lè afáki tó lòun ò fi rẹ̀ òun hàn ń sánmà ó tún wí láàyè mí pé yusuf ìhùlàwù máa fi sàmà wọn àti wà máa fi láàdì àwọn kan wọ́n ń ṣe àfọ̀mọ́ fóun ní sánmà àti tilẹ̀ ẹ̀yin nìkan náà lẹ̀ mọ tí wọ́n bí wọ́n ti ń ṣe fóun ó wá ní wàá fi yá ń fún sìnkún nínú ẹ̀mí yín màá jẹ́ ẹ̀mọ̀ pé mi ní bẹ́ẹ̀ ńbẹ́ tẹ̀ ń fi lè mí tẹ̀ ń fi lè sọ̀rọ̀ tẹ̀ ń fi lè jẹ tẹ̀ ń fi lè mu tẹ̀ ń fi lè ná tẹ̀ ń fi lè lò tẹ̀ ń fi lè lọ tẹ̀ ń fi lè bọ̀ báwo ni àgbọ̀ eléyìí náà yé until a dentist from west germany ọkùnrin kan doctor eléyìn ní ọmọ germany ni tó wá fẹ́ sọ operation fún eléyìn kan tó wá gbé eyín sínú tó wá ṣe operation rẹ̀ lọ́wọ́ á rí pé gullet tá ń fi mí oxygen sínú carbon dioxide síta ọwọ́ àrípọ̀ ọkọ̀ láàyè láà ilọ́lá ẹ̀dọ̀fùkù ọkọ̀ muhammadu rasulullah olúwa sì sọ pé sànú rí àyà àtìná fílẹ̀ àfáàkì bá fi ra àmì hàn sánmà wọn sì fi ra àmì hàn nínú ẹ̀mí yín wọn jẹ ẹmọ̀ pé mi ní bẹ́ẹ̀ ní jẹ ẹ̀mí àtà and I will continue to show myself bá máa fi agbára àmì hàn yàtàbá yánà lákùnrin wa náà wà láhàkú títí ẹ̀ fi mọ̀ pé ọlọ́run ọba nìkan lọ́lọ́run ọba òdodo àwa làmì yá kí fíbi rọ́ọ̀ bí ka kọ̀ wá tó ní evidence fún ọlọ́run ọba ànáwó aláhàkú lè ṣe yín ṣe yìí dùn pé gbogbo nǹkan ni ọmọ jẹ́rí rẹ̀ èyí tọ́lọ́run ọba wì tẹ́ bá jà nírọ́ ní india òsàn wọ́n gbé ẹja kan jáde lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ ọkọ̀ aláwù lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ ọkọ̀ mọ̀hánmọ̀ àwọn àlàmìyà kì í fi bí rọ̀ bí ka kọ̀ wá tó lẹ́fídẹ́ǹsì pé gbogbo nǹkan ní ọmọ jẹ́rìí ọlọ́run ọba níjọ́ sí ńlẹ̀ńlẹ̀ bí àpáta fọ́ ọkọ̀ fatia àwọn àlàmìyà kì í fi bí rọ̀ bí ka kọ̀ wá tó lẹ́fídẹ́ǹsì pé gbogbo nǹkan ní ọmọ jẹ́rìí ọlọ́run ọba létí òkun wá ń bí wọ́n gbé a living snail ìgbín kan ìgbín ìgbé nínú iyọ̀ èyí tá a rí ni pé a living snail wọ́n wá mú jáde láti inú omi òkun ọgbọ́n wo ní fi ń gbébẹ̀ tí ò fi kú torí téèyàn bá fẹ́ mọ̀ pé ìgbín kó buyọ̀ ọlẹ̀ kó fi ẹnu ìgbín kan jọ́ náà ni ìgbín máa kú èyí ti jẹ́ ti ìgbín tí wọ́n ń gbé nínú omi ìyọ̀ tí ò fi kú àwọn àlàmì ya kí fi bí rọ̀ bí ka agbára ọlọ́run láàyè láàyè lálá tí ń bẹ lẹ́yìn rẹ̀ ni ẹ ha ha ha kọ̀ tán kú ńbẹ àwọn àlàmì ya kí fi bí ra bí ka kọ̀ wá tó lẹ́fídẹ́ǹsì pé gbogbo nǹkan náà ni ọmọ jẹ́ pé ọlọ́run ọba ọkàn ṣoṣo ni wọ́n gbé ọ̀bọ kan jáde ní india ẹgbẹ́ ọ̀tún aláwù ẹgbẹ́ òsì muhammad àwọn àlàmìyà kì í fi bí rọ̀ bí ka kọ̀ wá tó lẹ́fídẹ́ǹsì fún ọmọ ẹ̀dá èèyàn wípé gbogbo nǹkan náà ni ọmọ jẹ́rìí ọlọ́run ọba ní ìlú kan ní kúẹ́mẹ̀ ńbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bàdágìrì ìmáàmù kan sin ẹran ńbẹ̀ nígbà tẹ ẹran yẹn máa bímọ wọn kọ lẹ́gbẹ́ ọ̀tún alif wà láàmù lẹ́gbẹ́ kejì wọn kọ láàmù àti haù méjèèjì wọn jẹ́ aláwù àwọn àlàmìyà kì í fi bí rọ̀ bí ka ànáwó aláàkú lè ṣe ìṣàyín kọ̀ wá tó ní agbára kò tó ní evidence wípé olúwa nìkan lọ́bọ̀ òdodo òun lọ tọ́sìn alukurani tó sì mú wáyì ìwé ọlọ́run ni nítorí náà ẹ má.

0: Subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamu alal mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim.
1: Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Bàálù ní tí kò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ́ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láti fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Bàálù ní ti fọ̀rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín fẹ́ ti mọ̀ sí Bàálù FM. Tèmi náà ni Lásàrò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Bàálù ní tí kò rọ̀ ń rán mi níṣẹ́. Àánú àná ni mo máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ni là á dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀tọ̀ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: So, Baba, eh mo pe ni Nigeria ta wa leni yi. Yo de nkan o dabi nkan ko rogbo. Sugbon e sa kokko ba nfun awon eyan loro ama. Tori awon elomi ti be ropin. Eh pelu bi nkan ti se nlo lowo lowo yi.
1: Ko lo won sa nu fun wa.
0: Amen.
1: Nigeria lowo lowo ta nlo lowo nisin. Afi ko lohun ko ayo.
0: Amen o.
1: Ati ja ti mu ototoran ni o.
0: Walai.
1: Ko to de pa sanwo school omo. Ka won mo to je. Báwo yẹn ọba báwọn ò sí yóò kí dodo wọn yọ báyìí wọn ò mọ páwọn yóò.
0: Bó ṣe rí nù.
1: Ìdí nìyẹn lọ́wọ́lọ́wọ́ tá à ń bọ̀ yìí Nàìjíríà Nàìjíríà gbẹ̀yìn ni. Kọ́ lọ́wọ́ ṣe dáadáa fún wa.
0: Àmì o àmì àṣẹ.
1: Ebi ń pa àwọn èèyàn.
0: Ọlọ́run bá ń gbọ́.
1: Ọ̀pàpọ̀ ebi.
0: Ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́.
1: Bó ṣe jẹ́ nu wọn mọ̀ yá.
0: Ebi búkú ni kò dáa. Àní ṣé àwọn àgbàlagbà ṣe bọ̀ wọ́n lẹ́nu ebi ń pa wọ́n ní gbọ́ wàásù. Bẹ́ẹ̀ bá ń ṣe wàásù fún báyìí ọmọ gbé ojú sójú sánmà bí kí òkèlè àmàlà kọ́ máa rọ̀ bọ́ látọjú ọ̀run.
1: Ọ̀gbọ́n tí wọ́n wí ni.
0: Bó wọn ti sọ.
1: Wọ́n ní ebi pa ní òṣèré fífẹ́ wí.
0: Bẹ́ẹ̀ ni.
1: Tó bá ní ó fífẹ́ wí ni ó fẹ́ jóná.
0: Mo fẹ́ wọná ní ọmọ bẹ̀rù sọ.
1: A ní o fẹ́ wọná.
0: Ṣeun àgbòdìtọ́ lórí ilẹ̀.
1: Lẹ́yìn oúnjẹ tún ni o.
0: Oúnjẹ tún ni nísìn. Ẹ pé àwọn èèyàn tiẹ̀ wo pé báyá ká tiẹ̀ kọ́kọ́ ra sọná. Pé tẹ́bí bá kúrò nínú ìṣẹ́ ni àwọn èèyàn ń bá káàkiri nísìn ìṣẹ́ bùṣe.
1: Kí ló ń já sọ?
0: Tọ́ Ọlọ́run ọba ò ní fi ebi pa wá. Ebi àárọ̀, ebi ọ̀sán, ebi ìyálẹ̀ta kò ní pa èmi àti ẹ̀yin ò tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ yìí. Ṣùgbọ́n tá a bá wá tún sọ pé báyọ̀ ebi ń bẹ́ ń lò síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn míì wọ́n sì tún ń ṣe dáadáa. Àwọn èèyàn míì náà ń gbé. Mo tún láwọn tá rọkọ̀ lánàá lánàá yìí. Mo ráwọn tá kó lọ bí ilé wọn lánàá lánàá yìí. Bá wa gba àwọn èèyàn nímọ̀ pé ká mọ̀ mọ́ wo ẹ̀sìn ẹ̀lẹ́ ago aláago sáré. Kéèyàn mọ̀ wo ago aláago sáré.
1: Béèyàn bá wo tó ń ṣẹlẹ̀ nílùú èèyàn fẹ́ kọ́ níìtì. Bọ̀tí lọ́wọ́lọ́wọ́ báyìí àfi kí kálukú kó dá sọ ara níwọ̀n tára yóò lùgbé. Ìwọ̀n ikú ni wọ́n tẹ́. Mọ̀ sáré ní ti agbára rẹ̀ ọ̀ká. Mọ̀ fi kọ̀kọ̀ fa tí ó jalú Ọlọ́run. So kan kálukú dúró lórí ọwọ́ ẹ̀ títí mo mọ̀ pé yóò dáná. Ìyá gbọ́dọ̀ yóò dá àdìmọ́ bá báyìí lọ.
0: Ẹ wá bá ń kí àwọn àgbàlagbà nínú Ọ̀yọ́ àti bá Unity Forum.
1: Bá a kí wọn Ọlọ́run kí wọn. Àwọn àgbàlagbà àwọn àgbáre tí wọ́n dúró tì wá. Wọ́n dúró tì wá kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ wa mẹ́rí. Lọ́rọ̀ owó wa dá sí i. Nímọ̀ràn wọn fún wa nímọ̀ràn. Ní gbangba ní kọ̀kọ̀ wọ́n wà pẹ̀lú wa. Gbogbo àwọn àgbàlagbà lórí Ọ̀yọ́ àti bá Unity Forum pátápátá la kí. Màá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ evangelist Akande Akintunde Moses. Àgbàdàdà ni wọ́n dẹ̀ dúró tì á. Bàbá àánú Olúwa àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Alhaji Dada àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Isiaka Adogoke wọ́n pọ̀ láwọn ọkùnrin bẹ́ẹ̀.
0: Tá a bá ní àwọn àdàkọ ilẹ̀ oṣù ilẹ̀ ọmọ.
1: Lára àwọn obìnrin Ajari Scott bá òkú.
0: Wọ́n ṣe bẹ́ẹ̀ láti
1: Jẹ̀bú kan. Ẹsẹ̀ Jẹ̀bú ni wọ́n wà.
0: Ìjẹ̀bú alárẹ̀.
1: Alájà Kadejat Adekanbi. Ìyá àti Bàgẹ́gà nu wọ́n ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ṣe ìyá ní Ṣákí náà wà bẹ́ẹ̀. Wọ́n ń ṣe dáadáa fún wa gan. Àwọn pọ̀.
0: Ọmọba mo fi owó àtọmọ kọkọ di yín lẹnu ná. Ẹgẹ́ kí n tún kọ́kọ́ gba ohun àlejò wa kejì náà táwọn náà wà hàn yín. Ká tó wá padà tún padà sọ́dọ̀ yín mò ń bọ̀ náà.

0: bẹ́ẹ̀ni ìlú ọ̀yọ́ ní rẹ̀yìn iwájú iwájú láàmọ́ lọ sẹ́ẹ̀sì mọ̀ pé iwájú lọ pẹ́ ẹ̀bì tí ń ré sí iwájú iwájú láàmọ́ lọ bàbá ẹ tún bá ń kí àwọn èèyàn nínú ilé nínú gbogbo ọ̀yọ́ àti ìbàdàn unity forum ẹ bá ń kí àwọn èèyàn ẹ rà kó tó jó méje ó tó jọ mẹ́ta.
1: mélòó la rántí àfikọ́ lọ́wọ́ bá wa kí wọn ọlọ́ọ̀ nìkan ló lè bá wa kí wọn látòrí president wa tó fi dórí gbogbo admin àwọn ìyá wa obìnrin ni ìyá wa àwọn bàbá wa ọkùnrin ni a kí gbogbo wọn a fi kíkí tiwọn a dàpọ̀ mọ́ kíkí ìtọ́jú ọlọ́run tó ga jù ọlọ́run kó bá wa kí ẹni kọ̀ọ̀kan wọn.
0: àmì
1: ta ló yẹ ká dárúkọ ta ni ọ̀yọ́ á dárúkọ.
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe máa sọ nínú wàásù mi pé àgbọ̀n gbẹ ìbùkún tọ́pọ̀ ju omi òkun lọ tọ́pọ̀ ju yẹrin òkun lọ yóò bùkún ẹnì kọ̀ọ̀kan wa látòrí president wa dórí èmi ti ọmọ yín tí mo kéré jù
0: lórúkọ jésù. àmì àṣẹ wà bàbá àgbà yóò dalẹ̀ àní wa yín tì.

0: gbé owó.
1: Àṣà àti rí nǹkan kan.
0: Tọ́.
1: Ọ̀dìjà ìlà náà sọ̀rọ̀ austerity.
0: Mo lọ ti sọ.
1: O ní austerity yìí máa ga ju ìlú lè púpọ̀, ó lè púpọ̀. Ṣé ẹ rí àṣà àti rí nǹkan kan.
0: Tọ́. Kọ́lọ́run ṣẹ̀dẹ̀ fún wa.
1: Àmì àánú ni ká bẹ̀bẹ̀ fún. Gbogbo ọmọ Ọ̀yọ́ àti Vanity Forum. Ẹ rí pé mi náà lọ́lọ́run kọ́kọ́ lò tí mo kọ́kọ́ ṣe bí akin ní ìsinmi ìdáwó. Àṣírí dáru gẹ́gẹ́ bí àṣẹyìn mùsùlùmí Ọlọ́run ògbó ẹnì kọ̀ọ̀kan
0: wa. Àmì o,
1: tá a bá tọ́ bá bí yá, kò sẹ́ni tá bí yá rẹ̀ ò ní rán.
0: Wàhálà ìgbàlá.
1: Ọ ń bẹ lára èmi, ọ ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa. So Ọlọ́run tó ní ọjọ́ òní yóò bò wá láṣìírí. Ẹ jẹ́ ká nígbàgbọ́ pé nta fẹ́ ṣe yẹn yóò ṣe é ṣe.
0: Àṣẹ wà mí.
1: Mọ ríra rẹ, èmi ò ríra mi bí ẹni tí ọ̀tọ́nà kún náà yóò àti báyìí ní ti fòrọ̀ mo. Torí pé mi tí ì sanwó tọ́ yẹ kí n san. Gbogbo tọ́ yẹ kí n ṣe ni màá mọ play role mi. Ọlọ́run ní káwọ̀ mi ẹyin, Ọlọ́run sì ní yọ mí lẹ́gbẹ́.
0: Àṣẹ wà.
1: Kò ní yọ ẹnì kọ̀ọ̀kan wa náà tẹ̀ ń bọ̀ lẹ́gbẹ́. Lémi o, èmi ò lè torí pé ìdáwó kí n mọ́ tọ̀nà àti kí n má pè ní dásípàdé. Ìwọ tó sì dásípàdé náà rí tọ́ sọ̀rọ̀ rí tí ìpín yìí ń gbé ọ lárugẹ. A nílò láti dáko ẹnìkankan. Ẹ̀yin atóbá ẹ dákun ẹ sànú wa ẹjẹ́ àjọ tún lu bàbá wa ṣe. Tá a bá tún ṣe àwa náà la túnra wa ṣe. Kò ní bàjẹ́ olóòtú.
0: Àṣẹ wà, ẹ ṣe ń bá mi. Ẹyẹ tó ń ta kàngbọ̀n bọ́sọ́dọ̀ ọmọ ọba náà mò ń bọ̀.

0: sọ ọmọ ọba ẹ̀ ń bọ̀rọ̀ kan bọ̀.
1: Tẹ́ bá yóò àmọ́sẹ̀ pọ̀ ní kíláàsì ní ìsìn òun bí mi ò rẹ́dì yìí pé kó wọn ra ìwé kó wọn ra pẹ́ẹ̀nì ọ̀rí tí material tí wọn ò rẹ́dì láti ṣe fún ọmọ. Nígbà tí ìwé ti dé ẹ̀kọ́ ọ̀fẹ́ wọ́n ti ọmọ síta bẹ́ẹ̀ ni kọ́ ọmọ lọ sí skul.
0: Wọ́n ti wọ̀gbọ́n máa ràwé fún ọ náà ń sùn kúrò ní.
1: Púpọ̀ sí ni díẹ̀ ni agbára ọjọ́ bá kànú ẹ̀. Lẹ́yìn kan sí kó o fi skul ẹ̀ fún ọ lọ́fẹ̀ẹ́. Ìwọ ọlọ́ ra sọ skul fọ́mẹ o, ìjọba ò ní bọ́ ra sọ skul o, kò ní bọ́ ràwé fọ́mẹ. Ìyẹn làwọn wá wò ìbálú gbogbo ẹ ṣe ń rí o ìjà ká bá lè gbìyànjú láàrin ara wa. So aláwọn gbèdéke kíláàsì kọ̀ọ̀kan tí a lè péwè fún. Bóyá first head of this term àbí second term ni a lè la fẹ́ ṣe ìkíní yẹn. A wá ń ro àwọn èèyàn wa tó wà lórí ìkànnì. Kò sí iye tó kéré jù. Nígbà wà lórí ìkànnì ni àbó sí lórí ìkànnì. Kò sẹ́ni tí ó sọ pé òun ò rí ọwọ́ wa lórí péjì wa. Iye kí iye tó ń kálukú bá ní lọ́wọ́ tó kálukú fi sínú àsùn tí a fi sílẹ̀ yẹn. Kọ̀dẹ̀ dí owó mọ̀dámọ̀dá wa lóṣooṣù kọ̀dá dúró. A dàbí fi ní ẹnì kankan lára pé àbí nígbà tí wọ́n di gbówó wà lòun fi dá sí program mọ́. Gbogbo apáta lájọ ní kì í ṣe tẹnìkan. Ọlọ́run dá kọ̀ọ̀kan ràn á lọ́wọ́.
0: Àmì ẹlòmíì tiẹ̀ lè ní ọ̀rọ̀ tí ó ṣe wá láǹfààní. Ṣùgbọ́n ẹni tó bá dákẹ́ adákẹ́ mọ̀ sọ̀rọ̀ títa lamọ̀ tí ń ṣe. Àmọ̀báyá ti wà ní wọ́n ṣe ni bí ti báyà wọn míì sí. Àwọn ẹlòmíì sì wà nínú gúrùpù tó yẹ báyà wọn sọ ọmọ Ọ̀yọ́ gan. Ṣùgbọ́n àwọn tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tó ń jójú lówó ọmọ Ọ̀yọ́ káàmì náà káwọn bá wa dá sí. Àwọn ìlú yìí ìlú wa ni kò sì ní bàjẹ́ fún wa ń bẹ̀. Torí táwa ti ń sọ pé Kọ̀yọ́ máa tẹ̀síwájú. Àwa gangan láà máa tẹ̀síwájú nínú Ọ̀yọ́ Kọ̀yọ́ tó di pé yọ máa tẹ̀síwájú. Ó ń bọ̀ ná.

0: tọ ọmọ ọba ká tó máa bọ̀ ká tó máa bọ̀rọ̀ yẹn bọ̀ sẹ́yìn ní ara àwọn àgbàlagbà tí àwọn náà ti máa ń bá wa dá sí tẹ́lẹ̀ ẹ bá wa kí wọn kẹ́ ẹ lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ kókó bí àwọn obìnrin takuntakun nínú ìkànnì wa.
1: Àkọ́kọ́ náà tá a bá ń dárúkọ àgbàlagbà àwọn àgbàlagbà nínú ìkànnì wa ni àkọ́kọ́ tá a kọ́kọ́ tọ́ka sí ni màmá wa Adimbola Akirele ìyá dáadáa ni
0: ìyá
1: lálùbáríkà ni
0: bẹ́ẹ̀ni
1: ọdẹ fẹ́ra àwọn ọ̀dọ́ kí ṣe lọ́dọ̀ ti wà nìkan káàkiri
0: bó ṣe ṣe máa ń ṣẹnu
1: lára àwọn àgbàlagbà obìnrin àgbàlagbà obìnrin tó nítumọ̀ mọ́ ẹ wa lára wọn ni Alájàre Scott
0: báòkú ìyá àjẹ̀bú kọ́
1: ni ara wọn nìyẹn wọ́n ṣe dáadáa so ká tó lọ lórí yẹn mama Adimbola Akirele àtọ̀run rọ̀ wọ́n bí wọ́n ṣe ń ṣe yẹn wọ́n túbọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ lọ bí èèyàn bá rí wọn ọlọ́run náà rí wọn àti ọlọ́run sì mọ̀ bá wa dúpẹ́ fún wọn lágbára ọlọ́run wọn lẹ́sà sí ti
0: àṣẹ wà
1: gbogbo tí wọn bá ráwọlé báyìí yọọ máa jẹ nọọsì ni nọọsì ni ọmọ
0: nọọsì
1: mẹdíkù nọọsì
0: ni wọn nílùú èbó tọ àyà ní ìṣiṣẹ òyà
1: mo ti láwọn yẹn lọ́hùn tí mo ti rìfà àwọn sọ́dọ̀ mọ̀mọ́ sọ́ni ẹ̀ wà ní àbúrò tí mo rìfà sọ́dọ̀ mọ̀mọ́ tí wọ́n dẹ̀ ṣe wọ́n dáadáa mo ti jẹ́ nìyẹn àti wọn mọ̀mọ́ tí wọ́n dàpẹ́ jẹ́ àmọ́ tó fi pọ̀ wá kó bá wa dọ́bù ẹ̀.
0: ẹyìn yẹn wa mò ń bọ̀ mo tún ní àlejò kan tí àwọn náà tún gbóhùn sókè nínú ètò tá à ń ṣe lọ́yìn wọ́n kàn fá wa yànnàná ọ̀rọ̀ kan ni o ọ̀rọ̀ kan àbí ọ̀rọ̀ méjì màmá tí mo fẹ́ gbé wọlé màá mi yìí wà láìtàláì màmá olùkọ́ ni màmá o ẹ̀ẹ́dẹ̀ bá ń gbọ́ àwọn olùkọ́ àgbà àwọn lẹ́gbà táwa fi wà ń lé ìwé náà ti kọ́ àwọn náà ti kọ́kọ́ kọ́ àwọn ní sùkúù ní àwọn payàmọ́rí ẹ̀ẹ́dẹ̀ gẹ̀ẹ́sì rẹ̀ báwọn àwọn náà wá wà lórí ètò pẹ̀lú wa ní ìsìn màá mi wà gbóhùn sókè wọn ọ̀kọ́ bá ń dákọ wọn wà wá wa narí ti bí ok wọn làwọn ò ní dákọ kò sí wàhálà kò sí bá a ti ṣe tà ṣe ṣùgbọ́n nígbà fẹ́ sọ náà ni pé kẹ́ ẹ bá wa narí ti báwọn ọmọ ṣe pọ̀ nínú kíláàsì tí lọ́dọ̀ àwọn ẹlòmíràn rò pé bóyá bí ọmọ bí ẹ̀ta wúrọ̀ ọmọ ló kàn wà nínú kíláàsì kọ̀ọ̀kan bọ̀ àwọn kíní jẹ́ wa pé mò ń bọ̀ pé àwọn ọmọ pọ̀ dáadáa mò ń bọ̀ náà.

0: tọ ọmọ ọba ẹ náà ti kúkú ti gbọ́ kí n tó gbọ́ ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o ojú wo lẹ́fi lẹ́yìn náà tún fi woru ilé.
1: Ọ̀rọ̀ yẹn nígbà tí màmá yẹn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó pààyàn lẹ́kọ̀ọ́ ni tọ́wọ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ti sọ pé tẹ́ bá fi gbogbo àwọn skuls yẹn ọmọ tó wà ní kíláàsì kan kí sísì lè ní pé tíṣà lẹni tó sọ̀rọ̀ yìí o lọ sọ pé 70 ọmọ ní kíláàsì kan bó lẹ́yìn ti fẹ́ handle yẹn irú bó ọmọ ti fẹ́ capture gbogbo jẹun kan ní skul. So iṣẹ́ yẹn kì í ṣiṣẹ́ nìkan ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká jígìrì lórí ọ̀rọ̀ yìí ìwé làwa ń sọ ẹ̀wọ̀ wa sọ ọ̀kan lára àwọn ọ̀nàrẹ́bù wájà tí ń gbìyànjú ẹ̀yìn ọ̀nàrẹ́bù sẹ́kà rólé ó kówé ó kó aṣọ fáwọn skuls kọ̀ọ̀kan káàkiri káàkiri tí ì náà kò débì kankan kò débì kankan. So àwa rọra wa ẹ dákun ẹ jẹ́ ká gbé níbi tó ti wúwo ẹ̀wọ̀n lẹ́rù ní ògbé ọ̀fẹ́ ẹ jẹ́ ká gbé níbi tó ti wúwo tọ́rọ kọ́bọ̀ ta bá rékìjọ láàrin ara wa táàfíìsì náà láti là sílẹ̀ yìí ẹnìkan ò lè nígbà tá àmọ́ra wa rí a ti gbowó lọ́wọ́ ara wa ẹ̀gbọ́n tó nígbà tó dúdú akara rán nìsín. So mo á kàn mọ ọrọ̀ wa náà ní ẹdá kan ọlọ́run ìlú le right gbogbo alamọ̀ pé ìlú le àtijọ́ àti mú le gan bó ti wá lulẹ̀ òkú rí ẹ jẹ́ ká gbìyànjú ọlọ́run ràn wá lọ́wọ́.
0: Ẹ ṣeun báàmí ẹjẹ́ yìí náà ẹ̀rọ náà wá bá ń sọ ọ̀rọ̀ kan àbí méjì sí ẹ̀ máa bọ̀

0: rẹ. Bẹ́ẹ̀ náà wọ́n tún sọ nínú ẹ̀sìn mùsùlùmí pé àti kékeré nìmọ̀lẹ́tì kọ́rẹ́ lásọ̀.
1: Bẹ́ẹ̀ni
0: ẹ jẹ́ ká fún ọmọ wa ní ẹ̀kọ́ tó pé tó yè gèrègè.
1: Kí ni
0: pé wà jọ mi? A ó wà, a ó sì jẹ yín. Ilé iṣẹ́ yín ò ní jóná.
1: Àṣẹ wa ẹsẹ̀ bàbá. Kí lèyìn náà kó tó máa jẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn. Gbogbo bímọ bímọ torí òǹbí ni òtó òǹtọ́ ni òǹtó kò tó òǹwo ni o. Kí gbogbo wa ká máa tọ́jú àwọn ọmọ wa, ká máa tọ́jú àwọn èwe wa. Ọlọ́run ọba yóò sì jẹ́ ká jèrè wọn. Wọ́n ní yàyàkuyà. Àwa náà dògbó á jẹun ọmọ. Níjọ́ tí oúnjẹ ọmọ bá jiná tán báyìí wọn àní máa fi kúlé wà láòránṣẹ́ sí wa nínú sàárè. Ẹni tó bá ṣẹ̀gùn sínú àní máa ń jẹ bẹ́ẹ̀rẹ̀. Lọ́lọ́ Ọlọ́run Olódùmarè. A pẹ̀ bímọ pẹ́ ṣe pẹ́. A ní wa yín tí o àtọmọ ọba àti mọ́ mi tí wọ́n bá wa dá sílẹ̀ kan tí wọ́n bá wa narétì bí
0: ẹni ọlọ́run mọ̀
1: mọ̀mọ́ tọ́lọ́run mọ̀
0: tí wọ́n bá wa dá sílẹ̀
1: táwọn náà mọ̀ra wọn tí wọ́n bá wa dá sílẹ̀ kan tí wọ́n fi sọ̀rọ̀ bí àwọn ọmọ ṣe rí nínú sukuu ọlọ́run ọba Olódùmarè yóò wà pẹ̀lú kálukú gbogbo wa o a ní ṣìṣe o a ní sílẹ̀ tẹ̀ a ní sì jẹ́ náà gbogbo àdáwọ́lé wa kò ní bí aráyé nú tọ́ a máa bẹ o nítorí ọ̀bẹ ní bẹ sùn àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ ọ̀wẹ́ ní bá ní amọ́bọ̀ nìkan là ní dé bá ń lè nítorí wọ́n bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ ọkàn rí òrùn arọ̀ wọ̀ a dé fún bàbá jẹ ẹ̀rọ mọ́jèlé ǹjẹ́ kí n láyé ìpín ṣe ẹ̀rọ wọ̀ láyé ìpín ṣe ilé olúwa rí ìgbóná inú ilé tẹ̀ tí ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín náà ní gbóná kò ní dojúrú o torí pé tútù tútù báyìí làárọ̀ dẹ tútù tútù náà làárọ̀ bàbà mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín ìsọ́lọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wòrin lọ kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá wa. Àwa náà láà jẹun ọmọ o títí dìgbà míì tá a tún máa pàdé adéyìnká pẹ̀ ń bọ bí a ò erin ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lẹ́. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa kì í. Àṣí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọyọ́ àti bàálù ní sìkòrọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ bẹ̀rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàbá ní tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyìnká Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní látàrò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti bàbá ní tí kò rọ̀ ní rán mi níṣẹ́. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ń là á dìkú ìjó. Àti wípé ayé ṣe bí ọ̀tọ̀ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se biba ben kokon.

gbogbo ọ̀rọ̀ tá ń sọ tí ń jà nfàní fáwọn èèyàn wọn bá ti mọ ẹran tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára rẹ̀ tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọ̀bá parẹ́ mọ́ aláàánú àwọn ọlọ́lọ́run lò ní sábà bí ó àwọn igi lẹ́yìn ọgbà wa àwọn náà ni wọn ò jẹ́ kó ti sú wa àwọn náà wọn ò jẹ́ kébi ọ́pá wa tébi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá ààyè bébi bá pa àyàn kọjá àbìkí èyí ó ṣèṣekúṣe àwọn ní àjẹká àwọn ti ṣèṣekúṣe àwọn ní wọn ò ti jẹ́ àdàdà kú ni ìyìn tọ́jẹ́ pé sálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ jẹ́ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tó ń lu jìbìtì tó ń lu ṣe ìyàwó tèmi náà sì tún ń ṣe jìbìtì tèmi náà ń ta káṣáàpù lárẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú ti ilé oge náà tún tó gé jẹ torí ntọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ àlọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dá ọlá yín ọlọ́ ọlọ́run lára wọn adéyínká pẹ̀mbọ bí àwọn erin kásàmọ̀sẹ̀ dáadáa ajé ọkọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bá bọ̀ ọ̀rọ̀ èdè bá bá èdè ìjìnlẹ̀ bá bá ìjìnlẹ̀ ọ̀rọ̀ bá bọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bá bá ìmọ̀ ìwà bá bá ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tòkótòkó.

0: ti bóyá ká mọ̀ fèyí sí lọ ní ọwọ́ aago méjì lábẹ́rẹ́rẹ́ tẹ́ tún mọ̀ gbọ́ àwọn repeated programs ìwà ẹ̀dá kan mọ̀ bínú gbogbo ẹ̀ tí ì jọra wọn ni ọ̀yà á mọ̀ wá 24/7 ó tiẹ̀ tún ti bẹ́ẹ̀ dì sáà sábà ìjọ ń bá ráàyè mọ̀ òun wá sọ̀ online ṣùgbọ́n tọ́lọ̀ bá ti ní kí gbogbo studio set tán dáadáa á mọ̀ wá lójoojúmọ́ ni ojoojúmọ́ ẹ̀ ní sálà ìgbóhùn wa bẹ́ẹ̀ tiẹ̀ tún mọ̀ gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí music náà ẹ̀ ní sálà ìmọ̀ gbọ́ program kan ìkejì ní àyè ṣùgbọ́n à ń wá owó generator a ní ìdí computer àti ní table bàbá ti fún wọn ti àwọn bàbá ti fún wa lówó table wọn ti fún wa ní owó àti ṣe sí àná àti ń ṣe sí àbábà àti ń ṣe sí àbábà owó tó fún wa lẹ́nu mẹ́ta àti kún owó tàbí ń ṣe sí àti ká tún ṣe sí àti tún ra àwọn first apron tá a fẹ́ mọ wọ̀ kán lè bá a mọ dá a mọ̀ pé oníròyìn ni wà ó tá a bá lọ cover event níta ká wọn bá wọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rí kọ́ọ̀dù mi ṣùgbọ́n tó bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ halẹ̀ mọ́ àmọ́ nígboro tó bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn léleyìí oní rédíò léleyìí tó bá rí first tán rí cap gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ mọ lò nínú yàrá mi kan ni wọ́n fẹ́ mọ lò nínú àyín yàrá kan ni wọ́n fẹ́ mọ lò ntẹ́yìn náà bá ní tẹ̀ fẹ́ràn àlọ́ ẹ̀dá kun ọlọ́ọ̀bẹ yìí náà gbé bùkátà yìí gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dáyín dá bùkátà yìí ẹ ṣe wàá dúpẹ́ o a mọ̀ lóore o gbogbo ẹ̀ níta ti ràn lọ́wọ́ ọlọ́run mọ̀ ràn náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la aláìlá ìlọ̀lọ́ muhammadu rasulillah sallallahu alaihi wasallam lọ́la wípé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàlá ọlọ́ wàlá kù wá tá ilá abilá rí rà sí.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọyọ làárí ọ̀yọ́ ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.
0: tó o tẹ ẹ bá ní kọ̀ǹpútà tẹ̀yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́jọ́ ní good configuration ẹ bùn mi ò ẹ jù sí mi ẹ bá lọ́lọ́kù ẹ jù sí mi ń hàn ọ́. Iṣẹ́ goli ni mo kọ́kọ́ kí n tó wá mọ̀ kọ́sẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ ra tuntun náà fún wa láì á mọ̀ fún rere yín. Ẹ ṣe o. Pẹ́ ti ẹ̀ ń gbọ́ wa gan náà, àdúpẹ́. Torí rédíò, àwọn èèyàn máa wà tí wọ́n máa ń tètè ń wà distracted nípa rẹ̀. Tá a bá dé ń sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yìí kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú tiẹ̀ ń gbọ́ wa ẹ nífẹ̀ẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni èdè la mọ̀ ọ́ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan serious o ẹ̀yìn tí mọ̀ ọ́ ní.

ẹgbẹ́ sẹ́fún àbí mo ṣe ń bá bọ̀ ẹgbẹ́ sẹ́fún à ń ṣiṣẹ́ àìsọ̀lẹ̀ àìsọ̀lẹ̀ à ń ṣiṣẹ́ àtọ́ máa ń cover event náà a lè ṣe live a sì lè bá yín ṣe sí disk náà gbogbo àwọn nǹkan tá ń mú mọ́ra àwọn tá ń já mọ́ra àwọn díẹ̀díẹ̀ ní kásá máa wọ̀wọ́ lọ́wọ́ tọ́ra wa náà a máa ń sọ̀rọ̀ wípé àwọn pásítọ̀ àwọn àáfàá ká má jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ nìkan káwọn náà kí wọ́n tó máa gbé bó ṣe kó náà bá lè dání bó ṣe à ń fi lé rẹ́ǹtì wọ́n mọ̀ ṣe kí á ti kà ní káwọn náà ká máa fi kún àwọn tá a máa ń sọ̀rọ̀ ìtẹ́nu wá gbarú ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ jókòó ti

wọn kọ àwa ní Yorùbá nílé ẹ̀kọ́ gíga Emmanuel Alayinde College of Education ìyún lókè òrò lọ́yọ̀ aláàfin wa ń gbé bàbá dáadáa àwọn èdèmú àwọn èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọn pè tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ìfọ́jú pọ̀ nàìjíríà mọ̀ ń bàjẹ́ ṣe ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lè bá dá o ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí kábẹ̀ kan legalize corruption. Mo ì tún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèrè bẹ́ẹ̀ bá fẹ́ sàánú àwọn èèyàn ní Nàìjíríà láwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rírì òpé tó àwọn tí ò wúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jọ wọn ó dìbò fún tẹ rí kó rírì tí ìpé tó ẹ má sàánú oru wọn mọ́ orí rè tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ìjẹ ni ìyá ń jẹ nǹkan lọ ni iye tí ìjẹ dáadáa tó ni ọ yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá nínú ẹ̀sìn bí èèyàn kan gbé wèrè ń dówèrè ọmọ ìyá mi wèrè ń dówèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti lè rúlùú nàìjíríà láti lè ṣe

0: More music on trendybeats.com.
1: Fapọ́lù lè àbí.
2: Wọ́n wá ń sọ fún bàbá wọn.
1: Azazi Bùnlàbí Akálà Ìbọnúkà Yúùfà.
2: Wọ́n wọ bàbá wa Nẹ́bí Yakubu. Yusufu taari mọ́ ìkòkò tọ́pá jẹrè.
1: Fapọ́lá Yakubu.
2: Nẹ́bí Yakubu wá ń dáhùn.
1: Adna mi ni.
2: Súnmọ́ mi, ìwọ kòkò súnmọ́ mi.
1: Fadana mi ni o.
2: Ìkòkò bá súnmọ́ Nẹ́bí Yakubu.
1: Fapala làwọn ayé tó àdìbò.
2: Anábì Yakubu wá ń sọ fún pé ìwọ kòkò.
1: Límọ̀ kálítà wà ládé.
2: Èsè tó pa ọmọ mi.
1: Wọ́n kúrò tàìní.
2: Èsè àrítútù ojú mi ìkòkò ò sì pa kí ló dé.
1: Fa àǹtọ́kọ lọ́hùn tá àládìbò.
2: Ọlọ́run bá fún kòkò lọ́rọ̀ sọ.
1: Fapala ma'aza Allahi.
2: Ah, ikoko ni toto fun Olorun ko je ri be.
1: Ya ya aku.
2: Iwa Nabi Yakubu.
1: Wallahi istafa ka nabiyya.
2: Wallahi istafa ka nabiyya. O wa gbe ali fun mi. Ile ke wula wa yi, ma wi bi ku wi.
1: Wallahi istafa ka nabiyya.
2: Ah, on mo bi o. Pelu Olorun to sa o lesa to fin jan nabi.
1: Ma kalitu lahu lahama.
2: Ọmọ rẹ̀ Yusufu wọ́n jẹ́rẹ̀.
1: Fa inna luhuma lahambiya haramu lana.
2: Tó yí pé ẹra wa Nẹ́bí Ọlọ́run ìwọ Yakubu èèwọ̀ ni fún wa àgbọ̀dọ̀ jẹ́.
1: Wọ́n lẹ́ ata akúlú aláàrídùn.
2: Kódà ilẹ̀ ilẹ̀ torí kò gbọ́dọ̀ jẹ́ra wọn.
1: Wa inna ma anadi ibun garibun.
2: Àmọ́ èmi kòkò tí wọ́n mú wá bọ̀ àlejò ni mí nínú ìlú.
1: Àtẹ̀yìntù mi ni àrídì mi sì rí.
2: Èmi èsè kòkò tilẹ̀ yìí rárá, ilẹ̀ mi síra ni mo ti wá.
1: Fi tẹ́lábì àkílí.
2: Ntí mo sì wá wá, ọmọ ìyá mi ni mo wá wá.
1: Fàkídí tún mú sùn àyá mi.
2: Àwọn ọjọ́ sẹ́yìn díẹ̀, àṣàfẹ́kù rẹ̀ àrìmọ́. La ilaha illallah. Àwọn òwú ara wa mọ́ lónìí.
3: Bẹ́ẹ̀ni.
2: Aláwọn tá a bá ẹ̀yìn ìlọrin ó ti tán ìtọ́ bá wa lọ́sẹ̀kù. Bá wa níwọ̀n tán bá kírun tán, tán kírun jímọ̀ tán, ó nìkan bí ago mẹ́fà kún tó wọlé. Wọ́n lọ̀dọ̀ ya rábí lọ́jà gbọ́rọ́, mo ní wá wà láàáfíà yín náà ni. Wọ́n lè mú kọ́ mbẹ̀, wọ́n tún lọ̀dọ̀ ya kínní kan lè jà bàjẹ́, mo ní wá wà láàáfíà, ó tún ìjọba ìjọkun tó tún wá bá wọn. Àwa torí ilé ajé kò bì í, ìní wọ́n ti bí mi, ń wọ́n kọ́ lé mọ́ lọ jí àrùwé. Nígbà wọn bá wọkọ̀ bí múrí bí mẹ́jọ, tún òtún bá mi ń lé ẹ̀ ní wá mọ́. Wọ́n kọ́ sọnù náà. Wọ́n ní mọ́ṣáláṣí kan bẹ́ ń bi ilé rẹ̀. Ẹni wọ́n bẹ̀rẹ̀ kéré mọ́ṣáláṣí nì. Mọ́ṣáláṣí nì. Wọ́n lọ da olómi níwọ̀n ekun. Kàṣà. Iṣẹ́ kí wọ́n ń ṣe. Alákọ̀wé ni. Sẹ́rẹ́lẹ́ ilé ilé ìjẹun yìí adájọ́ ni wọ́n. Sẹ́rẹ́lẹ́ yìí májísírẹ́tì ni. Sẹ́rẹ́lẹ́ yìí náà òun ni sínétọ̀ lòun. Sẹ́rẹ́lẹ́ yìí. Pamsec lòun.
3: Alákọ̀wé náà lọ́mọ wọ òun.
2: Irú ọkọ̀ wọn lò jíìpù ni. Tí a rí gbogbo lédè ń wò yìí, ẹyọ kọ̀ọ̀kan ló ní jíìpù. Tọ́.
3: Dákun ọmọ mi, ọ̀sánù mi. Dákun ọ̀sánù mi fún mi lówó kí n fi wọ mọ́tò. A ṣe bá àmọ́ abẹ ni.
2: Wọ́n tún wá ṣe sàárà fáwọn ẹbí wa torí pé wọ́n wá wá tún wọ̀ rí wa. Gbọ̀nyin alákọ̀wé tẹ̀ lówó tẹ̀ rántí fámílì àwòsí mọ́. ati wal janna yin o ku so olorun
4: allah
2: ikoko lowo ma iye wa owo ma iye wa lati misra owo ma iye wa silu annabi yakub
4: alayhi salatu wa salam
2: woni mo mumin ti ba ni o mo ya mi mo wa wa
1: fa akhazuni auladuka akara
2: ola mo re ba mumi won sokun sin lorun won je mi nipa
1: fa jaun bi ilaika
2: wo ti mumi do lore ni wa nabi yakubu
1: ya nabi allah
2: ni wa nabi olorun
1: in qatali tu yusufa
2: o ba se pe mo ba wa pa yusuf
1: alaka ni allah
2: ola won ko mi re
1: kama halaka la agniya fi akhir az-zamani
2: ah o bo ba gbe mba pa mo re yusuf wa nabi yakub wa ju re ni mo duro yi tolo won pa mi re bi o ti pa won olowo re to ba digbe yin aye pa yin re ni sabi oto yin re e ka bukun ni lorin abukude oya
1: halaka ni allah

0: Yakubu.
1: Wọ́n ni mo tún pe wa nabi Yakubu.
0: Nǹkan tẹ́ lí tún Yusufa.
1: Ó bá yí tó bọ̀ bá pa Yusufu.
0: Alaka ni Allah.
1: Kọ́lọ̀ wọn pa mi rẹ̀.
0: Tẹ̀mọ́ alaka lè fukọ́ra fi ààrẹ zámanì.
1: Kọ́lọ̀ wọn pa òun rẹ̀ bí ó ti pa àwọn tálíkà rẹ̀ tó bá dìgbẹ̀yìn ayé. Ẹ̀yin tálíkà ẹ wo bí ẹ bá dé ẹ sì dọ̀bọ lọ́dọ̀ àwọn olówó. Ẹ̀yin tálíkà ẹ wo bí ẹ bá dé àsìn bàbá àsìn yá àsìn ẹ̀gbọ́n àtúnṣe àbúrò.
0: Yàkú.
1: Ìwọ Yakubu.
0: Nǹkan tá a lè tún Yusufa.
1: Mo bá ṣe pé mo bá pa Yusufu.
0: Alaka ni Allah.
1: Kọ́lọ̀ wọn bọ́ pa mi rẹ̀.
0: Tẹ̀mọ́ alaka lè Umara fi àkìrì zamani.
1: Ẹ bá gbọ́rọ̀ òun yẹ ní Allahu Akbar.
0: Allahu Akbar.
1: Mẹ́rin náà ló wí àbí ẹlẹ́kẹrin náà gan.
2: Ẹlẹ́kẹta.
1: Ẹlẹ́kẹta. Bàbá wa rẹ̀ mọ́ torí kìlẹ̀ bá lè tún jà mọ́ lẹ̀. Wọ́n bá sọ pé mo bá pa Yusufu. Kọ́lọ̀ wọn bọ́ pa àwọn rẹ̀ ìwọ Yakubu. Bí ó ti ṣe pa àwọn àáfàá rẹ̀ yányán. Bọ́ bá dìgbẹ̀yìn ayé. Ẹ̀yin àáfàá. Ẹ̀yin lè mọ bí Rábì Atulẹ̀ Adáwí tọ́jọba láyé rí. Bílíkìsù Alága tọ́jọba láyé rí. Ẹ̀yin lẹ́rí.
0: Yáyà kó.
1: Àwọ̀ èké wú débẹ̀. Àwọ̀ orí. Àáfàá mi ò sì sọ fún mi wọn ò tí béèrè. Ibi bílíkì ti jọba ṣe lọ rin ni. Ibi Rábì Adáwí ti jọba ṣe lọ rin ni.
0: Yáyà kó.
1: Ìkẹyà tó làgọ́.
0: Aláfíà lọ.

0: wale pe yo yo la ba so ni pe leyin ju anu ore fe kunu afe ni fere to se bo katan champion kedara kende maji ni ke ja bi boyo ninu egbe asc gege bi gomina pinle oyo fun eto kan to ye koro ina ba to duro re eto abo to gbe gbe okupona to ye kululu eto lera pelu re dara yo gbeyin ifi ara ilu to je lokan to gogo la bi pe lolu me ja me kunu lati je kere je ijoba ipinle oyo kari ile kari oko champion kedara kende se maji oni gbese le asun ijoba ibile bi awon ara bi gogo eyin omo lewe eyin osise baba loja ti eyin ya laje omode ati agbalagba eje ka di ibun wa logun logun eje ka di ibun wa logbon logbon fun eleyin ju anu champion kedara kende ese maji pelu asa ise esi ipinle oyo le ba gogo agba champion kedara kende ese maji de olugbeja be kunu de action action take it back
1: ati se bi oyo laari ayo ti se bi baba ni kokan
2: bi awon oloselu won ni weapon kan to ma fi nanya ebi ni won ma fi aye je wa gan wa fi na wa daada debi pe eyan ni le se kokokoko mo gba tan ni kiyan ba ma bo wa tun o fi wa fi onje kekeke yen fi gba eni yato la awon mo wa idi ni e ta wa fi wa wa si de pe ah eja dagbe yi le tan pe lu goja be kunu yi eh ka se ni jangbara ara wa lala je pe aya dayo be ka na pe to awa na fe ka awon mo me kunu na dide tori pa awon olowo yi te ba wo won ti ya wa te ba de loyinbo eh ni dadugbo olowo mo
3: si adugbo eh ni dadugbo
2: eh te bi pe inu eni kan ma bira won bo inu bi bata wa n bayi a ti mo pa awon olowo aye won ni be ba lo tan gan se eni ti o lowo lo ni loyinbo ti o lowo lo as long to ti rise se ko si moto ti o le lo so iru yen sin ah lara ah la awon afani yen awon afani yen la wa ro pe ta wa ran me kuro na ba dara wa ta ba kora wa jo afani yen a jo kari ah ni mo seru awon olowo mo idi niyan ti mo fi ni pe awa mekunu o ajo se gbogbo wa ni
3: awa mekunu lo kan bayi
2: awa mekunu lo kan bayi
3: e ta won ti won lowo ti dare wa won ti to ge
2: eh o ti to
3: ah baba awon kan ni gbagbo wi pe ta won ba fe se se folo se lu kan baba won fe te lo lo se lu kan ah awon na ma reti nkan kan ni ati ru owo awon lo se lu be apapa jo lo lawon awoko dibo tan ba ndibo bayi elomi bi o ba ti gba lowo aha ko gba lowo bi ko ti ko ni dibo fun ni kankan en to ba tun gbo oju lowo re gan o tun le ma dibo fun ah ki le ri si nkan yi ka to ka ma gbo lowo eyan ka to dibo fun eyan ki ni nkan ta ri si iru nkan yen
2: se ri ka ma gbowo lowo awon eyan ki won to dibo yen o na ni soro to ba Nigeria do ni yi to ba lo oyo de tan ta ba soro Nigeria won ni amukun
3: eru ewo
2: oloke
3: le nwo ewo sale
2: e ma poke lo tin wo bo to wo sale na amọ beni to ba to loki o ba to dada en to wa sale se le to dada ko ibi ti mo wa yi o mo fe ko daju bo se wa yi lo se ri ka ma gbowo lowo awon oloselu yen won ti mo ni won ti so at so the culture
3: o ti dasa
2: o ti dasa wa so on la won na wa ri no fin ni weapon to wa nlo fun wa e ma ri pe to ba ye kin won se fun wa lasiko o ye kan tun na se o ye kan kin na ma wa o ye kan na wa o ye kan wa agbalagba mo jeun o oye kawon olowo mo oye kawon ni awon awon agbalagba ki won mo ri dada se e kawon odo ki won mo ri nkan mo kan mo ri sese amo tori wi pe awon nkan ti wa won ma ogbon tan lo won o fi awon kan yen won a fi pamo bi asiko kan debi pe awon eyan oni wa ni ori ofe ati le ko idoti to wa nu je to fe gbe fun won mo so idi niyan to fi je wipe won ti mo pe asiko yi o asiko tawon yen ma wa ba won na ni to ba de ti won ba won yen ina ni won fi ma ngba ola tawon mo won
3: baba
2: so idi ti mo fi ni pe ko da ka ma gba nkan lo awon yin
3: mo gbo lara awon oro yin kan te ti sori ninu awon kan nikan ti enikan fi sowo si emi ah e wa so ninu gbolo na ni bi oro na wipe iru oselu tan lo lori lede tan se lowo lowo e ko je pe anabi muhammad sallallahu alaihi wasallam to ba wa ti jesus christ na to ba wa ti orun mi la ba agbon mi re gun ba wa koda awon gan le mo be lase yori pelu bi a se practice oselu orilede nigeria tori awon yin o won ma da bi ye ti o ma bo gbogbo gbianju goloba ti o ni je ki gbianju goloba won ade ah ba wa le se ro pe a se le se ta fi le bo ni bi iru awon ilana bayi ti e je ka awon mo mekun lo de bi ipo oselu
2: atokun oro te bere yi oro to ni agbara ni to je wi pe ninu awon ti won gbagbo ye ti won fe ki ilu da won ni etun ma so ba won ti won fe ki ilu o da won ni en to ba se da do nso to
3: wọn lé olóòótọ́ ilé ní
2: wọn léyìn wọn ní wọn ní tẹ̀lé ọ ó dàbí mo lọ bàbá wa kan gbà kan bàbá yẹn nílùú ọyọ bí náà ni àbọ àgbélóṣèlú náà ni mo wá ní bàbá nǹkan báyìí mo mọ̀ gbé wà tá a bá dẹ̀ ṣe báyìí pé at least ẹ̀yin náà wo irú òṣèlú tó ń practice ní àwọn ìlú òyìnbó yẹn tílù wọn fi dáa tá a bá gbé wá síbí báyìí ó máa jẹ́ kílù wá dá gan o bàbá yẹn wá ní kò lè ṣẹlẹ̀ ní 20-30 years mo ní so ní 30 years yẹn ìlú yìí kí ni dídá rẹ̀ kò ní kò ó ti sinmi kò sí dídá bẹ́ẹ̀ mọ́ nìyẹn kí ni báwo náà ṣe ń practice politics wọn bẹ́ẹ̀ yẹn ó yàtọ̀ sí ti bíbà
3: báyìí mo kọ́kọ́ fowó àtọmọdé lẹ́nu kẹ́ tó mọ̀ láàrán wa bí bàtà ṣe ké lótú fẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá lọ́wọ́ ní ìkànnì ajíṣe bí ọ̀yọ́ àti lórí youtube ni àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lórí ìtàkùn rédíò asọ̀rọ̀ mọ́gbèsè wa yún lórí www.ajisebioyoradio.com ẹni tá a ti ń gbà lálejò tá a ti jọ ń pẹ̀ kẹ́ lu ọ̀rọ̀ látẹ̀ kan náà ni olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC àwọn tó wá ń wò tẹ bá ń wo ẹyin mi ẹyin tẹ ń wò wá lórí ìkànnì facebook ẹ máa rí olùgbèjà mẹkúnnù wọn tó wá gbé àtọdọ tí wọn tó wá wà lábẹ pé àwọn fẹ gbé ìjà mẹkúnnù ló jẹ káwọn wá o yàbá mi ẹ máa bá ọrọ yín bọ.
2: So gẹ́gẹ́ bí mo ṣe ń lọ yìí ni wípé the way bí àwọn ṣe ń ṣe òṣèlú lọ́hùn ó yàtọ̀ sí ti bíbà yìí alákọ̀ọ́kọ́ bá ṣe ń ṣòṣèlú ń bẹ̀ yẹn ni pé ṣe rí nílùú bí táwọn wà mí báyìí àwọn ẹnìkan ni ó kàn wá ọlọ́yà owó ni o ó lóun lówó lọ ni
3: o àwọn èèyàn máa ń yáwó dìbò
2: òun ló pọ̀ jù wọn níṣó àṣírí bẹ fún yín wọn máa ń ṣòṣò wọn máa ń ṣe òwò ní bíbá yìí ni ẹlòmíà lọ yáwó wá àwa gbé wá àwa máa ní pé ẹ mọ̀ wọ́rí o ẹni tí ó yẹ káwọn èèyàn kọ́kọ́ wò ni pé bẹ́ẹ̀ bá lóun declare even though 3 billion tó bá declare tó wá lóun fẹ́ ṣe gómìnà lu yín àbó fẹ́ ṣe even councilor nítorí káwọn èèyàn kọkọ wò ládùúgbò yẹn ni pé kí ni nǹkan tó ti ṣe sádùúgbò yẹn náà
3: kí láà ti ṣe bọ rẹ
2: kí ni so tiẹ̀ ti ní free healthcare kankan bẹ̀ yẹn tó jẹ́ primary healthcare tó jẹ́ pé personal from home òun nìkan ni ní tí nǹkan yóò dẹ̀ gba wá kódà kò lè ná 2 million fún ọyẹ kan mọ̀ pé rẹ ni ẹni tá a sá fún ni ọwọ́ aṣòwò ni
3: businessman
2: ni wọn mo clear àbàjẹ́ so ẹ wá wo nǹkan tá à ń sọ yìí ni pé àwọn pẹ́pù yìí sì yìí wọn wá wá wọn á gbé owó fún bàbá ẹgbẹ́ lọ́hùn wọn á gbé fún bàbá ìyá ẹgbẹ́ níbí yìí wọn á gbé fún bàbá ẹgbẹ́ lọ́hùn nígbà tí wọn bá wá yàgà débẹ̀ tán ìyá wa máa jẹ àwa mẹkúnnù kò sí ẹnìkan tí ó béèrè lọ́wọ́ wa so kò sẹ́nìkan tí ó béèrè lọ́wọ́ wa so kò sẹ́nìkan tí ó béèrè tí ó bá wa bá wọn sọ̀rọ̀ a jẹ́ pé ìyá yẹn máa wá máa continue nìyẹn so ìdí nìyẹn tẹ́ bá wo báwọn ti ṣe practice religion wọn ní.
3: ẹ mọ bọ́rọ̀ yín bọ̀
2: so ẹ wo bí wọ́n ṣe ń practice ẹgbẹ́ wọn lọ́hùn yẹn ní àwọn olóṣèlú wọn bẹ̀ yẹn kò ń ṣe ẹnìkan ló kàn máa wá tó kàn máa ní pé ya mo ti fún kínìkan lówó no ẹgbẹ́ àwọn ni wọ́n yan àwọn èèyàn tí wọ́n dá aládùúgbò tí wọ́n qualify fún nǹkan tí wọ́n mọ ètò láti ṣe ìlú èèyàn lè lówó lọ́wọ́ kọ́ mọ̀ ní làákàyà àti ṣèlú o so àwọn ìwà wọ́pẹ́ ta làwọn lè lò àwọn ẹgbẹ́ yẹn náà máa dá owó èmi máa dá èyí náà dá òun ló máa wá wúlò fún láti tún ìlú yẹn ṣe.
3: ní tẹ́lẹ̀ ń sọ ni pé aráàlú ni máa ń sponsor olóṣèlú
2: ni máa ń sponsor olóṣèlú bẹ̀ yẹn
3: ni máa ń sọ onígbàwó olóṣèlú lọ́hùn-ún
2: kì í ṣe pé ẹnìkan ló kàn máa wá máa gbó wá so eléyìí á dá wọn á ṣe kógó fundraising so wọn á ṣe contribution láàrin ara wọn so ẹgbẹ́ yẹn àwọn náà wà sọ pé yà ó màjí dòkítà ìwọlé kọ́ lọ sí gómìnà wa ní Ọ̀yọ́ o tí rẹ nìyẹn bá wá débẹ̀ tí ò bá ṣe dáadáa oyún sì fún láti lè yọ because ó ti máa wà nù policy tó gbé kalẹ̀ pé inú ẹgbẹ́ tiwa làwa náà gbé sínú AAC yìí inú àwọn house of assembly wa alẹ́ ni àwa ní constitution pé tó o bá ti ṣe kaba yóò táwọn ará àdúgbò ẹ̀ bá sọ pé kò tó lé ẹ o tó gba allowance fún pé o máa ṣe tó o wá ṣe ayé ti wà fún wa láti yẹrù wọn wò se nkan yìí se wọn se lóòótọ torí pé ìta ṣe náà ni pé báwo lọmọ mẹkúnnù ò ṣe ní jẹ gbèsè kan tó dénú ìjọba tí wọn ní ta property wọn nígbà tó mo bá tẹ̀ ti ta property tí ò yáwó òun ló máa jẹ́ kí ọmọ yẹn ṣe dáadáa sínú ìlú yẹn so ìdí tó fi yàtọ̀ nínú kan tí wọ́n ṣiṣẹ́ ìjọba ń bíbà àti lọ́hùn òun nìyẹn.
3: Bàbá ká tó mọ lọ ẹyin tẹ bá ṣẹṣẹ ń darapọ mọ wa olùdíje fún ipò gómìnà ní abẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú AAC African ẹ bá ń pè é.
2: African Action Congress.
3: Kí wàá lẹ mọ ń dá lò lẹ bá ti pè báwọn.
2: African Action Congress take it back action.
3: Take it back action láti ẹ̀ka àpolówó wa mẹ́wọ̀n ẹ bá wa fi jingbu awon olugbeja mekunu si
4: awon jaba kan wa ni pe
0: Ìpínlẹ̀ Ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípa ẹlẹ́yin jú àánú. Ọ̀rẹ́ mẹ̀kúnù afẹ́nifẹ́re tó ṣe fọkàntán champion òkè dára kẹ́hìndé mọ̀jì nígbà ẹja fìbòyàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yẹ kọ́rọ́ inú ọba tó dúró re ètò ààbò tó gbẹgbẹ́ òpópónà tó yọ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbogbo la fi pẹ̀lú olùgbèjà mẹ̀kúnù láti jẹ́ kí èrè jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkè dára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì onígbẹ́sẹ̀ ilé àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ bí àwọn ará bíbọ̀ òkè ọ̀hún ẹ̀yin ọmọléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbá lọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká di ìbúwa lógúnlógún ẹ jẹ́ ká di ìbúwa lọ́gbọ̀nlọ́gbọ̀n fún ẹlẹ́yin jú àánú champion òkè dára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì pẹ̀lú àṣà ẹja ẹ̀ẹ́sì kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkè dára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì dé olùgbèjà mẹ̀kúnù dé action action take it back.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí yóò fi ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan.
3: Tọ́ ẹ káàbọ̀ padà láti ẹka ìpolówó ọjà wa champion òkè dára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jìdì àwọn náà ni olùgbèjà mẹ̀kúnù àwọn ni wọ́n kó àṣà ẹgbẹ́ olùgbèjà mẹ̀kúnù dání kó tó di pé wọ́n jọyìn ẹgbẹ́ òṣèlú AAC gangan ni wọ́n ti ń jẹ́ olùgbèjà mẹ̀kúnù fún àǹfààní àwọn tí wọn àbá ti mọ̀ níbi ìpolówó tá a gbọ́ yìí a sọ pé kò ní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba àbílẹ̀ bí àwọn ará bí kan òkè ọ̀hún láti jẹ́ kí ìrìnjẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kí lẹ́lẹ́ bá wa sọ nípa eléyìí pẹ̀lú gómìnà tó wà nípìnlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ tó ní gbogbo àwọn èèyàn náà bí wọ́n bá dá àdúgbò eléyìí ọ̀nà ọ̀dà mọ́dé bí ọ̀nà ọ̀dà tó sì jẹ́ pé àwọn local government náà wà ní abẹ́ ìjánu láti mójútó irú àwọn nǹkan wọ̀nyí kí ni ẹ̀yin ní fún aráàlú lábẹ́ bí.
2: Ẹ ṣe olóòtú ṣe rí alákọ̀ọ́kọ́ nǹkan tí àwọ̀ kọ̀ọ̀kan tí a ti tó ti wà nínú ètò tí àwa fẹ́ ṣe ni wípé alákọ̀ọ́kọ́ ni pé a jẹ́ kí local government kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà. So tí local government bá ti ń ṣiṣẹ́ ara de àwọn aráàlú.
3: Ònú súnmọ́ aráàlè àwọn
2: oṣùlétí lé. Kò tiẹ̀ sí nǹkan tó normally kò state wà lábẹ́ local government ni. Torí local government ló ní ilẹ̀. So ó yẹ kó jẹ́ pé local government kò sí nǹkan kan tí wọ́n bá fẹ́ ṣe ní local government ẹwọ ẹwọ local government ní ẹnìkan kò lè lọ kó lọ́ fẹ́ ṣe project fúnra wọn.
3: Wọ́n lè ṣe fúnra wọn.
2: Bára èèyàn bá lé tí ò lówó lọ́wọ́ ẹ̀tọ́ àgbàlagbà láti lọ sí local government láti lọ sọ pé nǹkan báyìí ń ṣe mí o mi ní owó ọya fún wọn ní owó insurance ni o tí wọ́n fi máa lọ tọ́jú ara wọn. Àmọ́ ńgbà tí ò bá sí ìyá ń jẹ àwọn èèyàn lùyìí gan àwọn èèyàn mọ ni o. Wọn wá mọ bí tí ìyá yẹn ti wá.
3: Gbọ́ngbà tó ju ọ̀tọ́ ọ̀hún tá a mọ bó ṣe yẹ kó rí gangan.
2: Wọ́n mọ̀ bóyá yẹn ń jẹ́ àwọn èèyàn torí pé tí local government ò bá ti ṣiṣẹ́ ìyá máa jaráàlú ìlú ò ní dá. So local government yẹn làwọn kọ̀ọ̀kan mẹ́sọ̀ pé local government gbogbo owó tó ń wà pọ̀ government ní local government la máa kó bẹ́sẹ̀ padà. A dẹ̀ ṣe gbogbo ètò a ṣe àwọn gbogbo àwọn primary health center wa ó máa wà bí titi ìlú òyìnbó ni kò sí nǹkan the allocation tá à ń gbọ́ pé ń wọ̀lú kò sí ọ̀nà kan mọ́ sọ pé ìlú yìí ò ní dájú bẹ́ẹ̀ lọ.
3: Bàbá mo ń gbọ́ níbì kan tẹ́lẹ̀ pé nígbà tí owó yìí tí ò wá wọ àpò àsùnwọ̀n ìjọba àbílẹ̀ ọ pé gómìnà wa ń fún wọn ní iye mílíọ̀nù kan lóṣooṣù wọ́n wá ń pè ní nǹkan míì wọ́n ń pè ní bíi security vote fún local government wọ́n á jẹ́ káwọn èèyàn máa ṣe owó yìí bí ó ṣe wù wọ́n wọn èyí sẹ́ẹ̀lú wọn ò ṣe èyí ètò ààbọ̀ ọ̀hún gan tán sọ pé wọ́n fún wọn lówó yìí ètò ààbọ̀ ọ̀hún ò sí àwọn nǹkan wo lẹ́yìn ti ní tó ti wà nípèsè sílẹ̀ pípé tẹ́yìn bá débẹ̀ ọ tẹ́yìn bá débẹ̀ àwọn nǹkan báyìí lẹ́fẹ́ ṣe látàrí pé àwọn local government yìí àwọn jẹgúdú jẹra kún bẹ̀ tán bá fi owó lẹ̀ fún wọn gan àwọn tí wọ́n mọ pánpó ń pọ̀ ńbẹ̀ àwọn kan ti débẹ̀ pé tán bá ti wà ní position kan gan báyìí wọ́n ti wò pé káwọn gan káwọn lọ́mọ joyè lókù káwọn mọ fẹ́ lálókù. So báwo lẹ ṣe fẹ́ kọ́ buhari àwọn excessiveness yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí.
2: Tẹ bá rí inú ọ̀rọ̀ tí mo sọ síwájú mo ní wípé ọmọ tí ò bá ti jẹ gbèsè tí ò yáwó kó tó lọ sòṣèlú kò ní nǹkan kan tó máa sọ pé òun ò ní fi lè tún ìlú ṣe oda nisin local government chairman wo le ma so pe won be ti o nawo ko to de be so nigba ta won na ba de be nti won kokko ma le ni pe owo ti mo na eja pe latori eje pe latori councilor lasun ti councilor lasun ba fe bi de nisin eni ko ro baba se party chairman kan agbo lo be eni ko ro ba secretary kan agbo lo be nigba to ba de be kankan ba on le ma wo to wa lowo 80% ni awon local government councilors ton ba ti de ko ton ba ti win bayi won akoko ladugbo yen je ma to fa nto fa ni wi pe laarin odun merin yen gbese ton si je won ti le san
3: na ti
2: so awon baba egbe ti kokko gba owo ti won fi se ilu si waju so awon soro to wa de ba won ni yen ko wa si nkan kan ti won se eleyi te ni won fun won ni 3 million abi le fun won ni ososu kilo wa to se eni na ni family ti te to fe bo o lawon yen to gbe bukata wa ba so owo ni o se lagbo government yi to ba yan si gan won mata le government wa mata property government now so ko le si anfani kan lu ndu yen ti local government o ba ti sise se wa ri ati le je wi pe oya owo ita fun yin o
3: ibi ti mo n lo
2: je na sibe o ni wi pe because one with lack of maintenance nipa ta ba sojo ona ta lo nu mo awon oyinbo e je fun ni example kan awon oyinbo ton ba se mo se se kini yi ba yin si table yin si o won ti woye ti mo fi se awo a fe lo fun odun 20 owo ti mo fun ma maintain e owo anbe
3: ala ti won isu mo budget
2: be ni fun to create more job for other people mo ti so yin bo
3: e ma babo
2: so oni bi pe eni ti won ti yan sibe ko mo lonu o doti o ko doti o oni lati mo lojumo
3: owo ti o nu mo
2: owo ti o mo gba ti o fi na gbogbo o ti wa nbe oni pe maintenance wa awa ta ba sojo na si yi a ni debe won gba to wa to ne ba
3: to ba to tun wu tan yan
2: so awon soro yen oni wi pe ngba ti won ba ti be yan se won lo wo be mo because won awon agba npepe yin de nti awon agbalagba sibe agbalagba to je pe to wa si debe tan ba yi orun na ma sunu office seyin le ma so pe ko ji loruko lo wo pe kina se liba yi eni to ba fe sise ijoba a dide loru a dide losan bi ti won expect bon le wa wo wa lo wo awon ta teni kan wa so na ijo ti e se iyan ni bo ngba to ma ti gbe debe tan ati pe kini baba corruption ti poju nlu yin baba
3: nilu wa
2: nilu yin bayi nilu wa
3: nilu wa
2: eh no ni emi ti o emi boye se mi bi ko ki se ni ko mi sin be mo ni
3: ah e gboro mo sin be a jo wa nbe na ni
2: ino
3: ori baba bi ora won alaga ajoba abile ti mo nso bon nilu owo ti won wa fun won a ni won dajo laarin ara won gbogbo awon gomina go ara awon alaga ajoba abile ni gbogbo Oyo state 2 million naira ni won da ninu owo ilu losu ti won jo ko laarin ara won
2: ije eni to fi won sibe to je gomina injo wa di bewo
3: aha ibi ta wa nlo
2: tori pe won raye ati sise
3: accountability
2: ko si won raye ati sise ngba ta won ti ri kan tan wa ngba te pe ngba ti debe odun meji won ti ko bo tan ti ri tan ti na won ti won ti ri pada so bi nkan o ba da ko kan won mo now because iwo to ba fiyan sibi kan won ma o ma sa account nkan yen ni bo se na now
3: eh gan won ji pe owo ta fun losu yi bo le se na o ki le bi se o
2: ati pe baba mo fe soro kan mi mo boyo bi o allow ni
3: eso
2: e ti fe di sileju
3: so pe sa wa ara ilu
2: eh no ijoba ni Nigeria won ti fe di
3: okay
2: di corruption sile won kan wo pe okay o kini yi o ona ti won fe gba ni o e mo ja ka sile yen ka sile won ni eto wi pe oda nsin bayi ibi te ti lo ra oja ti eni yi taja fun yin ibi bayi le ti sanwo eni to taja gan fun yin o mo ye teni yen
3: eh eh nta ba mu dodo re lo ro pe iye to san re
2: so ko ni si pe adakun ba to je sibe yen
3: oro te
2: so ba de ti ku o nbe tan ibi ti o gba jade won o ye wo pe se lo to ni o
3: e
2: dakun se won wa ti padi mo
3: eh oro te so yi lara an ba mi kan ta ni lu ebo ta jo soro of recent be se nso igangan la na se so I pe kini ko ni so ko o se kankan pe ko si bi won e ti kadi ale o le ni o ni gba fun pe awon ijoba yen won ti se ilana tele lori sirisi ona to pe kaluko mo sora won ni pe iwo gan o ni be sese gbe pe awon eyan o ni be awon na be yagbe soju ona nibe awon na be baluje sugbon ijoba o fi aye re le
2: nje mo to fa
3: ki lo fa
2: n to fa ni wi pe awon to ti won to ti won lawon se eto ilu nilu yi
3: nyan yo
2: o yato sawon to nto lohun se rawon to pile eto yi wi pe kini yi ma se wulo fa awon eyan wa
3: bawo ni tori ara won ti o se tawon ara lo se gbadun
2: kan yi ba fun sample kan
3: o ya ma baba
2: bawo ni o se wulo fa awon eyan wa kini yi bo ni o si nipa awon eyan wa lara se ri pe ton ti si waju niyan e je ka foro oro ngba ta nsoro pe aro MTN nkan kan awon communication wa mi bayi
3: awon networking
2: awon wo awon compare re si tutor se ma gbo internet ti mo lo America mo tun lo di sin bi bayi
3: e tun ri lo nba de
2: tun lo bi bayi
3: e ro mu re
2: mi ti en da ti on room because automatically na mo na so pe mo ni free access internet mi ati unlimited text message
3: so di subscribe si laton
2: nje mo to fa nigba ta awon pe ngba ti ki lo ko en bo wa MTN kankan to n bo wa
3: awon network
2: yen baba wa kan lo wa nbe ngba na to je olori bi won ba fe se duro da ton fe pe tori ara ilu ni ti won ko wo ni pe ah se tan ba se oda o ti won ba gbe kale pe te ba fe se kini isi lu wa o gbogbo awon internet yi o ma je unlimited ni o fa awon eyan wa o call won iye rate bayi la fe o se mo pe policy won o fi gbe o ti di condition
3: yo ti wa lara
2: condition won wa ha agree pe to agbo o oye mo gbe bo
3: ta to wa sise
2: ko ni ji pada mo amo ti won gan ni pe elo lo ma je percentage ti mi every month ele mama ja lori eni kokan so en ti o je ki nkan yin o da niyan
3: baba ta ti ba wa se ngba lado ape ko lohun je ka de ipo yi ti a si nigba pe eledu o je de be te ba ti ko de pe a ti wa bura fun yin ba ye wole ijoba apinle oyo tan ki la won kankan te ti e kokan ni lokan pe e be se iyun da kokan ele keji eto abo yi ko se eni ti o kan ni le loko pe leyin o je awon eyan ti ene lo nu oko gan lo da ko mo eto wo lo ti wa nle fun eto abo be ba nku papo ba
2: se ri gba ti a ba de joba alakoko nkan ta kokko mo to na ni eto abo ni tori ti o ba ti se abo gbogbo nkan ta fe ta ti line up sile ti ba bere
3: se ni ba se
2: e ma ri pe eto abo na lo lati ko saju alakoko ni elekeji a je ko nje opo
3: onje to je awon agba se ni be bi ba ko nu se ise bu se
2: jo de bi pe ifundo gan be yan ba nise lowo ti se po le o tori aye wo pe ke so le ko ri se ni ati je oni ni lara so leyin igba yen se ri eto abo won bere pe mo ma nwo awon orisisi won ni pe eto abo se won ma add into it ni se won ma create more awon ta ani olopa ani civil defense
3: ani soja awon dss na
2: nbe ani dss ani amotekun o ti to awon oloyibo ta nlo yen gan won ni to wayi
3: won ni to yi
2: no won ni to be
3: o ara won ni sheriff ni bi kan awon nmpp abi won npa ndp abi nydp abi kan npa america
2: in ti alakoko nkan ti o ye ka kokko ni pe ki won ro awon ti won se si awon
3: awon eleto abo
2: awon eleto abo yi ki won ro won lagbara ki won de si eto fun won e je ki so fun yin ko si eni to ma lo ko so mo eni ti o ma se soja lasun e je nbe lati soja ni loyinbo to ma gbadua ki ren wa si soja nigeria ti soja ba soja ni ni loyinbo e mo to ma se ni won ma sign contract ni ke se pe se ko kuko wa se
3: iye odun bayi mo be bi se abi
2: mo sign odun merin fun yin to ba wa se merin yen ton baba to ba fi ku me ti o fi ku laye yi respect e ma wa fun ni ke ra first class ya saju yin wole o
3: lára àwọn àpẹẹrẹ tó ń bá àwọn ilé tó ààbò lọ́rùn
2: bẹ́ẹ̀ ni kò sí ni àwọn náà pè ní
3: fẹ́tran
2: bẹ́ẹ̀ ni kò sí ni àwọn yìí ẹ wá wo ọmọ ẹ
3: yóò jẹ́ wùrí fún àwọn mọ̀lẹ́bí gan yóò jẹ́ wùrí fún
2: ọmọ ẹ̀gbọ́n ẹ wọ́n fẹ́ kàwé ni o ìjọba ló máa sponsor wọn torí bó ti ṣiṣẹ́ fún lùrí bó lẹ́wà ṣe wá kàn bí apá wọn yẹn tó máa lọ sójú ogun wọn ní kú síbẹ̀ pé kò ẹni mi ò ní wọ̀lúwa
3: tó bá tún wá kú sọ̀hún gan
2: tó bá tún wá kú sọ̀hún wọn tán àwọn ẹbí wọn tí wọn ò fi jáde láyé wọn tó sì mọ́ ìyá ò ní jẹ wọn àwọn kan yìí ló yẹ ká kọ́kọ́ ṣe náà pé ẹni tó fẹ́ lọ fèsì àwọn ará bí nǹkan méjì ni wọn bá lọ sójú ogun ó ṣeéṣe káwọn agbára wọn ká wọn nígbà tágbára bá tẹ wá ká wọn kí ni bó lè yà ó ṣe ní jẹ àwọn ẹbí wọn àtàwọn ọmọ wọn olófà tẹgbẹ́ tó bá ṣe tukọ̀ àti máa yìnbọn bẹ̀yẹn ọlọ́pàá ní àṣà lọ ni náà a lọ sápá síbì kan lẹ́yìn 3 hours mẹ́sàn-án wa ni pé ẹ pè wá bẹ̀yẹ lẹ́ẹ̀kan.
3: Àní mo wo fọ́nrán kan tí ìjàgbá ìkíní kan ṣẹlẹ̀ ọlọ́pàá sójà sì ń bọ aṣọ sójà tí sì ń bọ aṣọ tó ń bọ kú lọ́rùn kí wọ́n bá a mọ̀ pé sójà ni.
2: Ní kọ́sọ́mọ̀ kò ti wà níbi bíi àhámọ́ tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ sóun bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó ń gbà
3: òun. Kò sẹ́ni tí ó tẹ̀kẹ́ fámílì òun náà.
2: Tí ó gbà wọn kan ìlà wá ti ṣètò pé a gbé tó ń pè ní ìṣọ́ránsì kalẹ̀ fún gbogbo àwọn tó ọlọ́pàá o àmì o
3: civil
2: defense tẹ má mọ̀ tẹ́kùn.
3: Ṣùgbọ́n ọlọ́pàá ò sí ní abẹ́ ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́.
2: Kò sí kankan.
3: Àwọn náà ò ní wọ́n benefit.
2: Èèyàn lè ní law of land tí mo wò pa ma put into place tá a bá débẹ̀.
3: Tá a bá ti débẹ̀ nílé
2: ìgbà sọ̀gbìn. Torí pé yes nígbà tí àwọn ìjọba òkè bá sọ pé ọ̀nà táwọn sílẹ̀ yìí o kò ní àbòyìn ò ní tó fáwọn èèyàn tiwa. Àwọn wà ní pé àwọn náà lófin ilẹ̀ ìbílẹ̀ tiwa o.
3: Ní state tiwa o.
2: Ní state tiwa o. Ẹ tá a fi gbé agbára lórí àwọn bàbá wa tó jẹ́ ọba àlú. e ma pe laye laye jo awon pa lu na ma nse
3: to nsakoso lu won
2: e ma ri pe sin to ma ni kankan sele nbe kan sin wa won ni pe won ti pe kan lata buja pe fo mo yen le o oni sele mo tori pe ofin ibile wa
3: la
2: koko fi yewo
3: la bi koko tu o
2: eh so a ni pa ofin ilu gbogbo luru but awo fi ti wa kun ti won ba ni pe ofin Nigeria o so pe ka ma to se gbe titi awa le so pe to e to wa ti pe titi o ijiya bayi wa fun
3: eh
2: eh won de ni bi wa fun
3: eh eh eh eh ah ah gbogbo eyin te won wa nile champion kende oke darama jide re o ah awon ni oludije fun ipo gomina ni ipinle oyo ni abi ase egbe AAC abi ase AAC eyin te ngbo wa lori kan ni radio wa na o won ni e tin gbo lati kan won ti e tin jingu yin won ise won mo gbo ni ori kan ni radio wa o wa nbe ni ori kan ni radio wa ah awon na ni ati jo npe ke lu oro lataro sugbon le kan ni eto abo lo siwaju kin lawon kan mi te tun ni papapa ka se papapa bi awo baba sona
2: elekeji ni wi pe a se eto a wo kini soro to fi je pe ko sise nilu ona meji la fi yewo alakoko ni wi pe a wo awon ile ise kekeke yen ki lo fa ti won fi ko to fi ko gba wole
3: ti awon ile ise kekeke won ti e po ni ru oyo wa
2: igan na ti won fi ko se ogun fi gboko wole
3: ile ise ke ile ise
2: bi si ti joba ngba lo won lo po ni ba se dinku nipa ta ba di seri nti o sele nipa awon aralu awon aru awon mo bo se nse eto nkan yen to
3: won leto won ni
2: lana to ba je pe 10 naira no ba ngba lowo won ti won to pa won lara won le so di 50 naira and 5 naira 5 naira yen a create job fun eyan 20 20 yen a mo tun pada wa san tax fun lu a wa multiply ju kan te so yen lo bongba ti o se to nkan yen won ronu jile ati tun kan se the problem to wa nbe niyan
3: so eh ajin joyo wa ni se pe
2: so nipa ta ba wa se ona ta ma fi se alakoko ta mo ta ba se yen ton pe ati mu oke ile ise o awon tax won o a reduce fun won se yen ni problem teni o ye create ise mi elekeji wa ni pe a wa lo wo awon kankan wo awon kan wo la ma lo a wa lo ru system tan lo ni lo oyinbo
3: e la han
2: ti o je alakoko iru awon agbofinro wa
3: ni o
2: won a le mo wa active ni pe nipa ti eyan ba tori eyan ba pe dada ke se pe ti mo so e ma e je ki clear ki e break it down o ni wi pe se ri ngba ti orun ba nkunyan eyan ma lost memory yan ati react lori nkan ma o ma npe
3: yo lo
2: o ma slow so alakoko ki officer ma wa ninu ninu bi se for 15 10 hours o ti poju
3: won ti won ti wo ba use
2: re won ti lo
3: won lo nlo mi ojo
2: yeah for the whole week so a wa pin to ba je pe o ma sise 12 hours ni a day ko ni se jijo merin lo ninu osu ninu osu re so elomi na agba so a le fun elomi na lori ofe ati le sise te ba wo loyin boju se to poju 8 hours ni anege gbogbo se
3: to poju 8 hours ni
2: to ba je pe fi ya full time employee pe o sise o 8 hours na fun elede 40 hours a week ni o wa tun le wa ni pe o ahan mo tun wa le lo si ile ise kokin tun lo wa ise nbe o
3: amo
2: ehn but no ma pe toto e gbogbo kata o wa san wo le o wa san wo moto e o wa san kini kan o ti to e so on lo fa te pe another job o isi lati le ise wa mo
3: baba a je kin gba lenu yin kin sodo rin eto wo lo wa nle ba wa odo toro do le mi na
2: se ri ti todo yen ise po lori e ta ti mu
3: pa awon ta se nda luru ju odo na ni
2: tori ti o ba ti sise ilu daru odo daru because won ni ki ajo wole ke yan mo wole ka je mo gbo
3: ke se gbogbo ara ja lo gba
2: gbogbo ara ko lo gba elomi wa te pe ba tin pa ko le control e mo a compromise ma won tan to n se baje se wa ri awon odo alakoko ere da aso yo di ilu bi Las Vegas
3: to je pe
2: a ma make e busy awon ewe ma sport a make e busy
3: gan lara awon ere idara
2: yo ni sara yo ni sirisi awa wa won ton pe ni tourism awon bi ton ma tin wo awon ewon kan mere on lawo si ti o poju ewu Orlando ewu gba ti ilu kan be ni Florida ton pe ni Orlando
3: mo ko be be so po Orlando owo
2: ni Orlando owo ko Orlando ni Florida city kan ni
3: e
2: ma ti barista o bi kan pe emi pelu Buhari oloto asere lo si Orlando ni Florida to ni e jambe la bi omi o wa ni ti me ba lo si New York to ba lo si New York to ba lo si Germany to ba ti de Orlando irin eku kan o ni pe gbogbo aye lo ma fe lo to wa nbe
3: Orlando ni gba o fe dabi Dubai sin ta wa na lo Dubai da lo
2: iro iko si kan Dubai pe ilu won kan da o clean ni te ba lo so Orlando wa ni awon so ti mo mi water labi omi tẹ́jọ́ seré ìwọ pẹ̀lú àwọn ẹja okò irú ẹ̀kọ́ ló wà lọ́nà dubai torí gbọ́n tùlù bẹ̀ sí ó clean lásán ni kò sí kan tó wà special ńlọ
3: ọ̀la nígbà tí mo fẹ́ pààyàn ni pé báwọn yẹn ti sọ bẹ̀ẹ̀ di tourism
2: yóò bẹ̀ bàbá sì wá sọ nìyẹn àwa nílò bẹ̀ yà lóru orlando àbí kálo las vegas tó bá jẹ́ pé bẹ̀ gan omi tán bá ń tà ní 5 naira níbo mi ó ti parí over the 20 naira yes because kì í ṣe pé wọ́n ó dìdì wọn nítorí pé àwọn tó máa rà á ti pọ̀ ju àwọn tó wà nílẹ̀ lọ so èrò ọjà èrò ètò ọrọ̀ ètò ọjà ètò
3: ọrọ̀ ajé
2: èrò ọjà
3: ọrọ̀ ajé
2: èrò ọjà
3: ọrọ̀ ajé
2: ètò yes ètò ọrọ̀ ajé o máa búrẹ́kẹ́ so o máa jẹ́ kó pọ̀ débi pé kò ní sígbé kò ṣiṣẹ́ so àwọn ọ̀dọ́ náà máa engage nínú sport ju bọ́ọ̀ ni o basketball ni o tabawo in the history of Nigeria in sports ẹ máa rí pé sport lọ́kọ́ mú orúkọ Nigeria lọ sókè ẹ̀ṣẹ́ ni number one tọkọ jẹ́ a nígbà kan wà tẹ́ pé taba ń lọ sí Ghana taba ń lọ sí kinní kan tó wà tó pọ̀ mọ́ Nigeria ń bọ̀ wọ́n máa sáré lọ ni wọ́n á sá lọ jìnnàjìnnà tí n bá lọ jàn Ghana gbà yẹn orúkọ tó ń pè mí ni wọ́n á ní ọmọ burúkú crazy boy because tí n bá débẹ̀ mọ́ sọ pé mo fẹ́ wá nẹ̀ nílé ni o tó wà ti gbọ́ pé ọmọ Nigeria ń bọ̀ nínú eré ìdárayá wọ́n máa ń tún prepare more so tẹ́bá wá kọ́ gbogbo àwọn tó ti ṣe dáadáa nílùú òyìnbó tí wọ́n ṣe dáadáa tí wọ́n tẹ́bá wo eré ìdárayá ń tó ń ṣe fún economy ìlú kékeré kọ́ tí n bá break it down yẹn máa rí pé ẹ̀ráyè ni owó tí sport ń make sínú ìlú kékeré kọ́
3: tó ń generate
2: sílù bọ̀ kì í ṣe pé epo ìkọlà focus ní nàìjíríà because wọn ní ọpọlọ àti lè chẹ́ẹ̀kì ẹ̀wò kí ni
3: wọn bá lè ṣáájú
2: yes
3: sport
2: ló nǹkan tó ń mú owó wọlé jù tí wọn bá mọ tó ń bẹ̀ẹ́ so á jẹ́ káwọn ọ̀dọ́ kí wọ́n rí sport ṣe then ẹlẹ́ẹ̀kejì wá ni pé irú kíní kan ọbọ̀ kan bẹ tó wá sí america nígbà kan báyìí mo kàn pàdé àwọn tí mò ń lọ ni ọwá ni ọmọ north lòun mo wá ní kí ló ṣe lọ́wọ́ ni pé àwọn ó ní gọ́vnà àwọn ó mọ sponsor yẹn 250 wá ní every year former governor nígbà yẹn o
3: láwọn táwọn mọ̀ pé wọ́n wà bá pọ̀
2: táwọn táwọn pé àwọn ni
3: wọ́n wà lẹ́yìn
2: yes so irú ẹ̀ a máa ṣe bẹ́ẹ̀ lọ́yọ̀ gbogbo ọmọ school tó bá ṣe dáadáa ní school ó kéré ju 250 a máa rán wọn lọ sí ìlú òyìnbó kì í ṣe pé a lè sọ rírẹ́ ń bí kọ́ o kán tún lọ kó ẹ̀kọ́
3: mọ̀jìnlẹ̀
2: sí wa láti bẹ̀
3: bàbá kẹyìn tó kẹyìn ẹ mọ làágùn jìnnà ní àwọn ilé ẹkọ gíga àwọn kan wọn kẹyìn kan sáà strike lọ ni bí àwọn asu táwọn tó tún wájẹ tọyọ state náà àwọn náà àwọn bí kan strike lẹ́nìí kan strike lọ́la kan wọlé lẹ́nìí kan tó strike lọ́sẹ̀ tí ń bọ̀ nǹkan wo lẹ ti nílẹ̀ tí irú nǹkan báyìí òbí ní mọ.
2: in tó fàánù kan bẹ̀rẹ̀ corruption ni tẹ bá wọn tó ń bẹ̀ táwọn náà fi strike corruption ni gọ́fìmẹ̀ntì fẹ̀dílẹ̀ bì kan àwọn gọ́fìmẹ̀ntì tó wà bẹ̀ wọ́n rí àwọn asu láwọn ò fẹ́ kán tún ṣe àwọn tí ò bá wà nítàn bá mọ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n máa wò pé gọ́fìmẹ̀ntì ò dáa ni náà ta ni gọ́fìmẹ̀ntì
3: tó onílé ní lọ́wọ́ àlejò gan díẹ̀
2: rú ni wọ́n jọ dìṣọ́rù ni so àwọn tó bá mọ tó ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n mọ̀ pé kò ṣe fọ́ọ̀tì ẹnì kankan torí pé corruption tó ti wà nú ẹ̀jẹ̀ everybody bí pé òkè òbí tá a ti lu jìbìtì olè lélẹ́yìí
3: wọ́n fẹ́ dínà
2: bẹ̀ ànígbà wà ní sọ wọ́n wá mọ́ tuntun funfun síta fáwọn èèyàn dúdú náà máa gbé sínú irú yẹn làwọn onífàyè lẹ̀.
3: Elédùn ọba wa ṣe ní ọ̀la ká tó wá máa lọ ọ̀la kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la tó rà gbọ́ pé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la.
2: Ní ọ̀la ni a fẹ́ ṣe flag up wa unveiling ní Ìbàdàn la máa lò ní Ibo College ní Orogun ibẹ̀ ni a ti fẹ́ ṣe.
3: Ibo College
2: yes
3: Orogun nílùú Ìbàdàn
2: ibẹ̀ ni a ti fẹ́ pe atẹ̀pé gbọ́n ọmọ ọ̀yọ́ náà kan wá grace pé àsìkò tí ọmọ ọ̀yọ́ débẹ̀ yìí o èmi náà wà nú àwọn èèyàn tí àjọ lọ fa àsíá sókè pé ọmọ ọ̀yọ́ òun ló kàn so atẹ̀pé gbọ́n kan wá síbẹ̀ kan wá yẹ wá sí.
3: Tọ́ ọ náà lẹ ti gbọ́n kí n tó gbọ́n ní Ibo College yìnyín ní Orogun nílùú Ìbàdàn ní ọ̀la òde yìí aago mélòó ń lè tò náà bẹ̀rẹ̀ bàbá.
2: Aago mọ́nà yóò bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá bọ̀ gẹ́gẹ́.
3: Ní aago mẹ́wàá bọ̀
2: gẹ́gẹ́.
3: Ṣé ká ẹni tó bá wà nìbàdàn náà lè pàdé wá mbẹ̀.
2: Àtẹ tó ń bọ̀ láti Ìbàdàn àtẹ tó ń bọ̀ lókè owó àtúbẹ̀ ló ní
3: ìwé báyọ̀ wọn tí gbọ́n pa olùgbèjà mẹ̀kúnnù tẹ́lẹ̀ sí àǹfààní wà pé táwọn orí bọ́ọ̀sì gan ní àyín tí wọ́n fi tẹ̀lé a lọ.
2: Bẹ́ẹ̀ ni a ti ṣètò ọkọ̀ láti iléeṣẹ́ wa ní ọ́fíìsì wa tó wà ní iwájú alágbọ̀n ní Rufus Building. Ibẹ̀ ni gbogbo a ti pàdé. Gbogbo àwọn tó bá lọ láti bẹ́ẹ̀ náà mọ́tò ti gbé gbogbo wa.
3: Aago mélòó ni kí gbogbo wọn pàdé ń bí lọ́la?
2: Aago mẹ́jọ la fi sí
3: láàárọ̀. Aago mẹ́jọ láàárọ̀ la.
2: Ẹ mọ̀ jẹ́ aago mẹ́jọ lọ. Torí ká lè bá mọ̀ pé tó yé báyìí làwa tá wa nílẹ̀ o, mọ́tò báyìí la ni máa tún fi kún o.
3: Láti máa fi kún. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ kí n tó gbọ̀n. Ẹni tá a ti jọ ń bá ọ̀rọ̀ tá a ti ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ látàárọ̀ náà ni olùgbèjà Mẹ̀kúnnù dé champion ẹ̀sẹ̀ Kẹ́hìndé Màjídì tí wọ́n jẹ́ olùdíje fún ipò gómìnà ní abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A gbọ́ ká fi eléyìí ká mọ̀ fìyún ṣe lọ pé lára àwọn tí wọ́n táwọn náà sọ páwọn náà fẹ́ díje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú yín lára àwọn olùgbèjà Mẹ̀kúnnù pé ẹ ṣe nǹkan kan fún wọn níbi owó tí wọ́n máa ń fi san owó láìpẹ́ ẹlòmíì àwa Mẹ̀kúnnù ẹlòmíì ò ní rówó lè gba fọ́ọ̀mù irú gbà tí presidential kinní tán gbé sí 100 million níbo ni irú èmi fẹ́ rí 100 million láti fi gba fọ́ọ̀mù ẹgbẹ́ òṣèlú 100 million àwọn míì gbé síwájú 40 million wọ́n á lẹ̀ ṣe nǹkan kan fáwọn kan mọ̀kàn fẹ́ kẹ́kàn ra sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀.
2: Ṣe rí ìyẹn náà ni ìtumọ̀ olùgbèjà Mẹ̀kúnnù ipá wa la máa gbèjà ara wa.
3: Àwa la gbèjà ara wa.
2: So ngbà tí a pe àwọn èèyàn jáde pé ta ló fẹ́ jáde fún rẹ̀ ta ló jáde fún sẹ́nẹ́tọ̀ tí pé a dẹ̀ béèrè pé ta ló ní owó lọ́wọ́ ta ló lè ṣe ta dẹ̀ check background wọn ta dẹ̀ rò pé wọ́n qualify fún so a dẹ̀ support wọn pẹ̀lú àwọn tíkẹ́ẹ̀tì òun rèé ẹ nídìí àti lọ jẹ́ gbèsè. So àwọn ìrànlọ́wọ́ tá a ṣe fúnra wa náà nìyẹn kí nǹkan yẹn lè ṣeé ṣe so kí àyípadà.

0: ina wa adatullahi
1: ina
0: kadala adi fala wallahi ma taraku
2: itakure
0: na
2: owo ọlá wàhálà ẹ̀dá ọlọ́run làwọn mẹ́tẹ̀ẹ̀ta ń jẹ́ ìjọ dára wọn bá ń dá wọn ẹ̀yìn ìbàdàn kò pé ẹni gángan sí bẹ́ẹ̀ bá dáyé ìbò lẹ́ẹ̀mọ̀ gbé ojú ẹ̀bùn ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta pọ́sọ̀kalẹ̀ wọ́n wáyé.

0: ìta fúré fúré. Bọ́ bá ní káàdì káàdì. Àwọn aláwo, àwọn tí wọ́n máa tara, àwọn jẹ tí wọ́n láláwo làwọn ni. Àwọn tí wọ́n fi sè ọjà ọmọ tí wọ́n fi kọrùn. Wọ́n máa pè ṣáàkì. Wọ́n adẹ́rùgbé ni ẹ̀rú bámbà. Irú wa igbó. Àwọn ni wọ́n fẹ́ gbà níta ìfọ́gbọ́rọ̀ gbọ́gbọ́. Àsékéwu ni wọ́n ké.
1: Àsàràmọ́kẹ́lá.
0: Káàdẹ̀lẹ̀ àádì.
2: Káàdẹ̀lẹ̀ àádì. Fọlá wà lọ ìmá tàràkù.
0: Ẹyí ìbàdàn ẹgbọ́n gan ni.
2: Sanwó lánà.
0: Ó ní tùmọ̀.
2: Wàfihàn lánà.
0: Ó ní tùmọ̀.
2: Wàtàlíkì nánà. Wàtàhàjì nánà. Wàlọ́bùnà.

0: ti parí ẹ̀
1: o sọ́dún bẹ̀rẹ̀ yìí
0: àjùbà yín mọ́ a ti parí
2: tádàlà àádì
0: àjẹ́dì bẹ̀rẹ̀ yìí àjùbà yín mọ́
2: tádàlà àádì
0: ọlọ́run ní ibà
2: fàlà wà lọ ìmà tàràkù.
0: Ọdáyé kí lọ́wọ́ máa jẹ́ rí ọgbáyé làwọn ọ̀sán lọ́wọ́ ẹ̀yìn wólúpele lọ́wọ́ rí àwọn àwọn olú.
2: Táwọn ọ̀la
0: ń bọ̀ èyàn mẹ́ta náà ló gbélé lọ́wọ́. Àwọn bàbá sọ́kè tó ìjẹ́ kan nù wọn. Àwọn méjì àwọn orí. Orí jọ́ mi.
2: Àlámàkọ́ láti iná yọ̀rọ̀ bàná kí fi iná.
0: Àfáàmì àfínú àfínútà àfáàmì fún mi láyé tí ọ̀jẹ́ bẹ̀rẹ̀ kọ́ bà mí máa fún mi wí lọ́wọ́.
2: Bàkẹ́ náà zákẹ́à.
0: Ẹ̀rọ ni a kọ̀ dá kí ni mo ní àfínú púpọ̀, èmi ó sì gbé eré ìrìn ọ̀dà. Àwọn aláàjì kìíní wọ́n lè pè yàn ó yàgbẹ́ ìgbé kò ní dà fún ọjà ìyálé ìyálé. Ẹyọ kan sáà fàmí fún mi nù. Mo lè ti ri pé mo ti sá ó ti jẹ́. Mo ti sá síyàn ó ti mú. Nzó. Yóò sì fẹ́.
2: Wà ló dàlọ́ àfidàná.
0: Ìdàgbé
2: náà.
0: Àwọn arúkọ̀rí kàti ń bẹ ń bàdàn. Kàdé rí mo kí wọ́n yá yá.
2: Lọ.
0: Kìjá rí mo kí wọ́n yá yá. Rìfẹ́ rí mo kí wọn pátápátá. Lẹ́kì bá ń bì mo kí wọn yá.

0: Ẹyin tẹ bá ma wọ yí padà láàrin aago mo kì í àfáwa ní agbárígbòmà mo fi jù àfáwa agbárígbòmà ti yín o àfáwa tọrọ tiraki nígbà tá à ń ké àwọn àtàjọ kéwùnù òun kéjì ẹ̀mí náà ń kéjì ẹ̀mí njọ náà lọ àwọn àmọ tó bá ti rí ni abrazaki ló ti kíní bàbá abrazaki kọrùn lọkàntán. Ọlọ́run wọ lálùkùrá ní ipò ní tẹ́.
1: Amina.
0: Kọ̀wọ́ pọ̀lú nínú àfáà tó lè ṣe tó ṣe mú. Sọ ti ń kéwù lè mí náà ń kéde mi. Tọ́wá dìde wá kí mi láti dẹ̀hùn. Ọlọ́run tọ́wá ní ojú ṣe bẹ́ẹ̀. Ojoojú ń bàbá wa gbárí kìdó mọ̀nù. Ọlọ́run wọ la kábàrí bàbá gbárí kìdó mọ̀. Gbogbo bí ọba lọ láyé.
1: Ọlọ́run
0: wọ ọ̀rọ̀ wa ọ̀pọ̀ níbàdàn ẹ rí pé mo ní wàá ṣe wàá sí mo wá ọmọ ìyá àti àbúrò mi wá ni. Ibì kan la wà tá à ti ṣe wàá sí lọrin púpọ̀ wá di kabi 12 mo lọ yẹ jalọ à ń lọ lọrin lọ téèyàn bá wò de sàtẹ́lá àṣẹlọ bóyá láàrin dé wọ ìlọrin mọ̀rọ̀ sọ pé wọn gbé gan ni wọn gbá lé gan ni wọn gbé lọ ìmọ̀lọ́rin ló pé ìbàdàn sí ọlọ́run ẹ lápẹ pàfọ́ sàkà jáde ẹ lápẹ pàfọ́ sàkà wà láì jẹ bá pè mí jáde ní pàfọ́ sàkà ni ẹ tù ọmọ ìyá wa ló pè lọrin ló pè ń bàtà tí olórin ìlọrin àti fẹ́ràn ara wa alimọ̀ fẹ́ràn ara wa ni àmọ́ lẹ́yìn òbí báyìí afẹ́ràn ara wa wọ́n lé ẹnìkan wọ́n lé ẹnìkan mọ adé kò ẹ mọ̀ gbàmí wọn mọ̀ jẹ́ gbàdùn mọ́ ní sọ̀rọ̀ pa yìí kíra wọ́n gbà àmọ́ngò tí wàá sáré wá sí gbàgbọ́ olè ṣé wọ́n fọdọ́ gbọ́dọ́ lè yín. ó ní kò sódò nu rí àwọn o alákọ̀ọ́ ìlú kan mo ní lọ lékejì bàbá ti lọ lékejì tó ń lọ ọ̀ha ìdí ìjó wọn ó ti dì sọ́nù àbẹ́ à gbogbo ẹni bá ti bọ́dọ́ ti kí lẹ́yìn ṣe máa dá wọn lóhùn má bẹ̀ wọ́n bẹ̀ ẹ̀bùn mi ń bí ẹ má bẹ̀ wọ́n o ẹ bá ti ní kí lẹ́yìn ṣe wọ́n náà máa dá wọn lóhùn pẹ̀l àmọ́ tó bá ti lè sọ̀rọ̀ pẹ̀lú pé ẹlẹ́kùn mọ́ ìbínú kò ní jẹ́ orúkẹ́ bẹ́ẹ̀ bá ń bá ń bá ń bá ń kan nú ẹ̀ ní tí wọ́n fi ń dùn ní máa ṣe fòó àmọ́ tó bá jẹ́ títí di odó òun ṣe bí sí ọ̀wọ́nu òun kì ní ọ̀wọ́lé babaláwo ló máa wọ̀ ni nígbà wá pẹ́ aláyìí wà dáyì ọlọ́run sì kẹfẹ́ yàn àbáwò mo ní kí ló dé bàbá lọ dúpẹ́ gbogbo ara àlejò ni wọ́n ń pẹ́ òun fi kún wọlé wá ní lẹ́yìn àfáàbà sírù kó máa san ètò ọmọlọ́pọ̀ àrí kò jù bá òun lọ ọ̀dọ̀ wa lọ́wọ́ wa ẹ̀yìn ìbàdàn ẹ̀rí àlọ́
1: àlọ́
0: bẹ́ẹ̀ ti lè pè mọ́nu
1: àlọ́
0: ẹ̀ pé ẹlẹ́ẹ̀kẹta kún ó sì máa gbọ́dọ̀ bí títì
1: àlọ́ akọ́wárù
0: ọlọ́lọ́run. Ọwọ́ tún wà kàkàkì. Kí ló tún wà kí? Ọ ń bẹ nítorí kí a ṣe Ahmed Tijani rọ́dí ọlọ́run
1: ní ara ìdájọ́ ànihò.
0: Ọlẹ́rù ń bà ó. Kí ni ń bọ̀ ọlẹ́rù? Àwọn ẹ̀rù ni ọlọ́wà lójú ọ̀rẹ́ wọn. Ọ ń bẹ nítorí kí a ṣe Abdul Qadir Tijani Ọ̀sọ̀rọ̀. Ọláyà ń pa ó. Kí ni ń pọ̀ ọláyà? Àwọn tí ń pa ni láyà kan lọ́wà ọmọ ọlọ́run pè ọmọ abẹ ọmọ akí ọmọ asa òtún wa lẹ́nu bọ̀ ìwọ ló kùtọ̀ lẹ́nu bọ̀ ara rẹ̀ àfàwà sàdálà mo kí àfà sàdálà púpọ̀ ọlọ́run tó ní okó ìjọba yìí ọba tó lọ́dún tó ń bọ̀ tún pè mí
1: ìṣà allá
0: tí n bá ti bẹ lórí yẹpẹ ní tó dáhùn ọlá àwọn àgbàdàn yìí. Mo ní ọlá owó wàhálà wọ́n sì ń lọ sí ọlọ́run jù ú ìtumọ̀ máa lọ ìwọ ọlọ́run ọ̀dá wa tó ń bọ́ ní ká máa lọ rí
2: owó lèmi tí mo bí ti ń lọ ń lọ lọrin bẹ́lẹ̀ yìí bá ń rúgbó bọ̀ láti kó alájì apá ẹgbà mi ọjà mi wà lórí ṣì kò tí ìdíyé for the past 3 months àwọn àfáà nítọ̀ àdúrà náà lọ́kàn lódò owó lọrin.
3: Ọlá mo wọ́n lọ rí ọlá nílé wọ́n ti dé bẹ̀rù èmi ń lọ Ọ̀yọ́
2: ọmọ Ọ̀yọ́
3: o lè mọ lè mọ ìsẹ̀kẹ̀kẹ̀ lọ́wọ́
2: àmọ́ yóò ní fi dàbí tí ajé
3: yóò sì ní ẹsí yóò sì lọ́sọ̀kòtò kan tí ò ní délẹ̀ kò sì ní dókè
2: yóò sì wọlé kẹ̀sí pàkan sọ́rọ̀ ọwọ́ pẹ̀lú àti òjò yóò dìbí wọn rí òun ló sì wọ́ pàkan. Bẹ́ẹ̀ bá wá ní ẹ̀bá pẹ̀lú kí bọ̀dá bọ̀dá bọ̀dá àjíjẹ bí ọ̀yọ́ la rẹ̀ alọ́ yóò sí ní bàbá ẹni ẹ̀kọ́ kan. Ẹ̀rí wọ́n dúró mẹ́wọ̀.
3: Ìwọ wàhálà ń gbọ́dọ̀ wàhálà ń lọ ń lọ ó dé express ní ìyọ́ fẹ́ sàárẹ̀
2: wọ́n tọ́jú ẹ̀ wọ́n nínú ikọ́.
3: Ní ikọ́ wọ́n tọ́jú ẹ̀ ó di gírígírígírí ń kọjá tókè
2: ọlọ́dà bí fóun tí ń gbádùn díẹ̀ wọn
3: àtọ́gbádùn
2: ó ní dúró nì
3: wọ́n ti lọ
2: wọ́n ti lọ
3: ó dé tó gèjì èkó
2: ọkọ̀ jáde kò tán ọdọ̀ àárín èkó náà tó ń pè láíláì wàhálà dá kí ó kí ó
3: bọ́ọ̀wọ́ mọ́tò lọ́hùn ìjẹ̀gbọ̀n bọ́ọ̀ sàn fún mọ́tò ìjẹ̀gbọ̀n bóòrò yẹyẹ báyìí ìjàgbà bóòrò èkó mọ́tò ìjàgbà bóòrò kẹ̀kẹ́ lásán lẹ́kọ̀ọ́ ìjàgbà bóòrò pàǹtẹ̀tẹ̀ ẹrù lẹ́kọ̀ọ́ ìjàgbà bóòrò báwọn ẹni tí ń mú bó lásán ìjàgbà
1: ọ̀fi
3: ilé ìjú ọní o ìjàgbà.
2: Àṣelọ́hun lọ́dọ̀ ọ̀kú sí ẹ̀yin ìbàdàn mọ́ bá yín lọ́dọ̀ ọ̀dọ̀
1: alhamdulilayi
2: ọlọ́run wàhálà òkú sí àmì ẹ̀kú bá a ti ń bọ̀ ní ìbẹ̀rù kẹgbẹ́ mọ́tò àmì ẹ̀
3: jọ́jọ́ tún náà dúró ní
2: àbúrò èkó nìlú yìí wàhálà kẹrọ òkú sọ̀hún ó kí ìwé ẹ̀yìn àbá ìtakúrè ọlọ́run nígbà máa jọra wa kí ni òní
3: ìjà máa wúra pé àjọra wa
2: bá a ti wà ní ìwà àjọra wa
3: àwọn àdébí ọlọ́run
2: àwọn náà jọra wa
3: àwọn àdébí ọlọ́run
2: wọn jọra wa
1: ọlọ́
3: àwọn olówó
2: wọn jọra wa
3: àwọn kanna tí wọn sójú ọ̀nà
2: ọlọ́run bàbá wa lẹ́nàṣẹ́
3: àwọn kanna tí wọn sójú ọ̀nà ọlọ́run
2: àwọn kanna tí wọn sójú ọ̀nà
3: ọlọ́run
2: bá a ti wá lọ ayé ni
3: ọlọ́run wa ni ẹ má dàbí àwọn kan o ẹ̀yin ìyáwó obìnrin ọlọ́run ni ẹ má dàbí àwọn kan ìtọ́jú àmì lẹ́rù
2: láyé lára ẹ̀dá
3: òun ni kádàrá
2: ẹ̀yin ìbàdàn
3: ọ
2: kádàrá
3: ọyẹ kí ẹ̀yìn bá sùn bàbá jí
2: tó kí òun fọlọ́run tó ọyẹ kó tó fún wa fún
3: wa ọlọ́run
2: kò sùn
3: kí ni ọ̀pọ̀lẹ́kùnrin
2: kò ní mú tiẹ̀ wá parí ẹ̀ sí
1: ọlọ́
2: bonimọ parí ẹ
3: sí ọbásanjọ lu ọdún mẹjọ àti bọtọ ọbásanjọ ò sì dá
1: lọ
3: ẹ dákun ẹwùjọ ti dìbò ṣe yà yà yà
2: ọbásanjọ
3: 8 years in the democracy
2: àti bọtọ bàbá ìyàbọ lọtọ ò sì dá
3: within 1.5 seconds ọbásanjọ tí ó gbé jọba kalẹ̀
2: ó sì báyé ara ẹ̀ jẹ́
3: ọbásanjọ ó sì ta ìjọmọlúwàbí ẹ̀ ó sì dàánú omi láàrin ìtẹ́jú kan àbọ̀ ọbásanjọ ó gbé jọba kalẹ̀ pé mo ṣe é tó ibi mọ́ ìdàyé rúdé rèé nàìjíríà ó ìtúkàn kú kí ò ti ní dáa fún bẹ̀yìn
2: ẹ rí báyìí ọmọ nàìjíríà
3: mo lè dìtà ìṣe lórí àfáàsà dáadáa ń bá dà lọ́rẹ̀ méjì a fi ń rara wa létí pé ibo là ń wá ń lọ kàn ọbásanjọ́ ń lọ
2: ọbọ̀ òkègbò
3: ọbásanjọ́ ń lọ ọjọ́ kan àbọ̀
4: o tun fi kun fat
5: fat can we e wo ru pe gun ka la pe ju e won ta ni 300
4: njo won ta won ti kan fat mo do ti kun
5: e mo ara ni
4: 450
6: Allahu Akbar
5: o ka da ni si
4: ya mu tere ni tele
5: o ka da na ti ke o tun mo be won ni e jo sa
4: ibi mo lo si iworo la be
5: bi ah eyin na won te gbo ko so e gbo gbo gbo police o ki
4: ore mi
5: abe bridge 150 o ma abe
4: e da
5: te lo ni abe lo
4: eh
5: da ila illa allah
4: ita gure
5: ha afa woro won ni o wa pe olohun ri nigeria
7: adi ole moji ba ila di malana
5: ladoja owulo ibadan didi elepo ele lo o tun pada wa olowo se meji tose ku nbe lowo akala lowo loni edeku ebi won ibola bo
7: adi ole moji ba ila
8: canadian fuji america fashion wa ide mu fe fi se dupe

0: Al-Qur'ani ni e ma ba won alul kitab awon ta fun ni iwe abi awon ti won lo iwe ara alul kitab ko sha alul kitab ni na inu tira ti mo gbe lowo yi nkan kan wa ti won so nbe tin tun pointi oro kan wa ti mo fe point nbi ni npa ti won soro alul kitab alul kitab olorun ba ni wala tujadi lu alal kitabi e ma ba awon ti won fun ni iwe ni e ma ba won ma hagiwo oro esin e ma ba won ma fa oro esin e ma ba won ma se fanfa lori oro esin
1: illa billati ya asanu
0: te ba wa se ko je billazi ya asan ko je ni ona ti o se kini o to re wa julo awon oro te ma fi ba won so ko je oro to re wa ko ma je ona ebu ko ma je ona ti o ma ko iyepere te ma wa jo bu anabi ara yin ko ma jebe illa lazina salamu minhum aya fi awon ti o je wi pe ninu won awon ti nu won ti won tun won ti nu won ti sonu jina jina ta ba tu wa pade iru awon won ni na in ti ke wi ni pe amana bilasi unsila ilaina e so fun won pe awa gbagbo bilasi unsila ilaina awa ni gbagbo ninu iwe ti won fun awa tan fun anabi wa tin sha alqur'ani wa unzila ilaykum bi an lonu iwe ti won so kale feyin na awa se kini o awa na atun ni gbagbo si nitori pe wa ilahu na wa ilahu kun wa it our lord your lord is the same one god olohun wa olohun tin na eyo kan soso ni awa si submit ya ara wa folohun na egbon ti qur'an ni we olohun o pe meji olohun wa na lohun yin ehn o wa ni ninu aya yi ti won ka tan yi o je amo wi pe ni a gbodo ma soro ti o da nipa esin kristiani a gbodo ma foro odi ba won soro ta ba fe ba won se debate abi comparison o bo lo je lona to rewa ti o ni mu alebu dani fun ti won gbe dani inu aya mi oni udu ila sabili rabbika bil ikmati wal mawizati al asanati wajadili hum billati ya asan oni e pepe soju ona olohun oba bil ikma pelu alqurani alqurani ni nje ikma ki nse pepe logbon ori ogbon ori elomi idoti wal mawizati al asana ka esi ma lo wa si to ba rewa ninu hadith anabi wajadili hum billati ya asan te ba fe engage won ni dialogue ninu oro ni debate e je ko je ona ti o rewa ti o ni ma mu pe e n bu enu ate lu nti won gbe dani ko bo lo mu dani be ini so alul kitab awon alul kitabi awon na ni awon kristiani ta n ri le ni àtàwọn ju anabi sọ hadith kan sallallahu alaihi wasallam won nigba ti won ni kana abu hurera lo gba wa won ni kana alul kitab yakrauna tawrata bil abraniya won ni awon alul kitab won ma ka tawra bil abraniya pelu ede eberu nitori pe atawra te ri ni originally hebrew lo wa ki se english ki si se latin won pada translate e si latin ni ta ba ti wa nka ni ede eberu ni yufasiruna bil arabia won ma wa tumo re fun awon ara makkah fun awon ara medina won ma tumo re pelu ede larubawa awon ka pelu ede eberu won tumo re lede larubawa le alil islam fun awon muslimi anabi wa so fun awon muslimi to je jama re pe la tusaddiqu alal kitab wa la tukadhibuhum wa qulu amanna billahi wa kayani pe wa qulu amanna bil ladzi unzila ilayna wa unzila ilaykum oni e ma so pe ododo ni ti won wi yen o gbogbo ti won ba nka fun yin ninu iwe ti won gbe dani ni tan ba to ba ti je pe won tumo re fun yin ni e ma pe lododo wala tukadhibu e ma so pe ro ni won pa e wo eko e ma so pe ododo ni won wi e ma si so pe iro ni won wi inti ke sa ma so ni pe amanna bil ladhi unsila ilayna wa unzila ilaykum awa ni gbagbo ninu eyi ti won so kale fun wa tin sha alquran a si tinu gbagbo ninu eyi ti won so kale fun yin buyun le wa ntun ni o boya nkan le ntun ni o awo o se kini awo o fe mo sugbon ti won so kale fun yin ta fi n pe yin ni alul kitab ani gbagbo nu e ani gbagbo si buyun nkan le wa ntun mo o buyun nkan le translate o wallahu alam o ku yin o ko lohun egbon ta nabi fi ko wa nbe sallallahu alaihi wasallam ki n se pa lo ma wa ba won ja tabi a ma wa bu enu atelu esin won a ma wa se a ma te esin won loju a ma se won yaka yaka esin won o ni a se baun te ba fe engage won lona to se kini lona to rewa nijo ti awa musulumi njo ta ti di nkan njo ta si wa lole se bi ijoba kristeni lo tewo gba musulumi nile to je ile awon kristeni to ba be je oba kristeni ta npe ni ilu ta npe ni abashani abisinia ni jona abisinia nbe londa roman empire ilu na o ti dilu awon kristeni ni govern re lekini lekeji won gba musulumi lalejo ni ijira alakoko ti won kokko ma se leyin ti aya to wa ni suratu zumar aya ke wa ninu suratu zumar to ni lilladina asanu fi hadhi idun ya asanatun wa ardu la yuwasihatun inma yuwafa sabiruna ajrahum bi ghairi isabin oni awon ti won ba se daada ni aye yi olorun ba ni won gbe san lorun o wa ni aridullahi wa siya iyan kankan won ni excuse lati so pe won fi ni rankan won won fi sin lohun ile olohun fe o bibi kan bi won ba gba e lalejo nbe lobo mi leyin taya isu kale ni anabi muhammad sallallahu alaihi wasallam nitori ipo ti mo pe oba to je oba sin abasha asima to n pe ni anajashi title re ohun ni malikul abasha malikun adil oba ti o ye pe ki yi sabo si fe ni keni ni la yuzlamu indahu ahad gbogbo eni o ba dodo re justice lo nto won ma ri gba christian si lo ba na ta amara li muslimina an yu'ajiru ila al abasha firaran bi din min al fitan anabi wa yan da fun awon muslimi nipe to tinira iba ti poju maka e ma lo si abisinia lodo oba to je oba ilu oba christian yi e ma lo be e ma lo be nigba to wa di osu rajab lodun karun ta nabi bere ija nabi maka awon kan ni awon musulumi won gbera won lo si ilu na won je okunrin 12 obirin 4 gugu e je 16 lara awon usman ibn affan nbe atohun ati iyawo re ije omo anabi wa muhammad sallallahu alaihi wasallam pe ni ruka ruka na wa lara awon to tele won ti won fi lo si ilu awon kristiani omo anabi lo si ilu kristiani won si tewo gba won lalejo nbe won se won daada won fi aje won won fara ni won ki lo wa de ta wa musulumi o ma wa ri kristiani le ni gege bi wi pe ata omi atina ngba ti won de be won gba won lalejo ni jo na ohun ka aye awon ti won lonu ngba to tun wa pada wa ya awon mi tun pada gbera awon mi yen won je 80 okunrin 80 men ni won gbera njo na to ba je pe aka amaru bun yasir ma yo ma je 80 tori pe won doubt pe amaru lo abi o lo ta ba ka mo okun yo je 79 awon obirin ti won lo njo na je samani ashara 18 awon kan ni 19 ni awon obirin ti won lo ni jira elekeji ti won tu lo lu ni ngba awon ri pe awon ta kokko lo won de ni faya bale e wa dura awon to pada gbera lelekeji bi 98 si 99 la won to pada lo lelekeji yi ni jira elekeji yi si ilu oba kristiani yi ngba to wa di pe awon keferi maka won wa gbo wi pe ah awon muslimi ti n pade ifaya bale o ni abisinia o oba yen tin tewo gba won lalejo kina wa se won wa yan ambassador won meji ikan je amuru oma asi ikeji nje abdullah ibn hubay bin abi rabiha won ani nto sele ni pe eko gift to po dani lati le fi fa oju oba yen mara e wa so fun wi pe to gbogbo awon muslimi ti won wo lu re yen o ko li won pada si maka ka won keyin mejeji te wa yi ke je ni ti o lead won pada si lu meka kan wa hand over won fun awon ijoba keferi meka ngba ta won tin wa de awon ambassador yin ti won de ni won ni won wa wole won lo ba oba najashi oba abisinia to joba kristeni won lo rojo won ti rojo beri beri awon delegate muslimi ti wa gbo bi pe to awon people yi ti wa n palace won ti rojo o Jafaru omo Abi Talib to je inu awon omo egban nabi aburo Sayyidin Ali lohun na ba gbera na awon muslimi ti nbe nbe njo na lo ba gbera latenu ona lo ti paro pe yes tazinu aleika hizbullah awon ijo olohun na fe wole o oba yen wa gbo ariwo re o ni muru aza so ya faliaud kalama o eso fe ni to soro yen pe ko tun to wi yen wi won wa wi fun o ba to tun wi awa ijo olohun na fe wole awa na ni ta fe so oba yen wa dahun o ni li yadikulu eni won wole bi idnillahi wa dhimmati pelu yon da olohun kan wole fadaqalu awon muslimi wa wole awon delegate muslimi awon muslimi na yan delegate wa si palace won wole ngba won wa wole lam yasjudu lahu gbogbo eni to ba wole si afihan bayi ni o do bale ka bi esi o mo yi ka otun mo yi ka osi ka de o pe lori ki bata o pe lese kesin oba o je ko pe kirukere o pe lowo ngba ta won wole won do bale won se ka de o pe lori in ti won wi na ni pe assalamu alaikum alafia fun yin oba yi wa bi won ma mana akuma tasjudu lahu man tasjudu li ki lo mu yin teyin o do bale ngba te debi on adam inama nasjudu lillahi alladhi khalaqaka wa mulikaka tawa o ba fori kan le fun kankan yo je folohun oba to da iwo fun ara re to si da o la re inama kanat tilka taiya lana wa nanu na'budu al-awthan ni awana ma n fori kan le fun oba loba loba tele tele ama nigbati anabi ti won tori re n ba wa aso tai to de saarin wa amara nabi taiya allati radiya allah win to wi fun wa na ni pe ki tolohun ba yonu si ni kan ni ka ma lo which is assalam alaikum una la si ti wi hun tori pe iyata iyato alil janna ina la kada do lati ma fi kira wa ta ba se kini o ta ba dali janna oba yen wa tun joko joko ele igba kin tun o si mo pe nti won wi hun ododo ni tori pe bi tin be ninu ataura ati injila nu pe wo gboro fori kan le fun enikeni faqala ayyukumul atif yastazin o wa ni taleni na ninu yin tin pariwo lenu ona pe awon ijo mo olohun fe wole jafaru o wa da oni hana o le mi ni mo soro ni fatakallam o ni iwo na ni ko se agbenu so fun gbogbo awon eyan yin qala jafaru wa ni innaka malikun la yaslu indaka kasratul kalami wala zulm wa ana uhibbu an ajiba an as'abi o ni mo iwo oba wo oba yi iyan o gboro ma rojojun waju re enikeni o si gbọlọ fabosi soro niwaju re gbogbo eyin o ba soro niwaju re ododo lo gbọlọ so o ha ni to mo gbèrò láti máa fèsì fún gbogbo àwọn mùsùlùmí èmi ní fèsì lórí ọ̀rọ̀ wọn. Ó ní àwọn méjì tí wọ́n wá láti Mecca tán jẹ́ kéfèrí Mecca yìí. Mo fẹ́ kẹ́nìkan nínú wọn náà máa fèsì on behalf of gbogbo wọn. Lọ́ba ni Fakọ́lá Amuru lè Jaafar. Amuru tó jẹ́ ìkan náà ambassador kéfèrí Mecca ó wá sọ fún Jaafar pé takalam sọ̀rọ̀ ẹnu ẹ. Jaafar wá ń sọ fún ọba Najashi onísàlìwò àbídúnnánú àràr. Bá ń kábíyèsí ọlọ́njárí yín pẹ́ o. Ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ bá wá béèrè lọ́wọ́ àwọn ọmọ yìí tán wá láti Mecca yìí pé ṣé ẹrú la jẹ́ àbí olómìnira. Tó bá jẹ́ pé ẹrú la jẹ́ nílùú Mecca tá a ti wá ẹni kí wọ́n máa kó wa lọ. Kán lọ dá wa padà fáwọn olówó wa. Ṣùgbọ́n tá a yẹ pé kò sí ẹrú nínú wa ẹbí wọn léèrè àní Amuru ọmọ Amuru wa dáhùn ó ní àárárun kiram olómìnira ni yín kódà ẹni àpọ́nlé ni yín ẹ kì í ṣerú only point number one ṣe é gbọ́ o. Àárọ̀kìnà dáàmọ̀n bìgẹ́rẹ̀ akin fàyòkìtà sùmínà Mecca tá a ti wá ǹjẹ́ apààyàn lọ́hùn-ún ká tó kúrò tó fi wá jẹ́ wípé àtọ́sí pé kẹ́ ẹ kó wa padà bóyá kí wọ́n lọ pa wá. Ó tún dáhùn ó ní la kọ́tọ̀rọ̀ ẹ pààyàn kábíyèsí ṣe ń gbọ́ di méjì. Fàálì àkàdùnà àmúwàlà nẹ́ẹ̀sì bìgẹ́rẹ̀ akin fàálì ìnà kọ́dọ̀ wà ǹjẹ́ àlù jìbìtì tá a ṣe gbájú ẹ̀ mọ́ kàkà tó kúrò ṣẹ́nikẹ́ni inú wa ṣe gbájú ẹ̀ ṣògbówó olówó lọ́nà àìtọ́ tó fi wá jẹ́ pẹ̀tò àdóńgbèsè ẹgbọ̀lọ̀ dá wa padà sí Mecca. Ó tún dáhùn ní fàálì kẹrọ̀t ẹ̀ gbowó olówó lọ́ba bá lanu kalẹ̀ pé so fama tẹ̀tìlúbù nà mínìmù ẹni wọn kì í ṣerú ẹni wọn pààyàn ẹni wọn jẹgbèsè kí lẹ wá ń fẹ lọdọ wọn. Kọ́lẹ̀ ni dẹ́lígẹ́ẹ̀tì àwọn kẹfẹ́rí Mecca wá dáhùn ní kú nẹ́nẹ́nu àwọn alẹ́ amúrin wá ìdí aládìní àbá iná àtàwá àtàwọn gbogbo wa jọ ń sẹ̀sìn kan náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ẹ̀sìn àwọn bàbá wa nta bá lọ́wọ́ àwọn bàbá wa ni gbogbo wa jọ ń ṣe. Fàtàrà kù dé àlíká wọ tábàwù géèrà wù lẹ́ẹ̀kan náà ná bá fi ẹ̀sìn àwọn bàbá wa lẹ̀ ná wá lọ ń ṣe ẹ̀sìn míì. Ọba yìí wá ní máa dá lẹ́dí kúntùm àlẹ́ yìí wọ́n mọ lẹ́dí tàbá àtúmú òun ni ọba yìí wá kọjú sí àwọn mùsùlùmí. Kí ni n tí ẹ̀yìn tún ń tẹ̀lé nísìn àti pé ẹ̀sìn wo lẹ̀ ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni Jaafar bá dáhùn. Ó ní àmọ́ lẹ́dí kùnà àlẹ́ yìí fọ̀tàràkìnà wàwà dínú ṣèitọ́n èyí tá à ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ti wí lóòótọ́ ni àjọ ń ṣe ìbọ̀rìṣà ni ẹ̀sìn sátánì a sì ti filẹ̀. Kùnà nàkfùrù bìláwà náà àbúrò lè jára tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àásìn lọ́hùn òkúta là ń sìn. Wà àmọ́ lẹ́dí tá a wọ́n na ilé yìí fàdínú láyà islam àmọ́ nílì a rí wípé kò dáa ká máa ṣe léyìn ni a wá padà síbi ẹ̀sìn ọlọ́run a juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́run. Já ànábí ìmínà láyé rọ́súlù wa kìtáàb lẹ́ni òjíṣẹ́ ọlọ́run kan ti dé sáàrin wa ó sì tún mú ìwé ọlọ́run ó fi ń jíṣẹ́ fún wa. Mislu kìtáàb ibn Maryam irú ìwé tó mú wa irú ìwé tọ́lọ́hun irú ìwé tí ọmọ Màríà mú wa fẹ̀yìn náà ìwé tó sì ń mú wa ni ó papọ̀ mọ́ ti ọmọ Màríà. Fakọ́lá takalam tàbí amúrin adim fàálà rislik ọba yìí ni ibi ó bọ́rọ̀ déhùn. O ti sọ̀rọ̀ ńlá o tó o bá mọ̀ pé o sọ̀rọ̀ o ti sọ̀rọ̀ o. Òun sọ pé ìwé tí ànábì òjíṣẹ́ tó ń kà fún yín ó papọ̀ mọ́tọ́ mọ́ Màríà dúró bó ti dúró òun ò lọ. Ọba yìí wá ránṣẹ́ bidọ́rbì nàkùs pé kí wọ́n lọ lu aago òlu aago tí wọ́n máa ń lù níwájú tẹ́ḿpìlì oníkan lọ lù. Bọ́n tọ́ bá ti lu aago yẹn gbogbo ìlú máa darí wá sí palace. Fàtàmà ilé yìí kú lukì sí ìsìnwárọ̀ gbogbo àwọn bíṣọ́ọ̀bù gbogbo àwọn pétráàkì àwọn nǹkan gbogbo wọn bá darí dé sí ààfin ọba yìí. Fàkọ́ọ̀lẹ̀ láhùn ọba yìí wọ́n bí wọ́n léèrè ùṣídìkùnmù láọ̀lẹ́dẹ̀ ànzàlàlẹ̀ ìjìlá àlàísà mo bẹ̀yìn pẹ̀lú ọba tó sọ gospel kalẹ̀ fún Jésù mo fowókọ ọba náà bẹ̀yìn. Àlùtẹ̀jìdú nàbẹ́yìn nà ìsàwà bẹ́yìn nà kìyàmà nàbẹ́yìn yàn Ǹjẹ́ ànábì kan, ǹjẹ́ òjíṣẹ́ kan máa wá sáyé lẹ́yìn tí Jésù ti lọ? Ṣáájú kí ayé tó parẹ́, ǹjẹ́ ẹ rí àkọọ́lẹ̀ pé òjíṣẹ́ kan ó tún wá? Kọlù aláhùnmọ̀ náà. Gbogbo àwọn bíṣọ́ọ̀bù yìí, àwọn nǹkan kan náà bá dá wọn ní àwọn fọlọ́wọn ọba búra lódodo ni. Òjíṣẹ́ kan ń bọ̀ lẹ́yìn Jésù, kálíkì yámọ̀ tó tó. Kọlà Bashara náà bí Ìsà, wọ́n ní bẹ́ẹ̀ ni. Kódà Jésù sọ̀rọ̀ rẹ̀ fún àwọn wípé ń bọ̀ wá. Ó sì sọ fún wa pé mẹ́ni àmọ̀nà bí i fakọ̀dì àmọ̀nà bí. Ẹnikẹ́ni tó bá gba òjíṣẹ́ náà gbọ́, ó ti gba èmi náà gbọ́. Wọ́n mọ̀ ń káfara bí i fakọ̀dì káfara bí. Ẹni tí ò bá sì gba òjíṣẹ́ náà gbọ́, kò gba èmi Jésù náà gbọ́ nù. Ní ti Jésù wí fáwọn nù, ẹgbẹ́ ọlọ́run bá tóbi. Fakọ́lá na Jáàṣì ni Jáfar, ó wá padà kọjú sí Jáfar, ọmọ ẹ̀gbọ́n ànábì, ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì Muhammad. Ó ní máadà yakúrò lákùn máadà rọ́jùl. Ẹni tó pè lójíṣẹ́ ẹyin tó dé wá bá yín, kí ni ti ń sọ fún yín? Wà máa ya amúrukùn bí yìí, kí làwọn nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe? Wà máa yẹ̀ ní akùn áníwù, kí làwọn nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe mọ́? Mo fẹ́ gbọ́. Fakọ́lá ni Jáfàrù bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀, yé kíra wo àléyìn náà kìtàbà láàyè wàyà àmúrú náà bí màrúf wàyà náà àná àdìl múnkàd. Ó ní oyún tọkùnrin yìí ń wí fún wa, ó náà ní pé ó ń ka ọ̀rọ̀ ọlọ́run fún wa. Tá a gbọ́ rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nílùú wa ní Mẹ́kà, ó ń kà á fún wa. Ìsì ń sọ fún wa pé ká máa ṣiṣẹ́ eré. Ìsì ń sọ fún wa pé ká jáwọ́ níbi ìwà abú. Wàyà àmúrú náà bí usni lè jìwá yìí. Ó ní ká máa fi ìwà dáadáa bá àwọn níbọ̀ wa, àwọn ará àdúgbò wa lò. Wàsílátọ̀ wa, wàsílátọ̀ Rahim. Ó sì ń sọ fún wa wípé ká máa kó ẹbí pọ̀, ká má jẹ́ kí okun ẹbí ó já nínú tó ń pa wá láṣẹ rẹ̀ rí. Wàbírè yẹtìm. Ó sì ń sọ fún wa pé ká máa ṣe dáadáa sáwọn ọmọ òrukàn. Ọmọ tí ò níyà tí ò ní bàbá, àbí tó níyà tí ò ní bàbá, àbí tó ní bàbá tí ò níyà, ó ní a máa tọ́jú wọn, ká má jẹ́ kí ìyàwó jẹ wọn, ká má sì jókòó lé ẹ̀tọ́ ọmọ òrukàn. Àwọn ọ̀rọ̀ tí ń sọ fún wa rèé o. Tá a gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tóó dé. Wàyà àmúrú náà bí an tá abúdà láà bí an na abúdà láà. Ó sì sọ pé ká má sin èrè mọ́, ká má sin òòṣà mọ́, ká má sin òkúta mọ́, pọ́lọ̀ nìkan ni ká máa sìn. Wá àdáwó láṣẹ rí kàlà o, ká má fi orogún kankan kun. Fakọ́lá ìkìrà mímọ yẹ́kìrà ọlákùn, mímọ yẹ́kìrà wàlẹ́kùn. Ọba yẹn wá ní o tó. Ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ sọ pé ń kà fún yín o, èmi náà fẹ́ gbọ́, kà á kí n gbọ́. Fakọ́rọ̀ a súra tayilẹ̀ ànkàbúùtì wa rom. Ní Jáfàrù bá ka súra méjì kan nínú Àlùkùránì. Nínú àwọn súra tán ti kà tó ti sọ̀ka lẹ́jọ́ náà. Ó ka súra tó lẹ̀ ànkàbúùtì. Ó sì ka súra tá à ń ṣe tẹ̀fù sí irú rẹ̀ lọ́wọ́ yìí. Súra tó rom. Ó ka. Nítorí pé súra méjèèjì yìí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn kíni o, àwọn kìrìsìtẹ́nì. Súra yẹn ní ìbáṣepọ̀ pẹ̀lẹ́sìn kìrìsìtẹ́nìtì. Àwọn tí ó sì ń bá sọ̀rọ̀ yìí, àwọn aráàlú tó ń bá sọ̀rọ̀ àwọn òwò ni àwọn kìrìsìtẹ́nì ni wọ́n. Súra tó rom ó wà lára súra tó kànjọ́ náà. Nígbà tó wá ka fàfá àdọ̀tí àìná ànàjáàṣì. Bó ti ń ka súra yìí lọ, ló ń kà á lọ báyìí. Ọba yìí tó jẹ́ ọba kìrìsìtẹ́nì ó sì bú sẹ́kún. Omi sì bẹ̀rẹ̀ sí ní dà lójú rẹ̀. Pàkọ́lá sídìní ẹ̀mí azàlá àdìsí tọ́yìí. Ó ní túbọ̀ ka nítorí pé bí ń ti ń kàún náà ni wọ́n ń túmọ̀ rẹ̀ fún ọba yìí. Ó wá ní ọ̀rọ̀ tó ń kà yìí máa dùn púpọ̀. Túbọ̀ kà míì fún wa ká gbọ́ sósì kù. Fakọ́rọ̀ àléyìn súrat al-Kaf. Jáfàrù bá tún bọ́ sínú súrat al-Kaf ló bá tún kà á. Nítorí pé súrat al-Kaf náà ó sọ ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì kan tí àwọn aráàlú kan tó pasikúùtì wọn. Àwọn tá à ń pè ní abúlé Kaf ẹlòmíì ò mọ̀ pé kìrìsìtẹ́nì ni wọ́n. Gbogbo jọ jímọ̀ rẹ lómi nǹka súrat al-Kaf ni ó gbé Kùránì síwájú. Alhamdulilayi ladi anzala ala abdil kitaba wa lam yaj'al lahu iwaja. Súrat al-Kaf tó ń kà àwọn àṣì abúlé Kaf kìrìsìtẹ́nì ni wọ́n. Ọba àlú kan tó jẹ́ ọba Bòrìṣà ló fẹ́ fi tipátipá mú wọn kó nú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Ó fẹ́ mú wọn wọnú Bòrìṣà. Wọ́n wá sá kúrò lù ú ní kéèsì yẹn fi ṣẹlẹ̀. Ó wá kasúrà yìí náà nígbà tó kasúrà yìí ni arada amuru an yugdiba an-najashi ni eni to je ambassador awon keferi meka o wa fe soro to bi je wi pe oba yen ma binu si awon musulumi o ni inaw yastumuna isa wa ummu madam lohun o awon to won yi won bu Jesus Christ won bu Mary to je ya re inu we won ti won ka o wa be o ibi ti won ti bu Jesus ibi ti won ti bu Maria o wa ninu we won fakola oba yen ba tun joko joko eh ebo fa ma takuluna fi Isa kini ti iwe yin so nipa Jesu ati mama re fakoro alaihim suratu maryam surata maryam ni jafaru ba be lo ba bo sinu suratu maryam chapter ta pe akole re ni suratu maryam lo ba bere sin ni ka falamma ata ala dhikri isa wa ummi rafa'a najashi baktatan min siwaki qadra ma yukadhi ala ayn fakola wallahi ma sa'ada almasih ala ma takuluna nakira nigba ti o wa ti o di wi pe won ka sura na ti won bere sin ka oro Jesu ati oro Maria ninu sura yi oba yen wa na igi pako kan o na soke o wa ni oni mo fọlọrun oba bura oni gbogbo nti Jesu so fun wa ko yato sin ti won ka yi ewu awon ewu ilu yi ewu bi ilu yi ti ri ewu bi won ewu ha ti won ko sa awon musulumi mo fi so pe awa christ awon christiani awa musulumi a need lati ma bara wa ja ni joto bayi ku anabi wa madina njo na anabi wa gbo sallallahu alaihi wasallam pe oba yen ti ku anabi kiun si lara lati madina oni kikaluku lo salu ala pe oba Najashi ti ku eja kiun ti wa na nbi ka kiun si lara awon kan wa ni oba yen pada di musulumi akole wo lo wa ta lo we si islam injo lo pe kelima ta ma wa fa ja ta ma ja kankan oba Najashi mu evidence wa nibi ti won ko si wi pe oba Najashi pe kelima o we si islam awon afan assume wi pe n to fi ma nabi kirun si lara oni lati je wi pe o convert si islam awon christiani lo sin o saare re si nbe le ethiopia dola o ta awon krito ye pe inu sosi lo wa awon o ni akole lodo won pe oba won di musulumi o awa la n assume ko ba yen di musulumi o nijo to ba yen si ku anabi kirun si lara lati madina ki la n fa wahala si ki la n ba won ja si ki christiani ma ba musulumi ja mo ki musulumi na ye ba christiani ja mo i lati jo aye ti daye ni gbogbo wa o le wa lori esin kan na to ba won olon ni yo ni ki gbogbo aye ma esin kan soso ko won niyan subhana rabbika
2: sen gbogbo se njalalalala e ma yin kuro nibe ni ikanni ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com ese ten gbo ikanni wa o ajisebi oyo laari oyo ni sebi baba eni kokan
3: ma yin kuro ore mi ma gbe kuro lajisebi oyo online radio Deyin ka lo gbe mi lo si omi situ ti won ti ba mi bi super goal le eyin o ma gbe erije para ti e bi jabo le dan awon dokita wa so pe betu betu aji awon aboje ti mo ma nlo e lo be ka mi ni gbogbo yin na ke tu je pe mo dagba lo ba na mi mi amadan PCT 7 gbere na ni mi o yin e ja gbalagba kala titi e wa ni gbogbo awon epe aboje gan kan ti mo ma nbi banu lo be ka mi leyin waju tan ti ba de yin ga ajaje lasun gan ni an lo mi la mi ati bi sale tepu supa golo ati gomu na bi ba mi le papo mi ri ti e re yin gan gan yo kan to se ko ni waji won le ma le ni ojo ti re bole eyin na ni mo wa fi ẹni wo ẹ ti ye yi ti mo fi n sada fun yin ní ọ̀sẹ̀ yìí o ọ̀sẹ̀ tá a wà ní ọ̀sẹ̀ aláyọ̀ ni ó jẹ́ fún yín o ọ̀sẹ̀ ayọ̀ ni ó jẹ́ fún yín o gbogbo orí kọ́ngbẹ́ kọ́ngbẹ́ tẹ̀ tí ń retí ní ó wọlé wá bá yín ìtẹ̀mì yín kọ̀ láburú erédù àtẹ̀dá àtẹ̀dá yóò bá lè jìnà àti yín o nítorí pé ọmọdé ni àgbà ni ló bá pọlọ́ṣẹ́ ńlẹ̀ yìí kọ́ṣẹ́kọ́ṣẹ́ ni mà ń wí torí kọ́ṣẹ́kọ́ṣẹ́ tì lákọ̀ṣẹ́ ìràwé ìdájọ́ lẹ̀.

0: ẹni kan sọ pé kí tú bàbá àta náà gborí wọlé. Sí tú bàbá àta ṣe ẹ wá láàárọ̀ yìí. Ìmọ̀ tí bàbá ìmọ̀ sí ìwọlé.
1: بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس ان الناس قد جمعوا لكم فاخشوهم
0: ادينكا بو بيا غني انا تي ورن سودو لارو سيمي تي مو تي جوكو نيبيان تي مو نرونو بي بو لو ما يو سي بي سيمي نا ما سورو دوكي او وان سو بي مي او وا سودو ìmọ̀ni kan gbé gbó mẹ́rin sí ọ lẹ́nu ní ìsìnká sọ lé téèpù ẹ̀ mọ́bẹ̀ àwọ̀ ẹ̀yà tó sọ pé túbọ̀ àbá àká tó gbé wàhálà rẹ̀ dé o.
2: ẹ mọ bínú bàbá ìrìn yín ni eruku gbóyìí náà èéfín gbóyìí ni òjẹ́ ń rí ipá ẹ wà níbẹ̀ ọ̀hún.
0: Aborí àbájẹ ni yín ká ọmọ jẹ́ kí n sọ pé kán lé ẹni jáde kán lé ẹni yarun àbí kán lé ọ̀hún kóògùn ni.
2: ẹ mọ bínú ẹ mọ jẹ wọn lẹmí ní nkankan ọmọdé mi ò láyà akẹbọjẹ ẹnu ni mo ní ìrìn nkankan ẹ dákun bàbá ẹ mọ jẹ wọn lẹmí ń yarun kọmọ lẹmí ń jàbẹ ẹ dákun.
0: Mo sẹ̀rù bẹ́ẹ̀ ni mo ṣagara mọ́ ẹ lásán ni kò sí nkankan tó máa ṣe fún ẹ àdìpọ̀ ọmọ ayé gangan náà nìwọ náà torí kò kọ́ àwọn ayé jẹ ọmọ ayé tó káyé jẹ àwa gangan ẹ mú bàjẹ́ bàjẹ́ mẹ́mẹ́ńtò yá bàbá. Ibẹ̀ ń bẹ ọlọ́gbọ̀nrún àbálàgbà bàbá àbálàgbà mo wà ń bí o. Orí bógo.
3: Yẹ́sà yẹ́sà yẹ́sà èmi náà spin pẹ́pẹ́lẹ́gbẹ́ kan bí ni o. Èmi kàn retí ká ẹ pé mi ní kọ̀mádì pé kí n bógo lórí Adé Yinka ni.
0: Má bògo lórí ẹ ọmọ mi náà ni ọmọ mi dáadáa ni. Adé Yinka dá Adé Yinka
4: gbọ́.
2: Ẹsìn bàbá ẹtẹ́tẹ́ ẹnìkan mọ bògo lórí mi ẹ̀rí orí mi ó fẹ́lẹ́ pọ̀ lábẹ́ ẹsẹ̀ kí ní mẹ́ra ilé ìṣẹ́ orí òtún ká ni ẹ dákun torí ọlọ́run ẹ yọ̀ǹda mẹ́jọ ẹ dákun.
0: Má jẹ́ gẹ́rù ó pẹ̀lú Yinka. Ọmọ ìgboro nìwọ náà. Ọmọ ìgboro. Àwọn àgbàlagbà sì bọ̀ wọ́n ní. Bẹ́ẹ̀wé bá pẹ́ lára ọ̀sẹ̀ ìdọ̀sẹ̀ náà ni ó.
2: Bá mi ní òtí ẹ̀fẹ́ dọ́sẹ̀. Ẹ dákun. Ẹ jẹ́ kí mi ò kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀sẹ̀ báyìí. Ẹ jẹ́ kí n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀sẹ̀
0: báyìí. Kò sí wàhálà lọ báyìí náà. Ó sì kí n gbá kan kó ìyẹ́bẹ báyìí náà. Ó ti lọ báyìí ó la lásìkò báyìí náà.
4: Wàlí yòó
2: bàbá ṣe bẹ́yìn náà sá gbọ́ nígbà tí bàbá àjàdé eyín goro tí wọ́n ń ṣàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ mi ẹni ló ló kó pẹ̀lẹ́yìn òdi lẹ́ẹ̀kan pẹ̀lú gbogbo àwọn tó ń ran iṣẹ́ mi lọ́wọ́. Ẹgbẹ́ mọ̀ pé ẹyin náà lẹ máa ń fún mi lówó oúnjẹ tẹ́lẹ̀ tí wọ́n mọ wá ń gbowó oúnjẹ lọ́wọ́ yín àtìgbà tí àwọn èèyàn yìí ti ń sọ̀pọ́ọ̀tì mi ní ìdímọ̀ ọ̀dọ́dọ̀ yín wá gba ẹdígẹ́ẹ̀tì lára àwọn owó tẹ́yìn náà bá gbà ní gbòòrò tí mo wá gbà ẹyẹ yín kàìsí mo nà ẹyin náà lọ́rùn náà.
0: Ọ̀kàrì mo ń wò bẹ́ẹ̀ náà fèdè yín káti èjẹ́ ń sinmi nígbà gọ́ọ̀gán tó jẹ́ pé gbogbo ìgbà ni mo wá ń tọrọ owó lọ́wọ́ mi. Ọmọ ọlọ́gbà àdúrú rẹ̀ tó níṣẹ́ lọ́wọ́ ni ó sì lè jẹ́ pé gbogbo ìgbà ni wàá máa bèrè owó lọ́wọ́ mi. Ṣé báwọn ni wọ́n nà mí lọ́rùn? Ẹ̀yin tẹ́ nà mí lọ́rùn ẹ mọ̀ ṣé o? Ẹ ṣeun o! Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o!
3: Ẹgbẹ́rẹ́ àbí wèrè ṣe yín ní ẹ̀yin mẹ́mẹ́tò. Àwọn àbá ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.

0: ọ̀sẹ̀ aláyọ̀ ni ọ̀sẹ̀ yóò jẹ́ fún èmi pẹ̀lú ẹ̀yin látàfẹ́ jùmọ́.
1: Báwa ṣe kúrò ní níbi tá a máa ń kọ́kọ́ lọ láti bẹ̀rẹ̀ rẹ̀. Mo sì lérò wípé ẹ ti jẹ ìgbádùn wa bí ìbò ṣe gbádùn tí láàárọ̀ kùtùkùtù nínú òtútù táwọn bàbá wa máa ń gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Mo mọ̀ pé ẹ ti gbádùn wa, àwa náà gbádùn yín o, torí nígbà tẹ́yìn wà ń bẹ̀ lọ́jẹ́ káwa náà ò lè wà níbi bí ò sí ẹ̀yin sì tí àlùkùrán kò lè sí àwa o. Torí pé ẹ̀yin ń bẹ níbẹ̀ ń. Torí pé ẹ̀yin máa ń sọ̀pọ̀tì wa láti bẹ̀ ń. Níbẹ̀ ń ibẹ̀ ń. Mo sọ lédè Ọ̀yọ́ láti bẹ̀ ń. Àwa náà ṣe ń bẹ ní ààyín ìhà yín tá a náà tá a máa ń dá bí ẹdun tá a tún rọ̀ bí òwe. Ọlá Ọlọ́run ọlá yín làwa fi ń yan o. Ẹyin là ń jẹ o. Ọlá àwa èmi gangan Adéyinka Lábẹ́ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pé òun gbogbo náà ni mo ní.
2: Rọ́gùn la zàwùjú ńlá wa lẹ́dùn.
1: Èmi Adéyinka náà Lábẹ́ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pé òun gbogbo báyìí náà ni mo ní o.
2: Sọ́mọdú Ọlọ́hu Wahidu.
1: Mo ní Ọlọ́run, mo ní yín, mo máa fi gbogbo nǹkan náà ni mo ti ní tán yányá ní nǹkan kankan
2: báyìí.
1: Ẹ jẹ́ tún ka sáàmù tí mo kà fún yín láàárọ̀ yìí kí n kà á lẹ́ẹ̀kan sí kí n tó máa dágbére. Kọ́ máa jẹ́ àdúrà fún wa lọ́sẹ̀ yìí, lóṣù yìí, lọ́dún yìí. Pẹ̀lú àwọn kéwú tá a ti kà náà láti inú
2: Kùránì.
1: Pẹ̀lú àwọn ohun ìfẹ́ náà dá lò. Ẹ̀fọ́ yìí yọ ọwọ́ ẹ̀fọ́ gàgà láwọ.
2: Gbogbo
1: ẹ̀ lọ́wọ́ àní àyín. Combination of all the religions lọ́wọ́ lọ́dọ̀ mi, dáńgbé náà.

0: si dami lohun lati ori oke mi mo re wa emi dugule mo si sun mo si tun pada ji nitori oluwa ni o ngbe mi ro bawa na se sun latale ana ta tun ji saye la aro yi oluwa lo ngbe wa aro tori po nbe pelu wa ni o emi ki yo beru egbe egbe ro eniyan ti won ro gba yi mi ka eyin na ma beru e ma fie e ma beru e ma beru e ma beru e ma beru emi ki yo beru egbe egbe ro eniyan ti won ro gba yi mi ka dide oluwa gba mi olorun mi ilu gbogbo awon ota mi ni agbon Olorun ba wa lu won lagba wa lu won lagban ka gbon won mo jo ka gbon won mo jo kan da jere Olorun ba wa lu won lagban ki o si ka eyin awon eyan buburu eyin won kan ma le bi ha mu wa o kan ma le bi doju ija ko wa o keyin won eyin won eyin ogan won kan ma le bi doju ija ko wa awon eyin buku awon akayin soro kan ma le bi eyin won kan ma le ki keyin won ma le ni apa kankan ne ninu igbese aye wa lati odo oluwa ni igba lati wa o ki ibukun re wa lori awon eniyan re ki ibukun olohun blessings of god ko wa lori emi pelu awon ololube mi kaakiri agbanlaye awon lati leyin ile ise wa awon te ma ran wa lowo yanyan ayo awon te ma ran wa lowo yanyan ya awala le awali wa ya hiratu le ayiri wa ya saliku wa tele ma tin wa ya rihamu rahim Ila janazurullahi wal fati wa raita nazayati uluna fi dini la yafuajan Fasabibi amdurabika wa stakibiri una wukana tawaba
1: Fadalat bismillah
0: Timotu fin sadu akwe lu unfe Ayo Ese fakan
1: Untasiru
0: Sonia ayoyo guwa yoyo guwa yoyo guma guma Adia fun anumila Ninjoti baban loba mamu yoyora Emi kwe lu eyin ẹyin pẹlú èmi gbogbo ẹyin olólùfẹ mi ẹyin tẹ ń fẹràn kan ni ajíṣe bí ọyọ ẹyin tẹ ń fẹràn ọlọrun lára mi èmi àti yín ti bá wọn mú yọyọra lónìí o ọrọ ayọ ní kọ mọ bá wa lónìí èmi àti yín ti jọ mú yọyọra lọsẹ yìí o ọrọ ayọ ní kọ mọ bá wa lọsẹ yìí èmi àti yín jọ mú yọyọra lóṣù yìí o ọrọ ayọ ní kọ mọ bá wa lóṣù yìí èmi àti yín ti jọ mú yọyọra lọdún yìí o ọrọ ayọ ní kọ mọ bá wa lọdún yìí èmi àti yín ti jọ mú yọyọra kó lẹ gbogbo ìgbésí ayé wa ọrọ ayọ ní kọ mọ bá wa kó lẹ gbogbo ìgbésí ayé wa nítorí wípé ọrọ ìbànújẹ kì í báyọ. Adúlá ni
1: ìsọmọ.
0: Bẹ́ẹ̀ ri pé ohun tó bá jọ ohun báyìí náà làwọn bàbá wa sọ káàbí ìwé ohun. Epo ẹ̀pà báyìí náà ló sì jọ pósí ẹ̀ lérí.

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ̀ tẹ̀jọ́ ń wọlé wọ̀de o yóò sì wò fìrí yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá se pọ́ wa important gan pọ́jọ́ rẹ̀ mi ni ìbá ti dé àyín torí wọ́n ríran sóhunkún ò gbọ́dọ̀ débi olóko gbogbo ẹskìsì oríṣiríṣi tí ò jẹ ní o ni ó wá tí wọn fi ní débi òkú tó máa gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ̀ tí wọ́n ń pè mọ́ wa lá bá ṣe máa ń pè mí ní ká sáwọn àṣẹ dáadáa ajọ́ kọ bí ẹni kìlọ̀ bá ṣe ń pè mí ládé yinka ọlásùkàn mi báwọn míì bá tún pè mí ó ní abdulrahman tá a bá pè mí lọ tó pè mí bọ̀ ó tún ní ajọ́ kọ bí ẹni kìlọ̀ wà wọ́n tún lè pè mí ní pẹ̀mbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá à ń jẹ́ jíìnì ni o tó bá di ìgbà kan ìnígbà tó bá yá wọn ní pè wá ní gbogbo eléyìí mọ a pa súnádà á di àbẹ̀ pé wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ò ní ní ẹ bá wa gbé ramani bóde wọn ò ní ní ẹ gbé pẹ̀mbọ bí awo irin jáde wọn ò ní ní ẹ gbé ajókọ bí ẹni kìlọ̀ wà bóde.

0: n bẹ bèrè bèrè lọwọ àwọn ajìyànà ṣe lè bá mi sọrọ pé táwọn yẹn bá fẹ ṣe orúkọ báyìí kí ni àwọn ìgbésẹ tí wọn máa gbé àbí wọn kàn máa kó nǹkan bọ ni tí ó kò ní ìgbésẹ tí wọn lè gbé pẹlú pé wọn yọjú sí irú bíbá. Sọ́rọ̀ èmi gan ọmọ pé nǹkan kan báyìí wà níbí èmi ni mo ẹ̀jẹ̀ rẹ̀. Mo gbé wọn lọ́pẹ́
1: nǹkan tí kúrúmù wa ajíyàwá tí wọ́n ń tà láti bá wa sọ náà ní pé àwa tí a bá fẹ́ spọ́ǹsì àwọn ọmọ yìí láti true ìyá foundation sọ pé ká bá wojú screen ní wa a rí details account number or contact that we get in touch pẹ̀lú ìyá foundation yìí níbẹ̀. So wọ́n máa ń sọ pé àwa tá a bá fẹ́ gba channel yẹn nìyẹn àwa tá a bá fẹ́ gba channel yẹn tó bá yẹ páwa náà fẹ́ wá síra wa sí bíbá yìí ni wọ́n wà ní second sí erédú campus Emmanuel the College of Education campus second year ní Oyòròkì ní ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ state Nigeria. Ibẹ̀ ni wọ́n wà torí gbogbo àwọn tí wọ́n wò wá ìkọ́ṣe Nigeria nìkan àgbáyé pátápátá ni wọ́n ti wò wá. So ní Nigeria Ọ̀yọ́ state Ọ̀yọ́ town ní second gate Oyòròkì Ọ̀yọ́ ibẹ̀ ni fún wọn mọ́dálẹ́fà débi òkú ibẹ̀ ni wọ́n wà. Ẹ dákun àròwá àròwá àròwá àwa tí ó jẹ pé fún irú èèyàn báyìí ni àwa náà kúrò pàwa náà gòkè ẹ má yẹ ká gbàgbé àwa tá àjẹ irú èèyàn báyìí ni wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan ní àǹfààní ńlá ní ẹ̀dá fún opportunity yẹn kó jẹ́ ₦1 tá bá fún àwọn ọmọ yìí nínú owó ju táwọn nǹkan tó wà lẹ́yìn lẹ́nu àná tá a pósì pé ìyá foundation ẹjọ́ ẹ bá wa sponsor a sì realize almost ₦30,000 going to ₦30,000 la ni a generate we did that yesterday. In fact ẹnìkan send owó fún sí wa láti Dubai ẹni ẹ send ₦10,000 láti Dubai. So akẹ́ni náà ọlọ́run àkùn ọlọ́run jẹ gbogbo inú jábọ̀ àtẹni ó send you ₦500 àtẹni ó send you ₦1,000 àtàwọn tada foundation náà ẹlẹ ọlọ́run jẹ kẹ́nìkọ̀ọ́kan wọ jábọ̀ ọlọ́run jẹ kẹ́nìkọ̀ọ́kan wa ká di okó ọ̀sán gangan ọlọ́run jẹ ká di ọmọ orúkọ ọ̀sán gangan àwọn iná ọlọ́run dákun bá sanú wọn ọlọ́run bá sọ wọn déyàn ọlọ́run bá sọ wọn dé wọlá oṣù táwà yìí ọlọ́run bá sọ wọn déyàn wọlá oṣù táwà ọlọ́run dákun bá sọ wọn déyàn ọlọ́run bá kún wọn ọlọ́run bá dà wọn lágbá ọlọ́run bá dà wọn lágbá ọlọ́run bá dà wọn lágbá àwọn tó ń sin àkóso fọ́n wáì náà ọlọ́run bá fún àwọn náà lọ àwọn ọmọ tí wọn náà ọlọ́run mọ́ sọ wọ́n jùlọ lọ àwọn ọmọ tí wọn ọlọ́run bá wọn jìnnà àwọn tí wọ́n wá yàn láwọn mímú méjèèjì àti bàbá tí wọ́n ń ṣàkóso bíbá.

0: a kí o tó máa lọ máì ti lọ máì lọ torí máa ń bẹ nígbà míì tẹlómi ò pé bóyá mo fẹ sponsor ọmọ kan láti primary dé secondary school bóyá dé higher institution náà ni pé lára àwọn ọmọ tó wà ń bí ṣé àǹfààní ayé irú rẹ wà ṣé àyè àǹfààní irú rẹ yọ.
1: Inshallah Rahman sọ ọmọ tí a tó ní ẹ̀dá foundation ilẹ̀ manufacturing in Kaduna State èyí yẹ tùdé. Àǹfààní ẹ̀ wà nítorí ajẹ́ kó yé wa náà ni pé àbí ọmọ ìsínú ìlú Ọ̀yọ́ not talk of Oyo State. So tí n já sí pé àǹfààní ẹ̀ wà ẹni tó bá fẹ́ sponge inshallah Rahman so a fi details wa everything síbẹ̀ tó jẹ́ pé tán fẹ́ pọ̀ sí pé ṣé nǹkan yóò ṣe bẹ́ẹ̀ sì lórí ni o àbí wọ́n kàn kájọ àbí wọ́n kàn camouflage ni so a lè bẹ̀ wá wò a lè checkmate wa so láti lè ṣèrànlọ́wọ́ tí a bá fẹ́ ṣe inshallah tí fún tíyàn bá fẹ́ rányàn lọ sí ilé ìbò. Ama fẹ́ sponsor èèyàn friendly level secondary level and tertiary level
0: tó fi tọ́jú ayé rẹ̀ wà
1: tó fẹ́ rányàn sùn gan nílé bàbá fẹ́ sí nǹkan bọ́ àbá fẹ́ kóyàn lọ umura àbí hajj náà so inshallah Rahman.
0: Ah, woman, I'm not sure.

àbí mà ó fi síbẹ̀ lọ láti ilé rẹ̀ lọ sókè tó jẹ́ kíkẹ́ bá ń kọjá lọ níbẹ̀ lálẹ́ ọkọjá pẹ́ mọ̀ bọ́nu kò tó bọ́ gegele torí gbogbo ẹ̀ ló mọ́lẹ̀ lọ bí ọlọ́ọ̀lọ́ yín sẹ́yìn náà ń sore sáwọn ará àdúgbò mọ rírì yín sẹ́yìn rántí àwọn.

0: balẹ̀.
1: Àwọn àníri ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbàá ara. Ẹjẹ́ ń lé kan sí. Ó ti jẹ́ pé kò gbẹ inú mi ṣùgbọ́n ẹjẹ́ ń sọ fún yín. Ẹ wo Buhari ọ, Buhari Buhari ààrẹ yín president yín. Buhari tí a mọ̀ pé tó bá ṣe pé Buhari ò wà níjọba, ó ní adequate care. Bàbá yìí ò bá ti gboko Bùnmi lọ. Ọpẹ́lọpẹ́ ìtọ́jú tó pé nílùú Ìbò nílùú Ọba. Tẹ́ mọ̀ gbà tó lọ lóbi oṣù mélòó kan bá jáde oṣù mẹ́ta àbí mẹ́rin nílùú Èbó. Tọ́ lọ gbà tọ́jú mọ̀ kára rò tó wá ṣe kó sákò. Buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíì lọ. Bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dán ni gbinrin. Ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jíǹjà àsìkò. Ṣé ẹ bá wù gan kódà tún ti ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀ tí ó jẹ́ káwọn ẹlòmíì ò gbọ́ mi ẹ̀mí mi kú tí ó jẹ́ wọ́n lọ ọ̀run àjàǹté ni àìní rí ìtọ́jú tó pé ibi ní ọ̀rùn ọmọ ẹlòmíì lọ sọ́run ẹ̀yin náà ẹ mọ̀ ṣe. Wọ̀n tí agbára yín bá mọ̀ ìwọ̀n tí agbára yín bá àwa gangan náà tá a wà níbi àwa náà ṣe tiwọn à ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan torí ń tẹ̀ ń fún àwa làwa náà fi ń mọ yíyan fanda tẹ́ fún máa ń rí àwa náà bí èèyàn gan bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi máa ń yan tẹ́ máa ń fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́ṣáláṣí àwọn ará àdúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
2: Tọ́ ń kú síbi ìtaṣọ ẹ̀ ò sí yìí o.
1: Ẹ tẹ́jú mọ́ mi ẹwò mi ẹwò mi rẹ ṣe ń lò rẹ ṣe ń dáadáa torí kójú rere ni wòrí sí wà kákù ní ẹyin ní ti tàwa ní ti ìbílẹ̀.
2: Tora mi kìí.
1: Mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí. Àṣìwẹ́ kí n tó mọ̀ lù. Adéyìnká ọ̀làsùnkàn mi níṣà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tuntun lọ. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ìgbésẹ̀ ayé yín o. Iná ò ní tán oyún ẹ̀ ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ. Látòrí bàbá Fàtà Ìlàmídì Bàndélé ọmọ Ọ̀yọ́ tó ń gbé lọ́wọ́ Lóńdó. Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja.
2: Mo lẹ́bùn lápọn.
1: Adégòkè Ìṣàkà Abiodun ọmọ Baládìbò Olùmú Ìdínà Adékúnlé bàbá mi Evangelist Moses Àkàndé Akíntóní Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀ èdè Libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré. Asiru Amadu Adeniyi ẹ̀gbọ́n mi dáadáa tí wọ́n ní ètèrè multi-purpose venture láti ìlú Pàápàá. Mr. Yusuf ọmọ wọn ní Ìbàdàn tí wọ́n ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ wa níbí lọ́yọ̀ aláàfin.
3: Kílódé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kò lè dání.
1: Bàbá mi dáadáa Bàṣírù ọmọ Adéníyàn. Bàbá mi Fàtáì Bàndélé Olúṣọlá. Bàbá mi Ṣàmínú ọmọ Adépọ̀jù Lamẹ́ríkà.
3: Ìyá tó máa ń ṣe bàjẹ́ mú lẹ́bí kìlú.
1: Bàbá mi Adé Àríwọlá mo pàdé bàbá mi lánàá. Bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ́ wọ́n lé àwọn tó mọ̀. Ẹ ṣeun bàbá mi. Bàbá yìí fẹ́ là ojú àwọn yìí fẹ́ là ojú ẹ. Ẹ ṣeun mo kí bàbá mi dáadáa. Tó fi tún sọ́ọ̀sì odùọ́lá ọmọ ògúndàrí ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọ̀lé. Ìbàdàn ìlú ògúnmọ́lá olódògo kẹrin lójú ogun ọwọ́sọkọjọ kẹmbẹ rí bí ìyá.
3: Bá kẹ́ mo yí wá ìbàjẹ́.
1: Tóbi tún dé orí bàbá mi dáadáa. Lukman Akinoye. Lukman Akinoye. Lukman Akinoye. Lukman Fọlárin Akinoye. Ọmọ Ọ̀yọ́ ni bàbá o. London ni wọ́n ti ń gbé importer and exporter. Bàmí dáadáa iná ò ní tán wo gbogbo yín o. Ó kí yín gbẹ̀jọ gbẹ̀jọ. Gbèje gbèje gbẹ̀sán gbẹ̀sán gbẹ̀wá gbẹ̀wá. Ó kí yín pẹ̀lú okọ̀ Ọlọ́run pẹ̀lú okọ̀ Ọlọ́run. Ẹ kú àti tiṣẹ́ Ọlọ́run lẹ́yìn lára. Nítorí pé Adéyìn kìí sì dè ni mo mọ̀ ọ́ pé kìí sọ̀rọ̀ ni mo mọ̀ ọ́ sọ̀rọ̀. Ìfẹ́ Ọlọ́run lẹ́ni lára mi. Mo dúpẹ́ Ọlọ́run ò ní jẹ́ ń bàjẹ́ níbi tí mo fi ń wòye. Ọlọ́run ò ní jẹ́ kèmi gangan kí n wá jọra mi lójú. Àìmọ́ ṣe Ọlọ́run mọ́ kọ̀ díẹ̀ sí mi. Ọ̀rí díẹ̀ àìmọ́ ṣe kò ní kọ́sẹ̀ yín náà. Ẹ̀yin ṣe Ọlọ́run bí kúndúrà ti lá.
2: Olówó ti bí ẹni jẹ.
1: Gbogbo ẹ̀yin tẹ̀ ń bíṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́.
2: Ó ní
1: alátorí.
2: Lára láti máa ṣe bí.
1: Abdulrahman Abdulbasir tọmọ mi dáadáa gbàgbé dìsáínà. Ọlánìkẹ́ Nixie Brandy. Tí mo lọ kí òun àti S. Malik nílé lánàá pẹ̀lú bàbá wọn. Bàbá yín náà Ọlọ́run ọba yóò tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburúkú lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àmọ́. Ládàdúà ládà sàrà kọ́lọ̀ ń jẹ́ ọlọ́mọ bá wọn. Bísímìláì mẹ́ta kúlúwà láò mẹ́ta níbẹ̀ ẹni tó bá mọ̀ ọ́ kọ́.

0: gbogbo ohun tẹ lẹ́lẹ́ kiri yẹn ní padà ń bọ̀ wá bá yín kódà kò ní wúlò mọ́ tó bá dé àsìkò yẹn tí ó bá fi dé èmi mustapha tọlọ́run tàlọ́bí ó ti gba transfer gbogbo àwọn bàbá tí wọ́n wí bẹ́ẹ̀ ni lásìkò yìí ò bá àsìkò owó ni àsìkò tá a nínú súrẹ́tù lè máa yí dà Quran chapter 5:90 ti sọ fún wa pé iná la xamura wálé mẹ sara wálé àdìlámù ríjìsùn mìíràn àmàlì ṣètọ́n fàjìtẹ́ni bú la alákùn tó filẹ̀.
1: Yà wà lẹ́dínà àmàlù.
0: Aláwọ̀ ni mo pe ẹ̀yin tí mo fọkànbalẹ̀ sí. Mo pe ẹ̀yin tí mo fọkànbalẹ̀ sí. Iná la xamura. Ọtí wàlí mẹ́sára àti tẹ́tẹ́ wàlí àfilà àti kíni àti ajé wàlí ansá àti kíni àti lọ́tọ̀ àti gbogbo nǹkan tó ṣàjẹ́ mọ́ bẹ́ẹ̀ ríjìsù ẹgbinni mílí àmàlì ṣètò nínú oríṣẹ́ ìṣúná wà fàjìtẹ̀lẹ́bù kọ̀mẹ́ńmẹ́ǹtì ni. Fati tẹni búhù la alẹ́kùn tó filẹ̀ o ẹ jìnnà sí kẹ́ẹ̀bá lè jẹni tí ó jèrè àtẹ̀mí àtẹ̀yìn ta ni oníwèé kupọ́n nílé léwèé kupọ́n nílé gbogbo wa la ń ta tẹ́tẹ́ lónìí tí bàbá àjẹ̀bú àwọn tiẹ̀ tún sọ lóko tẹ́ fi mọ̀ pé tẹ́tẹ́ ni àwọn tẹ́tẹ́ kan ń bẹ táǹtà tí wọ́n ti dá sí gbogbo wa lọ́rùn national lotto ń bẹ state lotto wà tẹ́tẹ́ nìkan
1: náà
0: a ṣe bonanza a fẹ́ pín àwọn ẹ̀bùn kan lmtn ṣàṣẹ́ndì sí ẹ sms sí nọ́mbà tẹ́tẹ́ ni kẹ́ ẹ lè mọ̀ pé tẹ́tẹ́ ni wọn ò ní sílẹ̀ kan tí wọ́n lù sí nínú gbogbo ohun tí wọ́n kó ni wọ́n kó àádọ́ta mọ́tò lẹ̀ wọn ò ní sílẹ̀ kan mú owó iléeṣẹ́ wọn tí wọ́n fi kù wọ́n gbà lọ́wọ́ gbogbo ẹni tí ò ní ni wọ́n fi rà á torí sms ẹyọ kan tó bá send 100 naira wọn jà lọ́dọ̀ wọn mọ̀ ẹ̀kú kò sí bí wọn sì fẹ́ ṣe random ohun tí ó fi kàn án láéláé random yìí ò lè kàn án ẹ wá ṣírò 120 million èèyàn ẹ ṣírò 100 naira 120 million láàrin ìṣẹ́jú kan tí wọ́n ń gbà á wá ní ìlú yìí ò dá ìlú òsùnwọ̀n ìlú yìí ò lè dá kò sí lè sùnwọ̀n kì í ṣe pé torí gbogbo ohun tọ́lọ́run lòun ò fẹ́ pátá òun láti modernize ẹ lọ àwọn ìlú ńlá ńlá ẹ lọ wo advert tẹ́ ẹ bá lára billboard advert ọtí ló pọ̀ jù tó sì jẹ́ pé ẹnìkan ò ní mú tán kí làkà ayèrè ọmọ dòrí kodò ẹnìkan ò ní mú tán kẹ́kọ̀ọ́ wọn má wọlú ilé wọn wá bí ó ṣe ìrẹ́ ìléṣe yóò ṣẹlẹ̀ mí ìléṣe ọmọ mélòó lọlọ́run bí sí gbòòrò tí wọ́n fi mọ́tò gbá tọ́lọ́ tí wọ́n fi mọ́tò gbá tó bá mú tí ó
1: tó.
0: Láti ìkún tàfàtà ni wọ́n kọ́kọ́ gbọ́ Yorùbá náà. Ọlọ́run tó ní ẹ jìnnà sí ọtí ní mímu ẹ wá lọ wò ó ṣàìṣàì bọ̀bọ̀ kí ló ń. Iye ọmọ tí wọ́n dà láàmú tí wọ́n máa fojú winá káàkiri owó tí wọ́n fi ra jíìpù tí wọ́n gbé fún wọn ọwọ́ ẹ̀yìn tẹ́ ẹjọ́ kò sílé wọn ti gbà ṣé ohun tọ́lọ́run wá lọ́wọ́ òfẹ́ ṣáálé máa ṣe kí ni ọlọ́run ó dùn kó náwó kẹsí wa ìyẹn wá tì tó ẹ wá jẹ́ á lọ sí láì iye èèyàn tá à ń pa lójúmọ́. ewa je lo lan yi emi ti n bo lojumo mo fe se koran koran na laarin e ki wa da yin pa

0: gbogbo awon re ri re ri ti won kori sinu tinted glass ti won leran leyin orun lu tawon kokoro ma sadu akun o tete wa ko si bi won ti ri owo ti won ri lara awa mekunu ni lara awa talaka ni e wa wo e mo yi ese tan da lojumo eyo kan won wa ni e ma se stick far ke ma wa foriji ese sibe sibe emi pelu ore o ti ra ijo iwo tora suko ta ba fi lo kubura e won ra odidi shop aso kan ta to de asuko ta ba fi lo asalatu yen gbogbo ọjà táńtà làwọn ẹ̀tẹ́ ní àwọn yòókù tí ò lóò ti tàtàkàwò tó dé bẹ́ẹ̀ ni ààrẹ ni tí kú mú nídìí ọjà tí ò dádúró kò torí ipò kówó sínú ṣọ́ọ̀bù tó pọ̀ kò torí ipò wọ́n ṣe ẹ̀já kọ́ńténà mẹ́wàá fún ó sì mú kú mẹ́ ẹnìkan wàá ní ṣèṣirò gbogbo wọn kó kalẹ̀ yẹn ìwọ́ tó ti lọ ẹ̀ náà ló ṣèṣirò gbogbo wọn fẹ́ ná. Kí ló dé tẹ̀mí pẹ̀lú yín bẹ nínú àánú tá ń bẹ nínú ránú tí wọ́n fi sọ pé èèyàn kan kú tí fi máa wá wú wa lórí pé aṣọ àǹkárá báyìí la gbọ́dọ̀ lò tá a fi ṣòkú ẹ̀ ta ló sọ fún yín pé gbàrà tó dọ́ọ̀dọ̀ ọlọ́run ó ti bọ́ sínú ìkẹ́ àfọ̀n níta òyìn dídí láòkùṣìn fún anẹ̀lẹ̀ ìjà tó bá jẹ́ pé wọ́n bá ṣe àgàgà lójú ọ̀pọ̀lọpọ̀ wa láti rí òkú wa ni ẹnìkan ò ní ilé fóúnjẹ sẹ́nu àbí kú kọ́ ni ọlọ́run ló mọ ní ọjọ́ tí abdulgani lò pẹ̀lú àwọn tí wọ́n jọ nílé kí wọ́n tó rí kọ́ ilé ìbẹ̀wò ni wọ́n ti kó síbí ọlọ́run ló mọ ìjọ tí wọ́n lò wọ́n tó rẹ́ lè kọ́ ẹ wá wo ilé tàbùrùgẹ́rì lógbè láàrin ogún ìṣẹ́jú wọn ti parí ẹ̀ lẹ́sẹ̀ kan náà wọ́n dìlífà kọ́kọ́rọ́ lè lọ́wọ́ ọmọ tí ń fapá jára tí ń pé wọ́n bá bàbá òun lọ òun ó lọ mọ̀lánà mustapha al mubarak oníwọ̀ ẹni tí ó pọ̀n lẹ́ni tá a bá rọ̀dájú nú àwọn àfáà tí ń bẹ tẹ́lẹ̀ tí sàárẹ̀ tí wọ́n bá bìlà fún tó bá rí ọkọ̀ tí bàbá ẹ̀ wọ̀ fún rẹ ni ó tàbí mọ
1: yìí
0: kò ní wọ sáré ṣùgbọ́n torí kálẹ̀ pọ́n lé yóò máa lé ẹfí mílẹ̀ ó kí ní kan á máa wá di mú gbàrẹ̀ bàbá ni ẹfí ilé ẹjẹ́ ó lọ wò ẹjẹ́ ó worú ọkọ̀ tí bàbá ẹ̀ wọ̀
1: tá
0: bá tiẹ̀ rántí gbogbo nǹkan béèrè pé bàbá bàbá rẹ̀ rà bàbá tó bí bàbá rẹ̀ ni mo wí pé bàbá rẹ̀ o bàbá tó bí bàbá rẹ̀ bàbá béèrè lọ́wọ́ rẹ̀ ó kò ti lọ ti pẹ́ nínú sàárẹ̀ èèyàn náà lọ́wọ́ yẹ wá sọ kínní kan fún oníṣe bí ngbà tí ò sẹ́mi lára ẹ̀ mọ́ iná láfi ló kú ó ti parẹ́ mọ́yẹ̀ pẹ́ àfáà ọ̀jọ̀gbọ́n nígbà tó gọ̀ tán nílẹ̀ mọ́ ni bí wò bá tiẹ̀ bá àwọn bàbá rẹ̀ lo kò rí àwọn ẹ̀gbọ́n rẹ̀ kan tẹ̀ láwọn bàbá rẹ̀ odidi iṣu ni kí ni mo pè odidi iṣu ni bàbá rẹ̀ sì wàá mú iṣu ó mú ọ̀bẹ ó gé sọ́nà bíi mẹ́fà ṣé wọ́n pè ní iṣu gbà wọ́n gé tán kí ni wọ́n pè bí wọ́n ti pe abdulgani náà labdulgani ń bó dòkú bẹ́ẹ̀ ni wọ́n pe iṣu náà ló kọ́ mọ́ wọ́n pè ní ebù ẹ wá kó lọ sórí ebè bàbá rẹ̀ ní ọyá máa lé lọ sórí ebè ẹ wá lé lọ bàbá rẹ̀ tó mọ iṣu gbìn òun mú ọkọ́ ń walẹ̀ ń tì ìbọnú ẹ̀ ó wá sọ fábùrò rẹ̀ tó ń gọ̀ díẹ̀ ó ní ó máa kó ewé sórí rẹ̀ kó máa bu yẹ̀pẹ̀ sí ẹlẹ́dàn gani àbẹ̀ ẹlẹ́dàn rẹ̀ ń gbẹ ẹgbẹ́ sí kòtò kan ṣe é fẹ́ wẹ́lẹ́dàn rẹ̀ ẹlẹ́dàn rẹ̀.

0: Ọlọ́run ni bí àbúrò rẹ̀ ṣe tèpó wá tó lóhun ó bá bàbá lo oko. Tó tẹ̀lé bàbá lo oko tí bàbá ní oko olúṣù yìí ti kú. Ọyẹ máa wá ro. Tọ́mọ Èkó mọ̀ wípé níbẹ̀ náà ní ṣúwà tó rò pé lókè ní ti ń wá. Tó ń kàn bẹ̀rẹ̀ sí fọkọ́ dalẹ̀ ru. Tó ń gbé kíni. Ó gbé kòròfo èbù ìjọ òní ó gbé jáde. Bó ti gbé jáde tí bàbá rẹ̀ rí ló kẹ́rẹ́ Fílípù bú yẹpẹlẹ. Ọlọ́run ló bu yẹpẹlẹ nígbà tí ètò oṣù mẹ́fà. Ewé kan bá yọ ọbẹ̀ ní bá ń bọ̀ wá sókè. Bàbá ẹ̀ bá ní ẹ tètè ọyá ẹ máa lọ fi ìdó gúnlẹ̀. Ẹ máa fi ìdó yàmọ̀ tó ń pè ní ìdó igi tí ó fọwọ́ mú. Wọ́n ń fà mọ́ lẹ́yìn oṣù bíi mélòó kan ká má dára wa jókòó mọ́ lẹ́yìn oṣù bíi mélòó kan wọ́n ni wọ́n fẹ́ ṣanṣu. Wọ́n ni wọ́n fẹ́ ṣe kíni ṣé wọ́n tún pè élébù mọ́. Wọ́n pè élébù mọ́ wọ́n ni wọ́n fẹ́ ṣan iṣu. Odidi iṣu ni wọ́n padà wú nínú tó ti jẹrà tó gbé jáde o. Farabalẹ̀ o. Odidi iṣu ni wọ́n padà gbé jáde. Odidi iṣu tí wọ́n wá gbé jáde yẹn. Bàbá rẹ̀ ní ẹ máa kó iṣu lábẹ́ kankan. Ẹ wá lọ kó o sábẹ́ kankan. Nìyá kan bá dé olóhùn alárobọ̀. Olóhùn ọ̀rà ọwọ́ mẹ́fà. Ẹnìkan lóhùn ọ̀rà lé mẹ́ta. Àtọ́nílé méjì àtọ́lọ́wọ́ mẹ́fà àtọ́nílé ọ̀fà. Kálukú ṣàṣe kíni wọ́n kóṣù padà lọ́lé. Àbí wọ́n kóṣù lọ́lé. Ngbà tí wọ́n kó iṣu délé. Ẹni tí ó raṣu tí ó jẹ iṣu pẹ̀lẹ́yìn ó raṣu. Àlejò tó dé òun lòun ò jẹ iṣu. Kí ló lòun fẹ́ jẹ? Ó níyàn lòun jẹ. Allahu akbar. Allahu akbar. Nígbà tí wọ́n gbé iṣu dé kíṣìn. Kí ni wọ́n kọ́kọ́ ṣe fún? Wọ́n gba aṣọ kúrò lára ẹ̀. Wọ́n wá gé e kéékèèké. Wọ́n dà sínú omi tútù. Èrò oṣù ni kóun fẹ́ gbádùn nígbà tó rí omi tútù. Ṣùgbọ́n bàràbírí ó bára rẹ̀ lórí kíni lórí iná. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ipò náà mọ́. Ara rẹ̀ tó lé kókó ó di kíni. Ọdẹ èrò òun ni pé bẹ́ẹ̀ náà lòun ó ṣe lọ nú àpò. Àlejò tó sì dé ti lóhun ò ní jẹṣu. Ìyẹn lòun fẹ́ jẹ. Wọ́n wá da ìyá odó àtọmọ rẹ̀ níjàpọ̀. Wọ́n ju iṣu sínú ẹ̀. Bí ìyá ti ń tì síwájú ọmọ ń tì padà sẹ́yìn. Wọ́n ń tì síwájú wọ́n tì padà sẹ́yìn. Ẹ wá dúdú ìyá ti ṣu jẹ o. Ó ti pass through ìyá kan nínú sàárè o. Nínú ebè o. Kó tó tún padà wálẹ̀ kẹ tó gbaṣọ lára rẹ̀. Kẹ tó gba agbára lára rẹ̀ látara iná. Ẹ tó tún fi ìyá ọmọ rí odó àtodó jẹ. Wọ́n wá kọ́ sínú àwo. Wọ́n wá bu ọbẹ̀ ẹ̀gúsí. Àtẹja tó dẹ ẹja odò. Wọ́n gbé e síwájú àlejò. Àdẹ́nà dìde nígbà tó jẹ kọjá àyè rẹ̀. Kò tó ṣẹ́jú márùn-ún tí fi ń béèrè WC ni iṣu padà sí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìyà. Àlùkùránì wá níwọ̀ tó ní lẹ́yìn ikú sáré. Ó ní jẹ́ júwe fún ọ. Kí ló ti kí ni júwe tó jó? Ó ní àwọn tí ń bára wọn jiyàn pé wàyídá mítíná. Wọ́n kù náà tó rábá ní wá ìzọ́mọ́n. Àìnà lámọ̀bù òun fún ọ bá òun lálẹ́ awàlí. Kúl iná awàlí náà wàlẹ̀ àfìrí náà. Lámọ̀jìmọ̀ òun náà ìlànà ẹ̀kọ́ ti yọ mi màálù. Ó nígbà tí ń bẹ̀rẹ̀ pé ẹdú o ẹni a máa jìyà ìyàwó la fẹ́ jẹ. Ṣé wà tá a bá ti dénú sáré? Tara wa ti di tó ti di eruku. Tegungun wa ti wà decomposed nínú ilẹ̀. Báwo ni ó ṣe tún fẹ́ gbé wa dìde? Báwo ni èébú ṣe iṣu? ona ti ebu pada fi di odidi isu bi awa na bu o se pe awa na dide ni e inu mi wa du mo ti witness is good la na christianity mo siri ti islam ti mo wa nu e na ri mo ri pe gbolo kan na ni won ma fi si ogun won ninu eru pe ni ati da iwo ibe la si da iwo pada si ibe ni o ti bi edide abi be fun o fi han wi pe a le mori bo ki se sare lo parisi to ba ti e wa ni sare lo parisi mo bere le kan pe baba la baba re bere pe mo lo wa won lo wa lo sare wo yo du to ti lo ko ti de bi ti lo aye ta lo elomi lo 80 elomi lo 90 elomi lo 40 won wa ko si bi kini ti e sorry the sudden death kini je sudden death kini je bi o ti le je pe a fe o pupo sugbon olu a fe oju wa lo tani ba fe wa tani ba fe oju wa lo tele
1: la ilaha illallah
0: iyan ko lo ma so not how far but how well Al Qur'an na lo so fun wa Brother wa consola le ngba da wo pe to o sa ti e je ka no ri da da bi o ba ya ko ti a Brother wa kan ni to won o ti ya ni sin 100 years o won si le kan na ni gbogbo wa bu erin 100 kini 100 kini Al Qur'an ni wa manu amiru nuna tisu fi khalqi afala taqilu Al-Quran is the more you live, the hard you live. Bemi e ba se mu si, be la ma di da da ku fun. Emi re o mu loju re oni ri bi omo mo ku loju eyan. Omo mo o tu ku loju eyan. E mo fe ke mi ogun. Gbogbo awon baba wa ti won gbagbe o ka gbe ku de, ti won gbagbe ete ti e ran ti debo. Won pada wo na ti won afigba ti won wa won eyan to mo npa ekan elomi jera mole won ya re pada
1: la ilaha illallah
0: ikuna lo pada gbe nigba ti ku o ba wa gbe yin e ma je gbo lenu eni kan podo ni mi ko ti kan mi
1: allah
0: ko se ni ti o le kan ko se ni ti o le kan iwun ti ki kaluku yin o tete salapa tete òun náà ni wọ́n ti wí fún yín nínú súrẹ́tò lè bákàrà Quran chapter 2 verses kini verses 197 kí ló wí ìmọ̀ràn tí mo bẹ́ fún yín nù ayé ayé ìmọ̀ràn méjìlá ló gbà yìí ibi tí ń pariwá sí mi sínú ìmọ̀ràn méjèèjì látàyà yẹn gbà mí tó gbà yìí ìmọ̀ràn yẹn ni kẹ́ ẹ jẹ́ kí mi pẹ̀lú yín jọ tẹ̀lé irú ẹ̀ ni àtìlẹ́gẹ́ni tẹ̀lé ó ní bẹ́ẹ̀ sàlẹ̀bẹ̀rà kí bẹ́ẹ̀ lè má ṣeré kí wà lè má gírí wà lè kí nà lè bẹ̀rà má ní àmàlẹ́bẹ̀là a lè kú olórí àmàlẹ́bẹ̀là ẹ̀ tí lè òfin mọ́ torí tó bá jẹ́ tó jẹ́ pé alìmọ́nù bí láì gangan la fẹ́ sọ nípa ẹ̀ wàláyà lè tíìtì ẹ̀tọ́ tí lè fi mọ́ torí pé tá a bá padà wọnú ìmọ́nù bí láì gbogbo wa la padà bára wa lẹ́ni tó fẹ́ níwájú ọlọ́run ọlọ́run ni ẹ lè rí bíra kankan dá yorùbá ló sọ mẹ́ lẹ́sà lè bíra ẹ lè rí ara kan dá ó ní kì í ṣàrà dídá ní ara ń dákọ́ antu wàllu wujú àkún kíbala lè má ṣeríkì wà lè má gírìbì ó ní kò kọjú síwájú kò kọjú sí gábàsì báyìí kò dúró lọ gbárí bí wákàtí mẹ́ta kò má yirapo ó tún ṣe yẹn tán ó tún wá kọ ojú sẹ́yìn báyìí ó tún lọ gbárí àbó tí ẹ forí kanlẹ̀ wọ́n á rí nǹkan wí ó ní ẹ̀kọ́ ni pàtàkì ó ní ohun tí jẹ́ dáadáa lọ́dọ̀ ẹ̀mí ọlọ́run.
2: le mu eyan ti o fi passi mani amana
3: billah
2: man enikeni ki ba jokunrin ki ba jobirin
3: man
2: ki ba jomode
3: man
2: ki ba jagbalagba
3: man
2: ki ba jeni tin saye ki ba jeni aye se man amana
3: billah
2: afe ni o ba le ni gbagbo solo wallahi mo fi gbogbo enu so atemi gbogbo oyi ko si gbagbo lara mi sodo lo
3: amana billah
2: atori ti ba ni gbagbo solo ini lala eni ti a do ja lana to ni ri o ma ti bere si dara mi
3: ni amana billah
2: ali imanu billah eni ti o ba ni gbagbo solo yo tan saro olohun patapata inu igbagbo solo olawo gbodo sore fun brother wiri ki ma wa ku eri olohun ninu emi mi pe mu de sise saju e na how come bawo lo se to fi je ko wu ni olohun kokko da lohun tani e ku eri olohun nu wa
3: ko si
2: tani re nikan tolohun sore fun ti ku eri olohun a o se ma je lagbaja eni ti o ni gbagbo so ba ti do lohun
3: mani amana
2: yo ti gba pe aya ta fa yi ka fu wa le kan nigba to fe bere kasida o ni ti daada ba bo to so mo eyan o ni yo pe olohun se wo o su gba to ba ya pa buruko lo ba kan ni si ni o ni o ni o mu gbe senu eda ko ewo ojo ti aji ni kiru sasala titi sasala tu bi ti sasala tu ni tun ka die po mo ni nta die ni nko wole awon re so fọlọhun pe bawo ni ti e se kan se wa po to yi e wa wo jejo tọlọhun ni ko kemere o ma bo a re ti o bere pe olohun wo le yi o sa wa lo aye kilu eleyi to si e da ko se o ti to se ni tele baba ti mi o ti lo ti wo fi mbere pe se wo lo ye ko ta lo ye ko ku kan
3: 16 years back
2: ik bo bi ti ri lara nu bi ti ri lara nu al imanu billah igbagbo lara olohun o gbodo gba pe bo re ti to so wo e tonda kino statement of account wo ninu yara to ndare rin taburu na ba de ma je nikan gbo o gba pele pele na ni o ni soro rara toro sa na si fe nikan kan ladu popo re yi po bawo lo lohun o se wa to ma wa pariwo
3: mani amana billah
2: ai ni gbagbo solo ina tu ala kan ti o to nkan mi sele laarin wa ta sora wa do ta ara wa te yan ba ni gbagbo solohun o ti mo pe gbogbo ohun to wa pata to si lo pata o mo pe ko se ni o se to jo olohun lo
3: wa li yawmil akhir
2: balaw ko idanwo olohun orisirisi ona ni ba wa ti e je lo ti pera won olugbagbo ododo ina je ju eleyi saarin won ki won to fe se
3: allah
2: elomi eyan jo mo re mo lado e lati gba na atale o igbagbo wa na lara olohun al imanu billah
3: ni amana iwo e
4: hati se bi oyo la ri oyo ni se bi baba eni kokan
5: mayin kuro ore mi ma gbe kuro laji se bi oyo online radio mayin kuro ore mi ma gbe kuro laji

0: ẹyin ti ọlá Island a kí yín níbẹ̀ yẹn o.
1: Omi jíba lẹ́lẹ̀ nìkan tó ń yọ.
0: À ń bà bá wa àwọn alátìlẹyìn wa ní orílẹ̀-èdè United States of America. À ń bí bàbá wa àwọn ẹni bí ẹni nù o. Bàbá wa Sàmínú ọmọ Adépọ̀jù ọmọ Èrúwà. Èrúwà òjòkó agbẹ́dúdú orí òkèlè ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọlé Èrúwà àgbè ní ìdájọ́ wọn. Báà mi tó lọmọ Mùsí olómú apàrán ọmọ ọlọ́rọ̀ agogo de àsìgbà lọ́nà tó mú. Bàbá lọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lóhùn wọn ni ẹ mọ́ mú lọmọ bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Àkúkọ́ gàgàrà tó tún sọnù lóhùn. Bàbá ni ẹ mọ́ mú lọmọ bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Tani ń gbádìí. Bàbá ni ọmọbìnrin tó bá tó pupa rọ̀gọ̀dọ̀ rọ̀gọ̀dọ̀. Àpọn bepo rẹ, adúmára dán. Ẹlẹ́yin ìjọ ẹ̀gẹ́ torí lògòlògò yunmi alagba túnmi alagba. Ẹyin tó tún wá jẹ́ àwọn obìnrin tó dáa tí wà wọ́n da. Bàbá ní ẹyin o, ẹyin irú àwọn èèyàn lẹ́lẹ́ máa fi lọ àwọn.
1: Ẹmi wọn lódún yàtì yàtì.
0: Bàbá yìí ṣàjínigbé o. Ọ̀rọ̀ mi ò tí ìwọ̀n ayé yín. Àwọn alátìlẹyìn wa nù o, bàbá mi dáadáa, bàbá Sàmínú ọmọ Adépọ̀jù ní California ní United States of America àti ìyàwó wọn Miriam Simkins. Mo tún fi fòfẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi nílùú Èbó tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dáko wọn. Bàbá mi fà táì bá mi délé.

0: London.
1: Bàbá mi Fatai Bandele nílùú America lọ́hùn.
0: Mo máa ra wọn tèmi because wọ́n ti dá mi mọ̀ bí owó.
1: Ǹjẹ́ Olúṣọlá kọ́ náà ni ó àpèjá ọkọ wọn náà ni Olúṣọlá. Ẹ gbọ́ sí Adéyinka Ọlásùnkànmí, ẹni tó ní ìkànnì ajíṣẹ́ bí ọ̀yọ́ rédíò sí mọ̀ wá kiri ní gbòòrò ayé ni. Ibikíbi náà, ibikíbi tèmi náà bá lọ, tí mo bá lọ, wọ́n ti dá mi mọ̀ bí owó. Wọ́n ti dá mi mọ̀ bí owó. Bí n bá wá délùú ìbò ẹgbọ́, ẹni sí mọ̀ wá kiri ní gbòòrò ayé ni, sí wọ́n ní jáde sí àní. Ẹyin ti aláìláńdì, ṣé tí mo bá dé bẹ́ẹ̀ ṣe ní yọjú sí mi ni. Ẹyin ti a ní Canada, tá a bá tún dọ́dọ̀ yín, tá a dọ́dọ̀ yín gbọ́, ṣe máa sọ páwa náà kiri ní gbòòrò ayé ni, ṣe ní yọjú sí àní. Ẹ ti dá wa mọ̀ bí owó ni.
0: Níkibi tí mo bá lọ bá sọ wọn.
1: A ra àwọn tí a tán fẹ́ràn wa tán gbádùn wa tán kó wa jẹ rọ́ṣrọ́ṣ.
0: Jẹlujà mi agaga ìlú Island.
1: Ẹgbọ́ Island níbẹ̀.
0: Wọ́n
1: dẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti Island.
0: Because wọ́n ti dá mi ràn bí owó.
2: Delubọ́.
0: Náà wọ́n ti dá mi ràn bí owó.
1: Ká tó wá sọ Nàìjíríà ní ti a ní àyín nílùú Ọ̀yọ́ wá àyín.

ẹgbọ́ lè ṣẹ wà tẹ bá gbẹ mọ sàálà ìgbọ́ wa ooo ẹgbọ́ lè ṣẹ wà o ege àní ẹgbọ́ lè ṣẹ wà o ajíṣe bí ọyọ o gbogbo ẹyin tẹ bá rí lìǹkì wa ẹgbọ́ lè ṣẹ wà lẹyìn ká ẹgbọ́ lè ṣẹ wà tẹ bá ti rí lìǹkì wa kẹ́ẹ̀kí kẹ́ẹ̀kẹ́ mọ̀ gbọ́ wa ooo ìgbàbí kankan serious.

0: wọ́n ní kèmí gan wọ ẹ̀yìn mi wò mí wọn lọ́mọ ogun bíi lọ́mọ ogun àwọn bàtálíọ̀mù rí lẹ́yìn mi yìí o àwọn bàtálíọ̀mù bàtálíọ̀mù.
1: Adájísúlẹ̀ mọ̀nà lẹ́bàánẹ́bí ti dá.
0: A ní ẹ̀kọ́ kọlà ewé ló kọlà sẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà.

A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn wa tó yà wá náà. A ti ń ṣe ìgbìyànjú bí a ṣe studio wa tí ó fi tábí máa mú ètò wá fún yín ní òrèkóòrè. Àwọn alátìlẹyìn wa bíi Bàbá Sàmínú Adépọ̀jù, alátìlẹyìn wa bíi Bàbá Fatai Bamidélé, àwọn bíi Fatai Lamidi, Bàbá Fatai Lamidi, àwọn bíi Asiru Amadu Etiri Multipurpose Venture nílùú Pàkú, àwọn bíi Bàbá wa Bàsírò Adẹ́nira, àwọn bíi Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital ọmọ Ìbàdàn nílùú Ilúyọ̀lé, àwọn bíi Màmá wa Fúnmi Kẹ́mi. Àwọn èèyàn wá pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan. Azeez Sarafadeen Ọlá Ìyá, Artist Michael Awosola Angelo Látàbújá, ọmọ Èkìtì, Mọ́lẹ́kìtì làwọn níjọ ní sọ fún Mọ́lẹ́kìtì làwọn ṣùgbọ́n Èkó làwọn gbé dàgbà. Àbújá wá ni àwọn bí Àbújá làwọn bí ṣe lébà. Gbogbo àwọn alátìlẹyìn wa látòkè dókè, gbogbo ibi táwọn èèyàn ti ń ràn wá lọ́wọ́. Afọlábí Nurudeen Alaro, ọmọ ọba láti Bòlùmú Ìdínì Adékúnlé Lọ́yọ̀ Ahàyín, gbogbo àwọn tó ń ràn wá lọ́wọ́. A ti ń ṣàdá, a ti ń ṣe setup yẹn díẹ̀ díẹ̀. Ẹyin tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ń ṣe gbogbo ètẹ́ ń gbọ́ yìí, ètẹ́ ń gbọ́ lọ́wọ́ ìgan náà orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo ti ń ṣe àti ní stúdíò kankan. Ṣùgbọ́n ìdíkàlùkù bá ní kọ́mọ gbogbo ìlú ẹ̀ga la bí ń gbìyànjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la bí ń ṣe gbogbo eléyìí. Bẹ́ẹ̀ lọ Facebook wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la ń lò. Àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn wọ́n ti wá ń ràn á lọ́wọ́. Wọ́n ṣe ń fún wa ní tọrọ kọ́bọ̀ pé ká máa fi ṣe díẹ̀ díẹ̀ nípa owó ìbúṣe mà ti ṣe fi bọ́jú. Mo ti ní rúùmù kan tí mo fẹ́ tá a fẹ́ lò tó ti wà ńlẹ̀ tóun ti rẹ́dì. Bàbá Sàmínú wọ́n ti fún wa lówó mixer àti ra àwọn máikrófóònù díẹ̀, àti ra máikrófóònù stand tá a fi lè hang máikrófóònù. Ní ọ̀sẹ̀ tó lọ kọjá ìláyẹsẹ̀ gbé tébù tá a fẹ́ máa lò wọlé. Ó tún wá pò ó kù nìbọn ro tẹ́yìn náà bá fẹ́ fi ràn án lọ. A nílò jẹnẹrétọ̀. A ti ń ṣe àwọn àga àjókòó náà ní díẹ̀ díẹ̀ bí ọwọ́ ìkúṣẹ́ mo ti ṣe fi bọ́jú. A ti ra webcam tá a lò. Ṣùgbọ́n a nílò kọ̀m̀pútà. Bẹ́ẹ̀ bá lálòkù ti ń ṣiṣẹ́ dáadáa tá ẹ lè bọ́ a gbà ó. Ẹ̀yin ẹ̀kan sọ́ọ̀sì mi látọ̀ọ̀kan ń bẹ̀ wàhálà ẹ̀yin hàn ní hàn. A sì mọ ọ̀pọ̀ rere tí náà tá a mọ dúpẹ́ lọ́wọ́ yín lójoojúmọ́. Ọpẹ́ olóore àdáǹdá tán ni o. Gbogbo ìgbà àtẹníògùn wa ní 1000 àtẹníògùn wa ní 500 làwa máa ń kí ni gbogbo ìgbà. Gbogbo ìgbà tá a bá ti ń kí àwọn alátìlẹyìn wa la máa rántí gbogbo wọn. Ọlọ́run ọba ńjọ́ tá a bá tún wá rántí yín nínú àdúrà torí àwọn èsì a máa ṣàdúrà fún yín lójoojúmọ́. Ọlọ́run ọba yóò mọ tún jẹ́ kádu ọba yín ò tọ́rẹ́ yín ti ṣe oore fún wa. Ọlọ́run ọba yóò mọ wà pẹ̀lú yín o. Iṣẹ́ ẹ̀ ń ṣe yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. Torógí nígbà ìlàdí ẹ̀ bò pè mọ́ o. Torí nígbà nígbà ìtẹ́ ẹ ṣe fáwa yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń kọ́ ìlọ̀wá náà. Mo ní stúdíò yín wà torí pékè tí ìrẹ́ di kọjá lè mọ́ sọ. A fẹ́ mọ wá sọ́dọ̀ àwọn náà fẹ́ mọ wá ṣètò. Kíní kan àìmọye talent làwọn náà fẹ́ mọ wá sókèsì ara wọn ní àyè. Níwọ̀n bá àgbà tẹ́yìn ràn án lọ́wọ́ yìí, àwa náà ó tún fa àwọn míì náà lọ́wọ́ sókè. Àwọn ilé ìbò sì bọ̀. Ẹ mọ̀ bínú tí èbó bá fẹ́ yọ ń léyìn mí ọlọ́sùn kúrò lówó ni wọn. Wọ́n ní a candle doesn't lose a light by lighting up another candle. Ìmọ́lẹ̀ ó fi pọ̀ ni o. Tèmi bá ní, tẹ́yìn ní, táwọn ní. Kò ní sẹ́ni tí wọ́n mọ tọrọ ọlọ́wọ́ ara wọn. Làwọn bàbá wa fi bọ̀ wọ́n ní àjọjọ ọ̀dùnbẹ́ nìkan ò bá ní. Ṣùgbọ́n tẹ́yìn bá ti ṣe yí tásọ́lẹ́ tẹ́yìn ṣe fáwọn àwọn náà tún ṣe fáwọn míì. Bá a ṣe ń ṣe nù. To whom much is given, much is also expected of them. Adéyinka Ọlásùnkànmí ló kọ̀ mí ò pàpín baálẹ̀ fìlà. Ìlàsà àròkò ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwòtán gan. Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa. Ajókọ bí ẹni kìlọ̀ wà. Gbogbo ìṣe tí àwa náà mọ̀ fi ń ṣe dáadáa ni o. Báwa gan ṣe tún ní gátà nígòyí. Níwọ̀n bá àwọn táwọn alátìlẹyìn wa ń ṣe sọ́dọ̀ wọn, àwa náà tún ń ṣe sáwọn sọ́dọ̀ àwọn ẹlòmíín bó ṣe wà nù o. Torí àmọ̀júra wa lọ ni, kì í ṣe ti ọ̀rọ̀ jàkadì, kì í ṣe tàsọ̀dùn. Àjùra wa lọ, àmọ̀júra wa lọ ni. Ǹjẹ́ lánìí nǹkan tán kan èsì níwọ̀ ẹ̀sìn? Ǹjẹ́ mi ní ẹlòmíín ò ní? Ǹjẹ́ ẹlòmíín ní? Èmi náà ò ní. Àmọ̀júra wa lọ ni o. Ǹjẹ́ àbá wa ní láàjọ mọ̀ fi ràn ara wa lọ́wọ́ lámọ̀jú ara wa lọ́wọ́ sókè. Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa, ojú ò ní tì yín, ojú ì tì náà lẹ́ o. Torógí nígbà ìlàdí ẹ̀ bọ̀ oko ìmọ̀. Ẹ kiri òkò délé, ẹ mọ lọ rí, ẹ mọ bọ̀ rí. Ikọ́ ìkọ́bálá, ikọ́ ìkọ́jù lọ́nà àti ti bó ń ṣe Ọlọ́run.

0: olúyọ̀ lè wọ́n ṣe kánibà.
1: Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà lọ́jọ́ ọjọ́ yẹn ń bolo wà ìjìbìtòwó ọmẹkùn.
2: Àwọn tá ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín, àwọn tá ń sọ gbóhùn sáfẹ́fẹ́ láti Ìjẹ̀bú wà ń bí, àwọn tàtẹ̀kọ́ wà lọ́dọ̀ wa ń bí, àwọn ti àti Sákí ògbón ọ̀rọ̀ kin àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá, àwọn látògbómọ̀sọ, àwọn kan ń bẹ láti Bìnì, Bìnì City àbí sí Ìbíní, àwọn Ìbàdàn nílé Olúyọ̀lé, àwọn Tọ̀yọ́ wa ní àárín náà, káàkiri káàkiri bá nu. Àwọn èyí fi àìsè tẹ́lẹ́yàmẹ̀yà tọ́básà ti lè tọ́básà ti ní nǹkan lórí tọ́fẹ́ báwo la ti fẹ́ pé tọ́fẹ́ jẹ́ káwọn èèyàn náà mọ̀ nípa ẹ̀ tá a ti lè bọ́ lẹ́bùn so sáti lẹ́bùn ìlú yòówù tó bá rí ọjẹ́ máa bọ̀ kódà tún lọ́mọ yíbò hàn ọjọ́ Sunday ni máa ń ṣètọ́ rẹ̀ ní aago mẹ́sàn-án sí aago mẹ́wàá alẹ́ and Prince Godwin Amechi ni máa ń ṣe ní àlàáfíà yóò sì Yorùbá yóò sì Gẹ̀ẹ́sì gbogbo ọjọ́ Sunday.

0: kíbọ̀.
1: Alhamdulilayi rabbil alamin. Ọpẹ́ ni fún Ọlọ́run, ọpẹ́ ni fún ẹ̀yin alátìlẹyìn wa. Adúpẹ́ o, a mọ̀ lóore, adúpẹ́ pé o fún o. Torí ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́, bí ọlọ́sà kóni lẹ́rù lọ́ni o. Àwọn èyí pípé ìpéjú dorí àná nù o. Kódà bẹ́ẹ̀ sàánú wa. Kọjá gbogbo ọdún nílẹ̀ yìí ni. A tún mọ ká, a tún mọ update orúkọ yín mọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sàánú wa lọ́wọ́lọ́wọ́ ni. Àwọn èyí pípé ìpéjú dorí àná nù. Àyẹ̀bí pé ìpéjú dorí àná nù. Ẹyin ti Ireland Dublin, ẹ bá ń mówó kíkí.

ṣẹ́gbàgbé pé mo ní abẹ́ treat topic pé bóyá ká legalize corruption ní Nàìjíríà torí kìí ẹ máa wo báyà kí n kàn yànnà náà rẹ̀ tásọ́rẹ́ torí kìí ṣe àwọn tí wọ́n wà nípò aṣáájú nìkan ni corruption wà nínú ẹ̀jẹ̀ wọn gbogbo wa ni àtàwọn ìyá tí ń ta rú àtàwọn tí ń ta tòmátò àtàwọn tí ń ta tẹ àtàwọn tí ń ta pẹtrú àtàwọn tí ń depo pupa bí wọ́n ṣe gbá òṣùwọ̀n lẹ́gbẹ̀ẹ́rẹ́ báyà ká kúkú fẹ̀ kan legalize corruption káwa máa manage rẹ̀ ipe ó gbọdọ̀ jalè jù báyìí lọ bí wọn bá jalè jù báyìí lọ báyà ká fi mọ pa o. torí ní ìsìn mo sọ̀rọ̀ kan jò ní ẹnu mi àgbò mo tún fẹ́ tún yán ní ìsìn mo fẹ́ tún yán ní ìsìn ẹ má bínú sí mi o ẹ má bínú o torí ọ̀rọ̀ tó bá ju èmi lẹ́nu lọ lèmi máa fẹ́ sọ. Tí bí ẹ̀sìn bó ṣe gbalẹ̀ tó ní orílẹ̀-èdè Nàìjíríà àti Muslim àti Kírísítẹ́nì wọ́n mọ jíjẹ ẹ̀sìn ni wàbí kókó ni àwa àmọ́yà ni kánkánkán ní ìwọ ọwọ́ wọn. Ó sì burú ju tejò lọ àwọn náà lẹ́bàá mi wọ́n ti ń gbé ọmọ ọlọ́mọ ṣẹ́só àwọn ìwà jìbìtì àwọn lẹ́bàá mi tí wọ́n ti ń inflate price àwọn sì rèé owó iná ni wọn kò lọ mọ́ṣáláṣí inú rẹ̀ náà wọ́n ti ń dá ìdá mẹ́wàá ní sunday inú rẹ̀ náà ti máa ń yọ fíṣẹ̀ bílẹ̀ láì tí wọ́n sọ pé àwọn ń yọ ṣàká ẹ̀wà gbọ́ níbi owó jìbìtì owó pọmọlẹ́kúnjayé owó owó ẹ̀jẹ̀ gbogbo àwọn náà la fi wá ń ṣe sọ́tà la fi la ń ná sí ojú ọ̀nà ọlọ́run a wà tún wá gbé ọ̀rọ̀ ọlọ́run náà lórí bí hárahárà bí hárahárà la wà mọ́rí bí hárahárà a ti mọ yọ ọ̀sọ́jọ́ sọ́lọ́ ẹ̀sìn tọ́yẹ́ pé wọ́n ń pọ̀ tiẹ̀ wá fún wa ni a tún ṣe ju àwọn tó ń mú ẹ̀sìn wa gan lọ kódà a tún pàfẹ́tì ẹ̀ ju àwọn tí wọ́n tó ń mú ẹ̀sìn wa lọ ẹ̀wà gbọ́ níròrí tèmi àwọn kí n sọ pé àwọn torí èmi gan ọwọ́ ọlọ́run mọ́ wa torí ti kálukú náà ní ń bẹ lára rẹ̀ bóyá lẹni tí àwọn tí wọ́n lọ sí ìjọba ọ̀run tí wọ́n lọ fádádísè tí wọ́n lọ ìjọba ọ̀run tí wọ́n bójú rí ọlọ́run padà níjọ́ kẹyìn ní gbèǹde àlòkìyámà bóyá ni wọ́n ju 5% of Nigerians lọ torí gbogbo wa pátápátá tí ò bá sí àánú tọ́lọ́run bá fàánú gbà wá wàhálà iná ni òkè òní o àánú nìkan ló lè mú a escape o àánú ni o ló lè mú a escape o tá a bá ra àánú gbà ní o mò ń wí o torí ìwà ọwọ́ wa èyí tí ò lu jìbìtì tí ò dín òṣùwọ̀n kù a sì máa yan ìyàwó ń yàwó lálẹ̀ agbẹ́sẹ̀ lè yàwó ń yàwó. Wàhálà worldwide product lèmi gan náà wọ́n ń gbọ́ mi lọ́wọ́ ní United Kingdom wọ́n ń gbọ́ mi lọ́wọ́ ní Ireland wọ́n ń gbọ́ mi lọ́wọ́ ní United States of America wọ́n ń gbọ́ mi lọ́wọ́ ní Ghana Benin Republic Ivory Coast Libya international Sukanmi international Yinka ajá ìlú Ọ̀yọ́ tí gbó lásán bí ọ̀bá rẹ̀ ránkù àti ìrábàmì èèyàn dé Yinka pẹ́ńbọ bí àwọn erin. Ani should we legalize corruption in Nigeria? Torí ojú òkúkú tó kú ara ò tó lè. Ó ti di báraku o. Ó ti di báraku. Wọ́n fún àwọn kan lówó àwọn ìjọ mọ́ṣáláṣí àwọn aṣojú mọ́ṣáláṣí kan. Wọ́n lọ bá aláàjì kan nílé. Pé mọ́ṣáláṣí nílò ìrànlọ́wọ́ yín o. Báwa náà ṣe ń sọ pé a nílò ìrànlọ́wọ́ yín nílé iṣẹ́ wa o. Orí fóònù láti ń ṣe program wa o. Orí fóònù láti ń ṣètò wa àti ìṣẹ́tọ̀ àbúsú bíi wa a ẹ̀jẹ̀ ń ṣe díẹ̀ díẹ̀ ní pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn alátìlẹyìn wa o. Tí má sọ fún yín kó rí bẹ́ẹ̀dì mojòkó lé nínú yàrá mi báyìí tí mo fi ń ṣètò tí mo ń ṣe lọ́wọ́ yìí. So báwa náà ṣe ń pariwo yìí làwọn náà bá lọ bá aláàjì pé a nílò ìrànlọ́wọ́ ní mọ́ṣáláṣí abẹ́sẹ̀ báyìí báyìí báyìí aláàjì bá kó 200,000 lọ́ba kó lé ẹnìkan lọ́wọ́ pé kó lọ mọ́ṣáláṣí òkan fi ṣe nǹkan sínú.

nu support wa awon ti an fi adua sise support wa awon ti an ni lemi pe tolorun ba se senji sapo lodo awon na awon no mo ran alohun mo ti aleyin an dupe lowo ti yin na le leyin ka pe nbo bi awerin aja lo yo ti go lasan bi n ba reran ko emi a se raba mi eyan se gbagbe apori oro mi ti mo n ba bo ti mo ni boya ka kuku legalize corruption maybe we should just legalize the corruption maybe we should just legalize corruption tori oju otoku wa ro to le eyin ara bi o se moro yi loran gbogbo wa la mo loran unmerited favors la mo gbadura fun ta mo wa kakiri unmerited favors favors that deserve contract ijoba ta deserve contract ta ni capacity lati execute a mo wa ni grace ni wala ya nu l'olorun fi le gba wala o bi o ba je be ni ni gbe ogbe ndi aluki ama lala olu kutupo wu gbogbo wa la be wona tan eyin mi awon kan a bi merin pere awon mi lo kan ni o kan se ku awon bi 5% ẹni tí ó sì jalè tí ó lú jìbìtì èyí tí ó sàfọ́ra ìkọ ìwà bú ni kọ́rọ̀ mọ̀ ti fẹ́ ga kọ́mọ gbé kínílé lórí mọ́lẹ̀ kọ́mọ kàn mọ́ giri kọ́mọ ní àbómú àbàmú ní làwọn míì ni ó gbé àwọn wọ iná ọ̀run àpáàdé agbára tí wọn àwọn òní bí rẹ lòmíì lọ́wọ́ àbí ká máa fi kan àwọn èèyàn mọ́lẹ̀ ìyóolépo ìyóò nírẹsì mo bẹ́ẹ̀ ti lọ mú kóńgò yóò tẹ̀bí wọn ìrẹsì yín tẹ̀ sọ sínú omi ń gbóná kó lè bá fún pọ̀ agolo epo pupa ẹgbà lẹ́gbẹ̀ẹ́ gbàǹdì agolo ọ́ìlì àwọn tá ń ta ọ́ìlì náà fóòmù ni wọ́n sọ sínú agolo tábí wọn ọ́ìlì nínú àláìlà ìlàlà ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́ maybe we should just legalize corruption tó jẹ́ pé tó o bá ti lè ṣe corruption ìdé ààyè kan tọ́jẹ́ dárí gbogbo àwọn tán corrupt gan olùgbé ìwọ gan wọn ti fàṣe jù fún eléyìí ni wọn àẹsẹ̀ dáṣẹ lájọ adáṣẹ rí àfún and maybe we should just legalize corruption àbí ojú wo lẹ́yìn yìí wo 07068874224 ẹ bá mi fi chaati lórí WhatsApp should we legalize corruption in Nigeria torí gbogbo wa náà la àkókò pa ìwà bí yìí tì gbogbo wa la corrupt gbogbo wa la corrupt. Gbogbo wa la corrupt. Boya ka fe kan wa legalize corruption. Abi oju wo leyin fi wo? Oju wo leyin fi wo? Oju wo le fi wo se? E ba mi chat lori ero WhatsApp mi 07068874274.

0: atubalafẹ ọyọ nílé wa ọyọ lọlá wa o.
1: Gbogbo ọmọ ọyọ àtìbà unity forum lábẹ alága wọn tí mo fi tọwọtọwọ dárúkọ ọmọọba muhyiddin ládìgbòlù ládékúnlé máa gbádùn ní tirẹ. Fún mi amóni ló ń bọ̀ o,
2: fún mi amóni ló ń pèdè.
1: Lumatech aláṣẹ ajíṣẹ bí ọyọ online radio.

fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa gbìn. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdì. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ nírà. Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa gbìn. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdì. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ pè. Tèmi náà ní látàrò ti sùn lórí ọ̀rọ̀ yìí náà. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ni ó rán mi níṣẹ́. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ńlá dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: àjíṣe bí ọ̀yọ́ láàrí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni pọ̀ kan.
1: Máyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájíṣe bí ọ̀yọ́ online radio.
2: Nítorí Páwọn Island pọ̀ lórí ètò lálẹ́ tí ń gbọ́ mi lọ́wọ́.
3: Ọjíbá.
2: Ẹnìkan náà ti tún jẹ́ ìwọ láti orílẹ̀ èdè Germany.
3: Dublin lọ yàrá bí ọkúnlẹ́kúnlẹ́.
2: A ní ṣe ká legalize corruption ní Nàìjíríà yín èèyàn mi.
3: Nàìjíríà o sá ọsẹ.
2: Ojú òkúkú tó kú wa ara ò tó lè.
3: Máa ń bọ̀ nínú Island.
2: Àkúkú mọ kíní ìlọ́ràn.
3: Erin la mọ.
2: Gbogbo wa àtẹni tó lọ sùkú, àtẹni tí ò lọ. Àtẹni tó kàwé, àtẹni tí ò kà.
3: Ó ṣe wọlé.
2: Ó lójú iye àwọn tí wọ́n corrupt nínú wa. Èyí tí ò sì ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwà àbàjẹ́ ni. À ń dalẹ̀ sójú àgbàrá ni, à ń yàgbẹ́ sójú àgbàrá ni. Ẹ ti ẹ̀ gbọ́ná kéèyàn máa kọ́ odidi ilé, kọ́ mọ́ wàá bọ́jẹ̀tì, kọ́ mọ́ plan tọ́lẹ̀tì mọ́. Níbo lọ fẹ́ mọ yàgbẹ́ sísọ fẹ́ mọ jùgbé orí páànù ni. Àwọn ìwà àbàjẹ́ lóríṣiríṣi ló kún ọwọ́ wa ní
3: àárín.
2: Gbogbo àwọn tọ́pìkì tí mo padà máa treat lẹ́yọ kọ̀ọ̀kan nu ní fídíò, both video and audio, tí ó wà ní audio visual. Tọ́lọ̀ bá ti ní ká ṣetán.
3: A ti dé sí.
2: Pé bí ò bá sì ti ṣetán náà, báyà ṣetán ẹ̀díìtì ẹ̀ mọ́ra wọn bá ṣe máa ń ṣe tẹ́lẹ̀ náà ni.
3: Wọ́n lè lọ́wọ́ lápò gígí gan.
2: Ọpẹ́lọpẹ́ tẹkinọ́lọ́jì lára wa.
3: Fájì ní bí ó.
2: Sẹ́yìn mọ̀ pé ìkànnì tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ìhórí fóònù náà lẹ́ ti ń gbọ́ mi tí mo ti ń já lálálá lábà. Ẹ torí pé tẹkinọ́lọ́jì advancement náà ní ràn án lọ́wọ́. Iná bí mo ń sọ làwọn bàbá wa bí mo ní àìlápàládẹ́ òmù.

0: ti ń kí gbogbo àwọn supporters wa tẹ́ ràn án lọ́wọ́ lọ́nà kan ọ̀nà kejì. A ti tún fi ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀yìn tí ẹ̀ tí bá wa débẹ̀ kẹ́yìn náà bá wa dá sí. Ẹ̀sìn project gbogbo wa ni o. Àwọn tí a ti ń bá wa dá sí láti ìbẹ̀rẹ̀ pẹ́pẹ́. Látòrí Bàbá Fàtà Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ tó ń gbé lọ́wọ́ Londo State.
1: Èèyàn mi ò ti kú kálẹ̀.
0: Madam Fúnmi Kẹ́mi, ọmọ Ìbàdàn, tó ń gbé Nìbàdàn, Olúyọ̀lé. Artist Michael Awosola Angelo, ọmọ Èkìtì State. Àyàn tí wọ́n bí wọn sékò tán dàgbà sékò ṣùgbọ́n tó yẹ pé ìlú Àbújá ni a fi ń ṣelé. Àfọlábí Nurudeen Alaro, ọmọ Ọ̀yọ́ tí ń gbé ní orílẹ̀-èdè Libya, ẹni tí ń ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bàbá mi Bàṣírù Adéníran, ìlú Èkó ni a fi ṣelé o, bàbá dáadáa. Àwọn bàbá dáadáa pọ̀. Àfà Gílò, Àṣírù Amadu, Yásàlámù Adéníyì. Àfà Glo tí wọ́n ní ètèrè multi-purpose pension nílùú Pàkó. Àwọn náà máa ń bá wa dá sí ìwé ìdá wa dá. Ìjọ owó dátà, ìjọ credit, ìjọ gbowó yìí. Mr. Yusuf ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé Ìbàdàn Jòrósùn tí wọ́n ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé hospital lọ́yọ̀ wá yín. Tí wọ́n ṣe máa ń bá wa dá sí ẹni bá pàdé wọn lójú ọ̀nà bá ní ẹnu gbẹ́ o. Mr. Yusuf ṣẹ́ṣẹ́rù wà lẹ́mẹ́rù lẹ̀ ọyá wa gbà wá gbà wá gbà wọ́n ṣe máa ń ṣe. Àwọn èèyàn dáadáa wọn ni òtí jó sú wa ni òtí jó rẹ̀ wá o.
1: Ẹgbọ́n náà dán lẹ́kùn yàn ó dán ní ìkùn yàn.
0: Orí ìwo tún wá tó gbé wa kan aláwo re Bàbá Sàmínú Adépọ̀jù tí wọ́n ń gbé ní United States of America. Ọmọ Èrúwà ni bàbá mi, Èrúwà Òjòkó Agbedúdú orí òkèlé. Ọmọ àkókò gàgàrà tí kọ́lé Èrúwà gbé ní ndájọ́ wọn. Bàbá lọmọ Mùsí Olómù Apàrán ọmọ ọlọ́rọ̀ agbogbo de àsìgbà lọ́nà tó mù. Bàbá lọmọ Ewúrẹ́ Gbúdúgbẹ́ tó sọnù lómù wọn ní ẹmọ́ mú lọ́mí Àkókò gàgàrà tó tó sọnù lómù wọn ní ẹmọ́ mú lọ́mí bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ
1: gbẹ́yẹ.
0: Ṣùgbọ́n ọmọ tó dáa ṣíṣe bàbá mi bàbá dáadáa. Àwọn tẹ bá ra àwọn ìyàwó bàbá mi wọ́n wà ńbẹ̀ orí wọ́n wà ńbẹ̀. Bàbá mi gan kọ́ ẹ ti rí bàbá mi sí orí bàbá wà ńbẹ̀ orí wọn dúró déédé. Tẹ bá ń gbọ́ sọ dúró déédé ni àbẹ́sẹ̀ rẹ̀ ń mì. A ní mo dúró rí ẹsẹ̀ mi ò yẹgẹrẹ. Ọyá sún mi dé mu sí ọba já mi sí kẹjà. Bàbá mi bàbá dáadáa. Àwọn tí a nu ìyàwó wọn Miriam Simpkins lamẹ́ríkà. Àwọn tí a nu àwọn dáadáa. Bàbá mi Fatai Bandele ọmọ Ọ̀yọ́ ni wọn ọmọ Ọ̀yọ́ ni wọn ọmọ Ọ̀yọ́ ni bàbá mi. Bàbá mi Fatai Bandele ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àtibá. Ní mìíràn ti ń kólówó kówó kí wọ́n fọ́ fọgbà lẹ̀. Àṣíkò lè bá àdìjà kó lè bá dá pọn kọ́mọ aládé ó lè bá rí nǹkan pọ́n láńbẹ̀. Bàbá mi Fatai Ìbàndélé Olúṣọlá lamẹ́ríkà. Àwọn tí a nu àwọn bàbá wa nu àwọn nígi lẹ́yìn ọgbà wa tí n bá ti lọ fa gbùrù báyìí. Ó di inú Ọ̀yọ́ àti Ìbàdàn yìí ní tí fọ̀rọ̀ lọ́dọ̀ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn. Ọmọ ọba ládìgbò lòmú ìdínní Adékúnlé. Bàbá mi Evangelist Akande Moses Akintunde Adégòkè yìí sí Aka Abiodun. Tí n bá ti lọ fa gbùrù ní gbòòrò torí àwọn èèyàn ò fóòótọ́ aráyé ò fóòótọ́ Ọlọ́run Ọlọ́run ò sì fẹ́rọ́. Ọ̀ṣùgbọ́n ọmọ aráyé gan wọn ò fódodo. Tẹ́ ẹ bá fẹ́ sòdodo báyìí wàhálà ni. Àbí bí ẹni tó fẹ́ jẹ gbẹ́ngbẹ́ tó gbọdọ̀ tilẹ̀ kún gbẹ́ngbẹ́ng. Ní Nàìjíríà tá a bára wa inú nílùú àwa ara wa tá a ti ródodo lẹ̀ tá a gbọdọ̀ sọ. Ṣùgbọ́n àwọn ò sọ iṣẹ́ tá a bá ran ikọ̀ ni kò jẹ́ o. Èyí tá a sì ránkọ̀ yìí papọ̀ èyí tá a rán àdá yẹn pàdá. Títọ́ ọkọ ìyọkọ́ lẹ́nu Adéyinka Pẹ̀mbọ bí àwọn erin. Torí wọn ní gbégbé ọmọ gbégbégbé bẹ̀ ó hewú lórí túurútú. Èyí tí wọ́n ní bíi tí wọ́n ní tẹ̀tẹ̀ ó mọ tẹ̀tẹ̀ débẹ̀ ó tẹ̀bẹ̀ ó pẹ́ńbẹ̀ ó gbébẹ̀ pẹ́pẹ́pẹ́. Torá lò pẹ́pẹ́pẹ́ lówú ṣe nílé àárọ̀ o. Pẹ́pẹ́pẹ́ báyìí náà lówú ṣe nílé àárọ̀. Ẹyin àló débẹ̀ tẹ̀tẹ̀ tẹ̀bẹ̀ ó gbébẹ̀ ó hewú lórí túurútú sáárásá. Adéyinka Pẹ̀mbọ bí àwọn erin ọmọ àdọ àgbà ajá lù Ọ̀yọ́ tí gbó lásán bí ọ̀bá rẹ́ranko àṣìrá bá mi èèyàn. Ẹyin àwọn tí a nu àwọn alátìlẹyìn lóríṣiríṣi àwọn tí mo rántí dákọ. Asís Sàràfàdín Ọláìyá ọmọ Ọ̀yọ́ làwọn náà ṣùgbọ́n kò ní àfiṣelé tá ń gbé. Ní Ìkòròdú lọ́hún Ìkòròdú orí òkè ọmọ Ògúnmọ́dẹ̀dẹ́. You don't have a message straight, Lori WhatsApp, Lai safe for number, I can scroll, loss is a little logo WhatsApp. When you click here, you open WhatsApp, Lori phone, you're by giant so door me. And you can send the message.

gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ tà bá rántí dákọ yín Abdulrahman Abubasit àbúrò mi dáadáa ọmọ mi dáadáa ní mọ̀ bá wa ṣe graphic design graphic work wa. Bí ká ṣe logo ká ṣe banner àwọn tí wọ́n ṣe program nǹkan oníbàwá design rẹ̀ ṣùgbọ́n lumatec èké mi gangan ni mò ń jẹ́bẹ̀ ẹ bá ti dọ̀rọ̀ fídíò ìmíràn mo máa edit gbogbo ẹ̀ tí mo máa ń ṣe gbogbo ẹ̀ síra wọn. Ẹyẹ tó máa polówó fún yín o bẹ́ bá ní bẹ́ẹ̀dì tẹ bẹ́ẹ̀ sọjọ́ bí irú orin bẹ́ẹ̀dì tẹ gbọ́ lẹ́ẹ̀kan àwa lásẹ̀ o. Àwa lásẹ̀ o èmi àtòkun lọ́lá fún láyọ̀ lásùkàn mi lásẹ̀ o ẹ pè wá ẹgbẹ́ fún wa àbáyín sí bẹ́ẹ̀ bá lè jẹ́ kọ́ jẹ́ pé fọ́tò ẹni tẹ́ fẹ́ kí nìkan náà lẹ́fẹ́ ká báyín mix pẹ̀lú orin tó bá wù yín àbáyín mix rẹ̀ mọ́ra wọn lówó tásọ́rẹ́ tí ògún pa ò bá ṣe máa ń ṣe nù ẹ dákun ẹ gbéṣẹ́ fún wa. Ebi ò ní pa yín o ẹ gbéṣẹ́ fún wa Nàìjíríà ọ̀rọ̀ gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń wà yìí o tẹ́ ẹ bá ti fẹ́ ká wa náà dìdàkudà ẹ máa gbéṣẹ́ fún wa ẹ gbéṣẹ́ fún wa o ẹ ti gbé ẹ gbéṣẹ́ fún wa. A máa ń ṣe birthday song a ń ṣe jingle kò sí ìta ìṣe tẹ bá ń gbọ́ bó ṣe ń jà lálá ẹ máa yìn kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣẹ́bí ọ̀yọ́ gbogbo ẹ̀.

0: máa ń ṣe surprise visitation náà tá lọ jí kí o ní ọjọ́ ìbí nílé lábẹ̀jọ́ pẹ̀lú orin pẹ̀lú lù pẹ̀lú fèrè. Ọ̀nà kan ọ̀wọ́jà Adé Abolukọ ti ń kọ́mọ ní iṣẹ́ kíkọ́wé títún kọ̀ pẹ́.
1: Àyàsá kémi kéyì ọmọ gbọ́rọ̀ sílọ.
0: Ó tún wá kọ̀rọ̀ ọ̀wọ̀ sí sẹ́mọ̀ pé kíkọ kíkọ kíkọ náà ní gbogbo ẹ̀. A ní sí ká legalize corruption yìí èèyàn mi. Ká legalize rẹ̀.
1: Láti ilé mú ìkìlẹ̀ wá sí wo.
0: Kán wá mọ̀ moderate rẹ̀ pé corruption ti ọ̀gbọ́dọ̀ ju tèmi lọ. Ti tèmi ọ̀gbọ́dọ̀ ju tiẹ̀ lọ. Tọ́ bá ti lè wù àbàjẹ́ tó ju báyìí lọ. A dàṣẹ́ rí àfún. Torí kò sẹ́ni tẹ́ bí nísìn. Pé tọ́ bá dépò òṣèlú bò ló ṣe yóò lọ ní ọlọ jí ni national cake ni. Mindset ti gbogbo wa nu ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ kọ́ lọ́ sànú. Bó ni Nàìjíríà ti fẹ́ tẹ̀síwájú báyìí.
2: Ìdòwò tí ọkọ̀ fi mọ́ fi la.
0: Àwọn tá sì lówó gbogbo wọn ti ń jápa. Ṣùgbọ́n àwọn tá a ní nǹkan kan tá a ní gátà ní gbogbo la fẹ́ já lọ. Àwọn ò níbi tá à ń lọ. Ọrùn sún làpárò kú sí. Àbí káwọ̀ dúró tí pé ààyè ó dá ní o. Nílà wá bí yaláwí ìjánu. Làwá bí máa ń rí tá a máa ń wí. Láì ṣe bójú rí ẹni adákẹ́ lọ́dọ̀ ti a. Kì í sọ̀rọ̀ ti a ni bójú rí ẹni adákẹ́ o. Tọ́lá wàá fẹ́ Nàìjíríà ò dá a wí ní o. Ń ṣe wá dákẹ́ ní tí ó wà fẹ́ ti ọjọ́ ọ̀la mi. Tí ó wà fẹ́ ti ọjọ́ ọ̀la àwọn ọmọ mi. Ìwà dákẹ́. Ẹni bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ o. Àìwò ìdákẹ́ pọ̀ àbíwò àwọn àgbàlagbà ṣe máa ń wí. Ẹni bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ o. Gbogbo alamọ̀ pé Nàìjíríà ń ṣàárẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń ṣàìsàn. Ẹ mọ̀ ìjà ọwọ́ tó bá sì ń dùn yàn yé fi ba bẹ́ aṣọ kí gbogbo wa kájọ mọ́ tẹnu mọ́. Gbogbo ẹ̀yin tẹ wà ń lé òkèrè ẹ mọ̀ bá wa. Ṣe orientation fáwọn èèyàn wa ní àyín kẹ́ mọ̀ orientate wọn. Ẹlòmíì yóò ní torí pẹ́nìkan òní wọlé ni òníjọ́ òun ó dìbò fún. Yóò máa ní let's choose between devils. Between two devils. Must you choose between two devils? Ṣé dandan ni kò choose láàrin àwọn ọ̀daràn méjì? Àwọn oníjìbìtì àwọn olè méjì. Nígbà tẹ́lòmíì ń bẹ, ọmọ á nítorí pẹ́ni tí tó tún lè choose kò ní wọlé. Ṣé dandan ni kí wò dìbò rẹ fẹ́ni tí ó wọlé tọ́jọ́ lè tọ́jọ́ ń jìbìtì tọ́jọ́ sùn láàlú ògiri òkò.
1: Ẹ jẹ́ gbà yín o.
0: Ṣùgbọ́n bẹ̀rẹ̀ wá kékeré tẹ yányányán wọn ní gbọ́. Oyè rẹ̀ wájọ́ ń ta gbogbo wa nísìn. Àti gbogbo àwọn tí wọ́n dìbò, àwọn tẹ́ ń mọ ọ̀tún yàtọ̀ sósì tí wọ́n nítorí owó dìbò. Tọ́jọ́ pé sẹ́yìn bá ti ẹ̀gbówó lọ́wọ́ olóṣèlú, wọ́n dìbò fún kọ́ńsẹ́ǹsì wọn. Wọ́n wá ní dìbò, wọ́n mọ̀ sásẹ́yìn ń bẹ̀. Oyè rẹ̀ sì jọ ń ta gbogbo wa papọ̀ ní. Ṣé bí ẹ rí gbogbo policies àwọn ìjọba tó wà lóde? Ṣé ọmọ àfẹ́ ti gbogbo wa? Tí wọ́n bá transfer 10,000 sí wọ, ìwọ tó ń support wọn, tí wọ́n yọ 50 naira ń bẹ̀. Bó ti jẹ́ pé ó dá kí gbogbo wa náà ká máa san tax. Ṣùgbọ́n bó náà ń kó sí gbogbo ẹ̀ tán yọ. Subsidy tán yọ. Ń bò lọ́wọ́ salary wọn sán reduce rẹ̀. Gbogbo ètò kórímọ́tà ló tán ń ṣe bó ni wọ́n ṣe ń pin ṣé wọ́n ń pin yín tó ń kárí. Gbogbo owó owó tí òsínbàjọ́ ń hákàkiri trader money sọ́dọ̀ọ́dọ̀ àwọn èèyàn wa máa mi rẹ́gísítà bá mi rẹ́gísítà kankan lọ́wọ́ náà méjèèjì. Wọ́n wá máa wí wọ́n máa ní millions iye kan làwọn èèyàn táwọn fún ní trader money o. Kò ṣe dọ́dọ̀ máa mi kò ṣe dọ́dọ̀ bá mi. Kò yẹ yín. Bí ó ṣe jọ mọ àfẹ́ ti gbogbo wa
1: náà.
0: Àwọn policies wọn yóò mọ àbẹ́ ti wa. Lẹ́ẹ̀sí gbọ́dọ̀ sún sẹ́yìn nídìí òṣèlú o. Ẹ gbọ́dọ̀ tàdé ẹyin o. Ẹ mọ́ tàdé ẹyin o. Ẹjẹ́ àjọ mójútó ni o. Kájọ mójútó ni o. Ohun tá a bá dìjọ wò gógún ní ń gún o. Àwọn bàbá wa ní ìsínwó ìkòròwò o. Ẹ mọ́ tàdé ẹyin o. Ẹ pakuru mọ́ kẹ́ ẹ súnmọ́ dáadáa o. Òṣèlú ìsìn tá à ń sá sẹ́yìn ń bẹ o. Orí rẹ̀ ọjọ́ mọ́ ta wá ni o. Bó olówó gan bó fẹ́ travel out. Policy wọn lè àbẹ́ ti rẹ láti mọ́ lè travel.
1: Adélewo lẹ́wọ́ kí lẹ́wọ́ ti ṣe yí o.
0: Ẹ dọ́kọ̀ ẹ orientate àwọn èèyàn wa. Ẹ máa bá wa fún wọn ní ọ̀rọ̀. Ẹ máa bá wa sọ̀rọ̀ sínú orí wọn níbi wọ́n ti ń gbọ́. Bí wọ́n bá tọrọ owó lọ́wọ́ yín bẹ̀ bá fẹ́ fún wọn lówó ẹ bá kọ́kọ́ fi ọ̀rọ̀ dẹ́kin agbárí wọn. Ta ni wọ́n máa ń dìbò rẹ fún? Ó ń yẹ̀yẹ́.

torí àwọn èèyàn wa àwọn wèrè yìí wọ́n ti improvise àwọn èèyàn wa tó jẹ́ pé wà láì tàláì torí 200 àpò kan owó tí ò tó ra oúnjẹ fún ọmọ kékeré lójúmọ́ tí ò tó jẹun torí àpò kan wà láì ẹlòmíì yóò dìbò ọjọ́ ọ̀la rẹ̀ dànù fún ẹni tí ó jí owó kó lọ torí àpò kan 200 naira lẹ́lòmí ò fi ta fútsọ̀ ní òbí ta ọjọ́ iwájú òun àtàwọn ọmọ rẹ̀ àti ìrandínà rẹ̀ wọ́n ti mortgage almost the future of the next generation and the generation yet unborn. Owó yíyá lójoojúmọ́ ni níbo ni wọ́n ń kó o sí níbo ló wà níbo lówó ọ̀hún wà. Àánú yín ò ṣe mí ẹ mọ́ dìbò ẹ mọ́ sòṣèlú. Ní tí mo wá ń dùn mí ni pé bẹ́lẹ́sẹ̀ bá wá ń jí ìyàwó lòdòdó náà mọ́ ń bá wọn pín bẹ̀. Àtàwá tá a dìbò fáwọn èèyàn gidi àtàwọn tí wọ́n dì fáwọn tó kú tí wọn gbádùn yìí gbogbo wa lórí ẹjọ́ máa ń ta papọ̀ kì í dẹ́nì kankan sí o bẹ́ẹ̀ náà lẹ̀rọ̀ pọ̀ tán náà ń pọ̀ pa ṣe yóò ta bálé yóò ta bóko ni o. Ẹ dákun ẹ máa fọ̀rọ̀ dẹ́kin àwọn èèyàn tẹ́ máa ń tọrọ owó lọ́wọ́ yín lé tẹ́ bá fẹ́ fún wọn lówó ẹ gbá wọn lọ́rọ̀ ẹ sọ̀rọ̀ sí wọn níbi wọn ò ti gbọ́ kí làákàì wọn lè bọ̀ sípò torí mílíìkì torí ráìsì agolo mẹ́ta agolo méjì tí ò tó èmi gan jẹ lójúmọ́ tí ò táàbúrò mi jẹ lójúmọ́ tí ò tọmọ tí ń gbé lọ́dọ̀ mi jẹ lójúmọ́ ni wọ́n sì mortgage fútsọ̀ gbogbo wa papọ̀ bólódòdó bá wá bẹ́lẹ́sẹ̀ bá wá ń jìyà olódòdó wa náà mọ̀ báwọn pín bẹ̀ ẹ dákun ẹ mọ̀ báwọn èèyàn wa sọ̀rọ̀ níbi tí a ti ń gbọ́ àbí ṣé ká legalize corruption gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀.

Alẹ́ èyàn tèmi tẹ wà nílùú ọba. Ẹyin tẹ mọ̀ pé tẹyin bá fẹ́ jẹun tẹbi bá ti pààyàn dáadáa. Tẹyin wá rí ẹnìkan tí tọ́fẹ́ fún yín lóúnjẹ tọ́fẹ́ fún yàn lóúnjẹ. Tẹ́ pé oúnjẹ wà lọ́dọ̀ rẹ̀ tá a ti mọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ ní ìjẹ mú wá wà o. Kò sí nǹkan tọ́fẹ́ bá wa sọ lásìkò tẹbi ń pa wá tá a fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ tá a ní gbọ́. Ẹ mo sì mọ̀ pé gbogbo wa la ní àwọn tá a wà lókè ilé òkèrè tàbí àwọn tán wà Nàìjíríà náà torí wọ́n ń gbọ́ mi lọ́wọ́ Nàìjíríà náà dáadáa. Àwọn tán wà Nàìjíríà náà tó jẹ́ pé Ọlọ́run gbé ọwọ́ yín sókè díẹ̀. Lára àwọn tán máa ń tàbò yìí tán máa ń sọ̀bọ̀ ònù yìí tán máa ń choose láàrin two devils yìí tí wọ́n ní lè dìbò fún ẹnìkan wọ́n ní dìbò fọ́dọ̀ wọ́n nítorí pé kò ní wọlé. Ẹ dákun ẹ máa fi ọ̀rọ̀ dẹ́kun orí wa kórí pé orí ń ta ọba yìí tó rí pé bí ní ń pọ̀ yìí a máa jẹ́ pọ̀ ọyọ̀ lẹ́ni a jẹ́ pọ̀ lè ṣiṣẹ́ ni sọ̀rọ̀ pé wọn náà ń gbìyànjú òun ṣiṣẹ́. Ṣùgbọ́n pọ́lísì àwọn tán wà níjọba ní àbẹ́ẹ̀tì rẹ̀ yìí ní àbẹ́ẹ̀tì gbogbo wa yìí ò ní òjẹ́ kẹ́ni tó lọ sùkúù tó kàwé oríṣẹ́ o. Lọ́sọ̀ gbogbo àwọn ọmọbìnrin tó lọ léèwé lọ́sọ̀ wọn daṣẹ́ wọ̀ san gan o. Alẹ́ wọn máa ń wẹ̀ o. Alẹ́ wọn máa ń wẹ̀ o tán bá ní pààrọ̀ nínú wọn máa ń dùn o. Ẹ wọn àgbà mi o ẹ wọn ẹ fi àwàdà tí mò ń ṣe lẹ o ẹ fi ti pé dáhùn pé mi ò serious tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ di òṣìṣẹ́ ìṣe òdodo ọ̀rọ̀ tí mò ń sọ ń bẹ̀ mú ni o ẹ dákun torí ọlọ́run. Sẹ́yìn kíkẹ́ bá ti ní pààrọ̀ nínú yín máa ń dùn o sọ̀rọ̀ pé ọba ti tẹ̀ lọ́kùn yín jáde o lè ro oúnjẹ jẹ o ìwọ bó o bá lu jìbìtì bó o ṣe kàwé tó tó oníṣẹ́ lọ́wọ́ tó bẹ́ẹ̀ ò bá lu jìbìtì kò sí nǹkan kan fún ọ aláta àrágó náà lọ́mọ ń bá kiri torí pé ìdìbò fún àwọn èèyàn tó gidi tó jẹ́ gidi ni o àwọn ìdìbò fáwọn tí wọ́n lọ́pọ̀lọ́ tí wọ́n lè túlù ṣe ni o ẹ máa ń choose láàrin two devils ni o. Ẹni lè wò pé ẹni yìí tó ní nǹkan tó lè ṣe fúlù ẹyin torí ẹ tún fọ̀rọ̀ gbá wọn lórí débi pé ṣe bí wọ́n ń tiẹ̀ ṣe bọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni wọ́n máa ń dìbò fún gbogbo ọmọ ìyá rẹ̀ tó ṣe ń dìbò fún nínú ẹ̀sìn látijọ́ yìí. Èwo ló débẹ̀ tí ò jí owó kó èwo ló débẹ̀ tí ò kówó jẹ èwo ló ṣe dáadáa fún lù nú wọn. Ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn ẹ dìbò fún kíní kan báyìí ní ẹdìbò fún o muslim ní ẹdìbò fún o kìrìsìtẹ́nì ní ẹdìbò fún o ṣe bí ilẹ̀ ń bá káàkiri àti pásítọ̀ àti lèmọ́ọ̀mù tó ti ń débẹ̀ èwo ni òkówó jẹ́. Àwọn ẹran tí wọ́n máa ń sunkún ìyà tí wọ́n máa ń sunkún ìyà ẹ̀kún burúkú wọ́n máa sunkún rédeède tí wọ́n bá ń wàásù lórí púpìtì báyìí ẹ̀ fi bẹ́ èèyàn ọlọ́run tán tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sunkún ìyà ẹ̀kún òfò tí wọ́n ayé wa sùn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sun ẹ̀kún òsì ẹ̀kún rádaràda ẹ̀kún burúkú ẹ rò bí èèyàn ọlọ́run tán ni ìwà tí oró ti ń bẹ nínú wọn ó sì ju tà kéèké lọ ó ju tejo lọ. Ẹ̀yìn ẹ̀ wá sọ̀rọ̀ sí wọn pé àwọn ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn tèmi bá tọ́ba tó ń dìbò fọ́mọ ìyá rẹ burúkú kan tó wò pé séléyìí ní nǹkan tí ó ṣe fún lù ú tó dìbò fọ́mọ ìyá rẹ burúkú kan nínú ẹ̀sìn tí ò tún lù ṣe tó bà lù jẹ́ sí má dọ̀dọ̀ mi tọrọ owó ní nurse kíní o láftà kíní o kò sí owó kankan fún ọ lè wá sọ ǹdọ́ ló burúkú ó lè wá sọ ǹdọ́ ló burúkú.

07068874274 lẹ́lẹ̀ pè mí sí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti orílẹ̀ èdè Nàìjíríà. Bọ́yẹ̀ fẹ́ dá sí ẹ̀yin náà fẹ́ dá sí tí àyàn kójú kẹrí nǹkan èmi ní bóyá kẹjẹ́ legalize corruption. A padà tún ṣe ní Facebook Live náà táwọn èèyàn ọmọ wò àti ọmọ kọ́mẹ́ǹtì ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ náà. Ẹ lè send èsì yín sórí WhatsApp mi pẹ̀lú nọ́mbà kan náà ní text message. Tàbí kẹ́ ẹ pè ní orí normal call sórí 07068874274. Àsìkò ìdìbò míì ní tó ń bọ̀ yìí o. Àwọn ajẹlójú onlékọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí àwọn ògbúkulè, àwọn known thieves. Àwọn kọlẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí páwọn nìkan náà lè ṣe àwọn nìkan wọ́n lè tún Nàìjíríà ṣe. Tí wọ́n máa ń pe olè, ẹ pe olè wájà. Ẹ tún pe okle, ẹ pe olè. Ẹ pe olè, ẹ tún fẹ́ pe olè wájà. Ẹni tó ń gbìyànjú, ẹni tó ń tẹ́ráì, ẹni tó ń ṣe làkà, ẹni tó ń làkàkà láti tún pe olè wájà. Ẹni tó ń ṣe làlà kókó fẹ̀fẹ̀. Ẹni tó ń gbé àwọn olè lórí. Àwọn olè tó yẹ pé tọ́mádé ìjọba tán báyìí gbogbo government properties náà máa ń tọ́ọ̀nù sí private property títí wọn. Ẹ dá wọn mọ̀ bí ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n. Ẹ mọ̀ wọ́n. Àwọn ni mẹ̀sáyà yín sólè ni mẹ̀sáyà yín. Ẹnìkan sọ mi ò ní kọ̀ṣẹ́ ẹni tọ́lọ́ ò lè lọ. Kọ̀ṣẹ́ ẹni tọ́lọ́ ò lè lọ. Ẹni tọ́lọ́ ò lè ṣe. Kò sí ẹni tọ́lọ́ ò lè ṣe. Àmọ́ nǹkan tó lè ṣe tí ò ní ṣe ọ̀pọ̀ ju tó lè ṣe tí ò ṣe lọ. Ní tó lè ṣe tí ò ní ṣe. Torí ẹ lọ fi fún wa lọ́pọ̀lọ́. Tọ́lọ́ bá bá wa sọ̀rọ̀ dáyé kan nínú Kùránì. Yóò tó ní àfàlà àtàkì lùn. Sẹ́yìn ìṣe làákà yìí ni. Ẹgbẹ́ kinní yìí sínú ròrí. Ẹyin stupid people yìí, ẹyin dèdèrin yìí. Ẹ̀yin rọ ọpọlọ, ẹ̀yin lọpọlọ yín ni. Ẹ ronú.

0: ẹ mọ̀ wá jẹ́wọ́ fi ẹ̀sìn kò yín papá mọ́ra lẹ́sìn tán ti fẹ́ sọ di bísínẹ́sì ní nàìjíríà nísìn bólóṣèlú kan bá ti gbowó wá sọ́dọ̀ bàbá àmọ́hùn tó kó wá sọ́dọ̀ dádi jí o ẹ mọ̀ gbọ́ sọ́lú olùnàbílì kẹrí can somebody shout hallelujah lẹ́mọ̀ gbọ́ nísìn kọ́ bá jẹ́ pé owó jìbìtì ni wọ́n mọ ibi tó ti rówó wọ́n fẹ́ mọ ibi tó ti rówó rẹ̀ àwọn olóòótọ́ nínú àwọn àwọn ẹlẹ́sìn yìí ní ìsìn wọn tó nǹkan ndí kálukú òjẹ́ ni kálukú ń bá káàkiri tí wọ́n bá ti jẹ́ dòdò wọn wà nílé sòdodo.
1: àwọn ìlọrin rẹ́mi sì ni ọmọdé ṣe.
0: ṣé ẹ ti gbọ́ bí ìmọ̀ọ́mù kan tó ti ń criticize gọ́ọ̀mẹ̀ntì tó wà lóde present government of the day ẹ gbọ́ bí ìmọ̀ọ́mù kan ti ń criticize rẹ̀. ṣé ẹ gbọ́ bí pásítọ̀ kan àwọn láwọn pásítọ̀ àgbàlagbà àwọn jíò láti ń criticize rẹ̀. ẹ kàn mọ́ gbọ́ ẹ já lọ gba àwẹ̀ àwẹ̀ ọlọ́jọ́ 21 days ẹ ṣàdúrà fún nàìjíríà láti yọ tẹ̀sí ṣàdúrà ṣá máa jẹ́ pàdúrà ọgbà ni ṣé àdúrà ọgbà ni ṣàdúrà máa jẹ́ pàdúrà ìgbà ṣàdúrà ìgbà ọlọ́run gbàdúrà kẹ́ ṣùgbọ́n ìgbà tọ́lọ́run ti ṣe àwọn nǹkan kan fún wa òun náà expect pé ká ṣe àwọn nǹkan kan in returns ni he gave us valuable natural resources we have minerals copper name it a ní ìtàtún fi lè sọ̀nà bitumen ń bẹ londo state a ní epo crude oil kódà wọn tó ti rí lẹkọọ ìgbọ́n tó ń sọ pé wọ́n rí lóògùn state náà ń bẹ londo state bẹ́ẹ̀ ní river state ń bẹ ní àwọn bayelsa nkankan yẹn tá a fi lè sọ̀rọ̀ ajé a ní kòkó láwọn ibòmíì a ní kí la gbìn tí ó wù torí ọlọ́run kí ni nǹkan tá a ṣe tó ń jẹ́ wá fi wọ́n gógógógó báyìí ẹ mọ̀ gbọ́ a tún sọ pé tó bá torí bá àwọn import àwọn kan ẹ mọ̀ gbọ́ wọ́n ń sọ nísìn wọ́n ń lé sí a ti dangote refinery sí bá ti tún bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ epo wàlẹ̀ petrol wàlẹ̀ ẹ mọ̀ tanra yín mo yín mú sí sùkẹ̀ dangote sí ọmọ ṣe sìmẹ́ǹtì ní nàìjíríà njẹ́ ò lẹ̀ ti import sìmẹ́ǹtì wọ́n ṣe bí nàìjíríà náà ti ń ṣe sìmẹ́ǹtì kí ló dé tí sìmẹ́ǹtì fi gbówó lórí gẹ́gẹ́gẹ́ 4,300 naira ní ara ní last week ní sojú omi 4,300 naira ní sìmẹ́ǹtì tá à ń ṣe ní nàìjíríà ẹ mọ̀ wá mo yín mú sí tó máa ní dangote refineries ní òmù kẹpọ̀ wálẹ̀ nígbà táwọn wèrè tán wà ní àwọn wèrè àwọn tí wọn lọ́pọ̀lọ́ tán wà ní ẹyin agbọn ìjánu ìjọba wa tí wọn mọ pọ́lísì wọn kì í checkmate àwọn pípò yìí wọn kálukú ń ṣe tó wù ní kálukú ń ṣe tí wọn ní kó ń kó jábélé ní ìtọ́ bá wù kálukú ní ìtajà kò sí consumer protection unit kankan bẹ́ẹ̀ bá lòdù káàdì bí ọba wọlé báyìí ẹ lòdù ẹ̀ forí ara yín kò wọlé forí ara yín nu kò sáwọn kankan tó jẹ́ ka ìjọba tí ó jà fún yín pé nẹ́tíwọ́ọ̀kì yìí o kí ló gbá ẹ mú táìní yìí fi lòdù káàdì tó sanwó rẹ̀ tí ò wọlé kò sáwọn kankan tó ń checkmate tí wọn tán bá ti fún wọn lówó báyìí àwọn tán wà ní kíní yìí ẹ wá ẹwọn á sọ kíní ọlọ́run ti fún wa ní natural resources tábìlì better life to each and every one of us nígbà tí nǹkan ọjọ́ òtún ti là tó báyìí wọ́n mọ bàbá mi bàṣírù bàbá mi fatai lamidi ajọ sọ̀rọ̀ atlanti níjọ ní nígbà tí bàbá fi lọ ìlú èbó nígbà tí wọn ti ní bí ọdún táìsẹ̀ ń bí àwa ní 30 years ago tí bàbá fi lọ amẹ́ríkà tí bàbá ṣàlàyé wípé àti lọ amẹ́ríkà ò le kankan kan báyìí nígbà ọ̀hún ó sọ òyì sí ìbá ọbẹ̀ lọ united kingdom wọ́n mọ̀ ń sùn wàrà ní gbogbo ìgbà tí nàìjíríà ẹsẹ̀ gbòmìnira wọ́n mọ̀ ń fẹ́ kán wá bẹ̀ nítorí owó ń bẹ wọ́n mọ̀ pé owó kòkó ń bẹ owó gbẹgbẹ everything is bare nígbà yẹn ní ìsìn kọ́ ẹ mọyì millions billions of naira billions of dollars táwọn èèyàn wa tán ń wèsì ní us embassy tán bá tún máa gba kẹ́lánkù visa wọ́n dé bẹ̀ báyìí wọ́n ṣe páálí wọn ni wọ́n ní jẹ́ kán lọ wọ́n ní wọ́n decline request wọn ni wọ́n ẹ̀bẹ̀ kí ń refund owó wọn ṣé ẹ mọyì billions millions of dollars tó ń sọnù lójúmọ́ bẹ́ẹ̀ bá lọ sí kẹ́sìntì àdúgbò náà pé àdúgbò ńlẹ́kọ̀ọ́ tán ti máa ń lọ ṣe interview fún american visa kínní wọ́n ní bẹ́ẹ̀ sì báwọn èèyàn ń bẹ̀ ni àwọn míì tí ẹ̀ fẹ́ sọ bẹ̀ dílé àtàrọ̀ kùtùkùtù àtàlẹ́lẹ̀ báwọn èèyàn ń bẹ̀ ẹlòmíì ó ti wẹsẹ̀ wá lóríṣiríṣi ni pàfóòmù lóríṣiríṣi ni nígbàtí nàìjíríà ò dá ni o àwọn kọ́ńtì tán gbádùn tí orílẹ̀-èdè wọn dá wọn fẹ́ẹ́ lè mọ fún wọn ní físà lọ́fẹ̀ẹ́.

0: àwọn èrè yìí tán rí gùn tara wọn yìí bá bá tún fẹ́ lọ tán wọ́n tún fọmọ wọn bẹ̀ ẹ mọ òkó òkórócha ní Imo State nígbà òbí jẹ gọ́vnà deputy chief of staff aná rẹ̀ ló fi bẹ́ aná rẹ̀ ni aná rẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ní ìròyìn kan wọn ń kà níjẹta àbánà ni wọn ọlọ́pàá tí wọ́n ti mú yùn wọ́n ti arrest rẹ̀ wọ́n máa ń recruit ara wọn bẹ̀ ni tán bá tún kúrò ń bẹ̀ tán wọ́n yìí fẹ́ kúrò nígbà tó kúrò ń gọ́vnà ó sì gọ́vnà ọdún mẹ́jọ ó tún lọ sí sẹ́nítọ̀ ó ti tún wà ní sẹ́nítọ̀ báyìí bájímọ̀bí náà ti fẹ́ sinú lọ́yọ̀ state wá hàn yín ó ṣe ó ti ṣe sẹ́nítọ̀ rí tẹ́lẹ̀ bóyá ọdún mẹ́jọ náà ló fi ṣe yàn rántí mọ́ ní CNPP àbí kí ló tiẹ̀ fi ṣe ń gbà kó tó tún ṣe gọ́vnà ọdún mẹ́jọ ó tún gbégbà kó òun tún fẹ́ lọ sí another sẹ́nítọ̀ tí ó bá ti pa àwọn èèyàn fóòtì against ẹ̀ nígbà tí wọ́n rí yí àti bí wọ́n ṣe yí tó tí ò fi wọlé tójú bi tí ojú odidi sitting governor tí ò wọlé senate odidi sitting governor tí ò fi wọlé senator wọ́n mọ àwọn ìfẹ́ kù ń bẹ́ẹ̀ wọ́n ìfẹ́ kù ń bẹ́ẹ̀ ẹ̀ mọyọ ọdún tí buhari tó ti ṣe ààrẹ abàṣẹwà ní orílẹ̀-èdè wa yìí tó ń kú lọ ń kú tán lọ sírù rẹ̀ lọ́yọ̀ ọmọ ṣe dáadáa ń kú tán lọ ó tún wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń kú tán lọ.
1: ẹ mà ṣe wá yín ti dábì.
0: kí ni wọ́n ń ṣe nígbà wọn wà ń bẹ̀ kí ló ṣe nígbà wọn àsọ́lọ́ fẹ́ tàṣírí rẹ̀ náà lójú wọlé torí tí ò bá lọ wọlé nígbà ni a mọ̀ ní the best we never had the best president we never had ńlá bá máa sọ. Bọ́lọ̀ ṣe fi kú bu MKO náà lásìrí. Báyà wọn náà tán bá débẹ̀ báyà jẹra ni wọn báyà. Ṣùgbọ́n lọ́n fa ikú bù wọn lásìrí. Àwọn náà máa sọ pé orílẹ̀-èdè yóò bá dáa ni tọ́wọ́ MKO lọ wọlé ńgbà náà. Bàbá ṣe máa sọnu kí Buhari tó wọlé ńgbà tó lọ́n fẹ́ tàṣírí rẹ̀. Ìgbé ṣe rẹ ni tẹ́ ẹ fẹ́ gbọ́kànlé. Tẹ́ ẹ ń gbọ́kànlé. Àṣé kò fùtù fẹ́ tẹ̀ báyìí ni. Àṣà tí ò ní kán nú. Ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o. Ẹ pé àrókè pé ọ̀dọ̀fín inú yín o. Pàápàá jùlọ ẹyin tẹ wà nílé òkèèrè. Táwọn èèyàn wa tán wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bá ti fẹ́ fún wọn lówó ni ẹ máa nù wọ́n ń gbólóhùn. Kẹ́ ẹ máa gbá wọn ń gbólóhùn. Kẹ́ ẹ máa bí wọ́n ta ẹlẹ́tàni wọ́n tiẹ̀ fẹ́ dìbò kẹ́ ẹ tó fún lówó. Bó tiẹ̀ ní Nàìjíríà ta bó ni bí Nàìjíríà ṣe ń lọ ya wọn báyìí owó ló tiẹ̀ dìbò fún nú wọn. Wọ́n bá ti fún yín lẹ́sìn kan tí ò ṣe ẹ mú owó yín ẹ fi pamọ́ wèrè retí ìgbọ́nú o ebi ìyà ètí ìjẹ́ tó nú ebi ìpádáadáanú o torí retí ìsílẹ̀ nú o ẹ má fún lówó ẹ má wéṣẹ owó yín o ẹ ń wéṣẹ owó ni.
1: mo bá láwùn ṣọ́ ẹ̀ o.
0: torí bí oríta àwọn èèyàn dé yìí ọ yẹ kí làákà ìwọ ti máa sílẹ̀ o kí brain wọn máa ṣiṣẹ́ lẹ̀ ni o ká máa count down 2023 okùn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni ọkọ̀ ọjọ́ mẹ́wàá lẹ́ni bó ṣe yẹ ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè ipò níjọba sì ní fi wèrè míì bẹ́ẹ̀ ní ṣe ní two devils àwọn èèyàn gidi tá support ni.

ẹ mọ̀ bínú jà network ló disconnect yìí wá ó já wa tíntín ni ṣé ẹ mọ̀ yẹ wọ́n ń ṣẹ́ náírà ní ìsinsí dọ́là ṣé ẹ mọ̀ yẹ minimum wages ṣé ẹ mọ̀ yẹ tó jẹ́ tẹ̀ bá calculate ẹ̀sọ́ owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tẹ́ bá fẹ́ bùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà séyà ti pa lórí só ti jẹ̀yà tó.

tó mú ọkọ̀ tẹ́ máa ń pè mí ó ní ṣálíù ẹlẹ́nu gbọ́rọ̀ lára àwọn ọkọ̀ mi nù déyìn ká ọlásùkàn mi ká sàmà sí dáadáa pàpín báàlẹ̀ fìlà bá àmì kábọ̀ tó ní pàgbínjẹ kẹrù owó ṣà èmi náà wọ́n máa ń pè bẹ́ẹ̀ wọ́n tún ní pàgbínjẹ wọ́n tún máa ń pè mí ní adéyìn ká pẹ́ńbọ bí àwọn erin èmi náà tún ni mò ń jẹ́ bẹ́ẹ̀ o èmi náà tún lajó kọ bí ẹni kìlọ̀ wà èmi náà tún lajá lọ ọ̀yọ́ tí ègbó lásán èmi tún ni wọ́n máa ń pè ní ṣálíù ẹlẹ́nu gbọ̀rọ̀ kọsọ́rọ̀ tá a lè sọ. Mọ́nàmọ́ná tí a kárí bọ̀nú bí ẹni tí ò lọ́gbọ́n nú àgùntàn mi wò sùnsùn bí ẹni tí ò má bí ọ̀rọ̀ ń rè bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ọgbọ́n nú ẹ̀ egbèje ni o adéyìn ká pẹ́ ń bọ̀ bí àwọn erin ajá ìlú ọyọ tí ègbó lásán bí ọba ẹranko a sì rábà mí eyín ayín òdodo ọrọ làwọ sọ a ò ní fọpo mọyọ a ní fọpo mọyọ ń tiẹ bọ́ bá ṣe rí là á ṣe sọ a ń torí àwa mọ̀ pé sàn án láàrin ajé báyìí náà ní mú ní pẹkọrọ dẹyìn ká pẹ ń bọ bí àwọn erin.

kọ ló kọ ẹ̀ ni. Tó ní Nàìjíríà is fantastically corrupt. Níjọ́ náà tó sọ, ó gbóná lára wa bíi pé kíní. Ṣùgbọ́n òótọ́ lọ sọ òdodo ọ̀rọ̀ ṣeré bí ìsọgúsọ ni. Òdodo ọ̀rọ̀ bí ìsọgúsọ ni o. We are fantastically kali corrupt. Tába tún le multiply kali ẹ. In uncountable times, our very, very, very corrupt. Gbogbo aláṣìjọ máa bùjọ. Ogo ní tí wọ́n náà ṣe. Ọmọ bó ṣe máa ń sun sọ Kóńgò ìrẹsì sínú omi gbóná kó lè bá sún kì. Tó ń dín òṣùwọ̀n kù. Sẹ́sìn rẹ̀ ò kọ pé kọ́ ọ má dín òṣùwọ̀n kù. Sẹ́sìn rẹ̀ ò kọ kọ́ ọ má dòṣùwọ̀n kù. Owó yìí náà lọ máa lọ dání mi fíṣẹ̀ bílì láì. Wọ́n máa ní ẹ wá san owó àlùbáríkọ ọmọ. Níjọ́ ń kó mọ owó iná ọ̀kọ́lẹ̀ máa ń mú lọ bẹ̀ bí owó tẹ́fọ̀nà ìlú kójọ. Ẹ wá lọ́mọ ń yàyàkuyà àwọn ọmọ wọ́n ń dà lúrú káàkiri. Àwọn ọmọ tẹ́fowó burúkú tẹ́fi ṣàdúrà fún wọn níjọ́ tẹ́fọ̀ wọn jáde. Àwọn ọmọ tẹ́fowó burúkú owó tí ò mọ́ kọ́ tẹ́fi tọ́ owó ẹ̀jẹ̀. Àwọn tẹ́fowó jìbìtì tọ́. Ẹyin tẹ́ ń jálé onílé fi ibò tì yín mọ́lẹ̀. Ẹ mọ̀ ní kálíìbù good ìlú dáadáa ká fi ìlú dáadáa lẹ̀ fáwọn ọmọ wa. Àfi ká fi ọmọ dáadáa lẹ̀ gan fún ìlú. Tọ́ra àwọn burúkú tá ń fi lẹ̀ fún ìlú dáadáa náà ni wọ́n padà ń ba ìlú tọ́ dáa jẹ́ o. Kíní rè ní ìsìn àwọn òwò náà ń lówó lọ́wọ́. Àwọn tábà lè fi wèrè pọ̀ tí ẹ̀ ní o ní Nàìjíríà yìí. Bọ́ọ̀ bá dílé lu jìbìtì. Bọ́ọ̀ máa sọ̀sọ́gúsọ. Bọ́ọ̀ bá sọ̀sọ́gúsọ. Bọ́ọ̀ máa ṣèṣekúṣe. Bọ́ọ̀ bá ṣèṣekúṣe. Bọ́ọ̀ máa jalè. Bọ́ọ̀ bá jalè. Bọ́ọ̀ máa jí owó ìjọba kó. Ẹyin tẹ́ wà ní Ministry of Work, gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba. Ẹyin náà mọ bẹ́ẹ̀ ṣe máa ń jí tẹ́ ṣe ń hùwà bẹ̀jẹ́. Àwọn míì iṣẹ́ ìjọba wọ́n ti sọ wípé iṣẹ́ ìjọba ìṣeṣẹ́ àti làágùn wọn ní ṣiṣẹ́ ọ̀yà wọn. Tọ́ba sì ti di pé ìjọba ọ̀sánwó báyìí ṣíráìkì ni. Ìwọ́ tó lọ ibi iṣẹ́ tó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ owó tó ń gbà gan tẹ́lẹ̀ ó tún máa ṣíráìkì pé ó tún fẹ́ kúnwó. Bá a ṣe ń jẹ ìgún mọ́yánnu o ní ní yọ gbogbo wa lẹ́nu o. Gbogbo wa la corrupt o. Gbogbo wa ló lè bí ìwé bàbá mi Sáyọ̀ Oyèrìndé bàbá dáadáa of blessed memory tí wọ́n kọ́ wa ní Yorùbá ní ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education. Àwọn ni wọ́n ṣe ìwé gbogbo wọn ló lè. Ìgbà kan wọ́n kọ́kọ́ ṣe nígbà tá a fi wà ní secondary school náà ṣe ìwé yẹn ní ń jẹ́ gbogbo wọn ló lè. Gbogbo wọn ló lè ní nígbà nígbà padà ìyá bàbá padà upgrade ẹ̀ tí bàbá rí pé kì í mà ṣe gbogbo wọn. Gbogbo wa náà máa ṣe ló lè tí ilé bá dà. Ẹni aláwòrà bí bá pa tiẹ̀ lèèyàn rè. Ẹni aláwòrà bí bá pa tiẹ̀ mọ́ nìkan lèèyàn rè nínú wa o. Ṣìṣì bàbá bá tuntun ìwé wọ́n bá tún ṣe àtúnṣe rẹ̀. Wọ́n bá ṣe sọ táìtù rẹ̀ sí àkọlé rẹ̀ sí gbogbo wa ló lè. Gbogbo wa ló lè bí ilé bá dà o. Ẹni Ọlọ́run bá pa tiẹ̀ mọ́ nìkan lèèyàn rè o. Bẹ́ẹ̀ bá sì fẹ́ mọ̀ wá tálákà. Bẹ́ẹ̀ bá fẹ́ tálákà ẹ̀jẹ̀ kówó dé o. Bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ wá tálákà ẹ̀jẹ̀ kówó dé. Kí burú ìjọ ó yapa. Kí burú ìjọ ó yapa. Ṣùgbọ́n ní ìsìn ńkọ́ ìwo ni wà ní wò.

Se gbagbe akori oro wa should we legalize corruption in Nigeria? Ka ko ti mo pe awo le akuku gbadun na gbogbo ara lo le. Ka fe kan legalize ka wa ma moderate re pe e ja ma moderate re. To ba ile ji owo to baye ni China nisin o ti niye billions to iye owo to le ji ko bi pe won yin papo ni. Ko si wakate pe won lo ewon kan ko si nbe. Ba ti o ba to ba n to je pe ta so re won ti le pe ba ya ko le won. Mo wa di pe o ti ji kode level yi eleyi be balu je ni o eleyi kandanu re si ni won yin ma padanu ni baya ka wa na moderate corruption ba won pe to ba ti le ji lu jibiti koja level yi agogo ti mo pa won won le pa jibiti tele se tun gbagbe oro mi ti mo so ti mo bi n doju eko yi te wa nile okere pe te ba fe bun awon eyan tan wa nile yi lowo ni Nigeria lowo eyin te ba ri pori re o ti pe to ti o ti pe to te ti ti oro oselu si pe ta to toro owo lowo yin e wa ti oro oselu si bo ti e lo oro oselu Nigeria ta ni wo ti e dibo fun iru eni bayi ninu eni bayi ninu eni bayi ta lo wole dibo fun ta lo dibo fun to ba ti n so oro ti o nese ti o ba kini gbe e ma fun lowo iye ti je tonu o tori yan je awon eyan ni Nigeria lowo atawa ta n dibo atawon kan ti won e dibo awon ti nti mo wa n do mi ni pe awon ti won wa educated ti won mo tun yato sosi to je pe won ba gbowo lowo eyan ti won so pe kan dibo fun won tan gbowo lowo awon loselu yi gan won mo eto pe awon o ni dibo fun eni bayi eyan giri awon o dibo fun won ka gba owo n pe owo yi o gbe dibe na ni tele oju ko na ni tele awon yi gan gan ti won mo tun yato sosi ni won mo wa n sa fun bo awon iya lata iyelepo àwọn àbókí àwọn ni wọn mọ ń dìbò àwọn àjọ mọ complain ẹ mọ àgbọ opinion oríṣiríṣi nínú ìròyìn nínú newspaper various countless numbers of opinions kálukú ló ní opinion ẹ bá sì rí wọn èdìbò wọn èdìbò gbogbo àwọn jákujàku tí wọn jọ ń tátájá ń borílẹ̀ èdè yìí jẹnu wọn máa gbọ excuse rádaràda excuse tí ò ní jẹ wọn rẹ wọn dìbò tẹ bá mọ bí tèmi ti máa ń lọ ń dìbò láti ilé mi ìgùn ọ̀kadà lọ ni ingun ọkadà lọ wá sí pulling unit mi níbi tó jìnnà síbi tí mò ń gbé nìsín dé wọn máa give excuse excuse rádaràda ò lọ ń give tó bá sọ pé violence máa ń wà ń bẹ move pulling unit ẹ option wà tó fi lè move ẹ lọ sí pulling unit mi tó mọ kó máa ń wà secure tó wà nígboro there is no excuse you have no excuse láti má dìbò you have no excuse kò sí excuse kankan tẹ ẹlẹ give tẹ pé ní ọjọ ìdìbò you have no excuse àyàfi báyà ẹ sì kẹwà lórí ìdìbò láìsàn lókù tí ò bá ti síyún bẹ ẹ ní excuse kankan ojúṣe yín ni o ojúṣe gbogbo wa ni ká dìbò ojúṣe wa ni o àgbọdọ ọmọ complain lásán láì dìbò ẹ mọ iye billions count trillions of naira tí wọn ti yá tó yẹ pé àrọ ọmọdọmọ wa ọmọ ọsàn gbèsè rẹ lọ ni àwọn náà ṣe náwó yìí wọn ẹ̀ǹbẹ́sù rẹ ni mí kíni náà fi ṣe kílẹ̀ ń rí tá ń ṣe wọn ẹ̀ǹbẹ́sù rẹ ni insecurity wọn ń jí yín gbé àwọn táwọn wà nílé òkèrè olè wá nàìjíríà mọ pẹ̀lú insecurity wọn mọ bẹ̀rù fẹ́mi ara wọn ni bábá tó ń sọ pé wọn jí yín gbé ẹ mọ bẹ̀rù ọ̀nà tí ò dá accident ni àwọn olẹ́wàá dìbò fún tí wọ́n lè tún gbogbo àwọn nǹkan yìí ṣe ẹ wo ẹni tó ní ọpọlọ tó mọ ọ̀tún yàtọ̀ sósì ẹ ní mọ tó fọmọ ìyá yín nínú ẹ̀sìn dìbò ọmọ ìyá mi nínú ẹ̀sìn ọmọ ìyá wèrèwo nínú ẹ̀sìn wèrèwo ẹ má bínú ẹnu bẹ́ẹ̀ ṣe máa ń rí lára tèmi ọ̀rọ̀ máa ń gbóná lára mi ní èyí ń fẹ́ sọ̀rọ̀ nígbà mi torí ń sọ yọ bó ṣe ń ka ńlá ní ṣe máa sọ ọmọ ìyá wèrèwo nínú ẹ̀sìn wo tó bá ti di kíní ká gbé kíní ti sẹ́yìn bóyá ogun gan ni ká máa fi búra fún yín ni máa fògùn àti sàn tó búra fún yín bá ti fẹ́ gba ìṣàkóso.

gbogbo ọmọ ìyá wọn tá ń dìbò fún wèrè kan wèrè kan gọ́vnà wèrè kan olóbùkún gbogbo gọ́vnà wèrè kan ní nọ́ọ̀tì lọ́hùn ẹ má bínú pẹ̀lú choice of words mi o ẹ torí mo mọ̀ pé wọn regulate radio station eléyìí private radio station online dẹ ni ló jẹ́ ilé máa sọ̀rọ̀ bó ṣe wù mí láyé pé ibi táwọn NBC ó ti máa tí wọ́n ti máa ṣe inú ìjẹ́ kèmi ó ti lọ pé ká lọ máa ṣètò lórí kíní lórí mi ò mọ bá a ṣe ń fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú pé ká lọ ra time sórí àwọn normal terrestrial radio station ẹ bó o níṣẹ́ a máa fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú bó láti máa ṣe entertainment program nìkan tá à ní sọ̀rọ̀ nípa ìlú politics a sọ̀rọ̀ nípa òṣèlú a fi bá aráàlú wí a bájọba wí aráàlú ń ṣe tí ò dá sọ a wí kónkó lójú ọlọ́rọ̀ a sọ ló ẹni tó òṣèlú náà ń ṣe tí ò dá sọ sójú wọn èyí ò jẹ́ káwọn lè torí wọn ní pa wà láyé láti máa ṣe bó ṣe wà ní gbogbo àwọn kíní bọ̀ wá ń bá bọ̀. Gọ́vnà kan nílẹ̀ Hausa lọ́hùn ní oríta tó yẹ kí roundabout oríta roundabout tọ́nà yìí fún báyìí bàbá wèrè ní máa yíṣà ní oríta tí roundabout wà lọ gbé mọ́ṣáláṣí tí ò bá ti pórí èèyàn ti dàrú àwọn táwọn àjọ jẹ́ kínní ọmọ ìyá wa nínú ẹ̀sìn wọ́n máa gbógo fún un ní wọ́n máa sá ọ̀dà rẹ̀ ní àwọn tí ò bá nílà káì tọ́pọ̀lọ́ wọn ti jòrò tán yányán wọ́n máa gbógo fún un nínú mọ́ṣáláṣí àbí kínní bá ìyẹn lọ ń kọ́ mọ́ọ̀sì sí roundabout tí ọkọ̀ ń gbà yípo tí ọkọ̀ ń gbà yípo tẹ bá fẹ́ sọ̀kalẹ̀ báyẹn sọ̀kalẹ̀ sáàrin ọ̀nà ni ṣáà pé wèrè ń jẹun lórí irú eléyìí báwọn ṣáà pé kò yẹ ká sẹ́nu kù sọ̀rọ̀ sí wèrè eléyìí báwọn pé orí eléyìí ti burú yányán ni roundabout tọkọ̀ ń yípo láàrin ọ̀nà lóríta àwa lọ gbé mọ́ṣáláṣí síbẹ̀ àwọn àáfàá àti àwọn kiní lè má mú wọn wà má wá àgbádùn ní nàìjíríà lẹ́yìn kan bá gbé ọmọ ìyá mi nínú ẹ̀sìn kan wèrè ń dó wèrè kan dọ́dọ̀ mi kì í ṣe pé fún ni o.

láwa religious jù. A wá ní ilé ìjọsìn pọ̀ fún jù ní country tí ó ní ilé ìjọsìn jù. Kódà tó fi mọ́ inú gbó tí wọn àti ìkó débẹ̀. Ẹ̀ẹ́d mọ bá fi mọ mọ́ṣáláṣí bíi mélòó pàdé. Láwọn bá sọ́ọ̀sì pàdé lóríṣiríṣi káàkiri. Àwa náà sì ni ìwọ ọwọ́ wa ló burú jù. Àwa là ń lu jìbìtì. Àwa ni ó fún wa ní nǹkan ká fi jí sẹ́fẹ́ nìkan tá yọ ọ́ lẹ̀ ń bẹ́.

0: òpópó Mẹ́ka Márúurú, òpópó Dubai Márúurú, àwọn ọmọ ibẹ̀ ni wọ́n tún ṣe o. Dubai nìsín wọn depend lórí epo mọ́, wọ́n ti lo epo, wọ́n ti maximize resources yẹn débi pé wọ́n ti fi owó rẹ̀, wọ́n ti fi tún ìlú ṣe tọ́jú pé àwọn nǹkan tí wọ́n á fi build nǹkan ni wọ́n á mú owó wa, owó tí mú wa gan ó tún ju owó epo tí wọ́n rí bí owó epo lọ. Wọ́n á depend lórí epo mọ́ lọ́dọ̀ tí wọ́n. Ọrọ̀ ajé oríṣiríṣi ní bẹ́ẹ̀. Àwọn ọlọ́yin politician yín bí wọ́n bá jí owó kó ń bí wọ́n bẹ́ẹ̀ ṣe wedding fún ọmọ wọn ibẹ̀ wọ́n ń sá lọ. Ṣé ẹ rántí ijó ni tí Atiku Abubakar tó bẹ́ẹ̀ ṣe wedding fún ọmọ rẹ̀ ṣe mọ̀ pé Dubai ló kó wọn lọ. Wọ́n á ṣe nàìjíríà wedding mọ́ Nàìjíríà. Bí ọ̀rọ̀ kan tí wọ́n associate mọ́ Putin, the president of Russia, Russian Federation, wọ́n associate mọ́ bóyá òun lónìí bóyá òun kọ́ ló sọ. Tí wọ́n ní pé
1: wọ́n ṣípò padà nílé fún ọkọ̀.
0: Africa is the burial ground for rich Africans. Why he shops for his clothes in Italy? He gets his earth. Báwo ni mo ti bẹ́ẹ̀ sọ? Ìn lọ sùn kúrò lówó ẹyà ń lè bọ ẹyin èèyàn yìí. Yóò get aṣọ rẹ̀ ní Ìtàló. Yóò lọ sáàfù ọlọ́run rẹ̀ ní Mọ́kà. Tàbí kọ́ gba Jerusalem lọ JP Alhaji oríṣiríṣi Alhaji tinú ọmọ JP tí wọ́n nínú kà tí wọ́n ń ṣe kà. Bọ́ bá fẹ́ gba ètò ìlera yóò gba UK tàbí America lọ. Bọ́ bá fẹ́ jí owó kó tó fẹ́ ra lẹ̀ tó fẹ́ ra lé property tó lè sunu yàrá méjì pọ̀ lẹ́ẹ̀kan náà. Yóò gba tax havens lọ. Àwọn orílẹ̀-èdè tí wọ́n ti gba tax lọ́wọ́ wọn ibẹ̀ ni ó gbà lọ. Bọ́ bá fẹ́ ṣàfihàn ayé ẹ̀bà lórílẹ̀-èdè Canada. Bọ́ bá ṣe wedding ẹ̀bà ń Dubai àwọn olóbùkú àwọn ilé gbogbo. Tọ́bọ̀ wá dìpọ̀ kú tán ẹ̀ mà ní ẹ̀ máa gbóhùn lọlé ni o. Ẹ̀ máa gbóhùn lọlé. Wọ́n fẹ́ sọ bí ìdìbẹ̀rẹ̀ agáàni.

ẹ̀sùn election míì ti tún ń bọ̀ wọ́n tún máa fún àwọn èèyàn láàyè láti lọ gba voters card o ẹ sọ fún àwọn èèyàn kan rẹ́gísítà o àbí bí orí ò bá ti ta wá dáadáa tó mọmọ iye tí mò ń fún ọmọ ló oúnjẹ lójoojúmọ mọmọ iṣẹ tí mò ń ṣe kí n tó rówó bàbá fi máa appreciate àwọn tá bá ń gbìyànjú tá bá ń ṣọ́ọ̀gù tá ń hósù tí wọn yìí sọlẹ irú christmas tọlọ yìí pẹlú orúkọ àwọn alátìlẹyìn wa tán máa ń bun àwa náà lówó àwa náà bun àwọn tí wọn ń ṣiṣẹ ní ọjọ christmas lówó.

àwọn tá a lọ bá nídìí tán ti ń ta epo tá a fún wọn 1000. Oríṣiríṣi báwa náà ṣe ṣe báwa èèyàn ṣe ń fi sọ́dọ̀ wa làwa náà ń fi síta àpàkà mọ́. To whom much is given, much is also expected of them. Lórí oko àwọn alátìlẹyìn wa, bàbá mi Ṣàmínú Adépọ̀jù, bàbá mi Fatai Bamidele, bàbá mi Bashiru Adeniran, bàbá mi Yasalam Etere Multipurpose Furniture Alpha Glow, Mr. Yusuf Tani Opabo, Tani Zeni Opabo, the hospital. Artist Michael Aosola Angelo, Mami Madam Fumi Kemi, Assist Sarabadin Olaya, bàbá mi Fatai Bamidele Olusola Lamẹ́ríkà. Àwọn tẹ́ máa ń mú alówónú, wọ́n ń fi sọ́dọ̀ wa, àwa náà máa ń fi ta. Níwọ̀nba bí kàpá àti aná ṣe mọ, bọ́wọ́ ikú ṣe mọ àbí ṣe bí bọ́jú. Owó wọn ní ká lò fún nǹkan kan nínú stúdíò wa, àwa náà bá yọ sàkà.

0: Daru Baba Mesa Minu Adepoju Miriam Adesewa Simkins America Oyinbo la won o gba won ta ma ran a lo ni Adupe o amo lore o gbogbo yin oyin na oni tawo yin Olorun ma wa pelu yin ta ma pa ilo ati abo yin toro gini la die bo oko e mo iko iko bala iko ikejo lona asete bo nse Olorun eh ni sise o won ni daran sin Olorun akoba adaba oran Olorun ati mo o jo ni koni je titi yin o ni wale lai lai okay okay lo wa fun ni nbe o okay loke le ye fun loke loke le ma wa lojo gbogbo adupa o gbogbo yin te ma ran lowo ayin omo ba ladigbolo mu itini adekunle baba mi evangelist akande moses akintunde emi fe ran wahala nje oni tawon amotekun tan gba phone lowo mi phone mo si fun abi se gbogbo eto mi adetun mo se lo ori facebook so je live video ni adetun mo se lowo bi ure te ngbo yin na ni ori phone na ni gbogbo ora aje ni wa mo fe ba yan edit video ni mo fe se jingu mi ni ti mi lo si studio lo se ni ori phone na ni tan gba phone mi fodi do se ejo meta baba akande moses akintunde gbogbo awon agbalagba ninu oyo ati bayi ni ti phone pipe ni ti da bi ri phone mi gba eh to wa mo phone ohun gan ni gba phone ore mi ni ke tun se temi mo pe ran wahala po bo se jenu olorun ma wa pelu yin o o si se mi bi ki mo ilo ki mo arojo lo ejo ro nlorun wahala mo le se bayi dola olorun ba ngbo mo le mo arojo lo bayi dola tin si ma wi tin ni ti kan ni jora won tin ni fi kan pe meji
1: ikan fowo so opo ikan mo le awon eyan won fowo so opo won ma ki asi otito ni ora won baba wa ni leyo to ni pe karin kapo kapo karin iye ni iye oyo ati ba ninu tipo ro lo ran mi si ina ni mo wi pe ajeji owo kan soso ko mama beru lori eje afimo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi kapo owo so wopo gbe ijo oga agbara nbe nibi ipimo so kan I eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fáwọ̀ tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀ tí ó bá wá kú ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti kò rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni yóò yẹ wá o orí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọyọ ò ní mẹrí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọyọ lásìkò wa lókè lókè láàmọ wa lọjọkọjọ adéyínga ọlọsùkàn nílẹ níńjẹ pàpín tí gbogbo yín tẹ ti mọ sí pàálẹ ẹfẹ tèmi náà ní látàrò ti sọ lórí ọrọ náà ọyọ àti bàbí ní tí kò rọ mí rán mi níṣẹ àánú àná ni mo ń lọgun ọrọ sókè pátápátá wípé ijó tó bá kàní lára làádìkú ìjó àti wípé ayé ṣe bí ọ̀sán làárí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
2: má yín kúrò ọ̀rẹ́ mi má gbé kúrò lájí ṣe bí ọyọ online radio.
3: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ láàárí ọyọ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
0: ọyá fi orin mùsùlùmí ọdún lọ sópin ọ gbogbo àwọn atọ́lọ́yẹ tí wọ́n ràn wá lọ́wọ́ kọ́lọ́n bá wa ran àwọn náà lọ́wọ́ ọyá fi orin sí láti ilé agbára ẹ mọ̀ dà ń lóhun èmi náà nílé agbára orí fóònù mo ti ń tẹ ọ. ìgbà mi kankan báyìí serious kọ́ lọ sàánú mi packaging pọ̀ packaging là ń jẹ o. gbogbo àwọn tí ń ràn wá lọ́wọ́ ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ o mọ̀ dá àwọn náà dábùkátà wọn. ká má rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ká má lọ dáadáa ká má bọ̀ dáadáa.

tawa ma ya wo na nta enu wo ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma ja nja sugba owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ sí mc à ń record fídíò à ń ṣe bẹ́ẹ̀ dé jingle nǹkan nǹkan tá à tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tó ń hustle jáde nítorí pàfẹ́ wọ̀wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò máa wọ̀wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣekúṣe ẹni yóò máa jẹjẹkújẹ yóò máa hùwà kíwà yóò máa jalè yóò máa fẹ́ ṣùgbọ́n àwọn èso ọ̀lẹ́ o mo jẹ́ jẹ́ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára àìsàn ọ̀lẹ́ o àìsàn ọ̀lẹ́ tẹ́ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe ní tọrọ owó tẹ́ ẹ fi máa bùn lo tẹ́ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ṣe fún ara mi ṣùgbọ́n ká gẹ́gẹ́ jìnnà bẹ̀rù dá a bá fi pamọ́ ní níyì gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tún ń gbèrò pé àwọn fẹ́ ràn á lọ́wọ́ ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ ọlọ́run máa dá àwọn náà tàbí sí ààyè wọn káwọn náà kan máa bójú rere.

0: Bọ́lá ká mọ̀ fèyí ṣe lọ ní ọwọ́ aago méjìlá bérébé tẹ́ tún mọ̀ gbọ́ àwọn repeated programs ìwà ẹ̀dá kan mọ̀ bínú gbogbo ẹ̀ tí ì jọra wọn ni ọ̀yà á mọ̀ wá 24/7. Ó tiẹ̀ tún ti bẹ́ẹ̀ dì sáà sábà ìjọ ń bá ráàyè mọ̀ òun wá sọ̀ online ṣùgbọ́n tọ́lọ̀ bá ti ní kí gbogbo studio set tán dáadáa á mọ̀ wá lójoojúmọ́ ni ojoojúmọ́ ẹ̀ ní sálà ìgbóhùn wa bẹ́ẹ̀ tiẹ̀ tún mọ̀ gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí music náà ẹ̀ ní sálà ìmọ̀ gbọ́ program kan ìkejì ní àná ṣùgbọ́n à ń wá owó generator a nídìí kọ̀mpútà àti ní tébù àwọn bàbá ti fún àlówó tébù wọ́n ti fún wa ní owó àti ṣe sí àná àti ń ṣe sí àbábà àti ń ṣe sí àbábà owó tán tó fún àlẹ́ níjọ́ mẹ́ta àti kún owó tàbí ń ṣe sí àpé ká tún ṣe sí àpé àti tún ra àwọn first apron tá a fẹ́ máa wọ̀ kán lè bá a mọ dá a mọ̀ pé oníròyìn níwá ọ̀tá bá lọ kọ́fà ìfẹ́ǹtì níta káwọn bá wọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rí kọ́ọ̀dù ni ṣùgbọ́n tán bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ wọn mọ halẹ̀ mọ́ àmọ́ nígboro tán bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn leléyìí oní rédíò leléyìí tán bá rí first tán rí cap gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni wọ́n fẹ́ máa lò nínú àyín yàrá kan ni wọ́n fẹ́ máa lò ntẹ́yìn náà bá ní tẹ̀ fẹ́ hàn lọ ẹ̀dá kun ọlọ́wọ́ ọba yìí náà gbé bùkátà gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dáyín dá bùkátà ẹ ṣe wà dúpẹ́ o a mọ̀ lóore o gbogbo ẹ̀ níta ti ràn lọ́wọ́ ọlọ́wọ́ mọ̀ ọ̀ràn náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la aláìlá ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alaihi wasallam lọ́la a wípé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàlá ọlọ́wàlá kò wá tá ilá abilá rí rà sí.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọ̀yọ̀ online television and radio www.ajíṣebíọ̀yọ̀radio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọ̀yọ̀ làárí ọ̀yọ́ ní ṣe bí baba ẹnìkan kan.
0: tó o tẹ́ ẹ bá ní kọ̀ǹpútà tẹ́yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration ẹ bùn mi o ẹ jù sí mi ẹ bá lọ́lọ́kù ẹ jù sí mi ń hàn o. Iṣẹ́ egoli ni mo kọ́kọ́ kọ́ kí n tó wá mọ ọkọ́ṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ ra tuntun náà fún wa láì á mọ̀ fún rere yín. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ tiẹ̀ ń gbọ́ wa gan náà àdúpẹ́. Torí rédíò àwọn èèyàn máa wà wọ́n máa ń tètè ń wà distracted nípa rẹ̀. Tá a bá dé ń sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yìí kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú tiẹ̀ ń gbọ́ wa ẹ nífẹ̀ẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni èdè la mọ̀ ọ́ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Èmi tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan serious o ẹ̀yìn tí mọ̀ ọ́ ní.

alaja lọlọkọ ńlá mi, alaja lọlọkọ ńlá mi, orí mi sinmi labọ ayẹja, alaja lọlọkọ ńlá mi. Àṣìṣe kìí mọjọ, àṣìṣe kìí mọ oorun, a kì í dẹ̀nà ọjọ́ pẹ̀lú àṣẹjí òfà o, kéṣu má demi lọ́nà o, kémi má ṣe àṣìṣe, alakanlẹ̀ nítoṣu máre bọ́jọ́ báyọ̀.

0: Ayẹyin o mọ tẹlẹ pe ajin la wa wa ni orilede Nigeria lọwọ lọwọ ago kan o ku bi iseju bele nja die ta ago kan oru ago kan oru lu
1: anu ni moringa lọwọ re o abafada
0: mo n fi asiko yi ki gbogbo eyin ta n gbo wa kaakiri agba nla aye papa ju lo eyin te wa nile okere pe e kere oko dele o ẹyin tèmi ọba bí ọlọ́run kò mọ̀mọ̀ sí o ojoojúmọ́ náà ni kẹ́ ẹ jẹ́ àjọmọ́ wárí fún

0: ṣe ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajisebi Oyo láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
1: Orílẹ̀-èdè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ti ń gbọ́ ohùn mi láàjìn yìí. Mo kí yín o ẹ̀yin tèmi láti United States of America. Mo pè ní Yorùbá. Bàbá Pàìtọ̀ kan ni wọ́n wá ṣe prógráàmù ní Studio Wanjo ni àwọn náà ni wọ́n kọ́ mi ní máa ṣe ń pè wọ́n ní mo sì ti pè dáadáa mo sì ti gbàgbé mo sì pè United States. Èbó ti fẹ́ yọ ń léyìn iwájú.

0: ọba bí ọlọ́run ò sí o ojoojúmọ́ ni nǹkan ẹ̀jẹ̀ àjọmọ́ wa rí fún ẹyin tèmi mo wo rere lọ sí gúúsù mo wo rere lọ sáríwá mo wo rere lọ sí ìlà oòrùn àti ìwọ̀ oòrùn èmi ò mọ rọ́bá bí ọlọ́run mi
1: ò
0: wà láì mo tún wá lọ ìlú èbó kò séèyàn bí ọlọ́run mo wá wá sílẹ̀ áfíríkà nílẹ̀ àwọn èèyàn aláwọ̀ dúdú ní ààyín ní bíríkà ní ààyín wà láì kò sẹ́ni bí ọlọ́run ọba bí ọlọ́run ọba ò sí o no king as god o ọba lánàá ọba léní ọba títí ọjọ́ gbogbo ọba láíláí kan gbá.

kò sí ẹnì kankan tí ìjọsìn tọ́ sí kò sí nkankan ohunkóhun kankan tí ìjọsìn tọ́ sí o a fi ọlọ́run ọba náà mú fi ní ọba bí ọlọ́run ò sí o kájọmọ́ wárí fún

0: Ọlọ́run bá nìkan, Ọlọ́run bá nìkan la wa ọmọ sin o. Ọdọ́ rẹ̀ nìkan láti mọ wá ìran lọ́wọ́ wá. Àwo ní sin tí Ọlọ́run dá. A ní sin tí Ọlọ́run dá. Ọlọ́run gangan ti kálára rẹ̀ la mọ sin.
1: Ìwọ̀ l'Olúwa
0: torípò náà l'Olúwa.

0: You are currently listening to Ajise Bio, your online radio. Ajise Bio, your life. You are currently listening to Ajise Bio, your online radio. Ajise Bio, your life.
1: Ẹyin tèmi ìbéèrè náà rè o ta ni ò bá mi dá sí ta ló fún wa ẹ fún wa ni ẹ wá là á lọ́yẹ àwọn ọmọ kéékèèké sin torí mi gan náà kí n lè bá mọ àwọn gẹ́gẹ́ ń kọrin yìí tí àbá yìí kọ nígbà pé ìbá máa pójú ogun láyé o ìbá máa ti múra sílẹ̀ láti gba ìwé mi níbá máa ti múra sílẹ̀ o wọ́n bá ra àtù àti kíníkan ìbára gbá ìbára wo ẹ wá já mi sí o kí n lè bá múra lẹ̀.

Àtẹ̀jíṣẹ́ tó wá látọ̀dọ̀ ọba mi, Apostle Sunday Ojọ́kan Ọlá. Wọ́n ní ìpìlẹ̀ ni o, wọ́n kọ́kọ́ sọ pé ìpìlẹ̀. Wọ́n ní ìpìlẹ̀ ni o, pé tí ìpìlẹ̀ bá sì ti wọ́, kí wá ni ọ̀mọ̀lé fẹ́ mọ̀ lè lórí. Wọ́n tún tẹ̀ ẹ́ síwájú nínú ọ̀rọ̀ wọn. Wọ́n tún ní ẹgbẹ́kẹ́gbẹ́ náà bẹ́ẹ̀ ẹgbẹ́kẹ́gbẹ́ Bad Association. Alákọ̀ọ́kọ́ ni Forty Foundation. Ẹlẹ́ẹ̀kejì ni Bad Association. Ẹlẹ́ẹ̀kẹta tó tún tẹ̀ ẹ́ sí wọn tó wọlé ní àyè. Wọ́n ní Evil Comparison. Ká mọ̀ sí àfarawé. Ilé ìtàn tó tẹ̀ tó tún wọlé, òun náà tún ni wọ́n ní Arrogance on the Part of Women. Ìgbéraga tó ń gbé àwọn obìnrin míì wọ̀ bí ẹ wo. Ìgbéraga, wọ́n ní ìgbéraga. Láì ní bẹ́ gbà pé ọkọ ló lórí ilé, ọkọ ló lórí aya. Èyí tó wá fi sí yìí, òun ti ẹ̀ tún gbẹnu tán, ó ń bọ̀ náà. Wọ́n ní léyìí pé àwọn ọkùnrin ní léyìí. Wọ́n ní ló mú ẹ̀wù, káwọn ọkùnrin ló wọ̀ lẹ́wù. Extramarital affairs majorly on the part of men. Mo wà ní àwùjọ kan, wọ́n wá ń sọ pé àwọn obìnrin kíní kan sì náà ni kíní kan bí wá sí bí àwọn àfa kan náà ń sọ̀rọ̀. Mo wá wò wọ́n lọ, mo wá náwó. Mo ní à ń sọ pé àwọn obìnrin ṣe ṣìná, wọ́n ṣe àwo. Ẹ gbọ́, bí ó ṣẹ̀jẹ́ pé nílé òyìnbó nílùú òkèrè, àwọn lesbian ti wà, wọ́n ti wà. Ṣùgbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà, kò wọ́pọ̀. Àwọn wo ni ń bá àwọn obìnrin yìí ṣe sí iná tán fi ń ṣe ìranù? Tó fi jẹ́ pé àwọn nìkan la fókọ̀ọ̀sì. Ẹ gbọ́, lọ̀rọ̀ bá pèsè jẹ́. Àwọn ọkùnrin ni àwọn ọkùnrin, àwọn náà làjàlá, àwọn àjàlánù tá ń nà, àwọn náà tó lè po ẹdá tó dá yùn lẹ̀. Àwọ̀ ó tún fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, ó ní lack of communication, àìní àgbọ́yé, àsọyépọ̀ tó gúnmọ́ láàrin ọkọ láyà náà tí mọ̀ ń dà á lẹ̀. Òótọ́ ni ó wọlé kanlẹ̀ gbìngbìngbìn. Valid point ni yàá.

ó ní bí àṣàlátù tóun máa ń lọ àṣàlátù tí máa ń lọ ní gbogbo ọjọ́ sunday ọjọ́ ìsinmi wọ́n máa wá ṣe àdúà òun wá ní àdúà kan ní ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ kìí ṣe ọ̀sẹ̀ pé ní àná ni sunday kan kìí ṣe ti ìjẹ̀sán tí ètò lọ bífọ̀ ìjẹ̀sán ni sunday lókan ní àfa àwọn tó ní àṣàlátù lọ́ba gbé nàró ó ní ọ̀nà àró láàrin gbogbo èèyàn lọ́ba bẹ̀rẹ̀ sí ní nù lọ́rọ̀ pé iṣẹ́ ẹ̀yà dresser ti ń ṣe o yóò wọ náà o kíní kan kọ́ pàṣẹ yam dresser tí ó. ẹ̀yìn bèrè pé kí ní jẹ́sẹ̀ yam dresser iṣẹ́ hair dresser iṣẹ́ sírun àwọn aṣerun lọ́ṣọ̀ọ́ aṣerun lóge àwọn obìnrin.

0: ko pa se seun seun ti ko wa se mi se oni so ri yawo to nga kan to wa ninu le jam beta lo nga gan ko la ro ojo o lo ni o party pe ko lo ko se mi ko to ma ta te ate nka oro n ba mo ku mo ro bo o n bo na
1: eni to gba mi wa eni to wo mi so
0: ede ba pe ede ina ni oro papo oro imo papa imo iwa papa iwa konko bi eni te omo oba alade ni miji gan jigan togo togo togo togo abogbon notun ni mi tosan tosan o toru toru gan tori pa ajin na lawa yi omi lokunrin si ba emi gan gan lo emi lokunrin si ba olori alaroye ni lanu oni mo yin tin wo sosan so in ba fi wole ko mo ba bo lẹyìn ìgbà tí eléyìí lọ tégbèrègbè tégbèrègbè láàrin bí ọ̀sẹ̀ kan sẹ́yẹ́ ní ọmọ pé mary buman ni o ọgbà nọmba rẹ ó ní ọmọ sẹ́ndì àkáǹtì nọmba rẹ sóhun kò wá táwa léèyàn ọlọrun torí ọlọrun tá léèyàn ọlọrun tá la fẹ́ pè léèyàn ọlọrun nílẹ̀ nàìjíríà táwa yìí ọkàn rẹ nìkan ni ó mọ ọkàn rẹ nìkan ni ó mọ kò sí èèyàn mọ́ o kárẹ̀ ní ìbárìn lọ́kàn kú adéyínká pẹ̀mbọ bí awérin ó ti ṣẹlẹ̀ síbẹ̀ rí nígbà tó fi wà nìbàdàn náà ó ṣógbó léléyìí tí mò ń sọ yìí ṣùgbọ́n nígbà tó fi wà nìbàdàn náà irú rẹ̀ gangan gẹ́lẹ́gẹ́lẹ́ ó ti ṣẹlẹ̀ náà bó jẹ̀jẹ́ pé nígbà ọmọ yìí tí mari nígbà ṣùgbọ́n téléyìí ọmọ pé married woman ni láì láì láì láì muhammadu rasulillah sallallahu alaihi wasallam ibi mo ti lọ náà ni wípé pẹ́yàtà bá ń ṣe wáàsí àbá bá ń sọ̀rọ̀ àwọn obìnrin ká máa sọ tàwọn ọkùnrin náà dáadáa náà torí obìnrin ò lè dá sí náà ṣe fún ara rẹ̀ kò sí lẹ́ẹ̀sì bí àní àyín ọ̀hìn ọkùnrin náà ni wọn jọ ṣe
1: ó gbà mí lọwọ
0: ẹgbẹ ibi tí mo ti lọnu látàrí ọrọ tí bàbá wa apostoli sunday ọjọ kọọlá tí wọn kọ fún wa wípé extramarital affairs on the part of men kí ìyá wa nana àwáwo náà káàná tó dá sí wípé àìní àgbọyé ká mọ̀ mọ́ bára ni sọ̀rọ̀ ká mọ̀ fọ̀rọ̀ ọ́nú ká mọ̀ fọ̀rọ̀ ọ́nú ọ̀rọ̀ tó yẹ ká jọ sọ ní tùbí nùbí ká mọ̀ gbé sínú láì ní sọ àsọyé pọ̀ láàrin ọkọ̀ láya òun náà ń dá lẹ̀. ẹ jẹ́ kí n tó mú nínú pọ́ìntì tí bàmí apostoli sunday ọjọ́ kan látà tún fi ṣọwọ́ sí wa.
1: ìwọ ló lúwọ́ títí ayé ni.
0: wọ́n ní denial of conjugal rights. Ṣé ẹ mọ̀ tí mo yún? Denial of conjugal rights. Àwáwò sọ wà ń bẹ̀ ń sọ ọmọ tí mo rẹ̀. Sọ ọmọ tí mo rẹ̀. Fífi oorun dun ara ẹni. Atọ́kọ àti ìyàwó ká máa fo oorun dunra wọn. Bóyá ọkọ ni ara rẹ̀ gbá yágiyági kí ìyàwó ọmọ sọ pé bàálà mọ́ ọrẹ mi dẹ. Ọrẹ mi dẹ. Lóòrèkóòrè èyí ò fà á tí ìkan nínú àwọn méjì tí a ń forún dunra wọn tí ó fi máa fẹ́ na sẹ́ẹ̀ta látàrí ìdí èyí kò sí tí ò lè ṣẹlẹ̀ sí ẹ̀tí ẹ̀ gbọ́ làbárè tó ṣẹlẹ̀ ní Ondo State kan tí bàbá aláwo tó ta àtẹrù ń pa níbi tó ti ń yan ìyàwó páìtọ̀ lálẹ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn a ní ò ṣe èèyàn mọ́ o àwọn tá a mọ̀ pé léèyàn ọlọ́run ẹ mọ̀ fi ẹ fi yẹ̀yẹ́ mi ń lẹ̀ ọ̀sẹ̀ mọ̀ pé ń gbà bí kankan síríọ̀sì ọ̀rọ̀ mi tí mò ń sọ ní kẹjá di ìmú ń bẹ̀ odòdó ọ̀rọ̀ tó wà ń bẹ̀ adébàbà aláwo ta àtẹ̀kùrú ń pa nikú bá pawó bí ẹni tí ò gbọ́ fà ọ̀pọ̀ ń ṣègùn bí ẹni tí ọ̀mẹ gbòó wà kọ́lọ̀ mọ̀jẹ́ ìjẹkújẹ tá a mọ̀ jẹ́ ọ̀ràn alọ̀run àpàǹdodo kílẹ̀dùn ọ̀sàánú yàásín wà láìtàláì ìbáṣepé olúwa máa ń ṣe àmì ẹ̀sẹ̀ ta ni yóò lè dúró ta ló mọ́ nínú wa ọlọ́run àánú nìkan ta fi le yege o si tin wa lai ogungbo yasin sango olorun oya oba talango gbogbo wa ina ke o today ti o yan le in lu jibiti e ti o lu jibiti in pomo olomo lekun jaye e ti opo mo olomo lekun jaye iwe ni yi o iwe ijoba abetele ni won gba owo eyin ni anu ni kan olorun o fi gba wa wallahi taala ogun gbo yasin if not ina keu ni o olorun ba ngbo agba wi mi ni iwa lolu ajo bi ere ni ke se re fa another point ti ba mi apostle sunday o jo kan la tan tun ko won ni impatient I need to. And it's all what we saw. It's one for what back on any we pay. O see, now my own foul, O see. Ati, he say, Mele, can you yell le, O book or le, Belu, O see, I died and you're alone, that's my destiny, my dear Mosio. It means the lamb will look for me. I want to go me low, I want you to my boy later. Àwọn aláti ìlẹ́yìn mi nílé lóko pa ẹlẹ́yìn òdi. Má dẹ òsì, má dẹ ajá rẹ òsì, má dẹ sí àwọn. Ìní mòsí o, èmi ò ní mòsí, èmi ní tèmi adéyìn kápẹ́ ń bọ bí àwọn erin. Ọlásùnkàn mi, kásà máa ṣe dáadáa, èmi ò ní mòsí. Ìní mọ̀ bà ló jẹ́ o. Tí n bá ní kí n máa fàágùn, wàláì, àwọn àtẹ̀jíṣẹ́ ti wọlé, lànà búkì ọba, àwọn ní nà bébí. Born baby. We any two tea to ya se na nim be mo to na di ya. That a ribe. You woman rather da. Why di abiodun yukuli? I want economic problem. Economic hardship. Get that people about posting in the sort of pussy. Oh see. Koda omo yin na omo ibo na ba wa da si nwi ado nika Justin oni recent widespread of feminism and its hypocritical proponent from the male gender okay no ani awon ti won tan so pa won ja fe to obirin e to obirin awon feminism ti won mo n wa equal right laarin okunrin ati obirin ti won fe da olorun se to ni proportion re pe oko lo lori aya tan fe daru ai wa fagba fe nikan gangan na ni o ajakayo.

kẹrù mọ wọn bẹ níṣe. Ṣọgọ́ òní ká mọ́ ṣàmọ́ nǹkan ẹ bọ́ra. A ò ní gbọ́kú ẹ̀dán, a ò ní gbọ́kú rẹ̀lẹ̀.

0: mutazawwiji
1: eyo baba wa si ju ade e ba ki baba wa e lo mo musa ki baba wa oni ofu ibe mo sumo ba ni wegbeje mo jin la so ba ni wegbeje e baba wi be fun baba wa si ju ade aro ba mi ohun lo ba pa ijoba mi re sa
0: fa wallahi la buki ala sakini fara walakinani abuki ala mutazawwiji
1: eyin lebe eto ko lori yawo e asemalaye eyin lebe eto yawo lori oko asemalaye baba ko pamile re won ti o baba ji opo nbe ni ko buru ni ko ri bi mi ni won wa ti ni won wa ti ni gbogbo nti jogun te ri telo mi gbodu le ni in to ku ti o lopin ni baya bi o ba npe nta ba fo gbogbo gbogbo ohun o ti e ni fo gbogbo ohun o ti na kese ba le bayi e ba wa ti o kalu o koro mo musa burari nbe lara mi ko si te yan lo to na mi laye mo ri nkan na
0: fa wallahi la buki ala fakini fara
1: mo kan ni aye ko ma gugu lenu agogo wo e je lo mo do e dana si yo yo ko tun fo hun mo afa ni ba wallahi eyin le fe olu abi ile fe afa ni mo fo olohun me bura
0: la buki
1: eyin ya wa afa ni ini sunkun rara
0: ala sakini fara
1: won ni ki wa fa olu ni sunkun o ni ni sunkun ini sunkun ti ba di tan gbe sare ti won ni ha lagbaja lojo na yi tojo na kun na won ko nu sare tori kaluku ba sunkun olowo ni sunkun olowo kan mo re ni
0: fa wallahi la abuki ala sakini fara
1: won mi ba de bi gan ti mo ri ti kaluku ka wa le ri ti won ke ti won wa ekun mo to ni kilode oruko won wa ri ri eyan le ti mo to pa won irige bo ese ge olowo kan ma fese park mo se gbe kan bayi won kan ma re ni ke as good thing na tonu olowo ni sunku
0: fa wallahi la abuki ala sakini fara
1: eya bi aba afari ti ba de bi gan ti mo ba omo kori ama kori baba ama omo bi merin re we toju bo rara kaluku wa sun pe kaza olohun o si pa baba mo si pa ya won afale bi ni sunku
0: fa wallahi la buki ala sakini fara
1: ile ife mo da o
2: allah
1: ile ife na la joko yi olohun jo da fun baba wa oni ofi ife
2: amen
1: olohun je mi won ogun
2: amina
1: awon ba kan be won mo won ara won ko ni ja to ba wa si si ja to si yo ni won ma disturb awon oni male ko yen baba wa oni won wa da olohun mo olohun wo la ke baba wa oni ofi ife si ju ade won da olohun mo gbogbo nti ma da mu oba leri ite olohun oni jo sele fun baba si ju ade
2: amina
1: ekun laye ri eni lewo pa baba de be so ni ke afalu won ni ke eni na jo baba de be oni ke afalu won ni sunkun iyawo ti oro ko ma omo lo si kere yi so ni sunkun afani ni sunkun kini wa pa wole kun laye ri
0: walakinani
1: awa le re mi ni temi mi afa
0: abuki
1: ibi ama wa sunkun ma si ma ke
0: alal mutazawwiji walakinani abuki alal mutazawwiji
1: eyo molu abi le fe afa le mi ama wa sunkun mi ba de mu to si alogba tawon nilu nbenta tawon nferun pe pa ra ra pa pa pa ti o gba won ore yawo na njo nta afa lu won wa duro be ko won ma sun kini gba won lekun pe olohun o tani okoko kunu awon mejeji se won je won omo abi won ni je won omo se won ra yelo abi won ni ra yelo
2: allah
1: so ma re ni yawo bi abomo bu se gbesi aye ere ni won o lo abi ama won gba won ba njo lowo ni ah to ni lu gbe dede dede ya ya wonu dede dede won ba lu apada si ibu won ni lu apada si ibu won ma afani tin ko won lekun
0: to o ale kinani abuki alal mutazawiji wala kinani abuki alal mutazawiji
1: ibi afali mi ama wa sunkun imare nti ban se yawo oro yawo oto ni be ba ri ra yin e fe ra yin ona won won agba fe ra wa ka toro mo ta fe fe e lo do ba be omo yin a fe fe ni injo wa na e yin fe a se ru e ilu to ku to tin se ru e dada nisin ilorin number 1 to tin se ru e dada pe a fe fo mo yi ke ba ka aje agba amọ ni gbogbo ru awọn ilu mi ke se ru ya yin o awọn ilu mi o ti ye yin na
0: fawallahi la abuki ala sakini fara
1: abasi ma dada ku
0: walakin ani abuki ala mutazawiji
1: kọ́dà bẹ́ẹ̀ bá bímọ ohun tẹ́ ẹ gbèsàn ní àdé bẹ́ẹ̀ bá sì gbèsàn ní àdé ẹ pò bẹ́ bẹ́ẹ̀ sì pò bẹ́ ẹ pè ká lábẹ́ ìdá ọbẹ̀ láláyé bẹ́ẹ̀ sì pè ká lábẹ́ ẹ pè napoli tó dàbí èkó ìbàdàn bí ìbàdàn ẹni yóò wù tẹ́ lè pè tó kó mọ́ ọmọ tẹ́ tọrọ ìyá rẹ̀ ẹ̀yin lè bẹ̀ ọmọ àlè lẹ́bí.
0: Àníkẹ́ òsùn nàti.
1: Ìdàgúrè Ingel Kiyama àwọn ọmọ kan bẹ wọn ò ní wọná wọn ò sì ní wọlé jẹ́nà ẹ̀yin lè bẹ̀ ọ̀rọ̀ tá a bọ̀ ọ̀pẹ́ lọ yẹ dálẹ̀ lónìí àwọn ọmọ kan bẹ wọn ò ní wọná wọn ò sì ní wọlé jẹ́nà Ingel Kiyama ó níbi tí wọ́n wọ̀ èyí nǹkan àbáwá ni ó níbi tí wọ́n wọ̀ àwọn ọmọ ọ̀hún òun làwọn inú wọn lọ máa lé wà inú wọn lọ mọ tó ṣe ń tí inú ìyá ò dùn sí bọ́yọ́ fẹ́ lọ́kọ̀ ìyá ni mo ní ọmọ fẹ́ yí wọn ni àwọn èmi ọ̀fẹ́ o ó ti náwó fún mi jìnnà ó ti ṣe gbà ọ wà lọ́ọ́ fẹ́ kíláàsì ìyá ò sì fọwọ́ sí tọ́ba dúdú àti àmọ̀ kò ní wọ ọ́nà kò sì ní wà lẹ́yìn náà ó níbi tí ọwọ́ a gbọ́dọ̀ tọrọ ìyàwó ká tó fẹ́ ẹ wá wo iye àwọn ọmọ sìn kò sáà ń tọrọ ìyàwó wọn abájọ kọ́kọ́ ríra wọn ń bọ̀ lọ́wọ́ tẹ̀ wá gbé tí ó gbé gbàǹjo sínádé àṣẹ ti wọ ayé wá gbàǹjo síná láǹṣẹ̀ ti bá dé kò sí wàhálà mọ́ asalaamualeykum sista ẹ jẹ fún mi nọmba yín ọ parí ọlọ́run tún wá ṣe kísà fún wa ọbásanjọ́ ntọ́ dalẹ̀ ọlọ́run tún wá ṣe kísà fún ansẹ́tì ìyàwó wa fún ara wa náà la tún pè ìyàwó wa fáwọn tí ń pè wọ́n ń ta bí kìnnìbá ti dún pẹ́ẹ́rẹ́rẹ́ ìyá sọ́dá gbàgbàgbà kìnnì ń dún àwọn ìyá tẹ̀ ń wo yìí wọ́n sì gbọ́n wọn wà á ní pé mẹ́rin o nẹ́tíwọ́ọ̀kì nílé wa yéé dá ńlọtánu láyìnlá gbogbo ẹ̀ dọ̀hún.
0: Àníkẹ́ ìsúnàtì fàmà ọ̀gbìbà ìsúnàtì falẹ̀ ìsàmì ní.
1: Ẹ máa sọ yìí ẹ máa fẹ́ra yín sunnati ìlànà èmi àná muhammad
3: sallallahu alayhi wa sallam.
1: Mọ̀sẹ̀ bẹ́ẹ̀ yóò bọ̀ ànábì bíi kí
3: táyà ti omi ní. Sallallahu alayhi wa sallam.
1: Ìlànà mi ni o. Famin rọ́gbàdà asunnati ẹ̀rí ẹ̀ bá nàbìtì gbé kalẹ̀ famin rọ́gbàdà asunnati ẹni bá sẹ́rí kòmí súnà èmi ànábì falẹ̀ ìsàmìnì tọ́ba dídú àlìkìyàmà kò ní sí nínú ọmọ ẹlẹ́yìn ànábì kọ́dà kọ́ lọ́mọ kan nígbà sí ti jẹ́ sísì àwọn ìyàwó tá a wá fẹ́ àtọ́jú wọn ní àbáǹfẹ̀bí pa wọn àwọ̀ ọkọ. Ìwọ wa lórí ìyàwó ǹjẹ́ àpè mọ́ ọlọ́run o ẹlòmíì níyàwó lé ìyàwó dáadáa ẹ̀kọ́ ọlọ́run ọkọ olùsí ọkọ gbẹ̀wùdání ọkọ ó níyàwó tó dá lé ìyàwó ti tọ́jú yóò ti gúnyà yóò ti ṣèbẹ̀dẹ̀ ìyàwó ọmọ rẹ̀ jẹ́ pé bàbá aláìdé òjò lóṣù wọn ò tí ì dé ẹgbẹ́ bọ́lú bàbá aláìdé wà ọ̀tọ́ ọlọ́run bàbá aláìdé ẹni bọ́ wọ́n wà wọ́n bẹ̀ ń lé àlè

0: bara ni le wo pa emi ko bi bara ni zo ba jona ama bi bara ni ti se yawo ti mo ba nse wedding eh won focus ra won lowo emi ma so tori pe mo bo won ti lo aye won awa kan ni wo ti won raye lo yi awa kan ni wo ti won bi mo ti won oro mo toju yi awa kan ni wo ti won bi mo la ma won lo se ora isa ngareji bi won ti bi eni ti nbo ni won bi ohun na a ma ko ti e bi o ti da ohun wa pe temi mole ko koja oni biru wa yi baba si ah la ilahi oni biru awon yi te tele ni fun won lowo won be lodo wa na e bi fun won lowo n bayi ti nbo ah awon musafa ti ani olohun re ni kan ni pe e ko lojo na njo ti ma bere si fun won lowo lo kan ba a pari wa sata nbo ta de oja ni waju ile oba ti o do bu lo kan ba ni ah fa ti ani ah olohun da mo ah oni biru ayi lo mo ni ah o deserve owo wa olohun oni je biru yi mo ba fun won 500 go le mi na fe mo tun le da pada sapo mo kin pe mo fe yo 100 a ma du awun lagba ba gbe fun won ni ah olohun oni je biru yin lo to orun re lasu eru n bayan ka to ape n to bimo mesan eni obi meji o ti ri to awa bi mesan shifu alaji baba shifu ah omo bi merila e to wa fa won ti tale tili ogbadun korun je ri je pelu awon omo e tili ogbadun e ka kunmo pe yawo n benu ile be ba lo e le ma se lo dabo pelu e ti se bo lohun e gbagbe pe ba ba lo bi ta wa yi tan a tun lo lo bi kan ohun ninu lele ohun ninu lele bo la wa lo o toju yawo re ni bi yawo ba tin se to to lohun ni ko se e to ti wa leri won ka toju yawo wa ko ma wa legbe wa gbogbo gba oko mi o ni ri aljanna eyin le fe yàwó rẹ gbọdọ lọdọ rẹ o lẹyìn gbọ bá ní gbogbo oúnjẹ wa ebi inú ìyàwó ti ẹ dùn àwọn alákọwé èmi àwọn ṣàdúrà fáwọn alákọwé pálákọwé ọba dá sí gbogbo nǹkan wọn sì dáńbi ẹyọ kan bí n bá ti ń páàkì ọkọ ọfẹ ìyàwó rẹ ti jáde wọ síta tọ́nà náà ni àmú ọ́nà àwọn tá a ká kẹkẹrú wa báyìí bọ́kọ̀ bá ṣe bù ún ta gbàtà sí dáadáa ìyàwó òkè olùsí òun náà ló dé ètò ẹ̀kọ́ wa pàdé wa kó dìmọ́ wa bàbá ètò wa ló ṣe kí wọn náà ṣe bí alákọ̀wé àrùwọ̀ ọbẹ̀ fílẹ̀ àrùwọ̀ oúnjẹ fílẹ̀ àwọn ọmọ lọlé ìwé fún wọn ni àwa náà wá wọ́wọ́ tá a tún sá fún padà olú ẹ̀wá dé ń wá ń dáná lọ́wọ́ ń bí kíní sí tóògùn tó ti fẹ́ kíní ìyẹn wá bọ̀ látẹ̀yìnké ajá ṣe náà bù mú dé kò ní dá fún ẹfẹ́ tì mí nínú bíyàwó bá ti se ntọ́ da dada ni kọ́kọ́ náà ṣe kí wá làwọn wọ ọkọ lórí ìyàwó kí ni wọ ìyàwó lórí ọkọ ibi tá a lọ lónìí náà. ìgbà tí ń bẹ ní múndí àpọ̀nlẹ́nu ńlá kí ló wá dé ó di ìyá lukú tán ó di ìyá arísí tán ó di ìyá múlíkà ó di ìyá fàtáì ó di ìyá sẹ̀rífì ó di ìyá ramadana ó di ìyá ẹnu ọ̀wá ṣe kún alámà ìwọ ọkọ wèrè ni ọ.
1: Mena isu sakanto mini ojidi kan.
0: Bójo bá subi iná ìtagure àfi ká débè. Bójo bá subi iná bí wọ́n bá sun ọkùnrin yọjà nígbà táwọn bẹ̀mẹ̀ mú ní àtàwọn àlọ́. Kọ́dà tọmọge bá jáde tọ́ba ní. Bọ̀dá Lukman ẹ máa wá lọlé òjò yìí máa ṣe ọmọ fìyẹn rẹ̀ ojú ojú tó bá rọ nọ́nsẹ̀nsì àti mo ti rí ẹ lásán àìmọ́ ó mọ̀ ná. Olosi awa abiluku tan obirasi datan kọwaze kiisi ma kọwaze mujade ma wa le gbelo captain cook o le gbelo bẹ mọ kọlọ jẹ kẹjọ lọ jẹun kẹjọ jẹ snack káwọn yẹn ma wo yín ní olégbé ya fashima ni ẹwọn ni ẹ bí baba fashima náà sì ni ọba gbé meat pie wọn náà jẹ ẹrántí ìgbà tẹ.

0: ti ń bọ̀ ọjà jẹ àmọ bó tiẹ̀ máa tan obìnrin bàbá àpò jí àlọ́dọ̀ ọlọ́run sì máa tan tilé má jẹ́ ó fura. Ó gbé lẹ́yìn ẹjọ́ máa lọ máa wọ́sẹ̀ pọ̀lú ẹjọ́ wọ Mr. Big mú ti ẹsẹ̀ náà tàǹdé bẹ́ẹ̀ kó ní o pé mo mọ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá rí sí èmi ní Mr. Big àbọ̀dúpẹ́ ọwọ́ ara mi tó àwọn arábò ẹ̀ fún ó ti máa wọ aago pé ọmọ sọ láyé múra tí ó parí lẹ́kṣọ̀ ya àrí sí ìjà mọ̀ lọ anímísìrì bó ti ẹ̀ jìyà lọ́dọ̀ ọlọ́run náà kọ́kọ́ sè yí òun náà.
1: Askinu na.
0: Afa Idris Opeloye ewo lo wa dale.
1: Mina Aishu Sadanto
0: mini oji
1: ko.
0: Iyarizi mawo ko re pe ko wa lo mo igba to lowo iwo ni waka. Ya mulika mo boju pinji oko re tori pe ko wa ni moto mo igba to loko hun iwo ni gbe ka. Kilo wa de iyarizi ya mulika ya saida kilode tọkọ rẹ wa se pe lọkọ mọ bọ ba pe ru lọkọ rẹ mọ olulosi ni o.
1: Askinu na
0: ọrọ ti a tẹ
1: mi na esu sakanto mi ni odidi ko
0: ọba bara ọkọ rẹ wọn baba ara yawo rẹ
1: wala tudo na li tudo yi ku ale ni na wàhálàtì hamule fàáfikù alẹ́ iná hàtà yàtọ̀nà hamula wọ́nà.
0: Ẹ mọ̀ ìtàkùnlé ẹ̀yin òbí ẹni náà. Ọlọ́run fẹ́ràn yín púpọ̀ kọ́lẹ̀ yín lè bá máa lọ mọ́ àṣejù yín lọ́pọ̀ ẹ wò wàhálà tẹ̀ ń ṣe oṣù mẹsàn-án ọkọ ẹlòmíì tó báyìí bó ìtì tó bẹ̀rẹ̀ náà ló ní wéèjì bó bá tẹ nǹkan èèyàn mọ̀ bí wọ́n tẹ̀ bó ti ní wéèjì ọ̀wọ́ ẹ̀yìn ọ̀dọ̀ yín ni ń bọ̀ ẹ̀rùn ọmọ náà ni tí èbọ́lẹ̀ ẹ̀rùn mara náà ni àmáṣejù ẹ̀wà lọmọ mọ́ bẹ́ẹ̀ bá jà ìyẹ̀bẹ̀ yìí lọ́lé wa bàbá ń kọ́ mọ́ ọkùnrin ọgbọ̀mọ ni Nàìjíríà nu nílùú Èbó obìnrin ló ní nǹkan obìnrin ló ní ẹ̀tàn yà ń ṣe wọ́n bí ẹyin lọ́hùn ọkọ̀ ògbé báàgì lọ́wọ́ àtúbàgbé kan ọba mi sọ́mọ bá mi tẹ kọ́ wọn sáré ọmọ òun gbà bàbá ṣe wára pé ọlọ́pàá láàrin ìṣẹ́jú méjì bó ìbá àbí ọmọ mẹ́rìnlá òun ló ní nǹkan ẹ̀ Nàìjíríà ọlọ́run fà wà láyọ̀yọ̀ kí ni òtún wá jẹ́ àmọ́ tọ́jú ẹ̀yin ìyàwó wa jẹ́ mọ́ àmọ́ nara wa ká tó fẹ́ yín tọ́ba yẹ pé ẹyọ kan péré ládùúgbò kan àwa bí ọgọ́rùn-ún là ń lù tá a lura wa tẹ́yìn ẹlòmíì yọ sọnù tó ìpẹ́ ní tọ́lọ́run ní ọjà mọ́ lọ́wọ́ yìí ojú ẹ̀ wúkọ̀ fẹ́ rí náà dáadáa mọ́ bí ẹyin làbá máa ṣe yín ẹ̀yin ẹlọ mọ́gà ládùúgbò sì gbé ti wà mọ́ ìyàwó ẹ̀rìn ládùúgbò wà mọ́ nǹkan ẹ̀ ní kẹ́ mọ́ bàá fara kan ẹ̀ bá ń tà wá làbẹ́ká láwọn làbẹ́ká mọ́ni mọ́ wá dúró lé mọ́ ni àwọn eléyìí ló yẹ sọkùnrin ni ọlọ́kùnrin ni mọ́ mi mọ́ àdàbí àwa ni ládùúgbò tí wọ́n bá sọ̀rọ̀ wa ni ó ní kò sí tẹ̀sán rẹ̀ ńbẹ̀ ni ọlọ́run tí ń pè ní ọ̀jẹ́ kọ́ mọ̀ ọwọ́ òun wà lérí gangan mọ́ni àwa nàìjíríà a mọ̀ ọwọ́ wa bẹ́ẹ̀ a mọ̀ nàìjíríà tí wọ́n ń kéwú tí ládùúgbò wa lábọ́ bá ń sunkún gbà tí ń gbọ́ alùpùpù ní ìmọ̀ọ́mù gan sùdé kéwu ń sunkún ẹ wà láwọn alábọ́ kan lórí láyìn tẹ́bájọ tó ẹ̀yìn tẹ́bájọ tó dé aram tẹ́bájọ máa rí ìmọ̀ọ́mù àwọn náà ń sunkún ni wọ́n ń gbọ́ ní tí wọ́n ń yíla nàìjíríà nàìjíríà lè ní lọ́tọ̀ lérí ìrù o ti wu o ti wu gbogbo a ti kó le o le tí ọ wà á jà nù ẹrù ẹlẹrù tá a kó le o le do ayọ ami yóò ti wo pé ok alhaji kini ra fídíò lánà alhaji kini náà ra kámẹ́rà lánà ok ọfẹ lọtọ ilé nílọ o nílọ ọjà lè ní ládùúgbò alukurani tí wọn ń ké yìí ẹ wo nàìjíríà ẹ wo bí abára wa dé àwa mọ iye ẹyin ìyá wa kí ló tún yá mọ yìí ẹ pọ ha àwọn kan tún kàwé lọwọ nísìnyí dáadáa ẹ lẹlẹ àánà ti di pé ọkọ fẹ wọn wọn wá rán àwọn aṣọ tí wọn fi máa já ọkọ gbàmẹ tí ọba máa lò lọwọ awon daddy ni ah daddy si won ni awon omoge awon 25 years old won ni won iyawo ngbe po ah awon yo lo ran aso ti o fi idaji chesi ile ah ti o ma bo ah olohun o gbogbo boju ti ma ti yan ko oju ori ti inwoko baka tun ni ngba gbogbo yin gbogbo e bo ni gbogbo e ni kubo e wa laye roju mo laye ti abe roju olohun wa ni won ma pin esehun en tin ba ntoju yawo ti e yawo tin ba ntoju oko ti e eni o ba toju omo en tin ran ti bo hun roma en to soju si e lori omo to bi emi olohun ma pin ma ni e ma ga iwo to na ni yawo ti yawo ti na ni re tun ma ni o ma yo le fun o mo le e ma wo olohun olohun wa npi ja kaluku wa ja ara wa e wa baba wa ta balaye ne ba gbe moto lo mo si ra sugbo fun yawo won won ra gugu ebo ah la ilaha illa allah mo ku se yin oko suwe ba o na ni na eh oko mi sadu olohun ni je osoro fun o isu ni won ko bole mu awon ti sin olohun je gbe akura wa ni bisu merin lo ba ra wa to ko bi ogbon lo fun eyi ti be ta lo mo tin kawe lowo ni university to ko su bi medogun lo fun ateran to da ka won egun kankan en to go afun na wa gbe bayi o ku ti mo ko ti ya bi kan ko to ko yin wa melo bi wo ko ba ni o ti e mo to da ni ah in bo mo nu bayi mo ko kan awon egbe yin se to ju yi lo e pa awon mo enikan ka ko bole mo wo ko to run lowo o ti mo pe ri iburi o ti ya bi kan o ti ko to da so mina haizu e olorun bo ti gbe kale mina haizu sakantum min ujidikum allah yawo yi ibi e ba ngbe ni ko gbe yawo yi ibi e ba wa ne ko wa ba ba lo to ba bo ko fo lese pe baba ri sika tun temi nikan olorun ni mo ni fe si mo ni fe si yawo re ba wole bo ti won na si alejo bo ko ja alejo bo tata ko baba mo le ka tu olorun ni mo ni fe si eleri ibu oko ni ma bu be bu awon lasun na ki se mi fe ni a ma sokan sokan ta ma tun fe kan na kun te lo gbera Mr. Big ni elomi a si gba de de ge abe lenu sibo ti o gadun ah hibu ti e ba o
1: ask no one mene hai su sadan to mene hudidi ko
0: ibi te n ba gbe ibe ri e fun wa gbe iyawo re re ejo ma wa ni eto oko ni iyawo re re e gbodo jina si eto oko ni iyawo re re gbogbo ohun yowu to ba je sewa wusa baba rasuya ni sabo baba je ku yo tun pe wale fun yawo e hajjatul lat to gana madun la e ona ni ah mi jinna wallahi na zun ibaki musa yo si di manke awon ti wa oju ni o se wo yi oju ni o se wo yi nbe lo ti afun ni sere ajegun oko mi n park moto nta awon yawo mejeji sin ho wole pe yari se wole e wole lori ibu ni o moto re ni ani e wole kaluku wa loju kon wa se bi ta ran ti sun o na wa wole awon wa sare jari won pa ri e ka sa eh ore yin awon tun gbe tomi to roju to fi wole oda ore yin e soro na eh ore yin ti moda gege mo wale eh mo fi message le fa won yale wa in wale wonu won ta lo tan fan ah ko mo tan fan ko ru opa won le o tun wa lo fowo kan video wo
2: yeah why is he hot like this ta lo tan video
0: ah eh awon wa da mu àwọn sẹ̀rí àti ìlú kí wọ́n lọ mú kẹsẹ̀ ìwà lẹ́kẹ̀ẹ́ ìmọ̀ láwọn fẹ́ inú ilé mi bí tí mi ti dé à ń pè tó àwọn ọmọ ni o as from today ẹnìkan ò gbọdọ̀ wọ́ọ̀kì kankan tó jẹ́ set inú ilé ìmọ̀ ẹ sà wọn lọ bí sẹ́lẹ̀ àrùn ìlà ọkọ̀ mi bọ́lọ̀ ń bá ń fún àlìjẹ́nà báyìí ó báyìí kí báyìí lọ́wọ́ ń fún àlìjẹ́nà lọ ọ̀nà báyìí lọ́ lọ ẹlòmí ò ti mú fún tẹ́ ń se báwọn ìyàwó yín ẹ ṣe ń tọ́ lọ́nfẹ́ ń bi orun sọ́sùn nìkan lẹ́lẹ́mí tí wàá báyàwó rẹ̀ sáwàdà ké báyàwó sáwàdà o yẹ wàá sọ ìyàwó ẹ̀dá láwàdà mọ̀mí ìyàwó náà ni ẹ lórí ibu onílò orun bẹ́ lónìí nù asùn lónìí nù ba tin sada abo ba won asun on akira go reason after 10 my jaja lo so ya wo ke mo ti mo po run na le le ri bu fin ki wa bo lati ta won to ke se be tele o fri pelu yawo re o je yawo ni o fri pelu re ko le so so gogo to ba fe so dalu quran en wi askinuhunna min aysu sakantum min ujdikum ibe ba gbe ne je won ma gbe e le jo ma soro askinuhunna min aysu sakantum min ujdikum yawo re feran re nati gba tin be lomoge to nwa ki nati gba tin be lomoge to ma ro nati gba tin be lomoge oto ni bi to be fo gba ogbon oto ni to ma lo fo gba o na ge te ma fe yan ba wa nta fa eringa ah ubi bolo bolo ubi o fe riyan mu ni mo pa nta won ni ah kai ejo mo be won ju olohun elomi si tan omo lomo tan omo lomo tan omo lomo omo to won ti rely le pe yes this is my husband ah o na pe kini ni ma so fa mo re ah omo ni ma le fe muli kake olohun po kan je ni ah e wa gba won afa o won ni bo ti nje omulaide oje tan oyowo sherifa ogbotan oyowo alabare ohun lorun je lowo o tin sa ka o yo won bi yun na ah ase inna zinadaino
1: inna zinadaino farina qiradida

0: tẹ̀rí ni. Kójú ọmọ gbébì kan tẹ rí ni. Ha!
1: Kéyìnà!
0: Kírẹ́dìtì ni.
1: Fáyínà kírẹ́dìtà!
0: Ẹyin ìyá, ẹyin ọkùnrin, fáyínà kírẹ́dìtà! Bọ́ba fi rọ́lù tọ́ ya, gbèsè ní sinà síse. Àwọn àfọ́ ọ̀dọ́ ti sin iná. Àwọn àfọ́ ọ̀dọ́ káyà ọlọ́run bá wa dé ìyá ìmọ́nu kúlà nígbà kọ̀ọ̀kan jù.
1: Iná zina dé iná fa iná kìrá dìtà.
0: Ẹlòmí àti ìwò yẹpẹ ìṣẹ́jú méjì. Nínú àwọn àfọ́ ọ̀dọ́ nù yẹpẹ ìṣẹ́jú méjì báyìí ni. Tọ́báwò. Ẹ wá lálẹ́. Alẹ́ ni. Alẹ́ ọ̀tọ̀ ní táwọn alájà bá lọ bẹ̀, ọ̀tọ̀ ní tálájà pàdé, ọlọ́run ló di jọ́ àlùkìyàmọ̀ kò sí ẹni mọ̀gùn. Èmi ọlọ́run láàyò sàálù àmà yẹ fọ àlùwà hàn bí sàálù náà. Kẹ́yàn máa wo èmi ọlọ́run báyìí kó sì máa ṣàbòsí ìnípùn. Ìnípùn èmi ọlọ́run. Bọ́ ọba já lásẹ̀ tọ́ bá ń ṣàbòsí ò lè ṣégbé. Ọba ìlú bọ́ bá ṣàbòsí ò lè ṣégbé. Olówó onúlù bẹ bá ṣàbòsí ẹ lè ṣégbé. Ẹ̀yin apàṣẹ ìlú bẹ bá ṣàbòsí ẹ lè ṣégbé. Kọ̀ṣẹ́ ni mo bò wọ́n jẹ yín yà. Àwa tọ́lọ́run gba ilé ọgbẹ́ wá jíṣẹ́ nígbà tí ọ̀sáwọn àfa mọ́. Nígbà tí ọ̀sáwọn ànábì ọlọ́run mọ́. Ọkàn wọn àfa. Àwa àfa ni. Àwa tá à ń jíṣẹ́ ọlọ́run nísìnyí. Ọwọ́ àpọ̀ nù wa tó fẹ́ gun jíìpù. Ọ̀pọ̀ nù wa tó fẹ́ gun àwọn jíẹ̀. Ọmọ àbí kí wọ́n ń pè kán tó dàbí ọkọ̀ àwọn tó wọ́n fi ń kọrin ìlú Èbó yìí ọmọ náà ni. Àwọn àfa fẹ́ gun nísìn. Ìrọ́ wa pọ̀ láyé. Ẹlòmí àrí nàá sí yàn hàn. Ìran tí òrísí rẹ̀ yóò sì wù ẹni tí ń lọ hàn. Ẹyin dà. Ogun ayé bá yín yà. Wọ́n wí bẹ̀ fẹ́ni kan wọn ni kò ní da fún ìyára ìyá rẹ̀. Tálógun ayé bá yà. Ó ní nínú ẹni sùn ní tèmi rí ẹ̀rí. Tọ́ kí ló rí? Kí ni tó rí? Ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ni kí lọ́ wà lẹ́yìn ẹ? Àwa fẹ́ wẹ̀yìn orúkọ bá wẹ̀yìn tó ń bá di ikú gbọ́ orí ojú. Mo ní kí lọ́ wà lẹ́yìn ẹ? Àfà ní ẹni sùn ní ẹni sùn kí ni? Ogun ayé ọba ọjà. Ẹ dẹ́kun àwa tá a gbé kéwúrà ní ẹ̀wò bí aran kéwú. Ẹ̀wò bí aran kéwú látara pé ẹ fẹ́ di táwọn tó bí wa ọ̀dà. Àfẹ́ gun mọ́tò tí wọn ò gùn. Èyí tí wọ́n bá ní orígun màsílà lọ bá kùn ní marúgbó lọ́dọ̀ ọlọ́wọ́ ẹnìkan bẹ tí ò ní gùn tí ò fi gùn. Víbùtù lọ bá kùn ní dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ má lè Prado wàrí ọ̀ká. Àwọn mọ́tò 7 point something 7.9 point something Tá ló gun ẹnu káyín. Kó bí fọ́ fadà rẹ wọn ò gùn. Wá dúpẹ́ fọ́lọ́run tọ́ yọ̀wọ́ láàrin wọn tí wọ́n ń gorú ẹ̀. Mọ̀mọ́ ilé ẹni tí bẹ wájú. Kí n wá gbé mọ́tò sí bàbá wa síjú Adébágún lèmi Buhari yìí náà fẹ́ gbé. Ẹ̀rí pé èèyàn dókè. Èèyàn ó de Prince Adigo yìí. Kí n kọ́kọ́ sí bàbá Adébágún lèmi náà fẹ́ gbé. Sayé bọ̀ kí n tó dáyé. N ti ń di ayé bọ̀ kí n tó dáyé. Ó tún wá láṣẹ lọ́wọ́. Ìwà gbèrò ọkọ̀ tí ń gùn. Lèmi náà fẹ́ gùn lónìí. Lóòótọ́ ó kéré nu sí Ọlọ́run. Kálẹ́nì kẹjọ kẹ àmọ́ ká mọ́ sáré ìsakúsa. Aré ìsakúsa ba ayé jẹ́ nísìnyí. Ọwọ́ afẹ́ jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ àfáà ló kọ̀ mí. Àfáà rí na wọ́n wá pọ̀jà wá àfáà díjú lọ. Àfáà díjú lèmi mo rí nǹkan kan. Àmọ́ mo rí Ọlọ́run. Mo rí Ọlọ́run. Ìkánná àwọn aláṣẹ, ọba ìpẹ́ àwọn àfáà fọ́ 190 mi ni. Ìbá ti lówó ní ọdún náà. Ìkan náà wọn aláṣẹ ló ní àwọn fẹ kí wọn ṣàdúrà fáwọn. Ọkàn sì burú ọkàn bá pẹ́ àbí kébì náà kí mo rí náà ni. Mo ń bá ní mo rí náà sàárè ìkọ́bá yóò lọ. Màá lọ dá ẹ wà lé a ṣàdúrà fún yín. Ìgbà tó wá dé mọ̀ pa àwọn ọmọ mo ní àwọn aláṣẹ ìlú sí ni. Ìkan náà wọn aláṣẹ ìlú ni. Mo ní ẹ̀sà aago mẹ́ta òwúrọ̀ ṣe. Abadebe ìyàwó wọn bá jáde. Alhaji salamu aleykum. Ìsẹ́sẹ́sẹ́sì wọn ti sùn mọ́. Ẹ jí wọn. Wọ́n bá jí wọn. Làwọn náà bá ń de gbogbo àwọn gbogbo àwọn gidigidi wọn gbé mu ní ọ̀. Ẹ̀yin ẹ kó kinní bọ́ọ̀ta náà afẹ́ bẹ́ẹ̀ lọ́run ni. Ẹ sọ fún wọn sàyẹn ní wọn kó mọ jáde. Àwọn eléyìí ọ̀dà bá sàṣọ́jọ́ wọn pàbá sà. se awon le lo sun ni ah e le sun ba a jo se dile mo ni e ru alquran ni ri yi ni ruru ti o ru leri mo se kankan ni adura yi ba be be lohun amo ko mo yi n ta nse won lo a lo sun awon ma da size to ma gun oko to da ki gbo ba ya to ba wole tan eru leri ni o ana aru an ke tan ke jiwa mi ba wo die agba ru e se mi gbogbo ya ti ku fo kan to to eh won esa eh e pa lowo so wo se okay awon ni won ja ye ki aye nisin nje won ran ti a wa mo bi aba so lohun ona wo la ba wa gba boya fate mo sabu afa won lola e pe wa ni e ni ojo ko ni sa e ru kokoru ileri omi tin benu ele mu ẹyin ti mọ̀ pé ọlọ́run lè fẹ́ bẹ́ẹ̀ ẹ wà gbé kòkò lé lérí ẹ sì bomi sí sínétọ̀ ẹ rù lérí bá a ti ń pè ní àwọn mọ̀láyẹ́gọ́ ọmọ ju nǹkan kan bẹ̀ kóhun náà ò lè mọ sẹ́tẹ̀ǹsì àṣẹ́báyìí làwọn àfáà ń mọ́ ṣe wàhálà àṣẹ́báyìí làwọn àfáà ń dààmú káwa oníkò ká tó rí ta wa wọ́n bá ru kòkò tí erí ẹ̀ báyìí ẹ bá parí ẹ̀ wá ni ẹ sọ kalẹ̀ omi bẹ̀lẹ́ mu ẹ wà bu díẹ̀ fún mu èyí ó ti sọ bọ́lọ́run pé ọlọ́run kò sí nǹkan kan nínú omi àmọ́wọ́ ọlọ́run ságbàdúrà rẹ̀ kó lè mọ̀ pé iṣẹ́ làwọn àfáà ń ṣe láfi ni ó ṣe wélé àwọn àfáà lóde òní wọ́n wá ń bàwọ̀ àfáà jẹ́ ẹ sì bàwọ̀ àfáà jẹ́ ẹ bara ń jẹ́ torí kálukú ló lóko tiẹ̀ nítorí ọba mọ̀mọ́ yìí pọ̀ mọ́ máa rántí pé láàmá ní àlìmá àtọ́ ìjà wà láàmú ọ̀kíyà lèmá mànáàtà wà láàyánfà zàlìjáde mínkàlìjáde máa rántí ibẹ̀ ni láàmá ní àlìmá àtọ́ ìjà nítorí ọba jẹ́ tiẹ̀ kọ́ sẹ́ńtò lè kọ́ fún ọ wà láàmú ọ̀kíyà lèmá mànáàtà nítorí ọba ní jẹ́ tiẹ̀ kọ́ sẹ́ńtò lè fún ọ kò sí wà láì bẹ́yàn bá ní jẹ́ gómìnà tó bá sáyé rí àṣà yín lọ́rùn yọrọ bá ní ìní jẹ kò ní débẹ ẹ wá bíọlá ni ẹ alábíọlá ni ẹ bá àdìbò fún ibà àbí ọwọlé ni gbogbo nàìjíríà àti ìdí irúgbò bẹẹ rí ọlọrun wá bíọlá ara gbẹgẹrẹ tí ìkọọpù kan pé máa bọ nàìjíríà fún tí bàbá mu tí ní ìgúnra ọdàbọ òun ló sì wọlé òun làfà pé wọlé àmọ tíyà lè má mà náà ta nítí ọba ní tọ́sí ẹ nìkan ò lè fún ọkọ tọ́sá bíọ́lá ni ọlọ́run fi jẹ́ orí rẹ̀ bọ́ ọba ti gbà yí ń gbọ́ láyé ọgbàánú ayé ẹ̀tọ́ wa lórí àwọn àyàwó òun làwa ń bá bọ̀.
1: iná ziná tẹ iná fọ iná kíra dìjà.
0: ìwọ tọ́ fẹ́ràn ziná tọ̀ọ̀tọ̀ ju tilé mọ́ ìwọ tọ́ fẹ́ràn. ẹ wọnú ọgbà ni nílé wọnú ọgbà yìí dà ilé wọnú ọgbà ilé wọnú ọgbà bó wà ní ibà ọlájáde lónìí ni ìyàwó tilé sì ń bẹ nílé ẹ̀tọ́ tiẹ̀ yóò fún ó tó sùn káàbọ̀ tó ti sí ìyàwó ẹ̀ lásòókè inú ẹ̀tọ́ tọ́lọ̀ ní ká fún ìyàwó wa ò súnmọ́ ìyàwó rẹ̀ à ń lara à ń sọlá à ń láìdé à ń fẹ̀rónìkà à ń jẹ́nífà àlẹ́ wa ń wá kí àmọ́ táwọn ọgbọ́n omi ọjẹ́ mítìpá yìí débi mẹ́sàn-án kó tó pé ó dàbí kí mo fẹ́ yó mítìpá yìí bó ti tó nìkan ọjẹ́ mẹ́sàn-án kó pé ó dàbí kó n fẹ́ yó àmọ́ nígbọ́n ìyàwó olóyè òkúnlẹ̀ pé alájì owó àwọn ọmọ tí mo wí àtòwó aṣọ wọn ìyàwó nù alájì ọmọ kí mo rí àgbo wàhálà wàhálà mo ń ṣe náà ìmọ̀ ló fẹ́ kí irú owó báyẹn ìwọ náà à ń fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́ aisha ìwọ náà dá sí dis 5000 fi 4000 kún àṣẹbájọ bí wọn ni alhaji ẹ̀tọ́ kọ̀ọ̀kan ó jìyà lọ́dọ̀ ọlọ́run àmọ́ orí ilé kan náà òun sì dúró báyìí alhaji last time mo sọ fún mi ní birthday mi tuesday tó ń bọ̀ yìí ni tuesday ló dẹ̀kú jọ́ mẹ́rin yìí ṣe àgbẹ̀ tax house àdéhùn fún mi mo tún rí àwọn kìnìún kẹtù mo fẹ́ ra wọn á hàjẹ́ mọ́ ó lọ bí yé ti báyìí ẹ̀dàgbọ́n kí mi ní anybody ẹ̀yin náà ni mo ní alájẹ wà lẹ́nu ṣọlá oláìkì òṣìṣẹ́ alájẹ wọn kò fún un o alájẹ wọn fún ìyàwó lé ní 5000 wọn wá kó 80000 fẹ́ nìkan ẹ wá làárà lè jẹun náà yóò ṣe déédé ẹ̀yin ọkùnrin a ku ọkọ lórí ìyàwó ẹ kọ tọjú ìyàwó ẹ kọ bàbàrà ìyàwó ẹ gbogbo nǹkan ọlọrun ní ara fún ìyàwó wa ọlọrun ní ẹ ra ara ẹ ra bra bẹnu sẹri islam rabula tó da fúyàwó rẹ ẹ wà adélébọ adélébọ bí obi ọdún bíi mẹẹẹdọgbọn lọ títì àyà ìfún wa mọtò wọn tún wà ń wò báyìí adélébọ ọkọ ẹ tọjú ẹ ní ọba wa tó da òun náà kọ nkẹ òkè ó ṣe déédéé pẹlú àwọn ọmọ ti sìn àmọ àwọn tìyàwó wa dán kò ló ń jẹ eré jẹ ẹ jẹun àárọ kò sí tọsán ní gàrí àti robó lálẹ gbogbo ntọ yẹ kó dúró bí tàwọn ọmọ ti ta àwọn náà kọ yàtọ síra wọn gbogbo òrí bí dúró kò sóúnjẹ rí la ìyàtọ dájọ wọn sọyàwó ẹ bọ ó dàbí èbó ó ti sì yẹnyẹn gbèsè sí mọmìláre náà nìyẹn mọmìláre ni ọkọ wọn tọjú wọn ni.
1: Ìnà zina dé inú fàyínà kìlá níta.
0: Ọkọ̀ bọ̀ bá tọ́jú aya rẹ̀ ọkọ̀ bọ̀ bá tọ́jú.

0: ẹ̀yìn ti ka fáàlà ń bọ́ ti fẹ́ràn sí náà tóri àwa gùn ọlọ́mọbìnrin obi yóò fain yóò yaayi yóò biuti àmọ́ ń gbọ́pin fáyé àwọn ayé wọn a mọ bujẹ àwọn ayé wọn a mọ jajẹ ń gbọ́ sọ́dọ̀ sẹ́ wọn a mọ efo sọ ń gbọ́ sọ́dà sọ wọn a mọ fọ akuna. Bẹ́ẹ̀ni ọlọ́run ti sẹ́nu àfi ká tọ́jú ìyàwó wa kí ni bẹ́ẹ̀ lára àwọn ọmọ múndíà ni tí ò sí lára ìyàwó wa tá a bá tọ́jú wọn ibẹ̀ náà bàbá wa tá a bá láyé eyín okùn méjì lẹ́nu àwọn ìyá wa mo sì tún mọ́ bára wọn sàwádà. Àdìsá olókè fèébà ọmọ ara rẹ ṣé mi sá.
1: Iná síná àdé iná fa iná kìlọ̀ dìtà.
0: Ẹ má ṣe síná.
1: Iná ló wá fọ́ mi ní àlìbẹ̀ tí kàfà.
0: Ẹ fún wa gbé ibi ẹ̀ bá ń gbé.
1: Wọlé tuntun rúrun dàlí tuntun yìí kú ọ̀hálẹ̀ yìí ń ná.
0: Ẹ̀yin ọmọ olúwàbí ilé fẹ̀ òfin kejì tí wọ́n á dé ẹ̀tọ́ ọkọ la ìwà lórí ẹ̀wà àìbọ́ bèjì àwò òfin ẹlẹ́ẹ̀kejì wọlé tuntun rúrun nà. Ìyàwó tẹ bá fẹ́ ẹ gbọ́dọ̀ ní wọ́n lára.
1: Ní tuntun yìí kú ọ̀hálẹ̀ yìí ń ná.
0: Ìyàwó yìí ẹ̀yin ọkùnrin ẹ gbọ́dọ̀ ní wọ́n la ẹ sì débi pé kẹ wá fúnlẹ̀ mọ́ wọn pé yàrá ilé láti yàrá ẹ̀yẹn síbí o gbọ́dọ̀ débi mọ́ yàrá ẹ̀nìyẹn omi wà ń bẹ̀ self-contained ni mo ṣe fún ẹ never má jẹ́ kí n rí ẹ kó sẹ́ as from today I'm not going to drop my key again where I'm going now. Wèrè ni ọ́ ìwọ ọkọ tó bá ń ṣe irú ẹ̀ àfúyàwó yẹn kọ́kọ́rọ́ ni yàrá ilé mi lọ́n tèmi kọ́kọ́rọ́ nu ẹ tún yàrá sí yóò sì tún kẹsí òun ló sì wọ yàrá rẹ yóò tún ṣe bọ́bá wàásù ọlọ́run kò sùn bẹ́ẹ̀ kó nu ọ̀tàn yé sí wọn nìkan kan ọmọ ayé jẹ tọ́ba gbọ́n àtọ́ tọ́ba gbọ́ ẹ̀tàn kọ́ tàn yé sí bí tú ni wọ́n bá gbé sí kó gbé nǹkan sí fáìf ọmọ pé lórí ibú ni ọ́ èèjà wọn ó lò kó gbé sí sísì kó gbé sí sísì kó sùn kó ti rí fáwọn ọmọ pé ẹ láìdé ẹ àpá aago mẹ́ta bàbá yín dé aago káàbọ̀ ẹ jí mi. You can't have

Ready, ready, I'm a baby, you ready, I'm a

0: 09052. Ẹ jẹ́ kún pèlè lẹ́ẹ̀kan sí orí àwọn kan sọ fún mi báwọn ò tí èbú gèdè àbí táàkà dáadáa ní tí wọ́n fi kọ́lẹ̀.
1: Ẹni tí ń bọ́ lọ ohun
0: ìṣẹ́ ti mú.
1: Ó fẹ́ràn òsì lẹ́ láyé.
0: Àníṣe ẹ̀ ti mú.
1: Ẹ láyé.
0: Abẹ́ ẹ̀ ti mú.
1: Ó ti bọ́ lọ ohun ṣe.
0: Àwọn
1: bọ́lú ẹ̀dá ẹ̀ ṣe ṣe kí kò ṣẹ́ṣẹ́ níbẹ̀ ṣùgbọ́n mọ́.
0: Ọya wọn làwọn ti mú ẹjẹ́ ń tuntun pè lẹ́ẹ̀kan sí 9218090525. Ẹ wà ní UBA. Wàyú àti bá Unity Forum náà ló pa àkáǹtì náà. Bẹ́ẹ̀ bá fẹ́ sí mobile money transfer garaga ní ọjà sọ́dọ̀ wa. À ń jóye mi pé ọjọ́ Sátidé ti ń bọ̀ yìí. Ọjọ́ Sátidé ọ̀sẹ̀ yìí on the 15th. Àbí Sunday 15 àbí 16. Tí èpè 16 ni tí àwẹ̀ àwẹ̀ tàwa mùsùlùmí tí ó pé mẹ́ẹ̀ẹ́dógún kan la fi sọ rí pé àhà àwọn oúnjẹ yìí kó lè bá wúlò torí tọba tó ti ń bọ́ sọ́wọ́ ẹ̀yìn àwẹ̀ kò tún wú àti kóúnjẹ tiẹ̀ bàjẹ́ náà yóò tún wúlò ṣùgbọ́n on the 16 Saturday ti ń bọ̀ yìí táwẹ̀ ó pé 15 náà ni a fi sí o. Wàyú àti bá Unity Forum account number 22180905. 22180905 25 ní ilé ìfowópamọ́sí UBA kò ń bọ̀ náà. Ẹ jẹ́ ká tó fi ìpolówó Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum sí kí n tó máa lọ.
2: Ẹnìkan ló jáde òkú kò rí lédè sáwùtì.
0: Ṣùgbọ́n ẹ gbọ́ orin yìí díẹ̀ náà, ẹ gbọ́tàn yìí díẹ̀ náà.

0: ẹyin tèmi nígbà tá a délé ayé àmú nǹkan kan wá o. Tá a bá tún lọ níjọ kan ni wà láyà tó ní mú nǹkan kan lọ, wọ́n máa di gbogbo nǹkan. Tá a bá tá a ti kójọ nílé ayé, wọ́n máa dìílé àlọ́wọ́ báyìí, a máa dàálẹ̀ ni o bá lè mú nǹkan kan lọ. Kò sí ń tá a mú wá, kò sí ń tá a mú lọ. Àwọn orí onílàdẹ́ta bá ṣe rọ náà ni ó jẹ́ àṣesílẹ̀ tí ó padà wàá jẹ́ àbọ̀ wá bọ̀. Ẹsẹ̀ mọ̀ gbogbo ohun tá a bá ṣe lénìí náà ni ó dìtàn lọ́lọ́. Àrọ́bá gbogbo àlàá dìtàn o. Ẹni tó bọ́ ẹni tẹ́bi ń pa, ẹni tó fún ẹni tó gbẹ̀ngbẹ̀ lómi. Àwọn ṣe olóore yìí náà ni ó padà jẹ́ àṣesílẹ̀ wa. Tá a padà lọ́mọ bá nígbà kẹyìn.
1: Kò sí tó dà lójú ẹ̀ bóyí tó dà bẹnu àtẹ́lù.
0: Ọ̀rọ̀ mi ò yé ṣe. Ẹyin tá a bá ṣe lónìí náà ni ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Ká gbáyé ká ṣe dáadáa ni ká pàjùbà lẹ̀ dé sọ àlọ́lọ́. Ká jókò tó dáa tó dùn ún lẹ̀ dọmọ nítorí ènìkọ́ o. Nítorí ọ̀la tẹ́nìkan ò tí ì mọ̀ bí ó ṣe rí ni. Adéyinka Ọlásùnkànmí ló kọ mi pàpín bàálẹ̀ pìlà. Ilásàrò kò tí so lórí ọbẹ̀ nínú àwòtán gan. Ajá àlọ́ Ọ̀yọ́ ti gbó lásán nítorí bèmi ò bá ránko. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ni mò ń já sí pé abàmì èèyàn náà ni mo rí. Torí pàwọ̀ ìgbérú mọ̀.
1: Èèyàn tó kọ́ tí ó tún bẹ̀ ṣe wá.
0: Kọ́rọ́ mi rè yé. Aya mò ń bọ̀, ẹ jẹ́ ká sáré de. Ọ̀yọ́ àti ìbà yìí ní tí kò rọ̀ mọ́. Mò ń bọ̀.
1: Kùlù náà sí.
2: A ti ṣe bí Ọ̀yọ́ láàárín. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọyọ́ àti Ibà Unity Forum ní kí n kí gbogbo ẹ̀yin múmìnì àti múmìnì òdodo pé a kó àkókò U.S. U.S. ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wa o. Wọ́n tún ní kí n kí wa wípé ẹ kú ọrùn ẹ̀sìn Ọlọ́run ọba yóò gba ẹ̀sìn fún wa. Ọyọ́ àti Ibà Unity Forum jákèjádò àgbáyé ń fi àkókò yìí kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba àmì ṣẹ́gi ọlá fún wípé Ọyọ́ àti Ibà Unity Forum kéde Ramadan Project ti wọ́n fẹ́ ṣe fún àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn tí wọn ò rí owó họrí fún jíjẹ àti fún mímu. Kí Ramadan ọdún yìí bá lè dùn kí gbogbo bá lè kán sí fún àwọn náà. Ẹ jẹ́ ká mú kékeré wá kí a fi gba ọ̀pọ̀ yanturu padà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ó ní ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ wá síbi iṣẹ́ olóore ẹ bá lè ní ẹ̀sán láyé yìí àti lọ́jọ́ gbéǹde àlè kíámà. Ẹ jẹ́ ká ara wa lọ́wọ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ Ọyọ́ àti Ibà Unity Forum jákèjádò àgbáyé. Ẹgbẹ́ àkáǹtì nọmba wọn 2218090525. Ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 2218090525 UBA Bank. Orúkọ àkáǹtì yẹn ni Ọyọ́ àti Ibà Unity Forum. Ẹ ò ní ṣe lásán o. Aláhùnmá àmì.
0: Ní ṣe lásán gbogbo wa náà lába níbi tó gbé léèrè mọ́ ń bọ̀ náà ẹjẹ́ ń tún débí. Ọyá ẹ ti rí mọ̀ the purpose kan ẹ̀jọ̀ yín náà ẹ gborí wọlé.
4: Ìwádìí làwọn ọmọ ń lọ, ìràwọ̀ ìgbọ́dọ̀ lè kó sùn náà ó fẹ́rẹ́ gẹ́gẹ́.

àjíṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan àjíṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ìlú ń kun.
1: Ìlú nìkan kọ́ fọ́yẹ́mu gbogbo àgbáyé ni kọ́lọ́hún oko ayọ̀ ń bẹ̀ ni.
0: Àmì ọ̀rọ̀ burúkú sòde páro.
1: Ọjọ́ gbogbo kí fi rí bí ọjọ́ ọdún.
0: Ọlọ́run ọmọ bá nǹkan wa jẹ́.
1: Ẹni ọkàn lọ́mọ.
0: Ọlọ́run lọ́pọ̀rọ̀ aláàárù bẹ́ẹ̀. Ọgbọ́n inú rẹ̀ ọ̀sẹ̀ jọgbọ́n inú ẹni tọ́ràn lẹ́rù lọ.
1: Iṣẹ́ Ọlọ́run ju sí àáfàá lọ, ọ̀gá
0: mi. Àyà mi jẹ́ ẹrú bá mi, ǹjọ́ tó gun owó orí fi ṣẹlẹ̀ lójú mi. Ọjọ́ tó burú ọ̀wọ́pọ̀ bí ọjọ́ rẹ̀. Ọjọ́ kan burú àpè, ǹjọ́ méjì máa fọyán mọ́. Ọjọ́ burú àfẹ́ṣù ọmọ àmàpè. Ọ̀rọ̀ kan òṣì ní tóbi kọjá àdúrà lọ. Àwa bẹ̀ ọ́ Olódùmarè, ọba tó dá gbogbo wa. Tètè wá kọ́ wa bá ní tún Nàìjíríà, àwa ṣe òjò òwúrọ̀ ńlẹ̀ ń gbóná. Ẹ rí pé ilé ayé yìí ń tiriri àbí ò tiriri. À ń balẹ̀ ayé bọ̀ ni àmọ́ bí ayé ń lọ. Èmi ọmọ bí kíní ọ̀hún ti rí mọ́ gbogbo lẹ̀ ń lọ
1: dáyé. Ọlọ́run náà ló yé.
0: Owó ti wọ́n láyé. Tọdún náà ní ìṣiná iṣẹ́ ọkàn ni èbó eléwé kan òun ò tún gbé wé déédéé mọ́.

wọn ṣe wòṣòwò ń gbéwó lórí ìtàn òun kòkò ẹni mọ gbowó ọdún ni wọn fẹni tí ń yáwó kiri wọléwọlé òṣìjì arílégbé awágbó ọdẹ òjì adéjù gbẹran lọbàdà fẹẹ jùmọ ẹdáwó onípò àṣìtàn kanimọlé ọpọ èèyàn lọfẹsẹ ẹlẹṣẹ ní orílẹèdè èyí owó píláì ní òjì ó lè ṣe ẹtún ní ká gba ìwé orí ká gba ìwé òde ká ṣanwó ọ̀nà ká ṣanwó ọdẹ tá a bá ṣanwó ọdẹ tán ká ṣanwó àfa mi ká gba ìwé ìyàwó tá a ní lọ́dọ̀ ọ̀nà kan òbílánjẹ kọsọ́ngbó ó dí afọ́mọ bọ́ ṣìdí ń lọjà tí ó mówó èlé lọ́wọ́ bí ìbájú bí ìdìmọ̀ bí títari bí káṣọrẹ ni mọ́rẹ̀ ni òun ni wọ́n lọ́rọ̀ olúwarẹ̀ owó ọ̀pọ̀ wa dogun ká mọ kára òde papọ̀ mara lé ó di ta nkara lé papọ̀ mara òde bírọ̀bìrọ̀bì ọ̀rọ̀ yìí bí ní nǹkan tálákà ní nǹkan jọba ọ̀pọ̀ èèyàn ló bínú torí ọ̀rọ̀ tó fi lé bàbá rẹ sílẹ̀ fóbìnrin tó ní kí wọn máa ṣe bá lé lọ pé ọ̀rẹ́ òṣooṣù ń ṣe la lẹ́yìn wọn àparun pé dúró ń bá ọ obìnrin bẹ̀rẹ̀ ń gbámọ létí àgbálẹ̀ ọmọ ẹ̀pọ̀n tó ń dìbò lura wọn ìgbájú moró gbé kò mọ ọ̀jọ̀gbọ̀ lẹ́yìn ọrùn ń lọ́dá fún farùgbẹ̀ tó borí tí ò ní gbàdí ìlè gànà mẹ́ta òfo faraba etí gbígbá bí a ńlá yín àyà jíjì bí ìbọn òkú ọ̀sá lógbè tójú ti mú àjà lura wọn pàtìpàtì ọ̀pá òdùn gbẹ̀dú kò mọ òdùn bàrà àlùtúnlù ń tọmọ ẹ̀gúsí arílábá tó ń ṣe ní gbangba oko ìgbájú ìgbámú ni kẹríkẹrí ìbáàbò òde ńbẹ́lẹ̀ òyìnbó sọ́jà gbẹdúró ti ń gbéṣẹ́ ti ìbọn ti ìbọn ọ̀gá ọlọ́pàá sọ tajútajú lẹ́tàn gbogbo wa la ríran gbogbo ojú ní ta ni gbogbo wa la ń jálulẹ̀ bí òbí bẹ̀ gbogbo wa pátápátá epo karosí ni là ń fi ń bọ́jú ọjọ́ burú ọ̀run ní lárí mọ́ olórí ọlọ́pàá ń bójú fẹ́rẹ́mù ń jáde gbogbo aráàlú ń sáré gúngun àjò gbọ̀njo ẹ̀yin ẹ wá wẹ̀ sí akọ́dà òun akọ̀wé bí ẹni ń fi dí ṣọlẹ̀ bí àpò yere ọ̀gá kan bí tó lórí wọ́n bá fò gàn náà ló ń gẹ̀ ẹ̀ ní òlè bá bẹ lọ.

0: ọ̀rẹ́ wa ṣe àrírá mọ́.
1: ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ mọ́ ni ò jẹ́ rí mi.
0: Ẹ rí bẹ́ẹ̀ hùwà gẹ́gẹ́ bí ọmọlúwàbí tí.
1: ọ̀rọ̀ náà dùn mí pọ̀ ńgbà tí ò rí bẹ́ẹ̀ mọ́.
0: Ẹ ṣe ń garun owó mi
1: ẹ̀dí. Ẹ má ṣe ń jà.
0: Àbòsí ò jẹ́ dandan wa, àbòsí ò jẹ́.

0: Akin ola oni were oko la ni un omo ya ma o a bi oye baba dejo ni kejo ma won be ninu won to omo yin kan la iya re joyin kan la baba re nje la ni ran mo se de ba won ka ja te mbelekun ajadile ma rere loju ala baba subu ola ke ba won re gba se poko won lo ako won lo ma jorun la baba David
1: baba dada
0: akin ola owo re te di oko le ogbeyawo obi mo to langa li o si to loju ti kun iwo ni baba ejida de ka okin aya dele ki omo badan di buredi njo si
1: on buredi ti
0: o ma ya la ri aye re dun joyin lo edumare o ni jo ko tori okan ba je mo gbogbo wa lo
1: amen
0: akin ola lo mo loye feda kan pe mo loye meji iya baba kan pe lo loye laye gun o ya kan pe lo loye isale afun akin ola oni were alapa ni baba re omo ogun de ya le rawo sun ale kunu gba wo bu oya o le pa pa wo do ore to le madu bi oya nu ogan sun baba la ni ran enu enikan ogboro egan ni gboro ogbo mo so igba to di josh de to wa gbe ya re se oyin kan la to ke ogun omo le ajo ni sale afun mo boju ta won atata eniyan bi dikin bi paito bi loya bi adajo bi egbe bi ore bi gbajumo bi ijoyi àtàwọn ẹlẹyin ju ẹgbẹ òrèké lẹwà obìnrin jàǹkan jàǹkan tá a fi ṣe pé obìnrin àwọn ọmọṣọ pé àlàdé ẹdùn ṣe kí yàǹjọ òun àti ewumi elédìkó aráàdú ọsùn afẹgbẹ bí adé ẹmọ àjùmọ bí ọkan tàánú elédìkó ní kápá àjọmọ bàbá ni òtó káfẹràn ààrẹ ni ètìkó àbọ lọràn kó fìṣànfìṣàn akin ọlá lónìí ń dúpẹ lọwọ gbogbo yín ọlá ẹkú àgbọ wá ojú ẹ yìí kú dìde ẹkú ìnáwó ojú ẹ mọ kú àṣeyẹ à ń sílé à ń kómọ à ń gbéyàwó láfiṣẹ pàdà láàrin ara wa
1: èmi
0: náà pàdú bí ọjọ tó gbé ìyá rẹ sí mo gbowó lé yín mo gbaṣẹ ọtọtọ èèyàn lókùn ọgbà ìbò sí aláàárù owó ni mo kéde mi délé wa tẹ ẹ fi múlé pọn tí ẹ mọ náà ròkà àgbàdà lẹ fi ń dé ẹran akin ọlá gba màálù kanra bàdà otún ẹrẹlẹ ẹ mọ mọ ọkọ ọlá ni ìhun ọpẹ ńlá òní gbogbo wa ọmọ ẹjẹ ọjọ tá a wí yìí lajọ dídí màálù tẹyin tẹyin
1: àti màálù a máa lẹyìn ọgá mi
0: ẹyin ọmọ lóbi lẹyìn bá gbé jojú màálù ẹyin ẹran ló bá rẹ jẹ
1: òótọ ni
0: èmi ọgbà gbé ọbẹ ẹran tá a fi jẹun lálẹ ẹjọ kìnìún àyàn wá ń dé àlàbí onílù ọdẹ mi ní ìṣàlàyé fún mi wípé epo ni wọn fi ṣe bẹ náà èmi kọkọ ṣe báàdì ni wọn ṣe bẹ náà ni àṣì agbára náà njọ náà ni àfìgbà tẹmí ó bòkèlè kan tí gbogbo rẹ ràn mọmọmọ ìgbọ́n lè pọ́ mú ndé ojú ọjọ́ mẹ́rìndínlógún epo ọ̀tán létè mi èkú dé jẹun létè ń òde léwu ọpẹ́lọpẹ́ oníṣọ̀nà tí ń bẹ ládùúgbò wa ló tún lẹ́nu ṣe àwọn ọmọọṣẹ́ mọ rí aláìjẹbẹ̀rí gbogbo wọn ń kún mi létè
1: lámọ̀ràn
0: ọbẹ̀ náà dùn.

0: bàjẹ́ bí lé bá dá ẹni tọ́lọ́run bá pàdé ẹ mọ́lẹ̀ yanre àárín ọ̀gànjọ́ làgbàlagbà ajúṣà rẹ̀ ta ìgbà tó bá ní láfẹ̀sí mọ́ wa nímí àwọn èwe ni gbogbo obìnrin tí ó bá yà láìgbọràn ní kékeré ni wọ́n ti lọ ọmọ tó bí rẹ ń bá sọ̀rọ̀ lọ́wọ́ tí nǹkan rí mọ́nú tí ń warùn kí ọ̀tá pa kàkàkà ọmọ pé bí agídí inú rẹ̀ ń bá ọ̀rẹ́ yí ọ̀dà nípa mí ń kú aya àti ìṣòrí bẹ̀ẹ̀bẹ́ ṣọ́kọ ọmọbìnrin tí ọ̀gbọ́n ti bàbá kò gbọ́dọ̀ kọ́ kò gbọ́dọ̀ ìyá rẹ̀ ìran la wá lábùkù tí fi tẹ mọ́ bàjà sí towó towó ní ẹ̀kọ́ ọlẹ̀ torí bí ọba para rẹ̀ yọ pọ̀kọ ọ̀nà lọ́pọ̀ lápọ̀ jù ní òjé panṣágà orílẹ̀-ẹgbẹ́ àṣàpẹ́ ó tó yalẹ́ àpọ́n kó tó yalẹ́ ẹni olóbìnrin ọjọ́ àlọ́ èèyàn nìkan dípá ọjọ́ kan fàṣàpẹ́ ọ̀bàrà òbòdì ìdí ọ̀mọ́lé ẹjẹ́ kẹ̀kẹ́ lé ẹni ọ̀ta ni àpọ̀jù ọ̀nà tí ọjẹ́ ni tí ń kọkọ́ lẹ̀ ọ̀ládìrẹ́ àtó ń pa lọ́kọ káyé òṣìran àbí òṣì.
1: Bóò ní àṣesì.
0: Mọ̀ wá ń pé ojú ọdọọdún ìyàwó èṣèkò tó tún kọkọ àgbèrè tarakọ yọ ọ̀wẹ́ lòmẹ́fẹ̀. Ọdọọdún làgbèrè kọkọ rẹ̀ ẹlẹ̀. Ìgbà níyàn bá kọkọ níwá kọkọ lẹ́yìn wọn àpadà wá dúró nílé mosu. Ilé mosu yìí kúkú gbọ̀bùn ó gbóló fófó ó gbóní gbèsè ó gbóní rìkíṣì ilé mosu ló gbolè ọgbọ̀lẹ̀ ọgbà ṣẹ́wó ọgbà dọ́kọ̀dọ́kọ̀ ọgbà ṣàpẹ́ ọgbóní ṣìnà ọgbà panṣágà ọgbà gbèrè.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn àkọ̀jọ́mọ ó gbéyàwó ayẹmọ lọ́jọ́ ilé aṣọ ilé ọmọ àtẹ̀mí àwọn náà lò wà gbèrè ṣe kàn nígbà ogbò ẹ̀gá ta lódó ẹ̀la ta lọ́lọ ìwọ́n fẹ́ jìnnà lọ́ ata ò ní pàwàdà obìnrin gbọ́mọ lọ́wọ́ òwúkẹ́ ọmọ ṣòwò àgbèrè ìwọ̀n alójú ní rójú ṣàánú làbí àmọ́ fi ṣàánú ọkọ rẹ̀ lẹ́ẹ̀kan alọ́mọ mi ò tí ì dàgbà ó kéré kò lè ṣe kọ́mọ̀ mú àì bó bá wá ṣe pẹ́ ẹ̀bá ní tí ọ̀dà àṣì.
1: Ó ń gbèsè.
0: Torí gbẹ́ni bá yan abiyamọ lọ́rẹ̀ ogun sùúrù ní bọ́pẹ́ títí ọmọ rẹ̀ ọ̀dàgbà bọ́mọ náà ọ̀dàgbà mú ọmọ ọ̀hún owó kan ṣe alẹ́ ní ọ̀fẹ́ kọ́mọ òye bàbá ọmọ ní ọ̀fẹ́ kọ́mọ ó kú ìyàwó burúkú ìwọ́n pọ̀ bí ìgbẹ́ aya rere wọn jojú lọ bí wọn bá kó bọ́ọ̀bọ̀ ọ̀bọ̀ ọmọ wọn lọ́wọ́ tán wọn alọ́mọ ni èyí fẹ́ kù kò jẹ́ kọ́mọ ọ̀rá kò dé lóyún ìgbà tó yún bá ń dọmọ láàmú wọn alọ́mọ ní tiẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ ni agbẹ́gbára rí olóṣì obìnrin wọ ló foyún pọ̀ mọ́ ìka ọ̀pátilẹ̀ pátínú ahún bẹ́ oníṣìnà gba àjùmọ̀ yalẹ̀ yalẹ̀.
1: Ọlọ́mọ ìjà kò.
0: Ìgbà tó bá gbégbá ilé mọ̀ lérí tẹ́ bí mi ẹni tí polówó ọjà ti ń tà.
1: Bóòní polówó ọ̀gá mi.
0: Káràárọ̀ orógbógbó obì gbé ẹjọ́ yin aṣẹ́ ẹjọ́ yin abẹ́ òwú dúdú rẹ̀ òwú ìbórè abẹ́rẹ́ ìbórè kòkó tábàrì. Ìsánárè sìgárè tìrẹ́bọ̀rè pẹpẹ mẹ́ndìrè sáfẹ́lẹ́rè ẹlẹ́fùfù rè bílédìrè sútìrè kárí iléré pọnpọlọtàn rè rúndò gbọ́ngbọ́ngbọ́n àbí ká wá ń ká àbí ó bàbá ẹ̀ ń lónìí.
1: Ó dòsì.
0: Adé kàkàrà.

0: Ẹlẹ́ àbúrò.
1: Ẹ káàbọ̀ bọ̀dá yẹ́lò.
0: Oo.
1: Ṣé dáadáa lẹ dé?
0: A dúpẹ́.
1: A sì retí yín, ẹ dájà yàálẹ̀ fún wa.
0: Ẹ sì wá gbọ̀n nǹkan ìyún ní wa kàn. Ẹ mọ̀ pé kú náà ní kú lọ yín ni.
1: Fọ́yín mú sì gbé nǹkan rẹ̀ dénú ikú wa kúkú lọ bó wà ni.
0: Mo wá lè purọ́ kí n má rẹ̀rìn orí bí mo ti á kù ni. Àbọ̀ mọ̀ pé nítorí náà ló jẹ́ kí n rù báun.
1: Kí lọ ṣẹlẹ̀ tẹ fi rù nítorí wọ ọ̀gá mi?
0: Ó dìjẹ fàdímọ́tò wa ti kú òǹbàdàn.
1: Mọ́tò bàjẹ́ ni.
0: Ọ̀bàjẹ́ wọlẹ̀ lójú ọ̀nà ni.
1: Gádà já ni.
0: Gádà ọjọ́ ọ̀nà ni ọ̀dà.
1: Ojú ọdún 1968 mọ̀ bá nǹkan jẹ́ pọ̀ o.
0: Mọ́tò tó pàdé ń bẹ jẹgbẹ̀rún mọ́tò lọ.
1: Ẹ wá ń sọ bẹ̀ ń ṣọ̀sún bẹ̀ gbáà.
0: A wà ti ṣe ń pàtàkọ̀ kódà yẹn alága pẹ̀lú.
1: Omi dé ọ̀gá mi, ẹ ṣe bẹ́ẹ̀ ti ṣe òjò ń bọ̀.
0: Bóbìnrin bá pé bó ṣe bó ti ṣe
1: obìnrin gbànú. Obìnrin gbànú. Bẹ́ẹ̀ni. Ojú ọdún tó kọjá ọ̀dà bì kan sí gbogbo àgbáyé ní gbé rọ.
0: Gbogbo àgbáyé ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ ṣìyẹ ká fi kọrin o.
1: Ẹ kọ́ fún akágbọ̀ ọ̀gá mi.
0: Òkè nílá ẹkú àlejò afẹ́fẹ́. Gbogbo ará àgbáyé ẹkú àlejò alágbálúgbó mi. Ará orílẹ̀-èdè èyí ayé ikú ọ̀pọ̀ òjò. Òjò tọrọ rọrọ tí a mọ dúró mọ. Omi délálẹ́ Adélọ́sìn Adélàárín òru gbọ́dọ̀ wà bẹ̀ẹ́ júmọ́ omi àtúnbọ̀lẹ̀ èdè kàṣì. Ọ̀pọ̀ òjò yìí kò síbi tí ó dé tán. Bí ń dín dára lé láàmú ara ọkọ̀ gbádùn ṣẹ́ wọn bí sun ti ń já mi lóko lẹ̀ gẹ́ra. Ọ̀pọ̀ obì àti gògó lóṣòrí ògbóná tí gbogbo rẹ̀ fi ń ra bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Àgbẹ̀ tó bá ní ọ̀gẹ̀dẹ̀ nú gbòòrò àtìṣín kọ́ máa tún díẹ̀ ẹ̀ṣẹ̀ ẹni tọ́gbọ́n kó wura ebi ń bẹ ìyàn ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ òjò ìlọ́bojú ọ̀nà àbàdàn tó èdè kò jẹ́ gbogbo orí títì ló mú pẹ̀pẹ̀. Níṣe ló ń dá rélùwé padà lọ́nà ojú rin. Ọṣọ gbogbo mọ́tò ti panàdà. Mọ́tò kan bá gbéra láti ìbàdàn tí ń bá lọ ìlú ìlọrin. Tí àwọn bá gbàna ìdìbò wá sì jẹ́ pé yọ gbàna òṣogbo ni. Àgbàrá ti bójú ọ̀nà tààrà jẹ́ odidi mọ́tò lọ́wọ́lẹ̀ sórí ọ̀dà.
1: Ọ̀pẹ
0: ẹja àbábíníyàn ogun ogun mọ́lá. Ará Èkó làbábíníyàn ogun ọ̀pọ̀ òjò. Ǹjẹ́ ẹ gbọ́dọ̀ àgbàrá òjò tó ya ṣọ́ọ̀bù tó kọjá àwọn lọ́ṣẹ́ ẹ gbọ́dọ̀ omi tó ya lé tó lọ rè gbé ọ̀dọ̀ tó.
1: Àwa náà gbọ́.
0: Àyàṣe omi ọ̀ṣà lásán lọ́yà lúmẹ̀tà wá. Tí mo rí dẹ́rẹ́bà tí ń dọ́gbọ́n wa mọ́tò lórí títì láàrin omi. Báàmì àrẹ̀mú ayé lọ́jà ń bẹ́ mẹ́ ǹjọ́ náà. Tí gbogbo onílé orí òkè fi ń ṣájáde ẹni tí ń bẹ lélẹ̀ òdúró kẹrù rẹ̀. Wọ́n fi yan kí kọ́lé ilé ọ̀hún wo. Wọ́n fòkúta kọ́lé gbogbo ẹ̀ lọ́pọ̀ òjò owó dànù. Pèlè ń taṣé yàn án tí ń malé rẹ̀ ń bú lọ́ọ̀kù. Ilé ilé ìpẹ̀ láṣẹ gbogbo ẹni àgbàrá rù lọ. Ilé onírin tí òṣì wo gbogbo rẹ̀ lẹ̀ gbé mi. Tí òṣìṣẹ́ ni tí ọ̀dájọ́ rẹ̀ lẹ́bi. Bọ́yá ìṣẹ́ àmọ́ mọ̀ dá wa lọ́pọ̀ lápọ̀ jù láyé lomi àánú fi ń tojú olódùn mọ́lẹ̀
1: yìí. Ọlọ́run adarí jì wá.
0: Nǹkan tójú mi rí ẹnu ọ̀gbọ́dọ̀ ṣọ. Gbogbo òní ìbàdàn tán mọ ń darí bọ̀ wálé ọrùn márùn-ún mo sùn lójú ọ̀nà
1: ìbàdàn.
0: Ọ̀pọ̀lọpọ̀ òjò ló tún pa mí wọ̀lù. Àgbàrá òjò tún yalé tọ̀ mí olóńgbọ́n gbapá lọ́wọ́ bàbá mi. Ọpẹ́ lọ pé àwọn obìnrin lé wa. Ìyáálé ọgbà ìyàwó yìí yọgara wa tí wọ́n ní ru àgbàrá omi òjò ó
1: dànù.
0: Ọjà yẹ pé mo mọ̀ ń wẹ̀ ni ọdẹ ọba mọ́mọ́wé ọ̀dẹ̀ abómi lọ. Mọ̀gá

0: mo be lire ebu won ma po we ni ojole mi mo be ni kan sota eni ti eji ba le ji npa ori ma dele wi oluwa re ori nkan to nira ni eni le bi la dogun gbanju eni ba ko di ro re ogbanu won ma be wu so ni se me keke wa apa mu memora we alain ni yin nu afona fora mo be ni kan kan mo abi sokoto gbotokun tokun ogun oni ji oni ye nkun dada be eni finishe bi ebu ba re oni ji oni ye nanu lai lai oku gbe awaye ma gbe yawo to karugo alarugo dira ke kẹ̀kẹ́ àtàrí bí àgbọn gbèsè tí ń kọrin pẹ́nìkan ti tẹ́ ń gbòòrò lọrin ẹ má dá lóhun ọjàre irọ́ nípa ìlọrin àwọn àjálọ ọmọ wà torí ọ̀tọ̀ mi ó ti tún gbéyàwó fúnra rẹ̀ ò sì ṣe máa rẹ̀rẹ̀ lé ọkọ ọ̀rẹ́ mi ní ká mú ni mọ́bìnrin òpè àrònú kákú ọ̀rọ̀ tó yẹ kí ọmọlúàbí ó ronú kú sí ń lólè jíjà àtàyìn olórin tí ò gbéde àbọ̀ra lójú ọ̀fọ́ lójú eyín rẹ̀ ká kì í ṣe pé òní pẹ́ láyé ọmọ ni òní tẹ́yìn rẹ̀ ṣe
1: ìwọ
0: jẹbẹlẹ jẹbẹlẹ ètè bí aṣọ táwọn obìnrin fi ń là pọ̀n hàn bí wọn bá ń ṣàkókò lọ́wọ́ wọ̀kìlú mọ̀ ọlọ́tàn onílé ń káriwo járan níṣu ọ̀ṣọ́run èèkan tilẹ̀ẹ́lẹ̀ bí onílé ọba tètè sùn òkú gbé apẹ́lẹ́kùnlé ẹ̀ dídí dí bọ́pẹ́ dídí ohun a máa ra onílé lọ afọ́jú aláròyé kí a lo fónlé pamọ́ tó ọkọ̀ tó ọ̀lọ́
1: òun náà kọ ọjọ́ bí
0: ojú òjì tó kú ara ò tó lè ohun ti ju ọmọra kówó ẹ̀bọ̀ ọmọ lólè gbogbo èèyàn ló ń bó ń bàjẹ́ oníbàjẹ́ ọmọra rẹ olórin dínbilé kíkọ́ ṣe bá rí dínbolè jíjà aṣẹ́jú òun pé kẹ́nìkan tó lè dàbí rẹ ó dìgbà tí ń bá ń jalè bí rẹ ọmọ pé gbogbo ara àgbáyé ló ti gbọ́gbọ́n jẹ́ ọṣẹ́ wọn lókè òkunrin níbi ọ̀rọ̀ góòlù tẹ́ gbé láǹkárá ń jọ́jí tẹ́ ẹ bá wọ́ ṣe mọ́nú ìlú.
1: iṣẹ́ bàbá rẹ̀ ní tẹ́lẹ̀.
0: olórin táwọn bá ti mú mọ́lẹ̀ lẹ́ẹ̀kan tó bá ní kẹlẹ̀ fún àrán lé aṣọ lè náà ní gbogbo ẹ ojú òṣì tí ọ ọjáde láti inú ẹ̀wọ̀n tán ó tún rójú kọrin èrégbè kiri.
1: ọdẹ orí ń dà láàmú ni.
0: olórin tó bá gbìyànjú mọ́kà àti orí ṣe ẹ jẹ́ ká gbàgbó fi iṣẹ́ olè jíjà bọ́ṣẹ́ orin ni ìjẹkújẹ ni òjẹ́ ẹdẹ mọ́kà mọ́ ń jọ́jú dẹ́ẹ̀ fi ṣá padà lójú ọ̀nà àlùfáà ti ń jajá ogun ti ń jòdò àgbàyà ti ń jẹ iléṣẹ́ ti ń jẹ mọ́ṣáláṣí ń gbàwẹ̀ lọ́wọ́ ń jẹ ní ìdí òrìṣà oko èmi wá ń bíán léèrè pé ká fi rí alélẹ́yìí ni àbó mọ̀ lè gbàgbọ́ ni àbábọ̀ ìṣà tí ń rẹ̀rìn àṣà ṣàmọ̀sí bí ẹni ọkọ̀ jálẹ̀.
1: oúnjẹkújẹ ni ó lè jẹ ti ọmọ.
0: òkú gbẹ́jà lágànnà bí mú ọjà ṣínwín tẹnutẹnu ó sì jọ wèrè tẹ́ṣẹ̀tẹ́ṣẹ̀ bó wí ní ọmọ rìn lágbàdàn lágbàdàn bí aṣọ tẹ́lu àlàkún ètè bí aṣọ mẹ́tẹ́ẹ̀ ojoojúmọ́ ní rìnrìn yá ká bí ọlọ́kọ̀ kò dúró gbarí abí ká da lórí bí ọmọ ṣá oko ìké èmù lórí bí ọmọ jímẹ̀rẹ̀ bóbi tá ń bẹ láyà bí ìbá kalẹ̀ bẹ́ẹ̀ ń bẹ lẹ́nu bí ẹja ìkù ń bẹ́ ń bà dí bí ìkún rẹ̀ gbà àbí kóbíkóbí wájú bí akọ pẹ́pẹ́ yẹ àgá àràmú bí ẹṣin làgbẹ́jà abẹ̀lẹ̀ yá pàpàrà bí ẹbọ́lẹ̀ ẹ̀mọ
1: lẹ́sẹ̀
0: ó kó bàbá rẹ̀ ìdọ̀rọ̀ bí afárá oyin ẹ̀kẹ́ ìyá wọ̀ bí ẹni dí fa ojúgun bàbá rẹ̀ pèrègede bí ifáfọre ẹ̀ṣẹ̀ gbogbo ló búpẹ̀ pẹ̀pẹ̀ bí ilẹ̀ àmọ̀ kọ̀jọ̀ yá kọ̀jọ̀ bàbá òkú gbé adíjà alẹ́ ọmọ àbíwájú kọ́ńkọ́ bí ènìyàn mọ̀lá.
1: káàbọ̀
0: pa alábòsí ìlápa.

ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: Máyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Bàbá Èké bọ̀ ooo.
2: Ayọ̀yọ̀ go, ayọ̀yọ̀ go, ayọ̀yọ̀ goma goma. Adéáfún ọ̀run mi là níjọ tí bàbá ń lọ bá àwọn ọmúyọ̀ yọra. Èmi àtẹ̀yìn á ti bá àwọn ọmúyọ̀ yọra lónìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kó mọ̀ bá wa o, nítorí pé ọ̀rọ̀ ìbànújẹ́ kì í báyọ̀. A wá ti bá àwọn ọmúyọ̀ yọra àní kú mọ́. A ti bá àwọn ọmúyọ̀ yọra àní ṣàìsàn. A ti bá àwọn ọmúyọ̀ yọra àní ṣàárẹ̀ o. A wá ti bá àwọn ọmúyọ̀ yọra lónìí o. Ọ̀rọ̀ bí ayọ̀ ni kó mọ̀ bá wa o. A wá ti bá àwọn ọmúyọ̀ yọra àní rogun ẹkún o. Àní rogun ọ̀fọ̀. Àní ṣà àní ràdánù fún àní ṣiṣẹ́. Ayọ̀yọ̀gbọ̀ ayọ̀yọ̀gbọ̀ ayọ̀yọ̀gbọ̀ magoma. A dé fún ọ̀run mi là níjọ́ tí bàbá ń lọ bá àwọn ọmúyọ̀ yọra. A wá ti bá àwọn ọmúyọ̀ yọra o. Ọ̀rọ̀ ayọ̀ ni kó mọ̀ bá wa nítorí ọ̀rọ̀ ìbànújẹ́ yìí báyọ̀.

orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba, nítorí pé ìta gbangba náà lábẹ́wẹ́ olúkọ.

let me give you an example. Lára àwọn policy tán ṣe, policy gidi ni o, ṣùgbọ́n mode of implementation, wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó. Ó náà ni èyí tí wọ́n ṣe pé kọ́mọ kò rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèrè ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan. Ṣé ẹ mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀? Àwọn àgbẹ̀ ó mọ lówó lọ́wọ́ látàrí rẹ̀, ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀? Ṣé wọ́n implement rẹ̀ dáadáa? Kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ? Ara mi ò yé yín. Wọ́n àṣe feasibility studies sí wọn dáadáa. Àwọn èèbó mọ̀ níláàka ipọ̀, àwọn èèbó fún wọn níláàka ipọ̀. Àwọn website kan bẹ nílùú èèbó táwa náà ti participate, bó tiẹ̀ jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà. Táwa bá fẹ́ participate níbi àwọn website, a gbọ́dọ̀ lo VPN. Wọ́n máa ń pe àwọn kiní ẹ̀ ní survey, website tó ń dì pẹ̀lú bí survey. Nǹkan tó máa ń ṣe ni pé tá bá fẹ́ báyà product kan never introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀, wọ́n wá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kíní yìí o. Àwọn mi ń ṣe research ni o, wọ́n tún fẹ́ fi mọ ibi tán kù sí ni o, wọ́n tún fẹ́ fi mọ ìtàn ṣe tó dáa ni o. Àwọn website gan wà tó yẹ pé iṣẹ́ tí wọ́n nu, àwọn company yìí báyà ìjọba náà wọ́n wá gbé báyà policy kan tó fẹ́ ṣe, wọ́n wá ti sí irú àwọn survey site ẹyìn o. Wọ́n fowó sí fún wọn, àwọn website yìí náà wọ́n wá fi owó lé lórí, wọ́n gbé fún àwọn èèyàn. Àwọn tó bá ní access sí àwọn website yìí, wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn, wọ́n wá máa fún wọn ní ìdáhùn, Mo sọ tí àwọn ọtí ibi tó yẹ pé àwọn èèyàn wa bẹ́ẹ̀ náà ń ṣe táwọn ìpín tá a lówó lọ́ dáadáa ni irú rédíò ṣẹṣẹ yìí, mo lè gbé lọ sọ́run àwọn website kan pé ta ló ti gbọ́ nípa Ajíṣe bí Ọ̀yọ́ rédíò rí o? Abálé àwọn ti gbọ́ nípa rẹ̀, ṣé ẹ ti gbọ́ àwọn prógíráàmù wọn rí o? Òun ti gbọ́. Èwo ni wọ́n ń ṣe tó dáa o? Èwo ni wọ́n ń ṣe tí ò dáa? Àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve, báyà wọ́n ń ṣe product kan tí wọ́n bá ń fẹ́ improve rẹ̀, wọ́n máa fẹ́ wo ibi tí kùdìẹ̀kudiẹ àwọn kù sí. Mo rò bọ́rọ̀ mi yé àyín olóyè tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀, torí àwọn tán ní làákàì tán lóye ni wọ́n máa ń gbọ́ ìkànnì Ajíṣe bí Ọ̀yọ́. Àyín ọ̀rọ̀ mi ń yé wọn ju bí mo ṣe ń sọ lọ, mò ń bọ̀ ná.